láti lè bá mi lọ ní àárọ̀ yìí gbà mí gbọ́ ohun tó ní agbára ni nínú ọjọ́ májẹ̀mú olúwa ní kí n pe àkórí ẹ̀ ní ẹ ò lè dá mi dúró I am unstoppable bàbá mo sọ tó pọ̀ nípa ohun tí ènìyàn lè ṣe tí a ò fi ní lè dá dúró lójú ọ̀nà ìṣerere rẹ̀ torí wípé ẹni tó rógo lù wọn ò pọ̀ tó àwọn tí wọ́n gbé ògo wáyé àwọn tí wọ́n dá dúró ló pọ̀ jọjọ ẹsà àìmọye ẹni tó jẹ́ pé ó wù kóun náà dára bíi tẹnì kejì ẹ̀ ó wù kóun náà ṣe bíi ti lágbájá ṣùgbọ́n ṣe ni láàánú ni kò lè ṣe bẹ́ẹ̀ nítorí pé wọ́n fi agbára dá dúró ni bí a ò bá ní dá ọ dúró láti gba ìjọba bí a ò bá ní dá ọ dúró láti gun òkè ògo bí a bá ní dá ọ dúró kí ìlérí lè ṣẹ bí a bá ní dá ọ dúró kí wọn náà ní ọjọ́ ayẹyẹ gbà mí gbọ́ o nílò láti kíyèsí o mẹ́tẹ̀ẹ̀ta yìí mo ti sọ ní àná mo ní gbogbo ẹni tó bá ní orí ọ̀fẹ́ láti la ìjú kọjá ẹ kíyèsí sà ohun àkọ́kọ́ nìyẹn a mọ̀ le fún ẹni tí ó bá la ìjú kọjá kí ayé kó dá wọn dúró bẹ́ẹ̀ ni sà ohun tó bá fi mú tó jáde nínú ìjù ó kan nìyẹn tí ayé kò lè dá dúró bẹ́ẹ̀ ni wọn ò lè dáwọn ọmọ ísírẹ́lì dúró wọ́n ń gbókìtì wọn wọ́n ń gbọ́ ìró wọn àwọn ará jẹ́ríkò ò lè sọ pé wọn ò ní kọjá níṣe náà lọ sí ọ̀nà torí wọ́n mọ̀ pé nǹkan kan ń bẹ lára wọn ríábù sọ pé àwa ti gbọ́ bí olúwa ti ṣe pẹ̀lú àwọn ọ̀tá ayé fún yín a ti gbọ́ bí ẹ ti kọjá ní àwọn òkè gíga a ti gbọ́ bí ẹ ti kọjá ní pẹ̀tẹ́lẹ̀ a ti gbọ́ bí ẹ ti borí àwọn ará moabu a ti gbọ́ bí ẹ ti borí àwọn ọ̀tá yín ẹnikẹ́ni ò lè dá yín dúró ẹ gbé nínú ìjù láì mọ iye ọdún

0: ni eyin o fa aye lara e gba oluwa lati iseju yi lo wa o ya ko jade lara bi loruko jesu o ya
1: pa mi o jesu oro mi dowo re o
0: basha likada yada asha jesu oluwa wa lowo ya mejeji soke ọlọ́mọ lọ́yọ̀ yáyí wọ́n mọ̀ ti lò tán gbogbo ẹ̀yìn tí ẹ tètè fura tí wọ́n ti ṣe àṣeparí iṣẹ́ sí ara yín jẹ́ ń gbọ́ bó bá lè ṣe àmì ní ìgbà mẹ́ta iná ṣáájú olúwo ojú àwọn ọ̀tẹ́ ẹ̀rin mọ̀ sọ́lẹ̀ kan náà iná kó ti ọwọ́ ayé jáde lára rẹ̀ in the name of Jesus sit down mọ̀ ń gbọ́rọ̀ mọ̀mọ́ yìí ṣe ń dùn mọ́ mi sit down.
2: Ngbọ bí mo ṣe lomi nǹkan.
0: Ẹ bá lomi lẹ bá rí tọ̀ ṣeréṣe.
2: Ìtọ̀ náà wá dàbí titẹ́lẹ̀ mọ̀ wá ń ṣe ṣeré torí táwọn bá ń ti ń dín nǹkan tí mo bá ti wà ń bẹ́ẹ̀ ń mọ̀ tọ̀ ni àwọn èèyàn ó sì mọ rajà dáadáa wọn ò ní fẹ́ kí n dìde.
0: Tí ẹ bá ti ń tajà ẹ̀yìn ò lọ mọ̀ tọ̀.
2: Iná orí àpótí wọ́n bá mi tẹ́ aṣọ.
0: Wọ́n ti aṣọ́lẹ̀ fún yín.
2: Tí mo wà á dìde yóò ní á sásọ mi ti tutù ni màá nìyẹn ó ti tutù yóò àmọ́ aṣọ mi wà yóò fi wá wà ró.
0: Ní Nàìjíríà yìí ọ̀nà owó mèlèkè tó lè abàdá àṣà òní ni mo gbé ìdájọ́ mímọ́ sọ̀kalẹ̀ alágbára tó ń yọ ọ́ lẹ́nu iná mi mímọ́ yá kọlu wá. Ìṣẹ́jú ka àtẹ̀wọ̀ yóò máa dún jọ gbàdúrà ayé lè ẹnìkan ni kò ṣeé sùn bí kankan ọ̀ mọ́ tara rẹ sà àtẹ̀wọ̀ máa dún yá yá yá olúwa.

0: rẹ sida.
1: Bí mo ṣe fi ẹsẹ̀ gbá rọ́bà náà dànù gbogbo abọ́ tá n fi dáná nkankan ọkàn.
0: Lójú oorun yẹn.
1: Lójú oorun ọkàn dàlé mi lórí ni. Ó ṣe wá dàlé mi ní gbogbo ara àsáwọn náà ti jí.
0: Wọ́n jí.
1: Èmi sùn ní orí ẹni bí mo ṣe gbórí sókè orí ojú èmi àti wọn kàn ṣe méjì ni. Wọ́n bá ní ẹ dìde orun òsì tẹ́ mọ̀ sùn ní orun rádaràdá tẹ́.
0: Ṣé lójú ayé wọ́n ti sọ yẹn?
1: Lójú ayé ni wọ́n ti. Bí mo ṣe jí báyìí tí mo mọ̀ pé èèyàn ṣe báyìí.
0: Èèyàn ṣe báyìí ọkàn lajú.
1: Bí mo ṣe wá ṣe báyìí mo kàn rí wọn lórí mi tí wọ́n ṣe báyìí. Mo ṣe wá lé mi pé kí n dìde lórí ẹ nínú bí mo ṣe dìde nù bọ́n ṣe ń kanra mọ́ mi nù tí mo bá gbé yìí wọn ni mọ̀ gbé tí mo bá gbé tọ̀ wọn ni mọ̀ gbé wọ́n ṣe ní dẹrù mítà tí wọ́n ní kí n mọ̀ lọ.
0: Wọ́n dẹrù yín ta. Wọ́n ní ẹ̀ máa lọ.
1: O ní mọ́nítò ẹ fún mi ní owó tí n bá fi lè lọ nísìnyí kò sí owó tí mo fẹ́ fi gba ilé àbí kí n fi ṣiṣẹ́. Wọ́n ní kí n kó wájú àwọn owó táwọn bá fún mi kò lè ṣàǹfààní fún mi.
0: Wọ́n ní owó yẹn ò ní ṣàǹfààní.
1: Wọ́n ní kò ní ṣe àǹfààní fún mi. Bí mo ṣe gbé báàgì mi nù tí mo wá ṣe àlàyé fún ìyá yìí lọ́wọ́ ní.
0: Ìyáwó.
1: Ìyá mi.
0: Ẹ̀yin lẹ mú wọn wá ni.
2: Dádì, nǹkan tó ṣẹlẹ̀ ni mo rí wọn ní ìta ń bẹ̀ yẹn, wọ́n wá ń sọ̀rọ̀, wọ́n ti ń ṣe ẹ̀ tẹsítímọ́nì yẹn fáwọn èèyàn. Èmi ò tiẹ̀ mọ̀ pé fámìlì mi gan ni wọ́n. Nǹkan tẹ́ ẹ sọ yìí ó yẹ kẹ́ ṣe ẹ̀ tẹsítímọ́nì. Wọ́n lẹ́rù ń ba àwọn. Wọ́n wá ní kò síbi tí àwọn ò dé sí. Mo wá ní màmá ẹ fi ọkọ̀ balẹ̀. Mo ní kí wúrà tó dán. Mo ní yóò la iná kọjá. Mo wá ní màmá mo ní tẹ́ ẹ bá má ẹ̀. Mo ní èmi torí pé owó ilé mi ti expire. Mo ní wọn ò lè gbà kí n fi wọ́n sí ọ̀dọ̀. Mo ní ṣùgbọ́n tán bá lè máa sun waiting room nínú garage. Wọ́n wá láwọn ó sùn títí táwọn ó fi ṣí ẹ̀ tẹsítímọ́nì pé torí ẹ̀mí yẹn ń sọ fáwọn pé táwọn ò bá ṣí ẹ̀ tẹsítímọ́nì pé ogun yẹn tún lè padà. Bí èmi ìwọ̀nba nǹkan tí mo bá wá ní mo máa wá fún wọn ní oúnjẹ mo wá ti ń bá wọn wá ilé pé tí wọ́n bá tiẹ̀ rí ilé tí wọ́n ó máa gbé pé wọ́n ó lè máa ta ọjà kéékèèké tí àwọn náà ó fi lè survive. Mo wá béèrè pé àwọn ọmọ nǹkan wọ́n wá ní wọ́n ti kọ ẹ̀yìn àwọn ọmọ sí àwọn.
0: Ọmọ mélòó lẹ ní?
1: Ọmọ mẹ́ta.
0: Níbo wọ́n wà?
1: Ọ̀kan ń bẹ ní Abuja, ọ̀kan ń bẹ ní Jos.
2: Pé àwọn ọmọ yẹn pé wọ́n ti kọ ẹ̀yìn wọn ló jẹ́ káwọn wá ṣe ọmọ ọ̀dọ̀ láti Jos wá sí Èkó. Mo wá ní pé kò sí nǹkan tí Ọlọ́run ò lè ṣe pé kán máa gbàdúrà. Wọ́n wá ní láti ìgbà tó ti débì mo máa ń kọ́ wọn. Wọn ò màdúrà gbà tẹ́lẹ̀. Mo sáà ń kọ́ wọn bí wọ́n ṣe máa gbàdúrà. Wọ́n máa ń kí.
0: Kí lẹ.
1: Èmi ò gbọ́ ohun tí wọ́n máa ń wí ni kì í ṣe pé bóyá màdúrà gbọ́n mi gbọ́.
0: Ẹ gbọ́ ohun tí wọ́n ń sọ. Bíi báwo.
1: Gbogbo ohun tẹ́ ẹ máa ń wí èmi gbọ́ nígbà tí ò mọ́ mi lára.
2: Mo máa ń wá kọ́ wọn pé bí wọ́n ṣe máa gbàdúrà. Wọ́n wá láwọn ò kì í sùn tẹ́lẹ̀ pé ṣùgbọ́n lẹ́nu ìgbà tí wọ́n dé bíbà wọ́n ti wá ń sùn. Mo wá ní ó yẹ kán ṣe tẹsítímọ́nì.
0: Ṣé wọ́n ń tọ̀ ṣe tó ń tọ̀?
1: Ọlọ́mọjẹ àwùsùbìláì mi.
0: Àwùsùbìláì. Àwùsùbìláì. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ wo bí Jésù ṣe fún ìyá yẹn nísinmi. Ebi ìlọ ń gbọ́ ihun tí ń ṣẹlẹ̀ làwa ń gbé jáde. Ọ̀dẹ́kùnlé ẹ̀ pàfẹ́ à ń lọ sórí Facebook. Mo ń lọ ẹgbẹ́ omi yín pàdé mi ń bẹ̀. Bàbá mi ń ṣe bẹbẹ, Jésù yìí ń ṣe bẹbẹ, jẹ́ a tún gbàdúrà sómi. O ò ní tọ̀tọ̀ burúkú kan mọ́ débi pẹ́nìkan mọ lòtó ara rẹ. Agbára tó ń lomi àtẹ̀jẹ̀ rẹ tí wọ́n fi ń ṣòwò níbòmíì. Agbára tí ń gba àsìkí rẹ díẹ̀díẹ̀ mọ pàṣẹ kọjábọ́ kọjábọ́ kọgbẹ kọgbẹ kọdàtẹ̀mọ́lẹ̀ in the name of Jesus Christ. Ẹ̀yin ọmọ Ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà nílé ẹja lọ Facebook ẹja lọ YouTube ẹja lọ sórí TikTok. A ní ọjọ́ Saturday ní ìlú Osodi ẹ̀yin ará Èkó ẹ gba wòlíì ọdẹ ani fún ani gbà ni tá a bá ṣe láàrin aago mẹ́fà ìdájí. Nígbà tí ó bá fi di aago mẹ́sàn-án mẹ́jọ àbọ̀ sí mẹ́sàn-án parí bọ́n ọba pẹ́ dé àwọn tí ẹ pẹ́ last week wọ́n rí i pé wòlíì ọ̀dẹ́kùnlé ti lọ. Èmi ẹ̀ waste time o. Ẹbẹ́ ẹwòye tí mo lò lórí Facebook níṣẹ́ ẹwòye tí màá lò lórí rédíò níṣẹ́ kò jù bá ń lọ kí là ń ṣe tá à ń dò. Ewé ńlá primary school ti ń bẹ ní Osodi ní agbára Ọlọ́run ibẹ̀ là ń lò ní ọjọ́ Saturday ní aago mẹ́fà ìdájí. Ẹ wo gbogbo ẹ̀yin ọmọ náà mú ọrẹ ìsinmi jáde. Ẹ ké bàbá mo fi irúgbìn ilẹ̀ fún mi nísinmi mú ìdá mẹ́wàá ìsinmi amugbe yin akobi omo te ti san irugbe yin idiyele yin gbogbo akobi mama rubo iba si omo to sese bi to je akobi re ru ebo 1002 fun gba ti o ba fi di ola Friday mi ni soro ola ni o pari ola so ka le gbenu ko nbe bi ogo se nje ti olohun gbogbo eyin te je akobi omo ru ebo 1002 olohun pada gba ogo mi jade fun mi account number church re 19 66 36 38 73 19 66 9 1 9 6 6 3 6 3 8 7 3 Comfort Life Mission International Access Bank Bin your basi wole elele 2017 42 90 47 2017 42 90 47 First Bank in here Comfort Life Mission International ni o tun gbe jade eyin omo Olorun ti won bi loni da eyin wo le yin na mark wedding anniversary yin bi ti jeta bemi na se se e ma bo wa kunle eni kan ni wo li ese bibeli wo la fe ka iwe job la mo ti side iwe job chapter 7 titi wo 12 e kunle abe e wo bi gbugbe se nlo Jesu la fun ni nisin je wa gba Jesu ki n se ribo mi fun wo lo ba de ni igbala gbogbo eyan omo Olorun ti won bi eyin te mark wedding anniversary yin e wa kunle gbogbo owo mi soke oro bi ope oni tan ninu irajo re happy birthday to birthday celebrant happy wedding anniversary mo so le kan na fun gbogbo eyin te fe si a testimony number te si a testimony yin si re 080 88 71 65 66 080 88 71 65 66 send the message ire atanu ko bayin God bless you.

0: Kari Madei, Apolori Omo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Pioba.
1: Olorun pe Olorun aye aye eri awon woli
2: oba
1: to ni gbogbo ojo
2: baba
1: gbogbo agbaye ori ba se be asoro mata se olorun igba gbogbo
2: ogbo
1: ni foruko mi ma
2: haleluya
1: oluwa gba opo ere eni
2: o
1: tu wa fara won fun wa olorun se wa laanu olorun biran lowo dide olorun je ko se yi pe wa olorun je ka jere oni gbogbo idamu ose to koja oni ko ni ba wo ose yi ogo ni foruko mi ma
2: haleluya
1: oluwa gba opo ara oluwa gba opo ara yi ka ta mi ya ka tali
2: emi
1: awon woli o oluwa gba opo ara eni yi oluwa de nba mi soro e se pade kan to ni se pelu oro owo owo te si so yi awon alumokoro yi kan wa nipo owo yen tàbí kí n sọ pé bí àwọn àìṣòdodo kan olúwa sọ wípé ẹ rówó yẹn o ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ́yìn yóò padà lẹ́yìn mo sọ àní àkóbá o ti fura sí ọ̀rọ̀ rẹ
2: o
1: òkè lè gbígbẹ pẹ̀lú àlàáfíà ó ṣẹ́jú ọ̀rẹ́ ẹ̀rọ tó ní ìnira nínú àní rí dààmú obìnrin tí o fẹ́ rọbí yìí tó ń rọbí lọ́wọ́ onímọ̀jàmú ni kí n gbẹ̀dúrà fẹ́ bíbélì kọ wípé káwọn ẹyà àgbà tó dé ó náà ọmọbìnrin bẹrù adé tí máa ṣàbíyàmọ tó bá rí bẹẹ agbára ìbísí ìrọrùn ó yá kó bàlẹ ọ nísìnyí mo ṣe ń sọrọ pẹlú ìrọrùn ó yá bí ọmọ yẹn ó fẹẹ gba ẹrí rẹ ó yá bí ọmọ yẹn gbogbo tó ń yọ lọwọ ẹmí mọ yanjú ẹrí ló máa jẹ in the name of Jesus pásítọ yìí ọrọ olúwa tó ẹ wá o má dọgbọn ti dé bí ewúro nítorí pé ọ̀la rẹ̀ dára bíbélì kọ́ pé ó ń gbogbo ní ìgbà tí àkókò wà
2: fún
1: wo bí ọlọ́run bá ń ṣe tán kò sẹ́ni tó lè dádúró bí ọlọ́run ò bá tì í ṣe tán bọ́ ọba dọ́gbọ́n sí kọjá ọgbọ́n ẹwọ gbogbo ọgbọ́n yẹn máa padà bọ́ pé ìkú yóò mú lọ ìdààmú àti àbámọ̀ ni ó sì wá parí rẹ̀ àǹfààní kí ló já fún èèyàn láti jèrè gbogbo ayé yìí o kó wá sọ ẹ̀mí ẹ̀mí lágbájá ní 20,000 euro ẹnìkan ní 500 euro ẹnìkan ní ìyó ní 1,000 bọ́lọ́run ṣe fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bó ṣe fún ọ ní tiẹ̀ máa dúpẹ́
2: èmi
1: náà mọ̀ ń dúpẹ́
2: tèmi
1: bí ẹni tó bá mọ rírì ọlọ́run mo wà á fọ ààrẹ di èèyàn dúdú tó fẹ́ di òyìnbó lọ́jọ́ kan
2: bí
1: ó padà léwu o lọ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn tó bóra ìgbẹ̀yìn náà máa ń jóná gbẹ̀yìn ìwà tèmi àní jóná o lọ fọpọlọ sí ìrìnàjò ibi tí ọlọ́run yẹn ti gan ìwọ lọ dúró síbẹ̀ ọlọ́run ń bọ̀ wá pàdé rẹ wárí tí ẹ̀rí ló máa jáde in the name of
2: the
1: Lord kí n tó máa bọ́rọ̀ nìṣó gbogbo ènìyàn pátápátá
2: tí
1: o ti lọ gbé omi yẹn síbi rédíò gbómi tó pọ̀ o tó máa tó ẹwẹ̀ tó a lè fi lọ wọ́n ṣọ́ọ̀bù rẹ àǹdẹ̀ tó a lè fi gun ogo ilé ẹ gun ọ̀pọ̀lọpọ̀ iyọ̀ sí iyọ̀ tó pọ̀ fi owó sí bí mo ṣe máa ń sọ owó tó ọba fi sí yẹn tá a bá ti parí àdúrà lé mi lọ tọ́jú owó yẹn ẹ̀wà tún lò lọ́jọ́ ọ̀la èdè tó bá wá yá lọ mú owó yẹn dápọ̀ mọ́ owó tó fi ṣòwò tó bá ń bá gbà náà pàdé àbó bá ń gba ìgbèsè pàdé tàbí sẹ́yìn ò lọ déédéé owó tó fi sí yẹn lọ́lọ́run ṣe ń bẹ tẹ̀mí ẹ̀ ń bẹ àyípadà eré máa dé
2: ìdánimọ̀
1: hi o ajiloye atamátàsí iléeṣẹ́ ìránṣẹ́ christ artillery crusader cac atamátàsí tọ́lọ́run bá gbé ibùjókòó agbára àti àánú ẹ̀ kalẹ̀ sí olúwo lọ́nà tó jẹ
2: gbẹgbẹ́lá
1: níbi tí ẹ̀rí ti ń jáde ìwà tèmi lóṣù tó ń bọ̀ wọ́n ní fúwọ́ṣọ
2: láàá
1: omi yẹn kọ́ wọn omi yẹn sí ara ayọ̀fẹ́ o arán mi sí ọ jàrí ẹ̀kẹta yàrá gbogbo ẹ̀yin fẹ́ wọn omi yẹn sára ọ̀nà ńlá lọ́jọ́ ìtura dé ìfọkànbalẹ̀ dé ìṣeré dé ìdẹ̀nímọ̀ fídẹ̀ wọ́n dẹ̀ bá mi sọ lórí ẹ̀ nìkan iṣẹ́ tílọ̀ ló ń ṣe iṣẹ́ tílọ̀ o dẹ̀ ti ṣiṣẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ báyìí ẹnìkan wá ní kókó ń bẹ̀ àwọn fẹ́ mú ẹ lọ bìkan o ti wá lọ bẹ ikan wa dẹrun oni ma dẹrun so wipe lo ma lo san 40 san 40 ayi pada ma de ayi pada ma de ida ni mo fi
2: sire
1: ah ki to ma boro mi ni so
2: beni sa
1: gbogbo eyan patapata o fe tin so tele si aye re o fe tin gbadu afun o wu o be o ti ma kan so fe lo mura
2: ko
1: lo follow page
2: beni sa
1: ajilore
2: atamata
1: atamata
2: eyala
1: eyala
2: eh
1: aye mo ti mujara o
2: lujara o
1: o ti mujara o aso ti e sese afani ti a o ni bi 30 years ago ti a o ni bi 20 years ago ti a o ti e ni bi 10 years ago ti
2: je
1: pe eni ta fe gbedo fi ma wa de ma wa wa bayi oh my god afani yen
2: ti wa
1: to je pe ma le se cancelling
2: yo
1: ti mu dai se pe ododo mi
2: emi
1: de ma so pe to ba ododo wo ni iwo ko lo ma so nto ba wa emi mi mo
2: lo
1: ma gbe nu mi so nto ba wa ah afani yen ti wa yo lo follow page mi lórí social media ajílóore àtàmátàsé prayer life lórí facebook lórí tiktok lórí youtube lọ follow mi báyìí lórí
2: facebook
1: youtube tiktok instagram ajílóore àtàmátàsé prayer life àtọ́rí facebook lọ follow mi mo ṣe ń sọ̀rọ̀ bá dáadáa èkejì màá fẹ́ ní nọ́mbà yìí nọ́mbà eléyìí o àfi méèkì whatsapp ni
2: o
1: má fi pè mí ẹ má fi pè
2: mọ
1: sọ pé o fẹ́ fi join prayer group
2: mi
1: o fẹ́ fi join prayer group mi o yẹ gba kókó lẹ́ báyìí 0703 5523 14 17
2: mo
1: pe ko le lọ whatsapp ni lọ fi jẹ whatsapp group mi olóko akàn ni pé kí n hàjẹ sí ibi àdúrà mo ń sọ lẹ́tọ̀ọ́ àwọn tó ń béèrè bí o gbogbo lẹ́ẹ̀kan sí 0703 5523 14 17 sọ pé o fẹ́ fi join prayer group mi wà á kàn ní hard me mà wá àdìẹ sí prayer group mi àti channel mi nípa ìyẹn wàhálà àǹfààní láti máa jòrò ọ̀fẹ́ àdúrà nígbàdébà gbọ́ nọ́mbà náà lẹ́kan 0703 5523 14 17 òmò sọ lẹ́ẹ̀kan náà social media handles mi ajílóore àtàmátàsé prayer life ogun ò ní bo ní
2: ọmọ
1: a máa rán náà
2: báyìí
1: ìdè máa já ìdè ni mo
2: fi rí
1: ayọ fẹ́ràn jẹ́ kálọ́dọ̀ òkú padà fẹ́ràn
2: sílùú
1: ọlọ́run tún jẹ́wọ́ agbára bó ṣe máa ń jẹ́wọ́ ní gbogbo ìgbà tí ogun dẹ̀ máa ń ṣe gbogbo ẹyin tẹ́gùn gbogbo agbára ogun yìí dìṣẹ́ aṣẹ ni ogun yìí dìṣẹ́ aṣẹ ni ogun yìí dìṣẹ́ ẹ máa bọ́ gbogbo ìwọ tó tún gbọ́ mi lákòókò ẹ máa bọ́ ìdẹ̀ ní mo fi
2: rẹ
1: gbogbo tá a ṣe ládùúgbà fún wọn máa bẹ̀rẹ̀ ní ojú kan o ẹgbẹ́ ọba tó la yàtọ̀
3: tọ́ múra àárọ̀ yìí gbogbo èèyàn tó bá ní tó wà níjẹ̀bú pátápátá máa pè wọ́n báyìí kí á jọ pàdé níjẹ̀bú mu
2: ṣe
3: ìyẹn tó bá ti di aago méjì ọ̀sán aago méjì lọ́sàn-án ni mo sọ aago méjì lọ́sàn-án ni mo sọ ìyẹn divine zone event center níjẹ̀bú ìmúṣì ibẹ̀ ló ń bọ̀
2: báyìí sọ
3: fáwọn èèyàn pé iṣẹ́ wọ̀ divine zone event center tó wà níṣẹ́ wọ̀ níjẹ̀bú ìmúṣì.
1: aago mẹ́rin nírọ̀lẹ́
2: ni
1: lọ́gbẹ́ ọba tó la yé àtọ̀
2: ó
1: kẹ̀jẹ́ àti wọ́n fẹ́ rí mi bí wòlíì àwọn ti máa dé níbi aago méjì ẹlẹ́gbẹ́ ọba tó la yé àtọ̀ ẹ wo ó máa lágbára jù adẹ máa báwọn náà mú ọṣẹ yẹn wá oníkálukú máa gba tiẹ pẹlú òró yẹn báwọn náà dẹ ti lọ jẹ ìtòmí àjípọn yẹn sílẹ mo ti sọ ìjẹbú ìmúṣí ni o lọgbà ọba tó la yé àti ọrùn ẹjẹ lọ máa yín bàbá lùgbò ipá àtàgbára ìṣẹlẹ ọba tó ń bẹ lẹyìn èmi àti ọba tí òfin wá fún ìfẹ ọba tí òpin ọba tí òjẹkọ àwọn ìkàbà wa gbé ọwọ ẹ sókè wàá tó ògógó sórúkọ mo yá o yàtẹ̀rí ìrẹ̀bà wàá sọ pé kábíyà ò sí ọlọ́run tó ní àṣẹ
2: òní
1: yìí ó ojúmọ́ èní
2: yìí
1: jẹ́ kó mọ́ sí rẹ̀
2: bẹ́ẹ̀
1: rí owó
2: jẹ́
1: kọ́nà mi ó là
2: jẹ́
1: kí n ṣe déédé yìí ilẹ̀kùn ọ̀là tí mo kàn lórúkọ jésù
2: ìwà
1: jẹ́ kó ṣì
2: fún mi kí
1: àbò rẹ̀ dájú lórí mi àti wọlé àtijáde mi lẹ́nu
2: èrè
1: mi kí n kó wálé o má jẹ́ kí n kó ogun wálé o má jẹ́ kó ìṣòro wálé àtòmí àti àwọn ọmọ mi àti aya àti ọkọ bẹ́ẹ̀ ni kò rí o
2: ògbó
1: ni fọlọ́run ló
2: pẹ̀lú
1: jésù olúwa bẹ́ẹ̀ lákùlẹ̀sẹ̀ rẹ méjèèjì báyìí wà á dọwọ́ ẹ̀ délẹ̀ wà á wá forí balẹ̀ fọlọ́run wà á sọ pé mímọ́ mímọ́ mímọ́ ni olúwa ọlọ́run ọmọ ogun yá o
2: mímọ́ mímọ́ mímọ́ ni olúwa ọlọ́run ọmọ ogun.
1: a alágbára tó ní àṣẹ kí lè sọ ju bó ṣe lọ òun làwọn ṣe ń kí ọ wípé o ṣeun nítorí ọ̀rọ̀ rẹ àìkú títí láéláé ni mo ń sọ̀rọ̀ kan níjẹta mo tún ṣàlàyé díẹ̀ lánàá àwọn nǹkan kan wà nígbàkúgbà tí ọlọ́run tó bá fi gbọ́ igbó ènìyàn ohun tó máa ń tẹ̀lé ni ìgbésẹ̀ kankan irú ìkórìta báyẹn tí ọlọ́run bá fi gbúrò igbó ènìyàn tó gbọ́ ìkúndú ènìyàn ọlọ́run a máa gbé ìránṣẹ́ dìde ní verse 7 Exodus chapter 3 orí ẹ̀kẹ́tẹ̀ẹ́sẹ̀ ìkéde ìwé ẹ̀kọ́ni ni mo sọ ó ní olúwa wí pé nítòótọ́ èmi ti rí ìkúndú àwọn ènìyàn mi èmi ti rí ìkúndú àwọn ènìyàn mi ẹ̀wọ́n tó ṣe pèsè nígbà tó máa tàtúwájú ó ní tí ó wà ní Jíbìtì ó ní mo fi gbọ́ igbe wọn. Ẹ máa gbé ènìyàn orí ìkúndú àwọn ènìyàn rẹ̀ ó gbọ́ igbe ọlọ́run máa gbọ́ igbe wọn. Àìmọye ló ń bá ìfojú pàdé ọlọ́run orí o kárí ìṣòro sọ́pọ̀lọpọ̀ ọ̀nà wípé bí ọlọ́run ò bá rí ìyẹ̀yẹ̀ ò ní rí gbọ́sọ̀ yẹn náà lánàá ẹlòmíà ni à òun ní àwọn ẹ̀gbọ́n tó lè ràn lọ́wọ́ òun ní fámìlì òun ṣe kíní kan ìwọ lòun rí wọn òun àrí ẹni torí pé ọlọ́run ò rí ẹ mo gbọ̀dọ̀ àlọ́sẹ̀ yìí olóore máa rí wa kò sí olóore kan tó lè ṣoore fún yàn kò sí olùrànlọ́wọ́ kan tó lè ràn yàn lọ́wọ́ kò sí alátìlẹyìn kan tó lè gbà sọ́rọ̀ èèyàn kò sí ẹnì kan tó lè fa àyàn sókè kò sí ẹni tó lè gbà sílẹ̀ àgbè èèyàn ó ti wù kó súnmọ́ èèyàn tó ẹgbẹ́ tí yorùbá pọ̀ òwe fún ó ní àjùmọ̀bí kò kan tààlú ẹni tí ọlọ́run bá rán sí mi ló ń ṣe lóore wọ́n omi yẹn sára wọ́n omi yẹn sára wọ́n sára yẹn sára mo sọ pípọ́ sọ pé omi ni èmi ó yá olóore tó máa sùn wá bẹ́ẹ̀ ló àti èmi bí omi olúwa kó ra wá ìdánimọ̀ bí wọ́n bí ọ̀pọ̀lọpọ̀ ohun tó ń ṣẹlẹ̀ ojú tọ́pọ̀lọpọ̀ fi ń mu ọ̀dọ̀ á ní ẹ mi ò wá mọ kí ló ṣe bọ̀dá mi kò tí ẹ dáhùn sọ̀rọ̀ mi ò lè já sí i tó rẹni tọ́lọ̀ ò bá dáhùn sọ̀rọ̀ ẹ kò sí èèyàn tó máa dáhùn sọ̀rọ̀ ẹ aṣọ máa ń sọ tọ́pọ̀lọpọ̀ ènìyàn ọlọ́run ni kò bẹ̀ kó o tó bẹ ènìyàn tó o bá ń bẹ ènìyàn tó o bá bí ọlọ́run bí ìgbà tó o kàn ń làágùn lásán ìgbé rẹ àkàdà bí ìgbé gbígbó ajá yàrá kò rí àfẹsẹ̀dá ọlọ́run máa dá sọ́rọ̀ wa mú ní ọlọ́run máa dá sọ́rọ̀ wa mú ní ọlọ́run máa dá sọ́rọ̀ wa mú ní ọlọ́run máa dá sọ́rọ̀ wa èdè tí ọlọ́run wá pè tẹ̀lé ṣàkóso wípé nítorí tó èmi kiri ìfúnjọ àwọn ènìyàn mi ó ní mo sì gbọ́ igbe wọn nítorí àwọn akọniṣẹ́ wọn ó ní nítòótọ́ mo mọ ìbànújẹ́ wọn ibi tá a ti fẹ́ gbàdúrà ni kàrí bí ọlọ́run ò bá tí mọ ìbànújẹ́ ọ̀sán rẹ àwọn tí ó mọ̀ ṣe sọ́ọ̀lì ni ó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ ó ní rẹni tí ó rẹ̀ lọ́wọ́ rù kẹ́rí ọ̀tọ̀ ni olùrànlọ́wọ́ ọ̀tọ̀ ni aláàánú ọ̀tọ̀ ni atinilẹ́yìn kẹ́rí àwọn kan wà ta wọ́n kàn wá ń bẹ̀ bó o bá ran ọwọ́ rẹ fún ìrànlọ́wọ́ wọn ní ìrìnàjò pàdé ẹ̀ akáàánú wọn kàn máa káàánú rẹ wọn ò ní ṣàánú rẹ àfi tí ọlọ́run bá ṣe ibi tó ti kéré ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí ọlọ́run gbà mí dání àjọ ayé mi ó yàtọ̀ tàbí ọlọ́run gbà mí. Ọlọ́run àti ẹni tí lọ́jọ́ ọlọ́run tọ́lá tàbí ọ̀bọ̀bí ọlọ́run gbà mí níbi àjọ ayé mi tẹ̀ yìí àbí tó bá bá mi dá sí i olúwa má dá mi dá ní àjọ ayé mi náà má dá mi dá ní àjọ ayé mi náà olúwa bá mi dá sí i má dá mi dá ní àjọ ayé mi náà olúwa jọ olúwa jọ olúwa jọ olúwa jọ jẹ́sí ní àjọ ayé mi jésù olúwa ẹ wọ́n gbé èdè tó pè tẹ̀lé ìyẹn ni ó ní èmi sì sọkalẹ̀ wá láti gbà wọ́n lọ́wọ́ àwọn ààrẹ jìbìtì ọlọ́run ti ṣètò báyìí olúwa ní kí n sọ fún ẹ àsọtẹ́lẹ̀ ìní rèé o olúwa ní kí n kéde fún gbogbo ẹni tó gbẹ lọ́rùn lọ wàá rí wípé ogun ọ̀run máa sọkalẹ̀ fún ìgbèníjà olúwa ní ọ̀pọ̀lọpọ̀ tó ń bá àwọn ìṣòro tó le pàdé ohun ọlọ́run máa dá sí lẹ́nu ẹnìkan ní à sódà ìṣeéṣe iye àwọn tó bá gbàgbọ́ náà ni onímọ̀ ọba tó gbàgbọ́ wọn yóò rí ogun ọlọ́run sọmọ wípé màtá náà gbà wípé arákùnrin lásàrù lè dìde kó di àlàyé padà ṣùgbọ́n nítorí pé jésù sọ̀kalẹ̀ ó wá síbẹ̀ adẹ̀sọ́ di àlàyé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ tó ti gbòkú márèjì tó ti gbòkú iṣẹ́ tí dàmú ti wọ̀ ọ̀nà tó ti dà olúwa ní lọ kéde òun máa dá sí olúwa dẹ̀ máa dá sí ìdẹ̀nímọ̀ bíbẹ̀ títí kò gbàgbọ́ kò sì gbọ́ náà títí kò gbàgbọ́ kò sì gbọ́ náà kò sì sí ọ̀rọ̀ ìrìn àjò ayé èwo àtẹni ká fi lé ọlọ́run lọ́wọ́ lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan ló kù ayé tí ò bá ti sí ní abẹ́ àkóso ọlọ́run àkòsí ìsíláyẹ sọ lò abẹ́ àkóso ìṣúlò wà bẹ́ẹ̀ sì ni àlè wà nínú ẹ̀ṣẹ̀ tani kò rí ọ̀fẹ́ máa tọ́jú ni wọ́n ní kó kàn ronú pè wájà kó wá gbọ́ràn wá wo bí ọlọ́run ṣe ń gbọ́ ẹ̀dọ́ ọ̀rọ̀ yẹn máa ń sọ ẹ̀rí o ní verse 19 o ní bí rẹ bá fẹ tó o sì gbọràn olúwa jèrè ilẹ náà ó ní bí àbí ò rí bẹẹ ẹ bá gbọ ẹrí àwọn èèyàn kan.
4: Dàgbàgbà ní olúwa sọ pé kò sẹ́kù rẹ̀ fún wa ní ìgbà tó ọlọ́run sọ pé kò fi ìrírí báyìí kò fi sẹ́kù rẹ̀. Kò ní kọ́kọ́ ń bẹ̀ jà wípé ah kókò lórí fún ẹtí ní kàǹtì. Bẹ̀lẹ́sà nígbà tí wọ́n lọ fún kákẹ́lì fún wọn lọ bá wọn fún kákẹ́lì. Ó máa sọ fún kí ọlọ́run sọ pé èmi lọ́wọ́ mi báyìí. Bẹ̀lẹ́ ẹ̀yà omi rẹ̀ bẹ̀ wà lọ́wọ́ mi wọ́n fi sẹ́kù rẹ̀.
5: Mi ò bá wọn lò ń bẹ̀ o, kódà mo kàn jẹ́ ìwọ̀n lọ́jọ́ yẹn ló sọ̀rọ̀ gan.
4: Ṣé ń gbà nílé ìfẹ́? Ń gbà
5: nílé ìfẹ́ nígbà yẹn. Bọ̀wọ̀ tó wà lọ sí nǹkan tó ń sun mọ́rí para wọn wà òkè tí wọn ara wọn yá.
4: Wọ́n lọ sí tó ń ṣe wọ́n. Ara wọn wá yá. Ẹja tá ló ti lo òru àtọmọ́tà sí àtọmọ́tà lọ́fẹ̀. Gbogbo tó wù pé máa ṣe ẹ, eegun yẹn dẹ̀ ti ṣẹ́ bẹ̀. Omi àtọwọ́ tó lè lò wọ́n ní ìfẹ́ ìkìyẹ́wọ́ tẹ̀lé wọn lọ́bẹ̀ jésù ló ẹ̀yọ́ bá sọ̀rọ̀.
5: Ilé tẹ̀lé wọn nìyẹn ilé àpapọ̀ màdé kọ́kọ́ dáde wa nínú wa wọn sọ àkọ́kọ́ lè sinmi ayé mi wọ́n dẹ̀ gbàdúrà fún mi. Mo bẹ̀ dúpẹ́ tó gbà sínú mọ̀ wọn ilé rárá mi ò pé. Mo ní dúpẹ́ tó mọ́ nínú lọ sí orí òkè wọn ní Ìbàdàn.
4: Ibùdó agbára
5: tá mo lọ síbẹ̀ ibẹ̀ dúpẹ́ fọlọ́run pé bàtí máa ń lọ máa ń lo ọ̀pá ni máa ń lò lọ ibẹ̀ bí ẹ̀mí ìdìbò àmọ́ mo dúpẹ́ pé bẹ́ẹ̀ni mo mọ dúpẹ́ pé gbogbo nǹkan ní ká ṣe níbẹ̀ mo ṣe mo bẹ̀ rí èsì ẹ̀.
4: Kò ń ṣe fẹ́ẹ̀sì. Kò ń tọ́ ní kẹ̀kẹ́ ṣe.
5: Bẹ́ẹ̀ni gbogbo ẹ̀.
4: Kò wá bọ́ sí fẹ́ẹ̀sì. Bẹ́ẹ̀ni wòlé ọjọ́ yóò fi ṣe fẹ́ẹ̀sì mọ́. Ó ti di ọ̀rìjìnà. Hallelujah. Ọlọ́run àtàmátà dé o. Ó ṣe dáadáa. Ọlọ́run àtàmátà dé o. Alágbára.
5: Mo bẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ọlọ́run kí ló wọ̀n fún ọdún olùdókòwò mi. Nítorí ọlọ́run wọ̀n fún olùdókòwò mi. Bí àkàtúntà fọ́bí kò rí bẹ́ẹ̀ tí ọlọ́run dẹ́kun ní olùdókòwò. Mo ti lẹ́nu mo ti bímọ ọmọ nínú àgbẹ̀dẹ wá sí bí.
4: Hallelujah.
5: Ọlọ́run pé mo rí àánú gbà ní orí òkè àtàmátà ṣe. Ṣé mo ní ẹlẹ́ra ara mi padà pé ọlọ́run ti ní ọkọ mo ní ìdíjọ́kọ̀ ọkàn mi bẹ̀rẹ̀ palẹ̀ nínú rẹ̀.
4: Hallelujah. Èmi ò ń gba pé tẹ̀sí lórí oníwájú ọlọ́run àti ènìyàn tó ṣe rí rẹ̀.
1: Lórí Facebook, lórí YouTube, lórí TikTok, lórí Instagram, wọ́n fọ́lò mi báyìí báyìí báyìí. Àjílóore àtàmátàfẹ́ Prayer Life. Tàbí nọ́mbà tí mo fẹ́ fún ẹ kó lọ fi join prayer group mi. Ogo ò ní jà wá. Ẹ já lọ ṣe wò mí sàn
4: máa
1: sàn.
4: Máa fi ọwọ́ gbàbí tó lu ẹ̀ máa fọ ọwọ́ gbàbí tó lu ẹ̀ báyìí. A máa pọ orúkọ Jésù ní ẹ̀mẹ́ta, ẹ̀mí mímọ́ lẹ̀kan, ẹ̀jẹ̀ Jésù lẹ̀kan. Hájọ́ ọlọ́run àtàmátàfẹ́ wò mí sàn, máa sàn, gbàmílà, máa l

Mo fẹ́ bẹ̀rí tiẹ̀ báyìí, àmọ́ kí n tó máa fún ẹ ní nọ́mbà tó fi máa sọ yìí. Èmi yóò gbogbo ènìyàn, onímọ̀jàmú sọ pé òun fẹ́ ṣílẹ̀kùn ayálu-oore fún àwọn ènìyàn méje kan lénìí. Ayálu-oore tí wọ́n bá pàdé rí ni, ayálu-oore tí ò ṣẹlẹ̀ rí ni, ayálu-ìyanu tó kọjá òye ènìyàn lọ́múra lénìí. Gbogbo èèyàn, Olúwa sọ pé àwọn méje yẹn, àwọn tó ti ń sọrí àtàwọn tó tún fẹ́ sọrí ni. Olúwa ní ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́ lénìí. Ìwé Jọ́hánù orí karùn-ún, ó nígbà tí áńgẹ́lì bá dìgbà sí omi, ó ní ẹni tó bá kọ́kọ́ bọ́ sínú rẹ̀. Àrùn karùn-ún tó wù kó máa jẹ́ yóò dẹ̀ kúrò mẹ́. Wọ́n ní tó bá ka méje wá tún méje kà. Ẹgbọ́sà ẹni méje àkọ́kọ́ tó bá kọ́kọ́ fi ọ̀rẹ́ ìrúbọ ránṣẹ́. Olúwa ni òun fẹ́ ṣe ìka àjálù ìyanu òjijì kan, àjálù oore ńlá kan, ìyanu tí ò ṣe é fẹnu ròyìn fẹ́ kan tó ní agbára fún àwọn méje àkọ́kọ́ yẹn ni. Gbogbo èèyàn ló máa rúbọ lénìí, ṣùgbọ́n àwọn méje àkọ́kọ́ yẹn májẹ̀mú kan ti dúró lórí ọ̀rọ̀ wọn. Oh my God, ẹ gbọ́ ilẹ̀kùn oore ṣí ló in the name of Jesus. Gbogbo èèyàn o tí fi ọ̀rẹ́ májẹ̀mú èdìdí rẹ ránṣẹ́, gbọ́ o lè ṣe láàárọ̀ yìí. O fẹ́ sẹ̀dá mẹ́wàá, o fẹ́ san ọ̀rẹ́ rẹ. Oh my God, o dẹ̀ fẹ́ fẹ́ ẹ̀jẹ̀. Ẹ gbọ́ àti àwọn tó lọ́wọ́ ní lọ́ba lè lo 8,800 èdìdí èdìdí bò. Gbogbo àwọn wọ̀nyí láàárọ̀ yìí, ọ̀dọ̀ pé ẹ gbọ́ èèyàn méje àkọ́kọ́ yẹn jẹ́ ń fẹ́ ní àkà nọ́mbà. Káwọ ẹni méje àkọ́kọ́ náà, àká nọ́mbà tó fi ọ̀rẹ́ ìrúbọ rẹ sí àtọ́rọ̀ èdìdí àti májẹ̀mú yẹn tó fẹ́ fi sílẹ̀ kọ́ sílẹ̀. UBA UBA ni o, óyá 10 2 4 24 77 5 0 50 80 UBA UBA gbọ́lẹ̀ kan sí 10 2 4 24 77 5 0 50 80 Kẹ́sàtílẹ̀ àtàmátà ṣe ló máa bá pàdé bẹ̀. Ó ní yẹ àwọn tó gbàgbọ́ láti agbára fún láti jí ọmọ ọlọ́run àtàwọn tó borúkọ bí náà ẹ̀gbọ́. Wo bí ìtàn ọba gbàgbọ́ orí ògo ọlọ́run bí jẹ́ ṣe ìṣọ́ nínú wẹ̀jọ̀ àánú orí ọ̀kẹ́kẹ́lá nìyẹn. Ẹ̀gbọ́ ó ní tí ìrẹ́ bá gba ọlọ́run gbọ́ àáfìdí ìrẹ́ múlẹ̀ ni. Àmọ́ tó ọba gba orí rẹ̀ gbọ́ wà á dẹ̀ ṣeré. Ẹ wá wo Yorùbá ni wọ́n sọ pé mo ṣeré kò gbèbí olọ́wọ́ kan ìka nínú ni. Ẹ̀yin méje àkọ́kọ́ yẹn èyí ló fi mọ̀ pé ọlọ́run nìkan lálágbára àti pé lẹ́yìn ọlọ́run ọlọ́run nìkan lókun. Mo sọ bí wòlíì ní kí á ìyanu kò tẹ́lẹ̀ ní èèyàn méje àkọ́kọ́ yẹn àti gbogbo ẹni tó máa fi sọ̀rọ̀ ìrúbọ lónìí. Mo ní tó máa sọ̀rọ̀ májẹ̀mú ṣoṣo àti èdìdí rẹ̀ yẹn ìyanu máa dé ẹ̀yẹ́ ìdàdí mọ̀ jùlọ. Wọ́n àká nọmba náà lẹ́ẹ̀kan sí UBA 10 2 4 24 77 5 0 50 80 orúkọ tó máa rí níbẹ̀ Christ Artillery Àtàmátà sí 10 2 4 24 77 5 0 50 80 àká nọmba náà nìyẹn bó o ṣe ń dá síbá ọ̀nà ìṣẹ́ ogun rẹ̀ ṣe òrọ́nà ìdè rẹ̀ ẹgbẹ́ gbogbo ènìyàn àǹfààní kí ló jẹ́ pẹ̀yàn kí nàìjíríà ayé kó so ẹ̀mí ẹ̀ kọ́kọ́ sáré ìjọba ọlọ́run àtòdodo ẹ̀ gbogbo tó bá kùn ní ọlọ́run yóò fikun. Mo gbàdúrà fọlọ́dọ̀ ẹ̀bí ẹ̀ ni àtẹ̀yẹ oníwẹ́dìn anniversary ọdún tó ń bọ̀ yóò dùn jẹlé rẹ̀ ìlú ìyá dùn fún ọkàn wa balẹ̀. Ẹgbẹ́ ká gbàdúrà fún èèyàn méje àkọ́kọ́ àti ẹ̀yìn tẹ́ ti ọrẹ rúbọ yẹn nọ́mbà tó ń pè sí rè òun náà rẹ̀ ni whatsapp nọmba mi tó fi máa so ẹ̀rí rẹ̀
gbogbo won to ti ri wo so ba sise obi so ba san wa so eri to ba so eri kan wa le ri mi igba e wa wo iyan nikan wa ko gbogbo eyan to ba ni bere kan tabi keji number na ni ko lu o de le ni ka fi add ye ko le ma ri adura ta mata si ba kini number na 070 70 35 33 23 14 17 bo le kan si o
then they take the meeting to ask the SC prayer group. For now, the Maria do at a matter say at a grand table. Go WhatsApp number me. My people could be one little bit 0700 35 2 3 1 4 14 17 0700 35 2 3 1 4 17 0700 35 2 3 1 4 17 Ogun ni jawa amen awu anugba amen le waja amen Jesus loluwa amen.

kò jùmọ̀ o. Ìròyìn àfẹ̀mọ́jú ni ó ń dé sí etí ìgbọ̀nyìn láti ìkànnì ti Lágínlú 96.7 FM. Òkè gàjòkè tata kan mọ́lẹ̀ súnlé fún Bọ́lá Oládùúgbò fẹ́lẹ̀lẹ́ Lẹ́bàdàn. Àdékúnlé Yusuf ló ní òye ṣáájú ẹ̀gbọ́ kókó tó wà nínú ìròyìn náà. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ti pè fún sísan gbogbo di tayé òde òní fún àwọn òṣìṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè yìí tó ń ti fífọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn tilẹ̀ òkèrè tó ń ti àwọn ti ìjọba ìbílẹ̀. Àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Kaduna náà ti bẹ̀rẹ̀ ètò ìlanilọ́yẹ̀ fún gbígbáradì fún ìṣẹ̀lẹ̀ kun omi eléyìí tó ṣeṣe kó wáyé nípínlẹ̀ náà. Kò dín ní àwọn èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tàti dágbére fáyé kúdìgbò ṣe nínú ìkọlù eléyìí tí orílẹ̀-èdè Israel ṣe níbi àdó olóró eléyìí tán yàn látòkè sí òpópónà Mọ́ṣọ́ṣẹ́ ní Lebanon. Ikọ̀ ti Barcelona náà ti dúnkòkò láti gbé ìgbésẹ̀ pa òfin tako ikọ̀ ti Madrid lẹ́yìn ẹ̀sùn eléyìí tán fi kan ikọ̀ Barcelona. Níbẹ̀ ẹgbẹ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ti bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti dájú pé àwọn ikọ̀ ọmọ ogun tó ń ti àwọn òṣìṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà wà ní ìbámu pẹ̀lú àwọn ti ilẹ̀ òkèrè. Kódà tó fi mọ́ ṣíṣe àmúlò ìmọ̀ ẹ̀rọ ayé òde òní tó ń ti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn tó wà ní àwọn ẹsẹ̀ kúkú gbogbo lójú náà ti dájú pé àwọn náà dáńtọ́ tí wọ́n sì ń pèsè àwọn nǹkan ìdáàbòbò ara ẹni ìhàn lábẹ́lé. Ẹni tí ṣe alákòóso fún ètò ààbò orílẹ̀-èdè ajagun gbébọn ti Christopher Musa òun náà ló jẹ́ kí eléyìí kó di mímọ̀ lásìkò tó ṣe àbẹ̀wò sí Monaco tó ń ti àwọn lọ́gàálọ́gàá lẹ́ka náà níbi tí wọ́n ti ń jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tó gbòde látọ̀dọ̀ ẹni tí ń ṣe igbákejì adarí fún ẹ̀ka tó ń kàn sí aráàlú ìyún arábìnrin Endalin Chukwu. Òun náà ló jẹ́ kí eléyìí kó di mímọ̀ ní orílẹ̀ wa ìlú Abuja níbi tó ti ń ṣàlàyé wípé pípè fún ìbáṣepọ̀ tó gúnmọ́rán láàrin àwọn òṣìṣẹ́ elétò ààbò orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ti àwọn tilẹ̀ òkèrè kódà tó fi mọ́ ti àwọn míì òun náà ló wà lójú náà láti rí pé àwọn òṣìṣẹ́ ọ̀hún dáńtọ́ àti láti rí wípé ìgbésẹ̀ akin òun náà ló ń tọ̀dọ̀ wọn jáde. Bákan náà ló tún ṣàlàyé ọ̀rọ̀ tẹ̀síwájú wípé ṣíṣe àmúlò àwọn nǹkan ayé òde òní tó ń ti ìmọ̀ ẹ̀rọ òun náà ni ó ràn wọ́n lọ́wọ́ nínú iṣẹ́ wọn eléyìí tí ó sì mú kí ètò à ń pàṣẹ tó ń ti gbígba ìṣàkóso kódà ìlànà ojúlọlá kan fi sọ́rí wọn òun náà ni ó tún mọyán lórí sí i. Ẹgbẹ́ àwọn olùkọ́ lórílẹ̀-èdè wa Nàìjíríà náà ti kọ̀rọ̀ ojú sí ọ̀rọ̀ eléyìí tó ń ti ìpinnu ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú kí àwọn akẹ́kọ̀ọ́ eléyìí tán bá fẹ́ wọ àwọn iléèwé tí wọ́n ti ń kọ́ nípa ètò ẹ̀kọ́ láti mọ́ ṣe ètò ìdánwò àṣewọlé tá a mọ̀ sí UTME gẹ́gẹ́ bó ti ṣe kìlọ̀kìlọ̀ wípé ṣíṣe àmúlò irúfẹ́ nǹkan báyìí òun náà ni ó yọ ọ̀rọ̀ ilé ẹ̀kọ́ tó ti ń kọ́ nípa ètò ẹ̀kọ́ tí ó yọwọ́ rẹ̀ kúrò láwo tí ó sì mú kí àwọn akẹ́kọ̀ọ́ kan mọ rí bíi ìgbà kẹta àwọn iléèwé yòókù gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí òun náà ló ti wà ńlẹ̀ tipẹ́ tó sì dàbí ẹni pé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ti pinnu láti rí pé àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún òun náà ló mọ fọwọ́ mú ilé ẹ̀kọ́ eléyìí tí wọ́n ti ń kọ́ nípa àwọn ètò ẹ̀kọ́ tó wà lórílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bó ṣe jẹ́ kó di mímọ̀ ìyún ààrẹ ẹgbẹ́ ọ̀hún ìyún Audu Amba ní ibi ìpàdé kan eléyìí tí wọ́n ṣe ní orílẹ̀ wa ìlú Abuja níbi tí wọ́n ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn kọminú lórí ìgbésẹ̀ eléyìí tí ìjọba àpapọ̀ ń gbé yìí tó sì dàbí ẹni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ tán bá mọyán lórí òun náà ni wọ́n ń dìjà jù láti wo àwọn iléèwé gíga gbogbo ṣùgbọ́n tó jẹ́ pé àwọn èèyàn tán bá rí pé ọgbọ́n orí wọn ò tó nǹkan òun náà ni wọ́n wò pé káwọn lọ sí ilé ẹ̀kọ́ tán ti ń kọ́ nípa ètò ẹ̀kọ́ nígbà tí wọ́n ti sọ pé àwọn kò ní ṣe ètò ìdánwò àṣewọlé gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé eléyìí kò yẹ kó rí bẹ́ẹ̀ nígbà tó ti jẹ́ wípé ilé ẹ̀kọ́ tán ti ń kọ́ nípa ètò ẹ̀kọ́ gangan òun náà ló yẹ kó jẹ́ pé àwọn tí ó bá kẹ́kọ̀ọ́ wọ ibẹ̀ òun náà gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọyán lórí tó sì mọ ti ń ṣe dáadáa gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pé gbígbé ìgbésẹ̀ yìí òun náà ni ó bu omi tútù sí ọ̀pọ̀lọpọ̀ lọ́kàn tí ó sì dàbí ẹni pé àwọn tí wọ́n bá jẹ́ olùkọ́ tá bá kẹ́kọ̀ọ́ jáde òun náà ni wọ́n mọyán lórí tó. Àjọ tó ń mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ Kaduna náà ni wọ́n ti bẹ̀rẹ̀ ètò ìpolongo
tún ti ìlanilọ́yà ṣáájú ìṣẹ̀lẹ̀ ikú omi eléyìí tó ṣe kó wáyé iyùn ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí ẹni tí ń ṣe akọ̀wé àjọ ọ̀hún iyùn arákùnrin usman mazadu òun náà ló jọ kílẹ̀ kodi mọ̀ ní ọjọ́rùú wẹ́ẹ̀sìdẹ̀ẹ́ tó ti ń ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn gba àbọ̀ wádìí látọ̀jọ àjọ eléyìí tó mójútó àyípadà ojú ọjọ́ àti àwọn eléyìí tó mójútó ìṣẹ̀lẹ̀ ikú omi gẹ́gẹ́ bó ti fìlédè pò ṣeṣe kí ìṣẹ̀lẹ̀ ikú omi kó tún wáyé ní ọdún tí a wà nù rẹ̀ yìí pàápàá jùlọ ní ìpínlẹ̀ kaduna eléyìí tó mú kan wá bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ láti máa la àwọn aráàlú lọ́yẹ̀ lórí ìlànà àtẹ̀lé tó ti ìgbésẹ̀ akin eléyìí tán lè gbé eléyìí tí ó sì dènà ìṣẹ̀lẹ̀ ikú omi tó ti ìjàmbá eléyìí tí wọ́n tẹ̀lé lẹ́yìn gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ pàwọn ti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn àjọ gbogbo kódà tó fi mọ́ àwọn àjọ ẹlẹ́yinjú àánú tó ti àwọn tí wọ́n rọ̀gbọ̀ kú lé ìjọba míì láti rí dájú pé àwọn gbagbo dákun táwọn ò sì fàyè gba ìṣẹ̀lẹ̀ kún omi eléyìí tó ṣe kó ná àwọn èèyàn ní dúkìá wọn. ní báyìí láti ilẹ̀ òkèrè orílẹ̀-èdè israel náà ló tún ti ṣe ìkọlù alágbára eléyìí tó yin àdó olóró aláyàn látòkè eléyìí tí wọ́n yìn sí òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ tó so beirut papọ̀ mọ́ gúúsù lebanon eléyìí tó sì ṣokùnpa àwọn èèyàn eléyìí tí wọ́n ń lọ bíi mẹ́jọ níye lára àwọn tí a ti rí ọmọ kékeré méjì gẹ́gẹ́ bó ti ṣàlàyé ọ̀rọ̀ wípé lebanon tó ti israel òun náà ní ìrètí wà pé ó yẹ kán ṣe ìpàdé tuntun iyùn ní washington ní ọjọ́bọ̀ thursday eléyìí tí orílẹ̀-èdè amẹ́ríkà ń ṣe agbátẹrù rẹ̀ gẹ́gẹ́ bó ti wá jẹ́ kó di mímọ̀ nínú àtẹ̀jáde eléyìí tó bòde bọ̀m̀bọ̀ iná jẹ́ kó ṣàlàyé ọ̀rọ̀ wípé ezebola eléyìí tó ti ń ṣe ìkọlù alágbára sí àríwá israel tẹ́lẹ̀ òun náà náà ṣàlàyé ọ̀rọ̀ wípé àwọn ò ní gbà kí àwọn ṣe ìpàdé kankan papọ̀ pẹ̀lú orílẹ̀-èdè israel tí wọ́n sì tako ètò ìdúnàdúrà eléyìí tí orílẹ̀-èdè amẹ́ríkà gbé kalẹ̀ fáwọn méjèèjì ọgbà bẹ́ẹ̀ náà ni ẹni tí ń ṣe alákòóso fún ọ̀rọ̀ ètò ààbò tó ń ti ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú iléeṣẹ́ ọmọ ogun orílẹ̀-èdè israel ti ṣe kìlọ̀kìlọ̀ fáwọn èèyàn eléyìí tí wọ́n wà ní àwọn agbègbè wọ̀nyí lára àwọn agbègbè tá a ti rí miss ejaba yanun bal shemali ola del abashe láti rí dájú pé wọ́n kúrò ní àwọn agbègbè ọ̀hún látara bó ti jẹ́ wípé àwọn ó ṣe ìkọlù alágbára sí àwọn agbègbè náà tó sì ṣàlàyé ọ̀rọ̀ pé ẹnikẹ́ni eléyìí tí ìkọlù ọ̀hún bá dé bá òun náà ló fi ẹ̀mí ara rẹ̀ tafàlà. ní báyìí lẹ́ka ti eré ìdárayá ikọ̀ gọ́bọ́ọ̀lù barcelona òun náà ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn ẹ̀ka eléyìí tó mójútó ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú òfin nínú ọkọ̀ náà ni ti ń ṣe ètò àgbéyẹ̀wò lórí ẹ̀sùn eléyìí tí ẹni tí ń ṣe ààrẹ real madrid iyùn florentino perez tó ṣe ọ̀rọ̀ eléyìí tó sọ tako ikọ̀ ti barcelona lórí àwọn ẹ̀sùn ọlọ́kùnjọ̀kan eléyìí tó fi kàn wọ́n eléyìí náà ló wáyé nínú ìpàdé oníròyìn pàjáwìrì eléyìí tó ṣẹlẹ̀ ní ọjọ́ ìṣẹ́gun tuesday níbi tí ń ṣàlàyé ọ̀rọ̀ wípé ààrẹ ti ikọ̀ ti real madrid òun náà ló sọ àwọn ọ̀rọ̀ kan eléyìí tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ níbi tó ti ń fi ẹ̀sùn kan ikọ̀ ti barcelona wípé ṣe òun náà ni wọ́n lọ rí ra àwọn adarí ayò láti dájú pé gbogbo ìgbàkigbà tí wọ́n bá ń kópa nínú ìfẹsẹ̀wọnsẹ̀ òun náà ni wọ́n máa ṣe ìgbèlẹ́yìn wọn eléyìí tó sì mú kí ikọ̀ ti barcelona kó máa lọ sí iwájú sí i eléyìí tó sì mú kí ìṣedédé wọn eléyìí kó gàgàrà gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ wípé ṣe náà látún fi ẹ̀sùn kan ikọ̀ ti la liga wípé wọ́n ń ṣe àtìlẹ́yìn alágbára fún ikọ̀ ti barcelona gẹ́gẹ́ bó ti wá ṣàlàyé ọ̀rọ̀ pẹ̀lú gbogbo àwọn ẹ̀sùn eléyìí tí ààrẹ ti real madrid ti kan barcelona yìí òun náà ló mú kí ẹ̀ka tó mójútó ọ̀rọ̀ ètò òfin tó ń ti àwọn kan tó bá jẹ mọ́ òfin kán bẹ̀rẹ̀ ètò àgbéyẹ̀wò fínífíní láti rí dájú pé ọ̀rọ̀ eléyìí tó sọ yìí ó fi mú kàtà òfin rẹ̀. èyí ló pin ìròyìn àfẹmọ́jú wa fún tí ó rà mọ́kútó pé mọ̀ lẹ́jọ́ mọ́ àwọn kókó abẹ́nubà wá fún yín lẹ́ẹ̀kan sí i nínú ìròyìn àfẹmọ́júmọ́ tó rí mo ti ń jẹ́ kó dé wọ̀n kí ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti ń pè fún ètò sọ̀kan dọ̀tun fún àwọn ikọ̀ elétò ààbò orílẹ̀-èdè yìí pẹ̀lú ìbáṣepọ̀ tilẹ̀ òkèrè tó ń titi abẹ́lé. bákan náà mo fi tó yín létí pé ẹ̀ka tó mójútó ìṣẹ̀lẹ̀ pàjáwìrì ní ìpínlẹ̀ kaduna òun náà láti bẹ̀rẹ̀ ètò ìlanilọ́yẹ̀ lórí ètò ìṣẹ̀lẹ̀ ikú omi eléyìí tó ṣe ṣe kó wáyé. bákan náà kò dé ní èèyàn mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ tó ti dágbére fáyé pódìwò ṣe nínú ìkọlù àdó olóró alátòkè eléyìí ti orílẹ̀-èdè israel tó yìn lu òpópónà mọ́sọ̀ọ̀sẹ̀ lebanon. lẹ́ka ti eré ìdárayá mo ti ń ṣàlàyé fún yín pé ikọ̀ ti barcelona náà ti dúkokò láti gbé ìgbésẹ̀ òfin tako ọ̀rọ̀ eléyìí tí ààrẹ real madrid tó sọ. fún ẹ̀kúnrẹ́rẹ́ àwọn ìròyìn wọlé ẹ lè kàn sí wa lórí ìtàkùn àgbáyé wa www.lagelufm.com
bákanlẹ̀ lè darapọ̀ mọ́ lórí ìkànnì x wa lágelu fm 96.7 lórí ìkànnì abánidọ́rẹ̀ ti facebook lágelu fm 96.7 tó dé ọ̀làwò olóòtú ròyìn tẹ́gbọ́ tẹ̀yìn pẹ̀lú ìkùnlọ́wọ́ chinwe chọ́ọ̀chì adékúnlé yusuf ló ti mú ròyìn wá sí ti gbọ́yìn ẹ kó jùmọ́lẹ̀ kan sí o ẹ ṣeun tẹ́ ń gbọ́ wa lórí ìkànnì ti lágelu.

ẹ̀yin tẹ́ ní chọ́ọ̀chì ní àwọn new site àwọn ilé ìjọsìn tó jẹ́ pé new site ló wà láwọn ibi tó jìnà sí gbòòrò àwọn ìṣòro tẹ́ ń ṣe nínú chọ́ọ̀chì yẹn ṣé ń gbìyànjú àti wá àwọn elétò ààbò síbẹ̀ ẹ rórí ẹ lówó security àbí ẹ dákun tó dọ́rọ̀ bó ṣe kọ àmọ̀tẹ́kùn méjì mẹ́ta mẹ́rin ẹ jẹ́ ká máa wọ̀n lágbègbè iwájú ẹgbẹ́ ẹ̀yìn chọ́ọ̀chì yẹn ẹjọ́ tó ní ọlọ́run nírógun pé wọ́n jí ni gbé fi ní ṣe tuntun ọ̀la nírógun pé wọ́n jí ni gbé bèrè ransom ẹ dákun tó dé ọlọ́run láwọn churches tó wà ní ní site mo ń sọ o ibi tílẹ̀ ò tí pọ̀ tílẹ̀ ò tí pọ̀ láwọn ibi tó máa àdúgbò tó máa ń dákẹ́ lẹ́rọ̀ yẹn bí ò bá dẹ̀ ṣe bóyá kẹ ẹ gbọ́n jẹ́ kí sìn yín jẹ́ sìn ojúmọmọ bóyá kẹ ẹ sì fi ṣòro sílẹ̀ náà torí bá méjì kọ́ torí ọ̀rọ̀ ètò ààbò orílẹ̀-èdè nàìjíríà ni ní bọ́ fọwọ́ o tá a bá ń sìn a máa ń gbọ́n ẹ má jà fi òpè pe ọlọ́run ọlọ́run láláàbọ̀ bẹ́ẹ̀ ni ọlọ́run láláàbọ̀ ọlọ́run láláàbọ̀ bẹ́yìn ráwọn wòlíì tẹ́ bá ń lọ sí àwọn ibìkan bẹ́yìn ráwọn ọlọ́pàá lẹ́yìn àwọn wòlíì wa wọ́n dẹ̀ máa sọ fáwọn àpọ̀ ọlọ́run láláàbọ̀ ẹ já fọgbọ́n sí o ẹ já mọ tá à ń ṣe o ẹ jẹ́ ń yí ojú òpó kan wò ọjọ́ ti lọ ẹ jẹ́ ń wojú òpó yìí náà.

0: Hello, Bibi Bidi.
1: Àǹtí Lara Ṣálàfíà rẹ̀ wá.
0: Ọmọ Lara Adéṣọlá ni ẹ káàárọ̀.
1: Ẹ káàárọ̀ wá.
0: Kódà, gbàgbé ẹ̀ ni o, Ọlọ́run kó ṣàánú kó mọ fìṣẹ́ ẹ̀sọ́ wa o. A ṣe gbúdọ̀ ní nọ́mbà ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa lọ́wọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Orí nǹkan gàgìrì lè ṣẹlẹ̀ lóru.
1: Bẹ́ẹ̀ni.
0: Àwọn náà la máa kọ́kọ́ pè pé nǹkan báyìí nǹkan báyìí nǹkan báyìí. Ọlọ́run kó ṣàánú wa o.
1: Àmì o.
0: Àní gbọ́wọ́ o. Ìgbà mo péré ó tóbi kò ní tán sí wa o. Ẹ kú ètò.
1: Ẹ ṣe o. Ẹ má fojú kéré èèyàn pé kí mo fẹ́ ní nọ́mbà níbọ̀ mi, mo fẹ́ máa bá sọ kí làjọ fẹ́ máa sọ. Ẹ má sọ bẹ́ẹ̀, ẹ má sọ bẹ́ẹ̀, ẹ gbìyànjú. Hello.
2: Hello, ẹ káàárọ̀ bàárẹ̀ mi.
1: Ẹ káàárọ̀ sà, jẹ́ kí díẹ̀ tó.
2: Jẹ́ kí díẹ̀ tó ní láti máa jẹ ẹni dá mú.
1: Àmì sà.
2: Ìgbìyànjú yóò ní dá sásán.
1: Àmì o.
2: Ẹ̀sẹ̀ mi lórí o. Omi pápákọ̀ gan lásán gan, àwọn arẹ́
1: ìjáde wa lọ, ìjáde mi àti yín lọ sẹ́nu iṣẹ́ wa láàárọ̀ yìí, kò ní mú ibi àti ebi dání o, a lọ rí o, a dẹ̀ bọ̀ rí.
0: Dígí dígí.
1: Ẹ káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ ẹ̀kú ètò.
1: Yes sir.
0: Ọlọ́run ní palaka yín o.
1: Àmì o.
0: Lágẹ̀lú ló mọ̀ ní jóná.
1: Àmì o.
0: Ẹ máa kú sí ọpọlọ bẹ́ẹ̀ ṣe ń já wa sí ọgbọ́n mọ̀ ní rédíò.
1: Bẹ́ẹ̀ni.
0: Ọ̀nì kàfi kí kálukú náà mọ̀ mú ti ẹ̀ ń bẹ́ o.
1: Ṣé o.
0: Ọ̀gbẹ́ni yíyí ọmọjọ dádì ni o.
1: Ọmọjọ dádì.
0: Gbogbo àwọn tá a jọ ń gbé àwọn gangan ni àkọ́bí àwọn gangan ni mọ̀lẹ́bí wa o.
1: Mọ̀lẹ́bí wa nìyẹn ẹbí àkọ́kọ́
0: ni.
1: Bẹ́ẹ̀ni.
0: Ká mọ̀ mọ̀ jẹ́ oṣù ni àwọn mẹ́wàá yẹ pé sáyìí tán wà báyìí wọn fẹ́ kí bá wọn ṣe ra wọn ṣe ládọ̀ mi sì gan débi tí wọ́n mọ̀ síra wọn.
1: Thank you. Aliaji Abdulkabir Jalaluru, Baba Ogo láti sọ mi, gbogbo yín mo kí ẹ kú ojúmọ́, yóò bá ń da fún yín tí ó pọ̀. Ẹ jẹ́ kí n máa gbé gbogbo ẹnu tèmi lọ lé wa. Ọjọ́ ti lọ, Ọlọ́run á padà fún wa láyè sí dáadáa lórí ètò lọ́jọ́ kan. Lágbára Ọlọ́run tá a lè láyè ìnà yẹn ká dáadáa. Ẹ jẹ́ kí n lọ fún ti àárọ̀ yìí ká padà lọ́jọ́ mẹ́jọ láṣẹ Edumare. Ilé òní lé wa bẹ́ẹ̀ òní náà wa, ní bọ́ sọ́wọ́ alágbèdá o. Wàhálà àti ìdààmú kéré ó pọ̀, kò ní jẹ́ pé yín, kò ní jẹ́ tèmi náà. Olúwa rẹ̀ mi Lẹ́kun Adéṣínà lórúkọ mi. Big Man Presenter yín náà ni. A pẹ̀lú lórí ètò lọ́jọ́ mẹ́jọ láṣẹ Edumare. Odijọ́ mẹ́jọ. Thanks so much and God bless you.

0: kọjá, o máa borí rẹ̀. Àìmọye nǹkan ó ní tí wọ́n bá gbé problem wa lọ́dọ̀ pastor, a mọ pínlẹ̀ wọn o, a mọ bí wọ́n ti ń bọ̀, a mọ problem kan ní adé dojúkọ. Orúkọ Jésù, orúkọ Jésù. Púpọ̀ nínú àwọn ẹ̀mí wọ́n máa ń fight back. Bí ò bá jà àánú ló jẹ́ ká máa yege. Mo gbàdúrà ewu tó ń là kọjá, o máa borí rẹ̀ o.
1: Tàbí ìdà.

pàdé pààyàn nípa pupa oní ta ni ó yà wá kó nù pé oní ṣùgbọ́n gbogbo eléyìí oní ọ̀ràn wa wò ó lè yà wá why àwa ti sọ̀rẹ́ndà yín wa láàárọ̀ a ti sọ̀rẹ́ndà rẹ̀ lọ́sàn-án a ti sọ̀rẹ́ndà rẹ̀ láyé mo wá ń gbórí yẹn ní sọ yìí pé nípò la kò lè gbé láyé lókè tàbí pẹ̀tẹ́lẹ̀.

0: lórí rẹ̀, àbò dájú lórí rẹ̀, ta ni ó gbà wá inú ọ̀fẹ́ Kristi. Nítorí náà bó bá ń gbòm mi níbikíbi tó wà, ìbéèrè mi rè, ǹjẹ́ ìfẹ́ Kristi tó ti jọba inú ayé rẹ̀, ìfẹ́ Kristi tó ti jọba inú ẹ̀mí rẹ̀? Ìwé mímọ́ sọ̀rọ̀ o, ó ní ẹ má se fẹ́ràn ayé, ìwé First John ní chapter 2:15, ẹ má se fẹ́ràn ayé o, tàbí ti ń bẹ nínú ayé.
1: Ẹ̀yọ́ nínú ayé,
0: bó bá fẹ́ràn ayé, ìfẹ́ bàbá ò sí nínú rẹ̀. Wọ́n wá bèrè pé kí ni ń bẹ nínú ayé, ó wá wí pé
1: nítorí gbogbo tí ń bẹ nínú ayé,
0: ẹ̀yọ́
1: ìfẹ́kùfẹ́ ara,
0: ìfẹ́kùfẹ́ ojú, àti rere ayé,
1: kì
0: í ṣe ti bàbá, bí kò sí tayé. Ayé sì ń lọ pẹ̀lú ìfẹ́kùfẹ́ rẹ̀, gbogbo ẹni tó bá ń ṣe fẹ́ Ọlọ́run. Matthew, ogun ayé ò ní borí rẹ̀. Ó bá ń gbọ́ mi láàárọ̀ yìí, níbikíbi tó wà, ǹjẹ́ ìwọ gbé ayé sọ́kàn, àbò gbé ọ̀run sọ́kàn? Matthew, kí lorúkọ ẹni tó lówó jù ní àgbáyé? Ṣé Mark Zuckerberg kí ni à ń pè é? Tàbí Elon Musk? Ẹ̀gbọ́n tó sọ ni ó ní asán láyé. Solomon lọ́rọ́kọ sọ bẹ́ẹ̀, ipa asán láyé. Elon Musk náà wà wo gbogbo ẹ̀, ó ní asán, ó ní ayé. Brother, tó bá jẹ́ pa asán láyé, kí lèmi àti ẹ̀wọ̀n akiri jẹ́ ń sọ nǹkan fún ọ? Bí ayé ṣe lè pé ọ, ó ní pé number 1, fi gbogbo ọkàn rẹ, gbogbo àyà rẹ, fẹ́ Olúwa Ọlọ́run rẹ. Èkejì dàbí rẹ, fẹ́ ọmọnìkejì rẹ gẹ́gẹ́ bí ara rẹ. Matthew, ẹlẹ́ẹ̀kẹta, fi àwọn èèyàn tó o bá lè sànú fún wọn, fi nǹkan tó o bá lè fi tọrẹ inú kàní rẹ fún wọn níṣẹ́jú ayé rẹ. O rílé gàgàrà tó o kọ́ lẹ̀yẹn. Matthew, wọ́n ta tó o bá ta tán, ìmí ò fi ti ẹ̀ mú gbó, ìmí ò fi ti ẹ̀ kóbìnrin, ìmí ò fi ti ẹ̀ ṣe patí. O rí ọkùnrin kan ń bẹ lọ́dọ̀ wa, olówó ọdún kan. Matthew, olówó ọdún mélòó? Wọ́n ta ilé màmá rẹ̀, ń gbọ́n ta ilé yẹn, 80-something million, ń gbọ́ owó níyì. Wọ́n wá ta tán, wọ́n wá pín owó, lọ́ba lọ ka ọ̀kadà, ọ̀kadà, àwa jókòó sí ilé ọtí. Màmá oyè, olówó ọdún kan, ó gbowó gidi. Owó yẹn nírú àkókò yìí, a tó 500 million nírú àkókò yìí. Matthew, oṣù kínní, oṣù kejì, àṣé lóòótọ́, owó epo lára yẹn máa ń báyàn la. Matthew, ẹni tó lọ́wọ́ ńjọ́ kínní àná tó ka ọ̀kadà bí 100 jọ. Matthew, ẹsẹ̀ ní fi rìn, àwọn èèyàn wà ń pè é, bàbá o, olówó ọdún kan, a ní ẹgbẹ́ náà yín lọ́jà, olówó ọdún kan, ó wá padà lólu sí. Matthew, ohun tó o lè ṣe, mo ná Ọlọ́run dùn, mo ná ara rẹ dùn, mo ná òjọ dùn, kó o dẹ̀ máa ṣiṣẹ́ sí ìjọba ọ̀run. Mo gbàdúrà gbogbo iṣẹ́ rẹ kò ní jóná o. Bí ìbéèrè mi rèé, tó o gbé ọ̀run sọ́kàn. Matthew, tó o gbé ọ̀run sọ́kàn. Àbáyé yìí náà, o ní gbogbo òrètí rẹ mọ, o kọ́lé ọgbọ́n, o ra mọ́tò ọgbà, gbogbo nǹkan ló ní. Ṣé ìwọ náà ló làwọn obìnrin ọmọ try, ìwọ náà ló kọ́lé yìí eskisa. Gbé ìbéèrè mi rèé, ọjọ́kàn rẹ balẹ̀ lórí gbogbo tó ní. Ìgbàládà tó nígbàlà tó mọ Jésù. Tó o bá tì ní, ìbéèrè mi rèé o, mo gbàdúrà ìlérí ó sẹ fún ọ, àánú ọ sọ fún ọ, ó rí ìrànlọ́wọ́ o, ó rí tí ẹ ṣe o, bẹ́ẹ̀ ló máa rí, ó ní dá padà sẹ́yìn o. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run pátá ní àárọ̀ yìí, mo fi Ọlọ́run bẹ̀ yín. Ẹgbẹ́ ìgòròrò kan, ẹ pàdé mi lórí Facebook. Mo máa wà lórí Facebook ní agbogbo 3:30 lóru. Ẹ gbọ́ dáadáa o, ní ọ̀gànjọ́ òru, agbogbo 3:30 lórí No More War Prayer Mountain. Ní ọ̀gànjọ́ òru, agbogbo 3:30 sí agbogbo 5:00 ní ìdájí, mo pè ní òru àwọn áńgẹ́lì. Bẹ́ẹ̀ náà ni lórí TikTok, ẹ máa pàdé mi lórí TikTok, lórí YouTube àti lórí Instagram ní Bàbá Àdúrà AK47 Prayer Mountain. Ẹ jọ̀ọ́ sà, àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́, lẹ́yìn tí n bá súre fún yín tán, ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín. Ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́, ẹni tí ọ̀nà dí mọ́, tàbí ẹni tí ń wá eré kan, ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan, àbò fẹ́ promotion, pàdé mi. Òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ̀, ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́, àánú ó tẹ̀lé ọ̀ràn mi lẹ́yìn, yóò dára fún yín. Ẹ̀yin tẹ́lẹ̀ fẹ́ bá wa lọ sí Jerusalem, September la máa lọ. Nǹkan tó o bá mọ̀ pé o lè lọ ní September, a máa di orí òkè Sinai. Ẹ lè sẹ́ndì mẹ́sẹ́jì sí wa lórí nọ́mbà wa, ọ̀run àánú á sí fún yín. Ẹ ó rí tí yín ṣe, ọ̀nà ńlá fún yín. Ẹ pe nọ́mbà yìí tàbí kẹ́ ẹ sẹ́ndì WhatsApp mẹ́sẹ̀jì sí wa, 08066481455. 08066481455. loruko Jesu anu ojade si o o ri ti e se o ijọba orun o ni padanu be lo ma ri Jesu oluwa wa e wo osu yi o ni 72 hours a mo ma wa ni challenge laaro Sunday gbogbo eyan e pade mi ni challenge laaro Sunday mo fe gbadura fun omo yin n de to do wa nu ma dale lori loruko Jesu loni loni ma wa ni challenge laaro yi laaro yi oni ni Thursday ma wa ni challenge o mi ti mo so pe mo fe fun yen eyan 2000 to ba koko de lo ma gba bi owo ta yen o atoru ana lawon woli ti wa nde ti an gbadura won asun latoru ana ti le fi mo laaro yi oni ati gbadura le lori everybody ma gba kokan laaro yi a fi sure yo dara fo inu bi an de omo ayira yo tu o sile o de ra anu gba to ba to fi do Sunday ma to sure awon mo yin egbe ago meje ti agogo mewa bo ni ipade ti pari ni a mo pade nle yo dara fun e o God bless you.

0: praise the Lord.
1: Hallelujah.
0: Wọn náà máa ti ẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ó ní bá máa yíra nílẹ̀, ń bá máa yíra nílẹ̀, ń bá máa yíra nílẹ̀, kò tó fún yín rẹ̀ o bàbá. Orúkọ Jésù.
1: Amen.
0: Orúkọ Jésù. Agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ̀mí àwọn olè agbẹ́ ṣé ẹgbà ọpẹ́
1: wa
0: fún orí ọ̀fẹ́ àánú àti àbò. Pápá gẹ́gẹ́ orílẹ̀-èdè Nàìjíríà, ogun ṣe lọ̀ tó, lọ́tún ló sì òjẹ́ kó lana. Nàìjíríà òjò lana, ogun ìjẹ́ kókó wa. Àmọ́ pé máa bá wa yanjú ẹ̀ kó máa di tàn. Nàìjíríà máa tùbà tó ṣe agbàgbọ́ bẹ́ẹ̀, àgbòyódé ẹ̀rẹ́ bẹ́ẹ̀, torílẹ̀-èdè wọrí Kristi ní Nàìjíríà. Kó máa tùbà tó ṣe ó máa di tàn. Bàbá ẹ ṣe ẹgbà ọpẹ́ wa. Ẹ dáríjì ẹ̀yà wá sí mọ́. Bí ojúmọ́ ò ní ṣe ń bọ̀, ojúmọ́ rẹ̀ ni kò jẹ́. Ohun ta ó ní búburú gbogbo ọjọ́. Sùmọ̀ ká máa rẹ̀ gbà padà. Búburú ọjọ́ ni kò ní tọ́ sí. Kò ní tọ́ sí mi náà. Búburú ọjọ́ ni àkánṣu ẹ̀. Máa jẹ́ ẹ̀mọ àṣídẹ́ǹtì ayé ìdànù. Gbogbo ẹ̀mí tó mọ iye mọ́tò dànù ẹ̀mí iná ran yín dànù. Ẹ̀mọ́ yà wá sí mọ́. Máa bá wa lọ. Ṣé alfa wa? Ṣé omega wa? Dàbòbò wa? Ibi mọ́jọ bá wa? O rẹ̀ bá lọ ayé kó dájú. Ó jáde kò padà tún wọlé mọ́. Wọ́n jí gbé. Ó lọ àṣídẹ́ǹtì. Ẹ lọ pè wá. Níbo ló wà? Bó ló wọ́n lò? Wọn ò rí mọ́. Kò ní tọ́ sí. Alábí tó ló lọ ayé ìdánù. Jésù Olúwa wa. Praise the Lord. Ọ̀rọ̀ tá à ń sọ náà ni lẹ́yìn àwẹ̀ 40 days ǹjẹ́ ajáde ti padà síbi ẹbí rẹ̀ bí? Mọ̀ padà síbi ẹbí rẹ̀ ó ní wúra lọ́rùn ẹlẹ́dẹ̀ o ẹlẹ́dẹ̀ a lè tọ́jú wúra bí o só yẹ kó o tún padà sídi ẹbí rẹ̀ ohun tó ṣe for good 40 days 30 days kó tún yẹ kí ló tún wá ń bẹ̀ kí ló tún ṣe kí ló tún sun ẹ kí ló tún sun ẹ débẹ̀ kí ló tún bá kiri ṣe àtúnṣe o ṣe àtúnṣe gbé ayé sùpùsẹ mọ́gbé mọ́ o ọ̀làjọ́ ràn ẹ lọ́wọ́ mo wà nínú òwe kakọ lọ sínú ìwé níwá sùnà 226 ohun tó sọ bẹ́ẹ̀ náà ni pé ẹlẹ́sẹ̀ la fi ṣe fún só kí ni nǹkan ohun tó wà ń bẹ́ẹ̀ pọ̀ bẹ̀tì nǹkan tí mo fẹ́ lóun bẹ́ẹ̀ náà nìyẹn ẹlẹ́sẹ̀ la fi ṣe nǹkan tó bá ti ń dẹ́sẹ̀ ìṣe ó mọ̀ ṣọ ojú ó mọ̀ pẹ́ èso ó mọ̀ fìyà jẹ́ ọ́ ohun tó yẹ kó tiẹ̀ lọ́gẹ́ bẹ́ẹ̀ lọ́n kò nílé tiẹ̀ ọ́ lọ́wọ́ mọ̀ dẹ́sẹ̀ ẹ̀ mọ̀ ká mọ́ bà mọ́ gbogbo ayé ṣe àtòṣì ọyá kàwé.
1: Nítorí pé Ọlọ́run fi ènìyàn tí ó tọ́ ní ojú rẹ̀ ní ọgbọ́n àti ìmọ̀ àti ayọ̀ ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ la fi ẹ̀ṣẹ̀ fún láti máa kójọ àti láti máa
0: tojọ́
1: láti máa kó lè máa fi fún ẹni
0: rere
1: níwájú Ọlọ́run èyí pẹ̀lú asán
0: àti ìmúlẹ̀ mufu ẹlẹ́ṣẹ̀ la fi ṣe fún kó mọ́ bá mọ́ gbígbé ayé ẹ̀ṣẹ̀ ìgbé ayé ṣubú ṣeré sá fún ẹsẹ̀ mo lẹ́kì gbólóhùn yẹn gan ẹlẹ́sẹ̀ la fi ṣe fún kí ló tó fi ń gbégbé ayé ẹ̀ṣẹ̀ náà kí ló fẹ́ rí gbà ń bẹ̀ ó mọ̀ fi ọlọ́run láti ṣe bẹ̀tẹ̀ àti ṣe lóhùn rẹ lójú ó mà sọ pé ó ti díẹ̀ sí àwọn tó ń sá tó ń bẹ̀rù yẹn n ò lẹ́gbẹ̀ẹ́ tí wà lábàádé nǹkan ló tún mọ̀ fẹ́ sí yẹ̀yẹ́ jù kí ló tó fi fi nǹkan kalẹ̀ for good 40 days tó ló ṣe mọ́ nítorí àwẹ̀ tó wà ń ta ní gbogbo february sí april yẹn ó sì nǹkan fún dídí 30 days gbogbo àwọn ọ̀rẹ́ amúdẹ́sẹ̀ àwọn obìnrin àti àwọn gbé káàkiri yẹn kálukú ṣe gáfàrà fúnra wọn ohun tó ń parí báyìí àwọn náà ló tún fi sínú so kí wọn ní problem definitely ohun tó ń ra jẹri ó kàn lọ fọ́ lùdẹ́rì kì í ṣe pé bí ó da ó ní dẹ́sẹ̀ yẹn mọ́ ó sá fún fúngbà díẹ̀ ni kì í ṣe pé ó sọ pé ó mo kọ ìṣàṣiṣẹ́wọ́ rẹ̀ sílẹ̀ ó kọ sílẹ̀ ó sá fún fún sáà kan ni bẹ́ẹ̀ ṣe ń ṣe ń bàbá yẹn máa ń mutí gan kò dẹ̀ mutí mọ́ ó tún máa ń mẹ́mu kò mẹ́mu tó bá ti wá kú díẹ̀ tó bá ti gbà tó kú 3 days tó máa kú á lọ síbi ọtá àtìmọ́ sẹ́sílẹ̀ olùwàdárìjìn olùwàjọ́ kẹta rẹ̀ bàbá yẹn kú bàtọ́ máa lára ó sì pé bàbá sọ pé kò ń dúpẹ́ tó ń délé ògo ìwọ náà jẹ́wọ́ ẹsẹ̀ rẹ kò lè bà délé ògo ọ̀run àpáde kìí tó yẹn máa lọ nígbà tó bá ti ń dẹ́sẹ̀ gbogbo oríṣiríṣi àdánwò wàhálà tọ́wọ́ sí ẹ́gùn ò mọ́ ìbẹ̀rẹ̀ ọlọ́run sínú ayé ọjà tó ń tọ́kọ́ mọ́ pé wà lẹ́ta léjọ́ kan nígbà àwẹ̀ kìrìsìtẹ́rì wa náà ni wọ́n á lọ rà gbálùmọ̀ ní ọjà tí ń ta èso yẹn ó gba iye kan mi ò mọ́ tó gbà bóyá sí 7500 ó dẹ̀ mo ní jẹ́ kí n rà kan sí ó wá fún mi ní 7 kan fún mi ní 5 kan mo ní wà jẹ́ sí ń ṣe rú nǹkan báyìí n wo èmi ń mọ́nú pause ó sáré ti ṣe wúrúwúrú mo ní lásìkò àwẹ̀ lọ́tún ló sì yí ẹbẹ̀rù ọlọ́run o ẹni pé wà lẹ́ lórí irọ́ mo ní kí ni méjì tẹyọ kúrò ń bẹ̀ yẹn ẹyọ kí ló ṣe láyé yìí bẹ́ẹ̀ náà lọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń ta ẹja tó ń ta ẹran àwọn kankan ní wọn ló ṣe mo lọ́ra kalẹ̀gì bí ìkànjọ́ kan báyẹ kí ló fẹ́ lè kiri méjì tó mú yẹn kí ló ràn nú ayé ìwọ ló ń tà ọba mi gé tí mo rà tí mo sanwó ẹ̀ fún ẹ ọba yọ méjì sínú pálí oṣogbu fúru mo ṣe bẹ́ẹ̀ pé mo ní ó máa tún ní kílódé mo ní kò sí èmi dẹ̀ka mo ní kò sí sẹ́dẹ̀fìlẹ̀ yóò bí ó ṣe mọ́ ṣe kirikiri nìyẹn tó bá darí àlọ́ fi ṣe bẹ̀ fáwọn ọmọlọmọ tí mo mọ̀ mẹ́sì alọ́kó bá wọn kí ló sọ.
1: Ẹni tó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀
0: ẹni tó bu ẹsẹ̀ rẹ̀ mọ́lẹ̀
1: kò ṣe rere
0: kò yí ò ṣe rere
1: ṣùgbọ́n ẹnikẹ́ni tó jẹ́wọ́
0: ti o si ko sile
1: ti o ko sile lori anu
0: a beta ko jewo ko kesere sile ko le ba se rere o le kan to ba ti gbe se re mole a mo ko wa le ta le lori o olorun gbo olorun ri mi kristi ri mi e mo ri mi it is well o dem pe ko si well kankan be ro lo npa o to no so ke gan lo ma je le ri re e o mo po oni enikan ta fi su e ti o so fofo re lodo baba god ni o na lo jiji re to ba sun o be olorun kan fi korin to ba sun o sun pelu e to ba di nkan to iwo oko to lo mo je owo yawo re nu ninu wallet yawo re to mo se pe ro gbogbo e ni won so fun lojo dajo o je se atunse ko ye bure elomi de ti bure ke bure ko de ti fi bure ke o ti pa yara re je o de mo pe nkan to nbura ile lori yen baba ro ni e se ni niwaju oluwa o tun wa ni osun eke niwaju oluwa rira loje gbogbo e ten taja labo eyan mele no yin ni olu esun eke ninu yin eke ti yoba ra to fun wa e ti lo bo lomi gbona o ti sun ki e ra si mi te ba dele bayi te ba yo agolo ti bayi e de fe busekun be ni gari mi e de mata lowo ye biye e de le fe de jobo olorun e de le fe lalabuko fun e de le fe ra anu gba o se ta won mo te fe ma ko ba te fe mo ran ni lewe wo yin o mo na ko ye ko ri be to ba won to ba ta ba ba ni yagoro to ye ko pe o kaluku na male ya a male ji ni na o mata boya ka ba golo mejo ninu rice aka ba agolo mewa agolo mokanla ka ba golo meje se ni yin o ni soro yo so kini kan saye e ti wo ni gbo ti wo ni mo mo ni lu ko so won ni so won ni sure sugbon kini kan lo so se bi kini kan lo so ni wo mo so en jo so ti o sure yen enu ni ju je kini kan lo so ki lo so ninu job job 31:33 so gbogbo won igbe aye ese kokko mo fe ko jawo nbe o ti gba awe lotun lo si ohun to se fun 40 days to se fun 30 days o tun ti pada si be gbogbo bi to ya kan to ti so tun ti kun pada jawo gbogbo awon hotel oni papapa gbogbo eyan mo kekere na ti lo ngbo mole ni bi atayun yen eyin ya le le loju kokoro le ni se lowo ole ole oni ole oni koku lowo elo ti fun yin ma to ba gbe jombo owo ti fun yen ko le ka won o de ni ri won mo ya wa ku ati wahala le aye o ma se o kilo so nbe
1: bi mo ba bo ire koja mi mole ya damu ni pipa e bi mi mo mo ni aya mi
0: mo pa ire koja re mole jewo re ko re ko sile period mo pada si be mo mo je kaja re ko pada si bebi re elede re mo je pada si di ero fore mo o ti tarije oni jo ni o ti wese renu o ti ku fun lori agbelu bi iwo mo lorun won de lade egun won kan ni eso lowa tese won na ni pasi mo ko de logoji won ja se on tori ti won o tun le se yen fun ma o to ba de jobo run odaran iku jesu ade egun re ya to ye yo bere jo lowo re o ro je lohun pa yin keke agbejoro ti wo yin mo pe o majoro nigeria la ka kira agbeje believe nu re ko ni gbejoro lojo yen kaluku lo ma du gbe idajo ti gbogbo lo waye e le ta ni pele fora ijobo run ni ati buruju beto olon fa julo han yin e le fora ijobo run gbogbo te ni ola te ni long te mo be se mo yan to aye nikan lo mo be pele fora ijobo run ni e ti lo mo fora sile billions e ko pa mo te ko jo yen e lo ti mo ra po fun ayin ijobo olorun sugbon ko se se fun yi gbogbo number te se mefa ni ni yara adagbe inu kun birimu birimu ile ti oni window ti oni lekun ti o so mi nbe ko si kitchen ko si na ijoba ko si na solar ko si nkan kan be iwo ati ware lojo ma gbe be wo e to se satunse e ti bayi gbogbo awon olomo je tan gbogbo eyan lo weje ah ipe ma ko mo ni pede idajo mo nbe lagan so le aye le ti mo lo long leg e be ko omo lagbaja ni e mo yolu ewon e lo fo mo olomo kan di e mo nko nbe e mo lo loyinbo ijobo orun ori be aye lo mo oni aye ni ro mo orun ogbeke baba lawo to ndifa alafa to nparo woli to nparo pastor to nparo en pastor ni gbetugbetu afose labe kola yin e ku se oluwa yin o se fe de mo ra si iro na gbogbo e aha o ya lo si job yen na first relative 3 si le ni ko le ya wa se atunse oni iro ola iro gbogbo ro awon se yanu eke te nse te ma ngi awon mo jeri eke kun mo so fe testimony eke say this my boss it's not my boss now e folu wa si le je ko se to fe se to ma se lo ma se egberun ro le gbe yan de jobo lohun o fi tan se na aye lo mo e je ka se atunse ka gbigbe aye be lohun ijo lo to ibero lohun iwa pipe n to lohun ba ko fun wa to agbara to ba fe ni ko se mo pe oluwa to ba segun yi oju ti o n bo lo gbe se to oluwa ri nkan le yo kin tere ere tun niye o melo melo lo oluwa to dorun ati aye oluwa to ba segun ni oju ti e se ko mo to towo bo ni boyo ogun eje lo fi lo han le mande be wa mura kankan kan o so ko laya ko la na ti pa mo e lorun o ti ro ko la na ti 40 to nlo ka kede to mura kan lori ro wo lo de le gbadu wa mura kan oluwa to ba se se to ba se se oju ti o come on mo so be mo ogun to lorun ni o wa se se oluwa di contract fun kini kilo so nbe
1: emi be oran ti ani o segbe ri laise
0: laise oni mo bi on ba jobu wi pe ngba ti wa la de ba jobu oni ru jobu mo bi o lere ta lo segbe leje ko se bo te je pe jobu ese re kan lo kan se mo kan ya be yen lo ni sugbon gbo to sele si wo yi flashback an go lo ti ba ye won je an o lo si bu ni loju won omo lomo lo si lo eje fejin re to fi se onka woro to fi se osole to fi se nkan oja titare aye ni gbogbo e mo gbogbo e patapata ise bata mefa na ni lo ba tan emi wa re n to lola to loro to lowo ti won se sojo furufuri ko possible bi president ba ku ilele ni ma si bi bibo gomina ku ilele ni boba ku ilele bijo ye ku pastor woli reverend bishop pope gbogbo e ile lo ti wa be la ma pada ko ita se wa le aye mo ni won o bi ti bi te ko jo ye kile fe fi se ebi de n pa awon eyan one day uncle fe bi ka le fira le lo si yo igbe ten lo ra get yo yes yo so fe gbe de jobo orun ni eh e ma fi yen ton se competition bayi ki lo ta fi gbe aye wa mo iberu olorun ijolo oto iwa mimo e je ka sa tun se eyin pastor e mo se e mo se oluwa di business yi si olori ka bi jere okan fun oni o ran wa ni a jirin ta ba se fo olorun yi se paul ma so pe to ba bero ba se po to ni se ma gbe de jobo olorun me le rerun to ko jo ti o so mo jobo olorun kankan be oni ruru kan lo wa kun be pata kon to mo ta igbo laye ka le oluwa ki mo to go laye ka so si ko mo ta sagbere lese ori oke so ye ko ri be nigba to da letin pa re o ka mo e je ka si atun se oni se fe de
1: tabi nibo la gbe olododo kuro ri
0: a olododo a le gbe kuro o kan le ri dojuko sa lo si iske ko le ba ya wa mo fe pari e le ni e o a le gbe kuro o le ri dojuko won le o le fun ni challenges sugbo ma bo nbe so kilo so nu cha nu iske le sata 33 fast le mi
1: so fun won pe bi emi ti wa ni oluwa olorun o wi emi ko ni inu dudun ni ku eniyan buburu
0: olorun fe ko ku o ko fe ko nku wa dani sugbon ele to kagiri bori bi fauna awon kan yi emi o mo problem mo gba lo mi note mo be pe wa ku mo yo mo jo gbo ro ko jo bo ro lo ke ku o be ba gbe radio mi si bi ti won so pe e gbo mi soke e gbo ro soke iye lo be mo nkan je lo ni o ma ri yanu lo ni yanu ma sele o ya eh eh o mo do ori si si won no le o to le bi nbe so gbo yen lo ma dopin aha
1: ṣugbọn ki eniyan buburu ki o yi pada kuro ninu ona re
0: o ni eyi pada jesu lo ma npe yin o eyi pada ojo dajo de tan lo ka tan funra re eyi pada jesu oni pe de mo e ronu e pe wada bi olagun se peleke si beni wa baje npo si bi church se npo si wa baje npo gbo sub ti di church tan pata gbo kioski church ni sibe awon to da so sile ebo ni won ni won olorun pe won nito po tin fe de fo buruburu to di answer o ti lo ra go ni bere ati lu ise so ti se kini o ti bere won go ti de ni gbara de boyo ma fe ona jabo ohun ayan e mu ra si o se fe de se ato se jesu ni pe de mo o ri ofe re ko ni fi wesile gbogbo programs ala ran se bo so ana lo se ko ye pada omi te gbe se waju yen mo palase ko gba agbara ko se yan ko se agbara ko sa mi ohun ko n to ba ti lo fun ni ko se ohun to n se tokan re fe ko lo fun yin to ba ko lo sise be ibanuje lo iku lo ekun lo ofo lo ofo lo gbese lo pala lo idamu lo gbogbo alai bi ti won lati tan fin gbo lo pe iku ni bo se lawon ri gbogbo ko se o ya o la na be ojo na be awon kan won ma didi gbe alakala wa ko le ba mo fi ese jenjem o ri so alakala yen ko gbe danu ka para ka bo ma ye kere abaji o para ka bo ma gbogbo e kan to ma gbe alakala wa fun e remote to fin gbe wa fun e o ya ko la na bo lowo won lowo won li jeje lo wa won lafa ika lo wa won elokun ya ko bo be to sele opolopo ti hasa won e mo ko gba ko ra ipada ko tu sele isegun daju bi ojumo ni se mo ojumo re ni e lo ke lo se rere ke de ranu gba ri be o se be jesu oluwa wa number mi to ba ri nkan to ru e loju 07062596601 boyo ti mo pe nle kan si 07062596606 iserwa o da fere ko ni fesele
2: anigbagbo wipe e ti di alabukun fun nipo oro na nipase prophetess Esther Oluwakemi Adebayo ti Christ Follower Evangelical Ministry aka New Glory along Ojo Ekun Road behind Baba Olora bus stop odo ona ilewe Ibadan e tun pade wa ni ose to nbo ki ore ofe re ko to fun wa loruko Jesu amen
3: endara pomo wa ni Christ Follower Evangelical Ministry aka New Glory along Ojo Ekun
2: Eto te fe gbo bayi ni akoko ore ofe lati enu iranse Olorun alaye Prophetess Esther Oluwakemi Adebayo ti inu ijo Christ Follower Evangelical Ministry aka New Glory along Ojo Ekun Road behind Baba Olora bus stop odo ona ilewe Ibadan ki Oluwa ko bukun yin amen
4: Lagilu FM 96.7 emi le ri kan iwo le ri kan gbogbo wa lati jo ni eri ayo eri wa ba wa kale oruko mi ni ade oti debora asoju ile ise kingsland heritage gbogbo iwon to gbo mi patapata ni lolo yi o ma ku orire o gbogbo eyin te nta aso ready made te fe ta aso ready made omode te fe ta ti agba mo ki gbogbo yin ku orire orisirisi be la ni ke ma gbagbe ani children miss bed that is to say ani jeans ninu be li yen na ani ball gown oh my god ani up and down ani sweatshirt ko ti e lonka sori to ba ti gbe bundle ti e 100 pieces lo wa nbe ma wa gbagbe sori to ba ti di odo wa so po fera children mix children wears only both genders ni o eyo kan je 2,300 naira 2,300 naira to ba ti mo up and down jeans 2,300 naira o soro gbagbo sugbon sori to ba ti di odo wa o ma dupe ni mo gbagbe a ki to kirika ni le ise wa aso tuntun ready made tuntun la ko wo lu ni lolo yi aso ta ja lowo lowo sori to ba tun gbe bundle keji tun wa gbo mi dada to ba tun wa koja lo si jeans oh my god te ma ngbe tele tele to ba ti gbe bundle jeans obirin ni isin o ma ba baggy jean boyfriend jean combat jean pencil jean bere pe lo ni o je 2,800 naira o soro gbagbo 2,800 naira e ti sori re ni badan bundle kan o je 100 pieces o je 280,000 naira o se ma bo ko wa wo ko wa tawo o ri pe o ti sori re ni adun yi tun gba mi dada oh my god sori to ba tun gbe aso ti an pe ni members aso to je pe boutique standard oh my god from United States of America from UK from London and Asia countries wa gba mi dada bere pe lo ni 3800 awon vintage shirt awon designer shirt awon up and down awon crazy jean ni orisi top polo sori to ba ti debe wa ri top polo up and down trouser joggers pant trouser round neck hoodies eyo kan o je 3,800 naira o didi 100 pieces to ba ba nbe mo gbagbe o le gbe laji o wa ku die kato o le gbe ilarin bere pe lo ni o je 380,000 naira atun ja top lowo lowo lowo awon round neck awon long shirt fun omode gba mi dada o awon sweatshirt fun omode hoodies omode nikan soso bere pe lo ni 2,300 naira lo ni ran sori to ba gbe 100 pieces 100 design lo ma ba nbe bundle e o je 230,000 naira bere pe wo lo tun kan bakan na o ku ball gown lati age 1 to age 14 o ma mu ball gown kan ni 430,000 naira that is to say what is the 4,300 naira tun gbo mi ladies wear aso te ladies wear top skirt joggers boyfriend jean gown packing shirt ni oniran 1,800 naira up and down ibe lo ma ba awon designer gown ibe lo ma ba bere pe lo 1,800 naira 100 pieces here o je 180,000 naira assorted wears for ladies so ba de tun wa dodo wa o ma ri bata odun lo niran ibi kibi to ba tin bo wo moto iwo road to ba ti de iwo road so pe ile marun lo nlo sori o sege complex to koju si isi ile marun nibe ni ko dari si to ba ti debe wa ti ma ri awon eyan lo niran pe si number yi ni iwo road 090 58 53 79 86 ati 090 49 16 03 090 49 2 1 1 6 0 3 Kingsland Alara Ready Made.

wa Facebook ke tun ma lanfani lati ma ba wa share e je bere ni to ni se pe lorilede wa Nigeria iroyin tin ti a lowo bayi ni pe awon agba ballu mefa lati abele home base players lati nu dije league agboje to orilede wa Nigeria pe won ti wa ni ilu Abuja o won ti wa Labuja iyan dibi ti iko di Super Eagles o ti e koko mo kale si saju idije ti Unity Cup awon agba ballu mefa ele tan so nipa re yi iti iroyin ohun to fidi e mule nu won o na ni ti agba ballu iyan fun ipe bi agba ballu ti Ikorodu City iyan ta ba so nipa agba ballu to nse daada lasiko yi to ti mi awon metala ninu idije ti league agboje to orilede wa Nigeria ele to tun ti lanfani ati gba ballu fun iko ti under 17 o do gba ballu fun under 17 na aruma la ni mo ke si bawon o lai ti dapo e ga awon eyan gan ti jasi lara awon agba ballu mefa ele ti kini ohun gbe jade nu po ti wa iyen ni ilu Abuja o ita tun gbo na ni pe lara awon agba ballu ohun eyo kan lati nu ko bi agba ballu ti 3SC tiwa ipinle Oyo ipe bi agba ballu ti Rivers United awon na lagba ballu nbe Enugu Rangers na awon na ni asoju ninu ti awon agba ballu mefa ele ti oluko ni Erisiku Chel ele to kaye e mo gbagbe opolo bi ifigabaga bi melo kan o na ni oluko ni Erisiku Chel lo wa wo nu dije league agboje to orilede wa Nigeria o lo Eko owo ifigabaga ti se tenugu kon ni abi ti Rivers ni o tun wa Ibadan na lati wa wo ifigabaga iko ti 3SC gege bi kan se wa nlo bayi nta pada gbo labenu looto won ti kede awon agba ballu ti o mo soju orilede wa Nigeria nu dije ti Unity Cup o sugba awon agba ballu ele to je pe won kede won nu ko ti won kan so pe eleyi melo bayi bo nu ko bi agba ballu bayi sugba won kede opolopo won kede oko opolopo inu awon agba ballu yi sugba yo kan ti iroyin to confirm to gba si ala o na ni ti agba ballu fun iko ti Ikorodu City yen iyen Arumala sugba bayi nta pada yogbo labenu o na ni pe agba ballu ti won pe inu ko bi agba ballu ti 3SC Abayomi Junior Abayomi Junior o na ni ta yogbo labenu o ti gbogbo aye mo si agba lára àwọn agba ballu ilé tí wọ́n fi ìwé pè nù dígì àgbọ̀jẹ̀ tó orílẹ̀-èdè wa Nigeria nìyẹn ẹyọ kan tó wá láti inú kan ti 3SC nu nínú kan ti Rangers ti ẹ̀ àwọn gbọ́ pé Ifeanyi Onyebuchi pó wà ń bẹ̀ lára àwọn tá àwọn gbọ́ nù tá a tún wọ́n ní ìtò padà jáde fìdí ẹ̀ múlẹ̀ pé Ahmed Musa wà ń bẹ̀ Ahmed Musa wà ń bẹ̀ nú àwọn agbá bọ́ọ̀lù mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún Daniel Papa Mustafa láti inú kan ti Niger Tornadoes ó wà ń bẹ̀ lára àwọn agbá bọ́ọ̀lù tí kiní ọ̀hún gbé jáde lẹ́yìn ìgbà tí wọ́n kọ̀ǹfàmù mẹ́fà nínú ìdíje ti league àgbọ̀jẹ̀ tó orílẹ̀-èdè wa Nigeria nìyẹn o láìpẹ́ yìí lọ́sẹ̀ tá a wà yìí náà ni ìrètí wà ipe ẹni tó jẹ́ olùkọ́ ní kan ti Super Eagles olùkọ́ ní Erisiku Chel yóò kéde àwọn agbá bọ́ọ̀lù ọ̀hún yóò gbokò wọn jáde ṣáájú ìdíje ti Unity Cup tí ó mọ láǹfààní àti wáyé bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn bá a bá ń sọ nípa eré ìdárayá ilé tí ń wáyé báyìí ìyẹn ní Accra lórílẹ̀-èdè Ghana Africa Championship ilé tí àwọn eléré fogifogi tá a mọ̀ sí Hurdlers ilé tí wọ́n ṣe ojú orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ìdíje ọ̀hún lánàá mo jẹ́ àyín tán lórí ètò ta lọ́ta ní ìkànnì wa ilé-ìkejì splash 105.5 wípé tóbi amúsàn òun àti àdáòbí àwọn méjèèjì wọ́n ti wọ ìpele àṣekágbá tá a bá ń sọ nípa ti 100 meters hurdle race nìyẹn o pé wọ́n ti wọ ìpele àṣekágbá nígbẹ̀yìn gbẹ̀yìn láṣekágbá ọmọ bíbí orílẹ̀-èdè wa Nàìjíríà yẹn tóbi amúsàn ó láǹfààní àti gba gold medal ìyẹn fún orílẹ̀-èdè wa Nàìjíríà nígbàtí àdáòbí tàbùgbò
tó náà sì láǹfààní àti sepo ẹlẹ́ẹ̀kẹta ìyẹn ní àṣekágbá ìdíje Africa Championship ilé tí láǹfààní àti wáyé lórílẹ̀-èdè Ghana bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn ẹja sún ọwọ́ iwájú káàṣì ẹ̀ àátún jí koto káàṣì ẹ̀ láàárọ̀ yìí tó bá ti ń di aago mẹ́wàá ó kù ṣẹ́jú márùn-ún láwọ̀ ayé koto ti káàṣì ẹ̀ o bó bá ní bó bá ṣe tán ló ṣẹ̀ mọ́ play káàṣì ẹ̀ ó lé sí gbàgbé ẹ gbégbà tábà yí koto ló àṣẹ mọ́ gbé ẹ dákun bá ń yọ fóònù mi wá ogé sọ nẹ́tíwọ́ọ̀kì yẹn ó tan náà nútan yányán báyìí o *#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#*#
ti code ti network odo ti e fe ma se ba kan fi be le lowo kan eh eh mo pe nbe mo bo ni website www.cashier.ng ileya cashport yin kan le kun gbagbagbon o sumo wa bayi an sumo lagbara olohun ni se leyin wa yo ba ogbo alaye yo ba ogbo wa laye mo gbagbe pa tin pologo atin palanti alati bere osu pe owo ta pin ti kan le ya 50 million ni iyan ko je agbo iyan ko je agbo ati 500,000 bi mo wa lana le nikan tin so pe Mr. Oloko dana kin ti e jagbo yin ki en fokada wa gbe ah mo mo si ra re lese I mo sa awon agbo to le fokada gbe bi wo gan ba ra gbo ohun bo ba mo kada wa tele tele leye osoka lo pe Michael ko wa bo gbe dele yin eh eh yan ko je 500,000 atagbo ki sa owo nikan o ki se yen nikan opolopo owo lawo eyan o tun gbe gesi tan ma fi sodun lojo yen ticket to one play lojojumo lati ibere osu yi anfani meta ni ofu o anfani alakoko ni pe yo fun lawo yin eh number re lanfani ati kopa ninu ti daily draw iyen akoko elekeji ni ti friday cashport eleketa ni ti ileya cashport ti kan le kun gbagbagbon yi eh eh

0: ṣe lójú iná lè wura oorun àgbẹdọ ibàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹ́nráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú atẹ́mítà àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénú ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóngálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹ pé 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹnu kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di ọ lọ́wọ́ láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bára ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Yes, oh, this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh, yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want to turn into salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, oh.
3: Turmeric.
1: Correct. What a ton of Maggi Chicken Flavor for you. Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
4: Kasa beyan lowo loro bi kon koyokoto bala afi o basiko da abi so wa da ni airorusun ara tita so agun sagun keyan me dagba pupo ko ma rin koge koge keyan ma le gba pa tese ki won ma gbeyan sega kori o ma oye ki nkan ma rin ninu ara ogbe nu ifunpa giga iseto katalese o ma kan yan gogo ki bata o sesin bo lesin yan ko ma mo ko ti bo keyan ma ru ma gbe opo lo ti lorisirisi ogun sugbe ti o ran na abayo ona abayo ti wa bayi o kan si le se toni toni aba healthcare kokoro

0: kaabo pada latoju oja ikan ni lagelu lagelu na 6.7 fm leleyi oke gajo kele to kale sinu ogba le funfun balawo lagbegbe felele ni le ibadan je kan mo leto iroyere idaraja ile to tusi gbogbon kan si elewo wa ni facebook lagelu na 6.7 fm abi ni tiktok at tijani olokudana sport actor o mo le nbe yen na gẹgẹ bi mo se nba bo pe kini eni si nbere code cash ye yi star 347 star 1004 star 2 hash tabi www.cash.ng apesin wa on tiktok eyan ku ba si na ni baba o to jo meta o eje atesowo waju eje atesowo waju eje mu lati nu pe bi agbabolu ti benfica leyin igba tawon alagoso kan ti benfica ti won jodi bi mo fun oluko ni o se mo ri o pe agbo nkan kan pe en to je agbenuso yin george mendes o ti yanju gbogbo epo pelu kan ti madrid loju pona lati je pe ke tewo gba se oluko ni won oluko ni o se mo ri o deny tan yanyan pe se mo ri o ni won wine yin ni won paro mo ni owo je gbo tohun ti so nkan kan bi bo wa lojo la yin bayi se ka si ma wo pe eyin na lo luko ni ko benfica o ni be ni benfica for life benfica for life o da ko si wahala e wa towo bo wi ade won gba na gba to ti je pe benfica for life na ba ni ki oluko ni mo ri o ko wa fese re loju nu ko bi agbabolu ti benfica baba ni eduona ah se bayi le ni benfica for life nisin be lo sinu ko bi agbabolu ti madrid e wa towo bo we ke fese yin loju ani eni suru na se eje pari idije league ohun o se oluko ni ti ma fese re loju ki league to pari e lo bere history ohun e lo wo ton ba fese ehun loju ohun ma pari ise sa yen tan ko ohun to se extension ni be ni e lo wo e lo nu ko chelsea e lo bere mi wo ti n ba be towo bo wi ade ohun tuntun mo ma pari ise yen na tori ife ki nkan kan ko yo mi lenu ko fa wahala ko pon okan won wa pin meji dakun e ja pari sayi na ka pari sayi ko si wahala a tun duro deyin digba na a tun gbe wo ke wa fese yin loju ngbe ti so pe gbogbo ta n gbo nipa eyin ati ko madrid yen o fe ge ni eyin o wi nkan kan o e sa le fese yin loju nu ke bi agbabolu ti benfica iko ti psg fun igba kerinla igba marun ni sisentele won gba idije ti league agboje ti orile de france ifigabaga awon ati lens ti won su sojo waju njo ni ngba won fe gba igbese lekeji oju kegi agbabolu ti liverpool won sun bo je se pe ko lens o faramo kan su sugba ko si tan fe se si awon ti se agboso french league guns jori won pe ko si da se si bo ba se yin na loju wa nu dije ti UEFA ba se se fe yin na nu asun ni o ifigabaga tan wa sun yen outstanding yen lo wa waye bi ti iko PSG to ti pa lens mole ami ayo meji sodo o na lo fun iko ti PSG lanfani won ti kede e o ti gba league baun gbogbo to ku nle iko ti lens o le gbe gesi mo afojusun iko gi agbabolu ti Barcelona lati ba akole ile ti oluko ni o se mo ri o to fi lele nu dije ti La Liga ni sa 2011-2012 ati akole ile ti oluko ni ko Barcelona iyen ti to Villanova ile to fi kale lodun sa 2012-2013 ti won fi 100 points gba league ko le sele mo bayi o ni won ba gba ti Barcelona padanu lana won ba bori meji to ku 91 points won wa bayi ton ba bori meji to ku o je 97 points kanam na tanan ni won ba fi egbe kegbe kan ton ba na meteta won ba ba akole ti to Villanova ati oluko ni o se mo ri o bayi sugba akole kan si wa o ti kwegi agbabolu ti Barcelona ton ba le na ifigabaga kan nu ifigabaga to ku labi oluko ni Hansi Flick won fi tan ba le gege bi ko to bori ifigabaga ju ninu udije ti La Liga lo didi sa kan awon akole tawon oluko ni o se mo ri o ti won fi lele ati to Villanova ninu ifigabaga meji di logoji 38 games ti won gba ninu udije ti La Liga 32 ni awon mejeji jona sugbon we lasiko yi ṣùgbọ́n lásìkò yìí lábẹ́ olùkọ́ni asifligi inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti barcelona olùkọ́ni tó ṣe gbà láti fẹsẹ̀ rẹ̀ lójú inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ọ̀hún wọ́n bá ilé láǹfààní láti tún ṣe dáadáa sí i wọ́n ba àkọọ́lẹ̀ yẹn jẹ́ gẹ́gẹ́ bí ikọ̀ ilé tí ó borí ìfigagbága jù tó bá na méjèèjì tó kù tó bá na méjèèjì tó kù gan yóò bá kọọ́lẹ̀ ni kò lè bá kò lè pa àkọọ́lẹ̀ yẹn rẹ mọ́ kò lè break record yẹn náà mọ́ tó bá ti borí méjì tó kù yóò bá kọọ́lẹ̀ yẹn ni tí ó bá sì borí méjì tó kù yóò tò sẹ́yìn olùkọ́ni ti tó filanova òun àti olùkọ́ni ose mourinho ni láti bẹ̀yẹn inú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti barcelona náà mo sì wà river gbabi saloon nínú fẹ́lẹ́lẹ̀ official baba ikọ̀ jẹ́ kánmọ́ nìyẹn o àmọ́ sọ tipẹ́tipẹ́ ọ̀pọ̀lọpọ̀ máa ń jiyàn sí i pé bàbá sọ nípa ìdíje el clasico owó tí wọ́n ń pa wọlé nù díje el clasico lásán el clasico kìí ṣe mo sọ ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kejì o ìgbésẹ̀ ẹyọkan dondo ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù tó bá gbàlejò el clasico nínú madrid àbí ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti barcelona bọ́mí dáadáa ìjọba àtàló alá madrid nìyẹn ìdíje el clasico owó tán máa ń pa wọlé nù díje yìí lásán ó ju owó tí wọ́n ń gbà nù odidi tournament míì lọ owó tí wọ́n ń pa wọlé ní el clasico ó ju owó tí wọ́n ń gbà nù díje FA Cup lọ ó ju owó tí wọ́n ń gbà nínú díje ti European Conference League lọ el clasico ẹyọkan mò ń sọ o láyé Lionel Messi àti Cristiano Ronaldo nígbà táwọn méjèèjì fi wà lópépé tí wọ́n ṣe dáadáa nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì Messi ń Barcelona Ronaldo nínú kẹgbẹ́ agbábọ́ọ̀lù ti Real Madrid owó tí wọ́n máa ń pa wọlé ní el clasico ń gbà yẹn lọ́pọ̀lọpọ̀ ìgbà ikọ̀ tó bá wà ní ilé a máa ń pa more than 20 million lórí ìfigagbága ẹyọkan dodo ó máa ń pa jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n látìgbà táwọn méjèèjì ti lọ nǹkan ò ṣe dáadáa mọ́ fún ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù méjèèjì nípa owó tí wọ́n pa wọlé ní el clasico el clasico tó lọ yìí wọ́n ti ẹ̀tún rí owó pa díẹ̀ yàtọ̀ sí el clasico sáà tó kọjá pàápàá jùlọ ikọ̀ ti barcelona ẹ mọ̀ pé pápá ìṣeré camp nou kan wọ́n ti gba el clasico sáà tó kọjá ìyẹn ṣe àdínkù bá owó tí ikọ̀ ti barcelona pa wọlé barcelona owó tí wọ́n pa wọlé ní el clasico tí wọ́n gbá láìpẹ́ yìí 16.4 million òun ni wọ́n pa wọlé o 16.4 million euro ni wọ́n pa wọlé ó ju owó tí wọ́n pa wọlé ní sáà tó kọjá lọ ẹ mọ̀ pé camp nou o ni wọn ti gba ilé àwọn tó sì wo ìfigagbága òun ní stadium gẹgẹgẹgẹgẹgẹ wọn jẹ 62,213 àwọn tí wọn wo clasico nìyẹn o ó yà yín lẹ́nu pé bóun ló ṣe rí bẹ́ẹ̀ yẹn àlàyé wo ló wà ń bẹ̀ òun náà ni pé tí wọ́n bá fẹ́ gba el clasico báyìí yàtọ̀ sí àwọn tí ó wọlé wo bọ́ọ̀lù owó tí wọ́n mọ àwọn tó bá ní season ticket nìkan lówó wọn yìí wọ́n sí tí wọ́n ti ra season ticket àwọn season ticketers tí wọ́n ti ra gbogbo tíkẹ́ẹ̀tì tí wọ́n fi wo home game nílé àwọn yẹn owó wọn yìí wọ́n tó rántí ra gbogbo ẹ̀ lẹ̀ ìgbàwọ̀n tó bá jẹ́ pé wọ́n ṣe fẹ́ ra tíkẹ́ẹ̀tì láti wo bọ́ owó tí wọ́n mọ sán mọ́ ó máa ń pọ̀ gan o ìyẹn dúró bẹ́ẹ̀ àwọn iléeṣẹ́ kan wà tí wọ́n máa ń gbé ìpolówó wá sínú ìdíje ti clasico bóyá madrid ló fẹ́ gbàlejò ni àbí ikọ̀ agbábọ́ọ̀lù ti barcelona fún ìfigagbága yẹn nìkan lásán wọn sí láwọn iléeṣẹ́ tí ń ṣe ń gbọ̀wọ́ fún ikọ̀ barcelona àbí madrid o àwọn yẹn kàn sáré gbé wá ni pé el clasico ti ń bọ̀ yìí a kàn ta bánà wa sí stadium lásán kí gbogbo ayé tó rán mọ̀ pé clasico náà ní ìfigagbága táwọn èèyàn ń wò jù throughout the world nípa ti bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá wọ́n rò pé táwọn bá ta táwa ta bánà wa lásán tí gbogbo ayé bá ti rí àti lọ́fà àti go viral nìyẹn o rú àwọn iléeṣẹ́ yẹn owó tí wọ́n máa ń san kìí ṣe owó kéèké o kìí ṣe iléeṣẹ́ ẹyọkan méjì mẹ́wàá iléeṣẹ́ tó pọ̀ gan ibi tí wọ́n ti máa ń rí owó nù ibi tó owó tó ti máa ń pọ̀ sí nìyẹn èyí tó lọ yìí 16.4 million oníkẹ̀gẹ́ agbábọ́ọ̀lù ti barcelona ò ní wọ́n pa wọlé ìgbésẹ̀ àkọ́kọ́ nílé ti madrid ń tiẹ̀ owó tó ń pa wọlé ò ju bóyá bíi 13 million lọ ẹ mọ̀ pé camp nou ó fẹ́ jù dáadáa ju ìkẹ̀gẹ́ agbábọ́ọ̀lù ti ju santiago bernabéu lọ bí nǹkan ṣe rí lápá abẹ yẹn nìyẹn lóòótọ́ àdínkù ti dé bá owó táwọn méjèèjì ń pa wọlé nípa ti àwọn iléeṣẹ́ tó wọ́n á polówó o látàrí wípé wọn àfi bẹ́ẹ̀ ni agbábọ́ọ̀lù tó wọjú tó tó messi àti cristiano ronaldo mọ́ ẹjẹ́ lójú ọjà ẹlẹ́ẹ̀kejì bá a bá dé ká wá tẹ̀síwájú ẹ̀kú kalẹ̀.
1: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
1: Bros, you want turn to salary? Okay, spell turmeric.
3: T-U-R-M-E-R-I-C.
1: Yes, so
3: turmeric.
1: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
4: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
5: Bàbá Ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹran jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀n yín ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
7: Kò sí ayọ̀ tó dàbí ọdún iléyà bí ọ̀rẹ́ ojúlùmọ̀ ṣe ní ìbápàdé pẹ̀lú ara wọn tí wọ́n tún ní ìbáṣepọ̀ pẹ̀lú àwọn èèyàn wọn tán ti rí ti pẹ́ bí a ti ń jẹran iléyà pẹ̀lú ìdárayá lóríṣiríṣi bẹ́ẹ̀ ni ayọ̀ àti ìdùnnú gba ọkàn wa kan. Bí iléyà ṣe wọlé dé káàṣì ẹ̀ náà bọ̀ nàrà yọ iléyà cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Iléyà cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti cashport iléyà nínú oṣù mẹ́ẹ̀ yìí owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan àkókò rẹ̀rìn láti rẹ́rìn músẹ́ káàṣì ẹ̀ fún olóríire kan ní àgbò ńlá pẹ̀lú 500,000 ní àkókò iléyà yìí. Bẹ́ẹ̀ni 500,000 iléyà ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀ bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí bó ṣe ń ta tó tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i lórí splash 105.5 FM *347*1004*1#. Lórí ìlàgẹ̀lú 96.7 FM *347*1004*2#. Bẹ́ẹ̀ lẹ́sì tún lè ta lórí wẹ́bsáìtì www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta cashier. Iléyà cashport ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti cashier? Mo ti cashier.
8: Ibadan, get ready. Heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries presents Ibadan, Mega Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaumi Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2026. Venue Oba Akinyele Memorial High School, Anlugbua, Basharon Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaumi Ezekiel. There will be a free buses for all from Iworu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaumi Ezekiel. Ipadon, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer? Answer.
9: Javis PR Eye Care Foundation ló ń lọ́gun tán wípé tí yín mélòó gbogbo èèyàn bàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lo ra wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ojọ́ kánṣágu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú ju o reading glasses lo fe fun gbogbo ma nilo e anise ofe laye o fun gbogbo en to ba fe ma bi oro ku si nipa oro oju rorun gbogbo olukopa to ni pe nija oju la se sagbe kale charity pl eye care foundation nigba to tun wa gba bi to ti ra anugba lai si ni ra owo ke lo tun du o se ori ran gara ko ma dani ti won fa ni tete phone loju popo la fe ni o ma lo taara lo saye oju re ni number 94 opposite unity bank charity consult building yana agbala bus stop ni to si olowo din fo sanu shopping complex iworo ibadan lojoju ma ni o ago mesa aro sa ago merin role fun bere atalaye pe 0905444 8444 ojulobara oni dindo mo wa lagbari.
3: Thank God. Since I enrolled my child at Pathfinder College, he has improved greatly, become more confident, and excels in his studies.
10: Pathfinder, we are the success models. We are peculiar students.
11: Education is the key that unlocks the door to endless possibilities, shaping minds, building futures, and empowering dreams to soar. For an excellent educational background and robotic knowledge, Pathfinder College and Junior Academy is the way to go. A school with a proven track record that validates our achievements through academics and extracurricular activities. Pathfinder College and Junior Academy is equipped with modern educational and boarding facilities befitting this age of technology. Admission into GSS 1 and 2 and SS 1 and 2 is ongoing.
12: Examination dates are May 9, July 11th and August 8th, 2026.
11: Register your child today. For inquiries, call 0803-324-0047. 0803-324-0047. Pathfinder, raising your child for a greater tomorrow.
10: We are the best.
13: Assalamu alaikum gbogbo muslimi ile ise akorin ajo sile mimo aljanna travels lo ki gbogbo wa papa julo gbogbo awon ti won tele wa lo si hajj 2026 won ni olohun gba ni bada fun gbogbo wa o a lo tun lo a lo gba olohun o se won wa ni karun awa ni ti o wi pe atete sun latete ji fun gbogbo eni to fe ba wa se hajj 2027 yala awon ti o lanfani lati lo lodun yi won ni iforuko sile ti wa bere bayi ipari osu november 2026 ni gbogbo pepepe o wa sopin ni ile ise aljanna travels gẹgẹ bi alakale ijọba Saudi ko wa to dipo kase nle anfani ti wa fun gbogbo awa ta fe bere lati darapo mo eto so die die pay small small ni le se Aljanna Travels to wa ni Nevada Plaza 140-142 Liberty Road Elewure bus stop Ibadan kale ba jo gunle sorilede Saudi Arabia fun ti Hajj 2027 fun alaye lekunrere e ma pe 0904-444-4945 esi le be wa wo lori www.aljannatravels.com pelu Aljanna Travels 2027 when lemono to je the evening light ala.
14: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
2: S-E-L-A-R-I-E. Celery.
14: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
15: T-U-R-M-E-R-I-C.
14: Yes, so
15: turmeric.
14: Correct. What a ton of Maggi Chicken Flavor for you.
4: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.

0: ojúmọ́
1: akinyin o
0: ẹkú ọyẹ tó là pérégede
1: ojúmọ́ ayọ̀ lè yóò jẹ́
0: ṣé pérégede báyìí ni ẹ̀yẹ ojúmọ́ mọ́
1: bá wà
0: ẹkú ojúmọ́ aláyọ̀ àti kòdé bẹ́ẹ̀ òjọ́ la pé
1: ó tún ti di ń gbóná fẹlifẹli
0: ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ tó ń halẹ̀ fún tòórọ̀ òní ìkànnì lágelú òkè tó ga jòkè
1: bàbá bẹ́ẹ̀
0: ilé funfun bala ń fẹlẹlẹ nìbàdàn
1: ibi tí afẹ́fẹ́ ìdùnnú ti ń fẹ́ yẹ́rìyẹ́rì
0: ṣe àdúpẹ́ o
1: àdúpẹ́
0: ẹ jẹ́ àmọ́ kinní kan dájú pé kò sẹ́ni tí ó fi ọ́ ṣe yẹ̀yẹ́ bẹ́ẹ̀ ni kò sí ẹni tí ó fi ọ́ ṣẹ̀sìn bó o bá gba ntólúwa bá ní fún ọ wọn fẹ́ bú ọ
1: ìtẹ́lọ́rùn
0: ìwọ náà sì ti mọ̀ pé ní o fi bú ọ nìyẹn kọ́ búra ẹ
1: mọ́ gan mọ́ búra rẹ
0: ẹnì kan bá bọ lẹ́yìn ìgbà kí wàá ni kò ní túnú kan lára ẹ
1: èmi tí mo dúdú tí mo nígbàsẹ
0: ẹyà
1: ọyà bú mi
0: ẹ kú ojú máa láyọ lákọtún o tó kó bọ jẹlé balẹ ṣe mọ pé ṣe lẹ ìní jẹ ṣe bá àgbọ mọ kìnyín o nítorí pé ẹyin gan ni èjìká tí ò jẹ kí a sọ kọ yẹgẹrẹ lọrùn wa ìròmì tí ń jó gere lórí omi ẹyin ni onílù tí ń bẹ lálẹ odò tí ń lù fún wa o ẹ̀dọ̀ kí ìròyìn náà sì ni a pè é bẹ́ẹ̀ ṣe wá ń gbọ́ wa ketekete ẹ má tẹ̀tì láti lọ gbójú wò wá live and direct lórí facebook pẹ̀lú lágelú 96.7 fm òkè tó ga jòkè nìbàdàn ibẹ̀ ó ní àwa ti ń kà á tí ẹ̀yìn gbójú wò wá tẹ̀tún tẹ̀tí sí wa ṣáájú ohun gbogbo tèmítayọ̀ oyèládùn àbọ̀rọ̀ ló kọ mi
1: olúwa ṣínà aláyọ̀ ògo èdè ọ̀fọ́ máa lè sọ fan lórúkọ tèmi ń jẹ́ ẹ kú ojúbọ o ẹ káàbọ̀ sórí ẹ̀dọ̀ kí ìròyìn.
0: ẹ já bẹ̀rẹ̀ sí fún láwọn àkòrí tó wáde ògérí ẹ̀rí kó tó di pé àágùn wà bí ọlọ́ba àálẹ̀kùn ẹ̀ sójú agbami ẹ̀ fún tìrọ̀ òní àkọ́mú àkòrí ìròyìn tó wà níwájú tèmi rèé tó ń pè lé láti kó ẹ̀ṣọ́ ròde o tẹnitẹni tèkísà ní tààtàn ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ lábẹ́ ìṣàkóso olùṣeyẹ abiodun makinde ti ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ wípé ìṣàkóso àwọn ló ti fi àwọn ìlànà ta tó ń ti àwọn ètò tó ti mú kí ètò ọrọ̀ ajé ní ìpínlẹ̀ ọ̀yọ́ kí ó gàgàǹgbà dáadáa o bẹ́ẹ̀ ni makinde wá pé ṣe rí ìpínlẹ̀ ọ̀yọ́ òun náà ni ó jẹ́ olú ìlú bí tán máa ń rìnrìn àjò afẹ́ sí ní ẹkùn ìwọ̀ oòrùn gúúsù ilẹ̀ wa nàìjíríà south west tourism capital makinde tìpínlẹ̀ ọ̀yọ́ ń bí lọ fọ̀rọ̀ ta punch olùkọ́.
1: nínú ìwé ìròyìn nigerian tribune wọ́n pé ìyẹn ogún ọdún a máa jóni lọ́wọ́ fẹlifẹli lórí ọ̀rọ̀ ẹ̀sùn jìbìtì owó kan ti ń lọ bí bílíọ̀nù 23 náírà 33 bílíọ̀nù náírà èyí tí wọ́n fi ẹ̀sùn ẹ̀ kẹ́nìkan tó ti fi ìgbà kan rí jẹ́ mínísítà fún ẹ̀ka iná mọ̀nàmọ́ná nílẹ̀ nàìjíríà wọ́n pe ilé ẹjọ́ ó ti pe òun jù ó sí àhámọ́ ọgbà ẹ̀wọ̀n fún odidi ọdún 75 ni wọ́n pe kó lọ rèé lò ní ọgbà ẹ̀wọ̀n tá a lẹ́ni ọ̀hún mámà ni o wọ́n pe kódà kò sí nílé ẹjọ́ ó ti rìnrìn àjò lọ́lẹ̀ òkèrè kí ilé ẹjọ́ tó sọ wá pàṣẹ fún àwọn òṣìṣẹ́ ọlọ́pàá àti àgbáyé interpol pé gbogbo bí ẹ bá ti rí ẹ̀hín lápámú ẹjọ́ ọmọ bọ̀ nílé kọ́ wa máa ṣe ẹ̀wọ̀n rẹ ọdún yẹn gùn díẹ̀ 75 years
0: ọdún márùndínní
1: ọgọ́rin
0: ọgá o tó kọlọ̀ kọ́ ṣàánú ni bẹ́ẹ̀rẹ̀ máa ṣe mẹ́lọmẹ́lọ kákìlọ̀ fọ́kànjú àwa owó iná pọ̀ 22 billion fraud. ẹ jẹ́ mi ó lọ tààrà ìyẹn sínú ìwé ìròyìn the guardian fótò ní níbẹ̀ o ni mo ti múròyìn tó ń bẹ níwájú tèmi tó ń ṣàfọ̀mẹ́ wípé ẹgbẹ́ òṣèlú adc ni wọ́n ti fi ọ̀rọ̀ léde o wípé pẹ̀lú bí òbí àti kwankwaso ṣe ti fi ẹgbẹ́ òṣèlú adc ọlọ́wọ́ bọ̀ wọ́lẹ̀ wọn pe àlàáfíà sì jọba ẹgbẹ́ òṣèlú adc dúró wámúwámú kò sí nínú òfin òun làmọ́ tí ọmọ pàǹdọ̀rọ̀ tí máa ń yè tàbí dàgbà ẹnìkan tóun jẹ́ èèkàn tó tún wá jẹ́ akọ̀wé ìpolongo fún ẹgbẹ́ adc bọ́lájì abdullahi ńlọ́fọ̀rọ̀ ta.
1: gómìnà ṣèyí mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ ti pé bi an ba le imuyanya kale bayi ti won tun wa le oro egbe oselu sile bayi ti wa pe ko won yan kan ninu mejeji oni imuyanya nlowo mu o be lo so di mimo wi pe imuyanya na lo si leke ninu gbigbegbese lati fa eni ti o bo po leyin to n ba ku oni be kale oro po oju iwe keji Nigerian Tribune ni oro gomina Seyi Makinde ohun kale si o
0: oda ajo to n pese owo na lagbaye ni pe o tu asiri alafo ti nbe lori eto isuna le wa Nigeria gege bi won se npe wahala ya so bele lori pe lo gan inu ida 100 eto suna te pe ya mole ewo le mu se nbe iroyin bo lori e leku keke fun to ro yi
1: nipinle osun Daily Post ko iroyin wi pe gomina won nibe Ademola Adeleke o ti kilo lede o wi pe gbogbo n tin fa idunkoko ma alaafia ti eto abo ni ilu Ikirun ki won o tete ya ri o wi pe awon ti an lowo nbe won ki owo omo won ba so tori pe ijoba ohun ko ni se be ko buwodi ke o ko ma woran nigbati awon ko mo da omi alaafia ru nipinle osun
0: o da be se mo pe bi na o ba ti tan ni aso eje ki tan ni eekana iroyin lo nsafo me de mimo wi pe ko tudi o ni eyan meji ot eyan meji ototo ele ti won je osise ile ise asobode le wa Nigeria ti ko agbesumo mi lakrawa ti won ti gbemi ni ipinle kebi
1: eh iroyin eyi gbere pako nisin awon mo orilede Nigeria awon omoran ti won moyun gbe ninu ikara won eto ilera nile yi won soro o wi pe aisun bo ti se ye eh on gangan ni nfa o to fi je wi pe isoro aisan okan ati eje riru o nse be on gbile si lorilede yi o won ni eni ti o ba ti ma sunrun wakati mejo lojumo eyun to je pe lowo ale a je pe o ranse sin ti oto loro ara re nu
0: o da be won pe oro fakaja gbogbogbon awo nbe lori oro ayewo fun awon ti won fe dije ninu egbe oselu APC ti won wi pe koda oro won ko mo pada jo ya si ade ya lo ni o tabi ogbe ya lo ko mo yo si egbe oselu APC tori e pe opolopo na ni won fi apa janu ti opolopo si nberu boju lori awon eto dibo abenu egbe ohun pe ko mo je pe nti o pin egbe ohun ni yare to ntenu e na won pe awon councilor tele ti won je bi 257 o na ni won pe awon ti si atileyin to gbangbo fun ojogbon ade oluakande lati soju ekun dibu oyo north ilegbun asofin agba Nigeria
1: iroyin mi tun re o loju iwe keta Nigerian Tribune lori oro eto idibo gomina ele ti won mura sile nipinle Ekiti Fayose Ojudu ati awon ekan mi won se apejuwe gomina Oyebanji gege bi eni to je wipe ohun lo so ipinle Ekiti di ilu ati ipinle igbalode o lasiko yi o be o na si ni oro tun jade lori oro eto idibo ohun nibi ti an ti pe eh iberu bojo ti nbe lokan awon eyan gba awon gbele won ninu 100 won ni nlo bi 70% oni iberu ti nbe laya awon eyan lori oro isoro eto abo papa julo bi an se mura sile fun eto idibo gomina ni ipinle ohun bakan na ni ani ewo se ri isoro eto abo je nkankan ti o fe se akoba fun eto idibo Lekiti elekeji to tun wa lagbara to wo bi o se rin oni karabo katabo.

0: wọn ní méjèèjì yẹn ẹ múra sí o kó mọ̀ jẹ́ pé òun ni ó padà da ẹni ó jẹ́ kí omi tí wọ́n gbé kalẹ̀ nípínlẹ̀ Èkìtì tí wọ́n fẹ́ fi dáná padà rúpa náà.
1: Ó dá ọ̀kan rèé tó ń bẹ wájú tèmi tí òun ṣàfọ̀mọ́ ọ̀rọ̀ dímọ̀ wípé Pat Utomi ó bu igun tiẹ̀ ó ti bẹnu àtẹ́ lu gbólóhùn léyìí tó jáde látẹnu olóyè Atiku Abubakar lórí ọ̀rọ̀ ìṣípòrọpọ̀ agbára wípé tó ẹ̀jẹ̀ á fi ipò báyìí sí ẹkùn báyìí lásìkò báyìí léyìí wọn rí pé ọ̀rọ̀ ọ̀hún ó ní Pat Utomi pé àgbàlagbà ẹ ṣe kí lọ́ báyìí wà sọ wáyẹ kó jẹ́ pé ẹnu yín láti gbọ́rú ẹ̀ kí gan ni Atiku Abubakar wí nígbà tá a bá dójú agba mi ẹ̀dọ̀ kí ìròyìn bẹ̀ láti já yín tán.
0: Lórí ọ̀rọ̀ ẹ̀sùn kan tí àjọ Serap tó fi léde wípé owó ti ń lọ bíi bílíọ̀nù mẹ́rìndínlọ́gbọ̀n náírà ó lé díẹ̀ 26.9 billion naira èyí tí àjọ Serap sọ pé ó sọnù wọ́n pé ẹgbẹ́ kan eléyìí tó jẹ́ àgbáríjọpọ̀ àwọn ẹgbẹ́ tí ń pè fún àkóyawọ́ àti ìgbàgbọ́ nínú àwọn tá a fi sípò àṣẹ láti ẹkùn àríwá NCAPT wọ́n sọ̀rọ̀ wọ́n ní kí ni tiẹ̀ kí ni kàtìkàtì tí Serap ń bá kiri bó o ní a ṣe wá sọ wípé èèyàn mẹ́ta yóò dúró ní méjì 7.5 billion naira o ní owó tí wọ́n yà sọ́tọ̀ ìwọ́ wá pé 26.9 billion naira ọ sọnù nínú ẹ bóun ló ṣe jọra wọn wọn pé irọ́ pátápátá ò ní ọ̀rọ̀ tí ń jáde o látẹnu àjọ Serap.
1: Ó dá ẹjẹ́ kémi náà ó tún lẹ̀kọ́ ẹ̀ kí mélé kò yín pápápá olóńṣàfọ̀mọ́ ẹ̀ wípé Yezon Wike tó jẹ́ gómìnà ìpínlẹ̀ Rivers tẹ́lẹ̀ alákòóso fólúlẹ̀wà Nàìjíríà báyìí ó ṣègbè fún ààbọ̀ ewu ẹ̀ sí alága ẹgbẹ́ APC ní ìpínlẹ̀ tiẹ̀ eléyìí tí ó sì bẹnu àtẹ́lu òṣèlú ẹ̀tanú tó ń tẹ́nu ẹ̀ ìjọba àpapọ̀ Nàìjíríà náà ni wọ́n ti mú oṣù kẹfà ọdún yìí gẹ́gẹ́ bí oṣù eléyìí tí ilẹ̀ wa Nàìjíríà tí ó yí bìrì kú ìyẹn ní ìlànà tá a ń lò tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a yí sí mímọ wo móhùnmáwòrán onímọ̀-ẹ̀rọ díjítì tv ní tìbútùrú Nàìjíríà pé ńlá máa ṣàmúlò báyìí ṣe mọ̀ wípé báyébáyí ká máa bá yíyí ni.
0: Ọ̀dà lórí ọ̀rọ̀ ẹ̀sùn jìbìtì tí wọ́n fi kan Màlàmí wọ́n pé lórí jìbìtì owó tó dín díẹ̀ ní bílíọ̀nù mẹ́sàn-án náírà 8.7 billion naira wọ́n ní ẹnìkan tó jẹ́ ẹlẹ́rìí níwájú ilé ẹjọ́ ó ti lọ rèé sọ̀rọ̀ wípé ilé ìfowópamọ́ zenith ń ní ó mọ̀ kọ àwọn ìwé kan síta ńgbà náà pé òun fura o sí àwọn owó kan eléyìí tí ń wọlé sínú àpò àsùnwọ̀n Màlàmí lásìkò tí a fi pé ó ń ṣe ìpàsípayọ àwọn owó kan ẹlẹ́rìí ọ̀hún sọ̀rọ̀ ilẹ̀kùn níwájú ilé ẹjọ́ daily post ló kọ́ tó sọ di ẹ̀dọ̀ kí ìròyìn láàárọ̀ yìí.
1: Ẹ̀jáde polówó ọjà nígbà tá a bá délẹ̀ ka polówó ọjà wa ẹ̀dọ̀ kí ìròyìn tó ń kilẹ̀ halẹ̀ fún tòórọ̀ òní kànnì lágelu fm òun tẹ̀wájú kẹ mọ́ gbàgbé láti gbójú ò wá ẹ bá wa ṣíà ẹ pé kó kárí ilé àjọjẹ odò bẹ́nìkan òní.

0: Telephone 0833715988 0833715988
1: and tata du ale lama toni toni
2: Ìrìnàjò Umra láti ṣàlékún Imani. Kálíbà jìrì ayé jìrì àlìkìyàmọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ Aljanna Travels. Fún gbogbo Mùsùlùmí tí kìí fi Umra ṣeré láti wá bá ṣe Umra oṣù keje. Ta lọ ní July 21, ta padà ní July 30. Ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí. Ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀. Tó bá dẹ̀ jẹ́ Umra Maulud lẹ́fẹ́ bá wa ṣe. Èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026. Ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀. Ọkọ sì tún wá ní Umra December. Èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026. Ẹ tètè máa bọ̀ wá sí Aljanna Travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan. Kó tó kásẹ̀ ńlẹ̀ o, ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó gúnrégé ní Aljanna Travels. Èyíkéyìí Umra tẹ fẹ́ bá wa ṣe ní Aljanna Travels. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945. A wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram @aljannatravels.ng pẹ̀lú Aljanna Travels. Ìfọ̀kànbalẹ̀ ni Umra lílọ.
3: Yes, so this is Jolly Johnny on the streets. How well do you know Maggi Chicken Flavor? Oh yeah, spell celery.
4: S-E-L-A-R-I-E. Celery.
3: Bros, you want to turn to salary? Okay, spell turmeric.
5: T-U-R-M-E-R-I-C.
3: Yes, so
5: turmeric.
3: Correct. One carton of Maggi Chicken Flavor for you.
6: Maggi Chicken Flavor with onions, celery, and turmeric. My game changer.
7: Ènìyàn sáré wá ẹ wá gbarigbà kùkú lọ́dọ̀ Jésù Olùgbàlà níbi ìpàdé àṣálẹ́ agbára àdúrà tí Ọlọ́run ti ẹnu ìránṣẹ́ rẹ̀ gbé kalẹ̀. Prophet Olúgbóyè Ọládèjì Ezekiah General Evangelist Christ Apostolic Church Nigeria Nanova C in conjunction with Christ Apostolic Church Theological Seminary Ibadan Campus tó wà ní Adéṣọlá oríta Perin Ìbàdàn. Power Night Prayer àṣálẹ́ agbára àdúrà ní ìtú wáyé ní ọjọ́ 15 oṣù karùn-ún ọdún 2026 ní déédé aago 11 àṣálẹ́ títí di aago 4 òwúrọ̀ 11 p.m. to 4 a.m. Ààyè wà fún ìtọ́ni láti rí wòlíì Ọlọ́run ní déédé aago 10 àṣálẹ́ sí aago 11 àṣálẹ́ 10 p.m. to 11 p.m. bákan náà ní déédé aago 4 òwúrọ̀ sí aago 5 òwúrọ̀ 4 a.m. to 5 a.m. for counseling. Ó yá gbogbo ènìyàn tó ń fẹ́ ìtúsílẹ̀, ìdáǹde, ìbùkún, ìṣẹ́gun, àṣeyọrí, ẹ máa bọ̀ wá sí CAC Theological Seminary Ìbàdàn Campus tó wà ní Adéṣọlá oríta Perin Ìbàdàn. Wọ́n kí wọ́n ní ìrírí bí Ọlọ́run wá ti ń ṣiṣẹ́ ìyanu. Máa bọ̀ wá, kò gba ìyanu tirẹ̀.

0: Bọ̀dá mi, ó ti wá sú mi báyìí.
1: Rántí, kí ló dé, kí ló sú ẹ mbẹ̀?
0: Bá a ṣe ń bi ni nìyẹn o. Oṣù tó lọ ni mo lọ fill gas, tí mo dẹ̀ mọ́ ẹ tí mo fill ẹ̀ ń gbà yẹn. Níṣẹ́ ni mo débẹ̀ láìpẹ́. Mo bá sọ fún mi pé ó ti gbówó lórí. Ohun tó wá ṣe mí kàyéfì ni pé gbogbo nǹkan ló ń wọ́n sí lọ́jà lójoojúmọ́. Owó tó ń wọlé fún mi lóṣooṣù kò ká nǹkan kan. Bùkátà dé ń fejú sí.
1: Àbúrò kò ń ṣèwọ nìkan o. Everywhere ni gbogbo èèyàn ló mọ̀ wípé àsìkò yìí ó ní agbára gan. Ìwọ náà mọ̀ pé ọmọ méjì ni mo ti bí. Àwọn méjèèjì ń bẹ nílé torí owó skul wọn. Kí n tó ṣe lé kí n tó ṣe tọ̀hún. Ó dẹ̀ mọ̀ pé ìyàwó mi ò níṣẹ́ kankan lọ́wọ́. Ìjẹta oníjẹta yìí ni caretaker sì pè mí lórí owó ilé. Ibi tá a fẹ́ gbé gbogbo ẹ̀ ká báyìí ò tiẹ̀ wá yé mi.
0: Ẹ wo bọ̀dá mi, àfi kó ló ń bá wa dá sí i.
2: Mo kí gbogbo etí tó láǹfààní àti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ báyìí káàkiri ìlú Ìbàdàn àtàgbègbè ẹ̀. Ó yẹ kẹ́ ẹ ti mọ̀ pé tẹ bá ti gbóhùn yìí ìròyìn ayọ̀ ló bá dé. Bẹ́ẹ̀ ni láti iléeṣẹ́ Empower Consult ẹ kọ́kọ́ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Iléeṣẹ́ Empower Consult jẹ́ gbajúgbajà iléeṣẹ́ tíjọba fóǹtẹ̀ lù. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó ń bá ni rí sọ́rọ̀ òwò ṣíṣe ìyẹn business consultancy àti ríranilọ́wọ́ nípa ètò ọrọ̀ ajé. A dá iléeṣẹ́ yìí sílẹ̀ láti kọ́ ni bá a ṣe ń ṣòwò jèrè àti fún ètò ìrónilágbára fáwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, àwọn òṣìṣẹ́ ìjọba àti aládàáni pẹ̀lú gbogbo ẹni tó fẹ́ jẹ́ àǹfààní oríire. Àfojúsùn iléeṣẹ́ yìí ni láti mú káyé rọrùn fún gbogbo ènìyàn. Kódà nírú àsìkò báyìí tọrọ ajé doríkodò tó dẹ̀ nira fún ọ̀pọ̀ àwọn ènìyàn láti mọ́wọ́ lọ sẹ́nu. Ẹ dẹ̀ máa wo ẹ̀yin tẹ́ ń gbọ́ mi, ẹ ní ọ̀pọ̀ nǹkan tẹ́ fẹ́ fowó ṣe lójoojúmọ́, lọ́sọ̀ọ̀sẹ̀, lóṣooṣù, kódà lọ́dọọdún. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, iye tí wọ́n ń ta nǹkan lọ́jà wọn sí ni lójoojúmọ́. Afẹ́fẹ́ gas tá à ń fi ti gbówó lórí. Owó ilé náà ti gbẹnu sókè. Nǹkan ọbẹ̀ ti wọ́n lọ́jà, bẹ́ẹ̀ sì làwọn nǹkan aṣaralóge náà ti wọ́n. Ẹ̀yin ọkùnrin, ẹ̀yin gan mọ̀ pé láti fẹ́yàwó lákòókò tá a wà yìí kì í ṣe kèrè mi. Àmọ́ iye ọmọlúàbí ni pé kẹ́ ẹ wà ní fọkànbalẹ̀, kẹ́ ẹ lówó lọ́wọ́ láti lè fi gbọ́ bùkátà yín láì ní di ẹrù bùkátà lé ọ̀rẹ́ tàbẹ̀bí lórí. Ó yá ẹ tètè tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Ǹjẹ́ ẹ̀yin wá jẹ́ ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́ bí? Àbíṣẹ́ tẹ̀yìn ṣe òfin yín ní ìfọkànbalẹ̀ ọjọ́ iwájú? Àbẹ̀yìn jẹ́ oníṣẹ́ oṣù tó jẹ́ wípé gbogbo owó tẹ ẹ bá gbà gbèsè lẹ fi máa ń san? Àbí ẹ̀yin jẹ́ òṣìṣẹ́ ìjọba níjọba ìbílẹ̀, ìpínlẹ̀ tàbí federal? Bóyá ẹ̀yin dẹ̀ jẹ́ ìyàwó ilé tó ń wọ́wọ́ láti fi bẹ̀rẹ̀ òwò ṣíṣe tàbí ọmọ ilé ìwé gíga tó kàn wà ńlé nítorí ìdí kan àbó mìíràn? Ẹ má fòyà, ó túmọ̀ sí wípé ẹ wà lára àwọn tó kójú òṣùwọ̀n láti jàǹfààní tí iléeṣẹ́ Empower Consult mú wá. Ẹ tẹ àtẹ̀jíṣẹ́ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209.
2: Àwọn Yorùbá bọ̀ wọ́n wípé ọmọ tó bá ṣípá nìyá rẹ̀ ń gbé. Iléeṣẹ́ Empower Consult ti ṣetán láti ran àwọn ènìyàn lọ́wọ́ láti bẹ̀rẹ̀ òwò ṣíṣe, ìyẹn àwọn tó bá ṣípá tó fẹ́ tún ayé ara wọn ṣe nípa òwò ṣíṣe. Wọ́n á kọ́ yín lọ́fẹ̀ẹ́ bí ẹ ṣe lè ṣòwò jèrè àti bí ètò ìṣúná yín ṣe lè rú gọ́gọ́ títí tẹ̀yìn náà fi dòmìnira pẹ̀lú ètò ọrọ̀ ajé yín. Ó yá bí mo ṣe ń sọ̀rọ̀ báyìí, ẹ̀yin náà ẹ mú fóònù yín, ẹ tẹ MPC orúkọ yín àti àdírẹ́sì yín ṣọwọ́ ránṣẹ́ sí
3: 09063848209. Àwọn tó bá ń gbọ́ wa lórí ètò yìí, àwọn náà máa fi 1000 naira wọlé. Àwọn tí ò bá sí lára àwọn ogun tá a kọ́kọ́ mú ló máa fi 15,000 naira wọlé.
2: Bá tẹ̀jíṣẹ́ yín bá ṣe ń délé iṣẹ́ Empower Consult,

0: àwọn òṣìṣẹ́ wọn máa kàn sí yín láti jẹ́ kẹ́ ẹ mọ̀ bóyá ẹ kójú òṣùwọ̀n fún àǹfààní yìí. Ìdí ni pé ààyè péréte ló wà ńlẹ̀, àwọn tó bá tètè kàn sí wọn ni wọ́n á kọ́kọ́ dá lóhùn, nítorí pé kò sójú ṣáájú ńbẹ̀. Kò ṣe é dúró wò, ẹ tètè tẹ NPC. Orúkọ yín àti àdírẹ́sì yín ṣe ránṣẹ́ sí
1: 09063848209.
0: Ìyẹn láti forúkọ yín tàbí orúkọ iléeṣẹ́ yín sílẹ̀. Bóyá ẹ̀yin jẹ́ akẹ́kọ̀ọ́ jáde ilé ẹ̀kọ́ gíga, ọmọ ilé ìwé, oníṣòwò, oníṣẹ́ oṣù, ọ̀dọ́ tí ò níṣẹ́ lọ́wọ́. Kódà bóyá ẹ̀yin jẹ́ ìyàwó ilé, ẹ má jẹ́ káǹfààní yìí fò ìrù. Ẹ kàn sí wọn lónìí kẹ́yìn náà já àǹfààní yìí. Orúkọ mi ni Kúnlé Àkàndé. Ẹ kú ìkàlẹ̀.

tẹ́tí sí ìkéde pàtàkì yìí à ń wá ẹnikẹ́ni tí ó lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí cleaner ní Mọ́níyà Akínbilé Ìbàdàn ẹnikẹ́ni tí ó bá lè ṣiṣẹ́ gẹ́gẹ́ bí cleaner ní agbègbè Mọ́níyà Akínbilé gbọ́dọ̀ jẹ́ obìnrin láàrin ọdún 25 sí ọdún 35 25 years to 35 years ẹ lè pè wá sórí nọ́mbà ìbánisọ̀rọ̀ yìí 0703-4579-993 tàbí 0807-6333-179 olùkéde Rukolal Cleaning Service.

0: Kajuki.
1: Ẹ káàbọ̀ sórí ètò òkodoro ọ̀rọ̀.
2: Òdodo ọ̀rọ̀ kan dòde. Òdodo ọ̀rọ̀ kan dòde kárí ẹ̀rọ mú lọ níbẹ̀ ló dáfà.
1: Níkànnì Lagelu 96.7 FM òkè gájòkè. Ẹ jẹ́ ká jọ gbọ́tọ̀sẹ̀ yìí.

ẹ̀sùn ṣolóngìnì tó ń bá alákànṣeré ipá ó ti gbàgbé pé kì í ṣe gbogbo ẹranko tó bá nawọ́ sí ni lèèyàn bọ̀ lọ́wọ́ bí ajá ilé kò bá fẹ́ tẹ́ kó yẹ gbọ́mọ ìkòkò torí ìmọ̀ wa ara ẹni ilé kan ọgbọ́n ẹni kíkálukú ọmọ wọn ara ẹ̀ ní ti ọwọ́ rẹ ọba tó má fi gọ̀gọ̀ fà á kò sí tí máa gbẹ̀yìn àìmọ̀ wa ara ẹni ju àbùkù lọ kí ọlọ́run aláwùrábí kọ́mọ̀jà kábùkù káàdá wọn sì rìn nípasẹ̀ àbùkù ẹ tún kojú mọ́ ní káàkiri gbogbo àgbáńláyé ibi tí ẹ ti ń gbọ́ iléeṣẹ́ lágẹ̀.

0: reyin aburo yin ololufe yin segun salam mo to de la aro yi lati wa gbe kale ba se gbe kale emi a ma soro kan pe ile ise lagelo fm a gbagbale lowo eni kankan won ni to ba se ri ni ewi a lo ni bomo leru ko mo le ro boro ba se ri la se so awa soju abe ni ko ni to ba le soje ko soje to ba le seje ko seje alejo mi ti wa ni agbara pelu mi laaro yi ta la lejo mi mo rin sinu ilu okan ninu a ti feran mekunu to je omo bibi ile ibadan ni ipinle oyo ni bi to je pe nigba ta ba lu ose meta merin papa julo ni le ise wa yi a ti bo ti won ti daruko won pe onime ero akim oyedele alao alao alao won ti sponsor news to ti je kara lu omo tin lo a che mo se mi le mo odo bi a se nlo ni onde o bi a se nlo won de ki se nigeria won gbe sugbon oro orilede yi oro nigeria papa julo ipinle oyo ma mu won lomi won ti wa ninu oselu ojo pe emi ti mo won ta ti jo mo ra wa lataye nadeko eda ti fe ke bi o pa yan ni to je pe tan ba ri eni to wa ninu soro bi gbo pe awon gangan lokan engineer Oyedele Akim Alao eko ojumo e ba mi ki awon ti an gbo wa nle
1: eko ojumo o mo ki gbogbo eyin to n gbo lagelu fm nile loko loki odo ni oke okun ka ke gbo agbaya agbare aye e ka awuro o
0: gbogbo le nkin won da yin lo be se nkin won alagba jide akinola e ba nki awon eyan
2: e ka ro e ka so e ka le ni gbogbo bi te ti n gbo lagelu fm
0: e seun gbogbo ara le nkin na eyin eyan e lo gbeju wo wa ni facebook page lagelu fm 96.7 e ri engineer Oyedele Akim Alao to gbo yan mo si Alao Alao e gba Alao laye abe ko ni to ibi ti ti bere bere mi to ra rojo musolokun e ti n ja fita fita lataye Alliance de, for Democracy ti Democracy ti bere ni Nigeria ipe anise efesi gomina ipinle Oyo kini te ri ti gbeyin fi tanu mo gi lati gba yan titi to fi di isin te ni gomina na le sasi
1: comrade Segun
0: e seun dupe
1: e ri pe lati gba ti Alliance for Democracy o eje so bayi nigbati Alliance for Democracy wa ni ijoba ni western region
0: Benin
1: yen
0: Oyo State Oyo State
1: Lagos State
0: Ogun Osun Ondo Ekiti
1: Ekiti ani free education
0: Benin ani free yan baba Lamade Sina baba bi se Akande
1: Benin te ba compare oselu AD pelu other party nigba yen ni pe o yato gede gbegede gbedwe awon araalu won gbadun eto okoyo gege mo ti so won si gbadun eto ilera
0: for health care
1: system wa nkan lo dede compared to awon to wa ni PDP laye igba yen iselu Oyo iselu western region ati PDP control state nigba yen e ri po yato gede gbere lo fi yato fun odun merin akoko ko tori pe odun keje nitori pe awon olori wa progressive ngba na won finu wenu nitori omo wa to je president
0: yan baba Obasanjo lodun na lohun
1: nigba ta wa se idibo ni 2003 apart from Lagos afidi remi ni gbogbo other state e wa ri pe lati gba ta ti fidi remi other state yen awon other state yen te ba wo idagbasoke to wa laarin Eko àti other western states ó yàtọ̀ gédégbé síra wọn.
0: Ó yàtọ̀ gédégbé.
1: Wọ́n ní AD ló continue 2020 ní 2003. Ẹ rí wípé Bẹ́ẹ̀kọ́ ti rí lónìí bẹ́ẹ̀ náà ni ìpínlẹ̀ Ọ̀yọ́, ìpínlẹ̀ Ògùn, ìpínlẹ̀ Èkìtì àti ìpínlẹ̀ Ọ̀ṣun Yorùbá ti rí. Ó ṣe ni láàánú pé àfinúwénú gbà náà.
0: Ní ẹgbẹ́ yín.
1: Ní ẹgbẹ́ wa.
0: Ẹ bá jẹ́wọ́.
1: A bá wọn jẹ́wọ́. Ẹni tó wà ń bẹ̀ lónìí gẹ́gẹ́ bíi president wa, ẹ rí pé nígbà yẹn òun yarí pé bàbá wa Awolowo ti sọ pé ibi tí lágbájá bá lọ o, a gbọ́dọ̀ lọ ọbẹ̀ o. Débi tí bàbá Ọbásanjọ́ bá wà, ẹ̀yin tẹ́ ẹ bá jọ mọ
0: progressive,
1: ẹ gbọ́dọ̀ tẹ̀lé lọ.
0: Kí ni bàbá rí?
1: Lórí ẹ̀ náà ni Bọ́lá Ẹ̀gẹ́ mọ̀ kú sí. Mo gbọ́ nínú ìtàn pé ìjà kan wà láàrin Bọ́lá Ẹ̀gẹ́ àti kan nínú àwọn ọmọ ẹgbẹ́ AD tí wọ́n wá kóra wọn lọ sọ́dọ̀ bàbá Ọbásanjọ́. Wọ́n ní bàbá Awolowo wá pè wọ́n gbà tí wọ́n pé tí n bá fi ẹnu n bá fi yín gébì fún yín ẹ mọ̀ gbà á. Mo ti ń bá ba yín fẹnu sọ̀rọ̀, n tí mo sọ yìí kẹ ẹ gbọ́, ẹni yìí kìí ṣèran yín. Ẹ mọ ọ̀nà àkáǹtì ni pé ẹ lọ ṣe nǹkan kan lọ́dọ̀ rẹ̀, ẹ má kó ẹjọ́ yín lọ sí ọ̀dọ̀ rẹ̀.
0: Ẹ jìnà Akeem Oyedele, ọ̀rọ̀ pọ̀ nù wíkọ́ bọ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Tẹ́ ẹ bá ní ẹ mọ̀ sọ ìtàn lọ tí ló fi sú, kò lè parí. Ṣùgbọ́n ẹ jẹ́ kí n lọ sí ojú ọjà. Gbogbo èèyàn tẹ́ ẹ̀ ń gbọ́ wa, ẹ lọ sí Facebook page wa. Mo ti rí ẹ̀yin èèyàn bẹ̀ tẹ́ ti ń fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́. Ìbéèrè tẹ́ bá ní fún Engineer Akeem Oyedele Alawo Alao, ẹ lọ fi ṣọwọ́ síbẹ̀. Mo ti rí Adébọ́jẹ́ Yusuf, Mori Ọlásùnkànmí Idris Ajani àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo yín máa ka ẹni tó bá sẹ́ndì àtẹ̀jíṣẹ́ á kà jáde. Mega Child jálujọ ọjà.
3: Ó sọ̀rọ̀ dé, ẹ jẹ́ ká jọ sọ́.
4: Èmi ọmọ yín náà ni o, Jọ̀lí Jọ̀ní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
5: SELARIE sálárì.
4: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
6: TURMERIC turmeric.
4: Ẹ káre, pálí ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
7: Ohun ìṣebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ́rì àti ata àlẹ̀ pupa, olùyípadà ayọ̀.

0: Odun Ileiṣẹ Omega Travels pẹlu ajọṣepọ Globe Trotting Travels. Bí àkànṣe ètò Ileya Carnival 2026 kalẹ̀ nílu Qatar. Ìwọ àti mọ̀lẹ́bí rẹ̀ a jọ máa jayé yẹn nílu Qatar lówó tí ò ga jara lọ. Lẹ́yìn ọjọ́ kẹta ọdún Ileya May 29 ni bàálù wa máa gbéra lọ sí ìlú Qatar. Five Star Hotel a máa jẹ́ sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nu ńlá tó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko. Ìgbádùn jaburata ní Desert Safari Museum, Qatari Village, City Tours, síbi tí ròyìn ò tó àpójúbà. Ọjọ́ márùn-ún nílu Qatar láti catch fun with your family. Kàn sí Ileiṣẹ Omega Travels tó wà ní third floor, Lister Building, Ring Road, Ibadan. Tàbí Globe Trotting Travels tó wà ní South Plaza, Wema Road, Royal Estate, Ibadan. Telephone numbers àti WhatsApp wa ni 0816-552-0410 tàbí 0911-643-7996. This is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.
1: Maria Made Maya Adebe, Mara Shosara.
2: Pastor Shop nbe Pastor Shop yiwoyi mu yi loyi bi ayokin Pastor Shop Abida Corporate Services Limited bawo lo se fe si Senator Materials Cashmere German Wool Damask Materials Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Transas Materials Italian Swiss Wool Voile and Organza Material gbogbo ilu jilu kari Southwest nlo ma Pastor Shop kaluku lo loko ti e to si loko le se ti e labe ijoba Alawo Martin pe Rose office re loruko Pastor Shop ni gbagi tuntun ma fe rugbabu kun ko da eyun ni bara na e bere ona de Pastor Shop ke to raso ke si ri daju pe signboard wa wa ni be gbagbagbangba magan ja nla meta ototo nlokun fofo faso takoro wo yi to ba wo o ma sora ni Pastor Shop ni number C 136 128 and 140 Green Block Pastor Shop gbagi tuntun pe number bo raso 0803475-6248 ati 0805202-3076 ni Pastor Shop raso sanwe be nkan e olorun ta fi se gbekele Aita ewo womoja lo mu wa goke agba
3: Baba Ibaru ba onisegun ibile ko pe meji jake dado ile Ibadan
4: Kara o ji pe ninu ekunrere alaafia ni gbesi aye ifokan bale ti mu edagbadun ise to foju aye se alaafia o si igbadun o si idini yi ti oba oke se si agbe kale Baba Ibaru ba to si fi ojutu ewe ati epo ati ba ti lo le won lowo agbaragada okuta ogun ibile ti koju awoka arumale egun lapo egbe abi ko mo korin o ma mu na lo gbari airorun sun dede bi eti ba ngoye abu fe ma se gbonin owo kan se kan gbodo ma riri abi ki nkan ba rin kiri are eniyan ara tita abi ko yo ma ko yan loju aya si le ma lu kikiki o dopin lodo baba Ibaruba oba isan ara iyana UBA bank ni molete ni badan leyin le baba deribu gangan adoju ko people's girl grammar school 0803881008 abi 0701821111 irinse igbalode la kokko fi sayewo fun yin alaafi ara wa ko ni gbadanu bu bi elubo
5: Ìròyìn ayọ̀ tún leléyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bèrè fún Layer Special Promo. Tí iléeṣẹ́ Miyọ Keke Global Engineering Company Limited tó nílẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area oríyọ̀lẹ̀ local government Ìbàdàn. Tá a tún lè gba ayégún olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́. 950,000 naira láòtà fún Layer Special Promo tọdún yìí. Pẹ̀lú ẹ̀bùn àyíṣọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. Àwọn èèyàn ti gbé ní Great Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì dá débẹ̀. Iléeṣẹ́ yìí kan náà ń bá ní yàwòrán ilé ìgbàlódé. Báni kọ́lé, ṣe record copy survey tó dédé ọ̀jọba. Bẹ́ẹ̀ la ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ́ Agara Odù Ẹja Second Mosque, Steel Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́lọ̀ WhatsApp, ká lè fi Great Estate náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín. 0703-539-3-6013
6: Èmi ọmọ yín náà ni o Jọ̀lí Jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavor sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
7: S-E-L-E-R-R-I-E
6: sálárì bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
8: T-U-R-M-E-R-I-C turmeric
6: ẹ káre pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavor kan fún yín
9: ohun ìsebẹ̀ Maggi chicken flavor pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
10: Òkodoro ọ̀rọ̀ Òtọ̀rọ̀ dẹ́ Ẹ jẹ́ ká jọ sọ́

0: ẹkúlé ọwọ́ ọpẹ́ àtìyìn ńlá bá wọlé oró sì rèé ìkànnì amíhùn jìnjìn lágẹ̀lú 96.7 òkè tó ga jòkè ààfin funfun tí ọba adébáyọ àkàndé alágbàlá ọ̀kìn ta kalẹ̀ sífẹ́lẹ̀lẹ̀ ńbàdàn ìbí láti ń wí tó ń yé tó lórí tẹlẹ̀mù ẹkú lé ẹ̀ka àbọ̀ sórí ètò fún tòní.
1: Ara bára lórí àtijọ́ mi o, hallelujah sí ọ.
0: Olúgbó wa ti dé gbó gbagbó. Ìjòkún dọ́dàn ó gbọ̀dàn. Àní àwọn àgbà korobojo ti finú gbó ṣelé. Òkété wa ti forí òkìtì ṣe yẹ̀wò. Omi nílé ẹja ihò lẹ ń làjùlé àwọn èèrà. Àbọ̀ ìbọn ìfọwọ́ méjèèjì lu gbẹ̀dú ọ̀pá ṣúbi forí balẹ̀ ṣẹ́ wúrúwúrú. Ọ̀pá ṣúre ló forí balẹ̀ ló lòmì jàjàn bí òjé. Ẹbẹ̀ là ń bẹ Elédùmarè. Kó jẹ́ kí ìgbà yìí kó pé wa kó tù wá láa kó dẹ̀ wá lọ́rùn gbá. Sọlẹ̀ mẹ́gà. Ẹbà. Ẹpẹ́ ẹ̀fẹ́ tó bẹ̀ láàárọ̀ yìí. Oró sì ni oró sì tún ni. Ẹjẹ́ ń yẹ amú àwọn iṣẹ́ yìí jẹ́ pà. Olúwa ṣínà aláyọ̀ ògo èdè. Standing in for Alhaji Gboyega Lawa ọmọ láàni. Èèyàn burú afájá àlọ́ àṣejùbà bọ ojo. Joko Tolú Ọ̀ṣọ́nà gbẹ́sìn ìran àgbẹ̀ kan ò jẹ́ ṣe bẹ́ẹ̀ kó sóògùn bí alárìnà ká. Ẹ̀jẹ̀ múṣẹ́ jẹ́ kí mẹ́gà tẹkiní ẹ mọ́lẹ̀ lórí ọtó.
2: Lagilu FM 96.7.
3: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jàní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí oya ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
4: S-E-L-A-R-R-I-E sálárì
3: bọ̀dá mi ẹ̀sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì oya lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
5: T-U-R-M-E-R-I-C

tilẹ̀ lákọ̀tẹ̀ wá tá a pè ní sọ ìbànújẹ́ mi dayọ̀ gbogbo nípa ìbànújẹ́ tó mú ọsùnkú ọsùnkì lórí wọn sọ dayọ̀ lórí ètò wákàtí májẹ̀mú covenant app ṣíṣe ìrìn àjò ìtúsílẹ̀ ọkàn àti tara lórí afẹ́fẹ́ lórí ìkànnì yìí lágẹlú 96.

aṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòṣì Gitales ló ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Gitales International ni Gitales International rírò ní lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀ kó lè jọba iṣẹ́ tí wọ́n nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Gitales International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka ilé iṣẹ́ wa Martin Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines jock mold and nylon machines Gitales International àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́ Gitales International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsanná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Gitales ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kà sí Gitales International lónìí Gitales International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Gitales International ọ̀nà àbáyọ kúrò ní iṣẹ́ òun òṣì tó dájú.

tó bá jẹ́ tọ̀rọ̀ tó jẹ́ èdè èyí tó mú ọgbọ́n dání àkóónú ẹ̀ nìkan ni lágelú 96.7 òkè tó ga jòkè ń lówà tó bá wá jẹ́ ti ètò ónrósì yìí ta ti ọwọ́ àmọ̀tú èdè gbé kalẹ̀ tèmi ń délé fún lónìí àní àní òsì ẹ ti mọ̀ pé abala kan ò ní lọ láì rí nǹkan kan tó jẹ́ ẹ̀kọ́ gbámú ń bẹ̀ àádún ti dírú ẹ̀ kalẹ̀ ṣebí lábala lábala báyìí ni ti aṣọ eégún lábala lábala náà ní ta yán ìpele ìpele làgbàdo ń tó mẹ́ àgbàdo òdẹ̀ ní yọmọ kó gbàgbé ìrùkẹ̀rẹ̀ láéláé ìdí nìyẹn tó fi jẹ́ pé níṣù níṣù ń lọ́ba òkè su ètò ónrósì bí ìṣù ẹ̀lú ni wà láì ìmọ̀ràn la fi ṣídìí ẹ̀ bá a bá ti kú ò lábala ìmọ̀ràn la máa tẹsẹ̀ bó ẹnu ara ẹni ilé agbójú náà ti dúró gẹ́gẹ́ nígbà kan rí ìyẹn náà ń bọ̀ ṣe ẹ wá rí paríkegí ẹ̀ lábala tẹ́ẹ̀kì ń fẹ́ ṣaláì má gbọ̀ abala bòròró àti bòròró àwọn méjèèjì tún ti ń wòra wọn lójúlójú tọkọtaya ọtomátíìkì lórí ónrósì àwọn wo ni mò ń sọ̀rọ̀ nípa ẹ̀ biola melody ó ti wà nílẹ̀ ń ṣẹ́jú pẹ́pẹ́ fọláyẹmí ajímọ́tò kan òun náà ti dúró àwọn ikọ̀ ìtòrè ọba ni jésù david òun náà ṣe bẹ́ẹ̀ ó lé téńté esther ọláoyè ó wà pẹ̀lú wa lónìí ṣọlá rẹ̀ ó lọ lọ́wọ́ bọ́tìnì tàsíkò yìí and of course olúwa ṣínà aláyọ̀ ògo èdè ọfọmọ àlesọfanlè mi ń jẹ́ oyè ẹ̀jẹ̀ àtẹsẹ̀bọ̀ mo fẹ́ bá wa sọ̀rọ̀ pàtàkì lónìí.

ma gbagbe pa won to nwa oko ati yawo yen na anfani e si tun sile lori etu sibe iye nigba ta ba nbeto lo were were biola melody lo mo bo se ma nse be yen o ya na o e ja bara wa soro imoran mo fe ba wa so nkan kan loni yo ba awon baba wa money money awon baba wa moyan moyan won ma nso awon oro to je oro gbon pupo pupo okan ninu e lo sun tere si mi ninu aka atari laaro yi oni bo ba ni pe ka fi beyin eyan wa soro se be mo daju wi pe oro olohun ninu okan eda ki dede wa o oni nkan to fi sun mami to orudo mami to orudo se mega n gbo pami to orudo ibi ta nlo laaro yi niyan mami to orudo opo eda laye nlo je wi pe awon eyan kan lo fa won ni tete ta won na fi gun akaba ola ti won fi doke e geti e enikan lo fa won nigba ti an wa ninu erofo o mu won gori apata wa latori apata o seto ite eleyi to duro ore fun won aye wa ra won na won pe won le eyan aye le riran ri won ki won so wi pe ah lagbaja na raye wa mo ho bo lebe ba ko le ba aye wa daada ani oba kan nbe ninu aginju to ririn ajo sugbon ti sonu aginju o ti luda iko ebe mewe yen ti o je wi pe eyan o gbodo fara kan ninu gbo ona ma wa digbo mo lowo oba yi rin o rin o rin ninu aginju sugbon nje je mo wi pe ori ona abayo bi rin ajo eda mi na se ri ninu aye lawon asiko kan re o ti wa rin lata aro kutu hai ohu siwaju ohu seyin sugbon sibe ko re ni da lohun koda bo se rin kurin kan odo debi pe yoro mi bu mu ongbe ti fe se lesin ebi pa gbogbo bi ti rin lagiju ki se bi ta ti le ri ibepe pipon oje ore ore oke ona lo lodumari lo wa fi ode kan lo fi ke eleyun kan yo si gija na ni nigba to je wi pe orun tan mo le tan mo ko gan o tin se bi eni nwo lo were were ti re ti ti pin fun to ti wo pe se eran ko buburu ko ni opada gbe mi ohun ninu agiju bayi ode yi lolohun wa fi se angeli lo ise mo le ka re njo na o wa salaye fun pe to to ba ti lo bayi to lo bayi to lo bayi o jade soju ona rin ilu lo bosi asoju kan lo nti n po yiran bi era to duro sori bọọlu alafesegba to je po lero wi pe odidi ilu abi gbogbo agbaye lo rin kiri ode yi wa fi ona mo oba ti n be ninu agiju yi ori ade lagiju bi ode yi bo se fona mo to na nlo nje je mo pe ori ade ti nbe lagiju ti an ti juwe ona fun o pade elomi to na nbe ninu nera bi ti e kaka ko pe mo tele mi bo je nfona mo ko le jade gboro o pe ohun fe lo re wo panpe to ohun ti nbe niwaju o tun wa da pada sona bi to na ti se wahala titi nbo erin soke lo nbe ba ti yi kona kan te go kekere e da firi die e kan gi araba kan ona kan ya nbe e tuto o tun o sana beleyun na o tun se pada damu bo na ti se damu e ma fokan te pon mi tan orudo ni mu nsoro nipa e
ẹni tá a ràn lọ́wọ́ tá a fa gòkè tí ò lè fa àwọn ẹlòmíì lọ́wọ́ gòkè títún dínà má àwọn míì tí wọ́n ń tiraka láti gòkè pọ̀nmìtàn orúdò wọ́n júwe odò fún oṣù ríbi tí omi ti tutù tó ti tòrò nigénigé ìrẹ́pọnmi tó tòrò nigénigé tán ló bá dodòrú kó lè jẹ́wọ́ nìkan lóòrò mi tó tòrò nigénigé mu pọ̀nmi tán orúdò irú ẹ̀dá bẹ́ẹ̀ pọ̀ rẹpẹtẹ ṣé níjọba ni wọ́n ń bẹ nínú òṣèlú ìgbà tí àwọn olóògbé olóyè ọbáfẹ́mi awolowo ń ṣèjọba nílẹ̀ yìí gbogbo wa lámọ̀ ẹ̀kọ́ ọ̀fẹ́ kódà kan pé wọ́n fẹ́ lè ṣe táàpù tí tí ọmọ dànù ẹ̀ láwọn ọgbà fáfitì tí ń bẹ ńlẹ̀ nàìjíríà ń gbà náà àwọn akẹ́kọ̀ọ́ ń lọ wọ́n lọ rí kẹ́kọ̀ọ́ ọ̀fẹ́ ní secondary school wọ́n ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ní primary wọ́n ṣètò ẹ̀kọ́ ọ̀fẹ́ ní fáfitì ìgbádùn nípò orúpò ṣùgbọ́n kí ní ń ṣẹlẹ̀ lónìí pọ̀nmìtàn orúdò àwọn kan jẹ àǹfààní ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ yìí ẹbí wọn lónìí ẹ sọ̀rọ̀ ètò ẹ̀kọ́ ọ̀fẹ́ létí wọn wá sọ pé kò pọ́síbù kò lè ṣẹlẹ̀ láwùjọ yìí ẹ̀kọ́ ọ̀fẹ́ yẹn dẹ̀ làwọn lọ wọn pọ̀nmìtàn wọn rúdò àǹfààní tí wọ́n jẹ lọ́jọ́ sí wọn ò fẹ́ kọ́ mọ ẹlòmíì orírú ẹ̀ jẹ wọn pọ̀nmìtàn wọn dodòrú iléeṣẹ́ ń kọ́ ìwọ tí wọ́n gbà gẹ́gẹ́ bí messenger tó jẹ́ pé láti bí messenger ń lo ti gòkè gàràgàràgàrà torí pé àwọn ọ̀gá ẹ̀ tó wà ń bè ó pé o mọ́ gòkè wọ́n gbé ọ wẹ́rẹ́wẹ́rẹ́ odògá iléeṣẹ́ ìwọ wá dókè tán lo wá ṣòfin pé messenger ò gbọ́dọ̀ kú messenger títí láé ẹ̀ ń bá ti jẹ́ aṣọ́lóró gate man kò gbọ́dọ̀ dàgbà kọjá aṣọ́lóró ẹ̀ kódà ìwọ náà ló mọ dìtámì pé iye tá a mọ̀ fún wọn rèé wọn ò gbọdọ̀ ga jù báyìí lọ gate man ò gbọdọ̀ lè pààrọ̀ aṣọ láàrin ọdún kan pọ̀nmìtàn orúdò àkàbà tí wọ́n gùn tó fi débi tó dé yẹn o sì yọ àdá tí o gé dànù láàrin ọjà ńkọ́ àwọn ọ̀gá tá a kọ́ mọ̀ ṣẹ́ sí lọ́dọ̀ pé ẹ kọ́ṣẹ́ lọ́dọ̀ ọ̀gá yìí kẹ́yìn náà ó ṣàṣeyọrí ọ̀gá padà sọ àwọn ọmọ ṣẹ́ tí ń kọ́ṣẹ́ lọ́dọ̀ ẹ̀ di alámùsìn ìdí àbá ni pé ó kọ̀ kò fiṣẹ́ hàn wọ́n bọ́gà àti ẹ̀ṣẹ̀ ti fiṣẹ́ hàn pọ̀nmìtàn orúdò kò fẹ́ káwọn ọmọ yẹn náà ó wúlò fúnra wọn ẹ gbọ́ ẹnìkan ti ẹ̀ ti sọ rí pé ń gba gbogbo orú yìí náà bá mọṣẹ́ tíṣẹ́ yí eyín tẹ́yìn náà rọ́nà lọ àwọn wo ni ó wà á mọ sí géètì fún ọmọ tí a àwọn wo ni ó mọ bá wa nulẹ̀ àwọn wo ni ó mọ sáré gba báàgì lọ́wọ́ wa bá a bá ti ń wọlé síbi iṣẹ́ láàrin àwùjọ àwọn olókù tí ó mọ gbóríyìn

0: kú ojú mọ orúkọ yín láti.
1: Àwọn bàbá jẹ àjàrà yín ká àwọn ọmọ. Àwọn ìyá jẹ èso yín ká àwọn ọmọ. Ntólúkálukú bá ṣe ni ó gbà. Káké ìṣayé wa. Ẹ má jẹ́ àbalẹ̀ gẹ́gẹ́ bí ayé àwọn akọ́lọ́dà àgbàjẹ́ ayé àwọn ọmọ òní bàjẹ́ o. Àárẹ̀ àlúgbà o. Ẹ ṣe ẹ máa bẹ́ẹ̀ tó bọ̀.
0: Ẹ ṣe gan ma. Jùmọ̀rẹ́ fún ìsáyè mi kó tó dùn. Ó dẹ̀ jẹ́ mẹ́yọkọ yìí. Hello.
2: Hello, sir.
0: Ẹ káàbọ̀ sórí ètò orúkọ yín Rosi ni ní Lagelu FM.
2: Ẹ kú ètò kò ní bàjẹ́ láéláé.
0: Ẹ ṣeun.
2: Bọ́ pariwo láti orí ilé yìí.
0: Ẹ ṣe.
2: Ṣé ní Nàìjíríà Ọlọ́run ṣàánú wa?
0: Àmì.
2: Ẹ wo awolowo ẹ̀dùnbá àti awolowo bí ẹ̀mí ló ń bí inú ìsìn. Kò sí taarẹ rí. Ṣùgbọ́n nítorí iṣẹ́ ìwé rẹ̀ òkìkí ẹ̀ka àwọn tó gbà rẹ̀ ọ̀nà wọn tó ń wọ́ wọn. Orílẹ̀-èdè yìí ta ni òkìkí ẹ̀ka mi gba awolowo. Ṣé kálukú yóò mọ abúlé mi? Gbogbo téèyàn bá ti rẹ̀. Ṣé báyìí kan ní wọ́n ti ń gbé fún jí owó fọ́mọ ọmọ? Ọmọ tí ò sí ìdílé ìjọba wọ́n ti pawó ìfẹ́ ọ̀kan ní alẹ̀. Wọ́n sì mà pẹ́lú mi ìjà ní ọ̀nà àwọn èèyàn tọ́rọ́ lọ́wọ́ iṣẹ́ ìṣẹ́ fún yàn. Ẹ wò ọlọ́run ràn wá lọ́rùn
0: ní ìjọba
2: nàìjíríà.
0: Ẹ ṣeun. Ẹ jẹ́ ń gé pété lápá abẹ yẹn torí pé a ti dírú ètò kalẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ní kánmọ́kíá. Ẹ jẹ́ ń kúkú kí ibẹ̀ yẹn kí n ti bẹ̀ yẹn ti ẹnu ara ẹni bọ̀ kí n tó pe bòròró àti bòròró ká tó tún tẹ̀síwájú lágbọ́n ni àwọn apá àbí tó tún kù sí. Oro si leto nikani Lagelu FM lori Facebook awon eyan ti wa nbe. Abiola Akinwale Bosede nkiwa ise. Iyabo Adegoroye ese gan. Imafoje Peter Akinye ṣeun lori Facebook wa. Arowan lati seyin. Abidemi Adisa. Abiola Akinwale Bosede Oladokun Ayomide ese lati Olodo Nbadan. Bijesh Kumar Kelancheri. Ese gan Prophet Oluwadami Lare Eri Adimula. Kevin Stella ati opolopo awon eyan ton wa nbe. Lagelu FM 96.7 e wa lori Facebook. E like e share logun logun logbon logbon. E jo kari to lori telemu. Alright, e je bo si abala. Ẹnu ara ẹni ṣe bẹ́ẹ̀ mọ tá a máa ń wí ń bẹ̀. Ẹ mọ bá a ṣe máa ń ṣe bá a ṣe máa ń pò ó pọ̀ lápá abẹ yẹn. Abala yìí òun lẹ́nìkọ̀ọ̀kan ti yí máa ké sí Elédùà tí ó lo ahán ara rẹ̀ nípasẹ̀ àṣẹ tí Elédùmarè fi sórí ahán ẹnìkọ̀ọ̀kan wá láti béèrè ń tọ́fẹ́. Tá a dẹ̀ ní ìgbàgbọ́ tó jinlẹ̀ gbà pé gbogbo ohun tá a bá béèrè ní wákàtí yìí òun náà ni ó di mímúṣẹ. Ìdí nìyẹn tèmi náà fi béèrè fún èmi ikọ̀ ètò yìí Adégbòyègà Ìyẹrù àti gbogbo àwa òṣìṣẹ́ Lagelu FM lápapọ̀ látòkèdélẹ̀ tó dorí gbogbo àwọn ọ̀gá. Pé ilẹ̀kùn ayọ̀ tí ó mú òpin dé bá làálàá wa láyé Ọlọ́run sí sí fún wa. Bó bá wa láwọn tó bá ń dì lọ́wọ́ Ọlọ́run. Ohun tí à ń béèrè dákun bá wa fún wọn o. Àní kí ilẹ̀kùn ayọ̀ ti wa ó ṣíṣá. Láṣẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè tó sílẹ̀kùn ọjọ́ òní. Ẹ̀yin náà lè fi ẹnu ara yín wí tara yín. Kí lẹ fẹ́ ẹnu ara ẹni ńlá fi kọ mẹ́jẹ. 0912370864 0912370864 + 2341424919 + 2341424919 Hello.
3: Hello, sir.
0: Ẹ káàbọ̀ sórí ètò yìí orúkọ yín láti
3: bọ̀. Ẹ káàrọ̀.
0: Ẹ ṣe ẹ káàrọ̀.
3: Ayédè ọ̀sẹ̀ àwọn láti sẹ́yìn.
0: Ó yà ẹnu ara ẹni rèé.
3: Mo fẹ́ ẹnu ara mi béèrè three bedroom flat lọ́dọ̀ Ọlọ́run. Mo ti mo fẹ́ lọ́wọ́ yìí nìkan Ọlọ́run ó ṣe fún mi. Mo ń yálé gbé ni three bedroom flat.
0: Láṣẹ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tó kọ́lé fún gbìn tó yọ pálọ̀ sí tó yọ yàrá yọ gbogbo ẹ̀. Láṣẹ lọ́wọ́ Ọlọ́run yóò kọ ilé yẹn ní àwò yàmi ẹnu f fun yin
2: ami
0: ni ko pe ko pe e ma reti owo Olorun Olodumare
4: emi alayo na re
0: 0912370865 plus 2348142491006
5: hello
0: hello e kaabo sori eto yi
5: aku eto sha
0: yes ma oruko yin lati
5: bo emi se nara mi bere fun anu atoju ere atere lowo ibi ti ilero ti ibi ti focus ti kolohun de re fun mi ninu oju yi loruko jesu
0: e lo re gba lase lowo Olorun to je olodaye
5: ami
0: Ma wo ra iran ni ru asiko yi. Opo awon eyan dupe. Be ba pe ko si woli mo wa lai bi igba to je wi pe eyan ni gbagbo ni abi ko je ti agbole baba re ni o si mo hello. E ka bo sori eto oruko yin lati bo.
5: Oruko mi ni yawa yi lataye bo lori.
0: Oya ma enu ara eni re.
5: O be lo lori de ti aye awon omo mi ko ro awon omo mi leju
0: to je. Ami. Ami, be se beere fun ra yin atawon omo. Olorun Eledumare fi ase si.
4: Ale mi lo layo temi.
0: Plus 2348142491006. E je mu ipe bi meta si. Ale lo se nkan mi.
4: Ayo ti Jesu fun mi o pa ara mi nikan mo lo jo bi mi.
0: 0912370865. Hello.
6: Hello.
5: Hello, sir.
0: E kaabo sori eto yi oruko yin lati bo.
5: O gba ni bola gadi ni ko mi lati ni loyo.
0: Lati lu loyo Nbadan.
5: Mo be era lowo nla lati odo Olorun fun awon omo mi ko mo gbo won ni bi. Iko won wa teni.
0: Amen. Era lowo te beere. Fura yin atomo. Lase lowo Olorun to da aye e lo ri ri ba nde oku meji 0912370865 plus 2348142491006 hello
7: Hello.
0: Eko Ojumo. Yes, ma. Oruko yi. Ami. Inu ide yoo ke wa. Owo Olorun ti gba ni, yo gba yin ku nbe loni loruko Jesu Kristi. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami. Ami

0: Hello.
1: Hello.
0: Ẹ káàbọ̀ sórí ètò orúkọ yín láti bò.
1: Orúkọ mi ya mo ti láti fẹ́lẹ̀lẹ̀.
0: Láti fẹ́lẹ̀lẹ̀ ó yá ẹ̀sùn lẹ̀ ẹ̀fẹ̀ nù yín bèèrè tó fẹ́.
1: Kí Ọlọ́run kọ́nà bá mi gbé àwọn ọmọ mi lórí sókè.
0: Láṣẹ lọ́wọ́ Ọlọ́run gbogbo ohun tẹ́ ẹ béèrè Ọlọ́run Olódùmarè fi lé yín lọ́wọ́.
1: Ami.
0: Oye ẹjẹ n gé pété nbí nítorí ẹ àsìkò. Ẹjẹ a sáré lọ sí bòròrò àti bòròrò náà kakọ mú yẹ kúrò lọ́nà kémi ó tó padà wá láti tún ṣe nǹkan míì. Abiola Melody àti Fọláyẹmí Ajímọ́tò kan ní ṣókí ó yẹ jẹ́ a lọ síbẹ̀.

0: pọ̀ láìpọ̀ ẹgbẹ́ wọn.
1: Ẹgbẹ́ ohun tí gómìnà ṣe fún Akíndé sọ, wọ́n jẹ́ the alliance between

0: tí wọ́n jẹ́ aṣòfin tẹ́lẹ̀ wọ́n ṣojú ọ̀yọ́ central nílẹ̀kùn aṣòfin àgbà ẹ̀yẹ alájà mọ̀ṣúrà sùmọ́nù mọ̀mọ́wá dáadáa ni wọ́n ní wọ́n nú ẹgbẹ́ òṣèlú pdp ẹ bá ti ń bá nǹkan ṣe lọ́nu ẹgbẹ́ òṣèlú sọ̀rọ̀ pọ̀ bó àwọn wájú wọn báyìí ẹ bá mi kí àwọn tí wọ́n ń gbọ́ wa káàkiri àgbáyé mà.
1: Mo kí gbogbo wa pátápátá pé a kú ojúmọ́ o, àdúrà ò gbà o, Ọlọ́run àṣàánú wa o.
0: Ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí, ìdí ó ń ṣẹlẹ̀ òyí ọ̀pọ̀lọpọ̀ èèyàn, à ń gbọ́ PDP, APM, ẹgbẹ́ wo gan wa ni ẹgbẹ́ tí ẹ wà báyìí tí a fi dìbò tẹ́ fi wọlé àwọn amóye yín. Mo mọ̀ pé ara tí àwa bí fún lónìí afẹ́kẹ́ tọ̀mọ́lẹ̀ sí fún àwọn tí wọ́n ń gbọ́ wa káàkiri àgbáyé.
1: Ẹ ṣe gan olótù yóò bá bọ̀ ó níbi tí omi gbígbóná àti omi tútù bá ti dàpọ̀ dípò ti dẹ̀ sọ o, ṣùgbọ́n tí mo mọ̀ ní pé ẹgbẹ́ APM tí a wà nínú ẹ̀ báyìí lágbára ọlọ́run ara ànúgbà.
0: Ṣé ẹgbẹ́ APM ó ní PDP, PDP ní APM báyìí?
1: Ẹ ṣe mọ̀ yí pẹ̀tọ̀ àti PDP àti APM nkankan náà jọ ni wá. Ọlọ́run ni tí ó bàjẹ́, ó ní mo sọ pé ibi tó mi gbóná àti tútù tó bá ti dàpọ̀ ó ti dẹ̀ sọ.
0: Ẹ ṣe gan ma ohun Sẹ́nítọ́ Mọ̀ṣúrà Sùmọ́nù òun ni ẹ̀ ń gbọ́ lọ́wọ́ yẹn. Ní ẹgbẹ́ ọ̀dọ̀ wọn mo ti rí brọ́dà mi Barrister Seun Àṣàmú, àwọn ni wọ́n ti fà kalẹ̀ wọ́n fà wọ́n lọ́wọ́ sókè gẹ́gẹ́ bí ẹni tí ó díje sojú ẹkùn Ọ̀yọ́ Federal Constituency nílẹ̀kùn aṣòfin àpapọ̀ kejì House of Representatives. Kí ni tẹ́lẹ̀ sọ fún wa nípa ìṣẹ̀lẹ̀ tó ń ṣẹlẹ̀ lọ́wọ́ báyìí àti ẹgbẹ́ APM kó ló ti tóbi tó ìyàtọ̀ olówó àlàyé APM àti PDP àti àfojúsùn yín níbi tẹ́ ń lọ.
2: Pẹ̀lú ìgbọ́ lọ èyí tá à ń pè ní APM PDP náà ló ń jẹ́ bẹ́ẹ̀. Èèyàn ni ẹgbẹ́ èèyàn wa Lọ́yọ́ State yìí nípínlẹ̀ Ọ̀yọ́ Ọlọ́yà jùlọ onímọ̀ Ṣèyí Mákindé gọ́vùnọ̀ Ṣèyí Mákindé gbogbo wa ìkọ̀kan náà jọ ni wá ìjọkan náà ni a fẹ́ lu platform APL ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ láàfi ìdìbò Ọlọ́run ó sì gba àkóso a dìbò a wọlé ní gómìnà ní sẹ́nítọ̀ ní rep àti ní state assembly pẹ̀lú ògùn ọlọ́run. Ìtìmọ̀ ìmọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ àti consultation tá a ti ṣe káàkiri ìlú òun ni pé ìlú Ọ̀yọ́ a fẹ́ new ideas ọ̀dọ́ la fẹ́ ẹni tó ní ìmọ̀ tó fẹ́ gbé nǹkan tuntun wọ ìlú ìlú tí ń fẹ́. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́lá jùlọ àti gbogbo àwọn àgbààgbà àwọn èèyàn jàǹkùlù nílùú ìlú kọ́ sọ wípé èmi làwọn fẹ́ tẹ̀síwájú bá a ṣe fẹ́ ní ti dáadáa bẹ́ẹ̀ náà ni ó ṣeré lágbára Ọlọ́run.
0: Ẹ ṣe gan ẹbá mi dárúkọ yín fún àwọn èèyàn.
2: Èmi náà ni Seun Àṣàmú House of Rep Ọ̀yọ́ Federal Constituency.
0: Ẹ ṣe púpọ̀.
3: À ń tẹ̀síwájú nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò láti wà pẹ̀lú alàgbà dáre Adeleke Adepo láti ẹnu wọn. Ẹ káwọ̀ sórí ètò ìsà.
4: Ẹ kú ìyálẹ̀ta.
3: Bọ́ọ̀ lọ́sẹ̀ lè ṣàpèjúwe ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ bíi lónìí.
4: Gẹ́gẹ́ náà ṣe rí pé owó Grand Alliance àti PDP òun ni fẹ́ ṣe àjọṣepọ̀ wa tó ti jọmọ́ láti pẹ́ láti jọ ń ṣe bọ̀ ṣùgbọ́n èyí ni abẹ́síṣe ráyè ọ̀rọ̀ àti àmọ́ ìpè Grand Alliance àti PDP àjọṣe wa tó ti jọmọ́.
3: Kí ni how many percentage of assurance lè ní nípa pé òṣèlú APM ló pe ilé kò jẹ ẹgbẹ́ nípínlẹ̀ Ọ̀yọ́?
4: Ẹgbẹ́ kan tó lè tu wa lẹ́jọ́ ó ní
0: ẹ̀ṣẹ̀ ń gbọ́ wa lọ́wọ́ pé àwọn èèyàn ṣàgbéyàn yàtọ̀ fún èrò àwọn tó jẹ́ stakeholders nípa ẹgbẹ́ òṣèlú pdp tá a mọ̀ tá a bá ti rí orí nílà tó kọ ọyọ sí ẹgbẹ́ pé àwọn èèyàn láàrin yẹn ṣùgbọ́n tó jẹ́ àlẹ́nu ni pé grand alliance láàrin pdp àti apm kò tí púpọ̀ yí àwọn èèyàn àdẹ̀wà pé unity mega rally tó túmọ̀ sí pé ìjùmọ̀ sọ̀kọ́ gẹ́gẹ́ bí youth leader fún ẹgbẹ́ pdp kílẹ̀dé pro sorry ẹ má bínú ibi tí ẹkọ wà tẹ́lẹ̀ mo ti gbé ẹ ẹjẹ́ agbẹnusọ báyìí fún ẹgbẹ́ pdp kílẹ̀dé ṣàlàyé fún àwọn èèyàn tí wọ́n ń gbọ́ wa.
5: ṣe rí rally yìí ní rally yìí ẹgbẹ́ bí àárírí nínú ìtàn nàìjíríà kì í ṣe pé èèyàn nìkan níbi tí mo wà yìí àwọn enugu ti wà ń bí ẹ̀bùn yìí ti wà ń bí ọ̀pọ̀lọpọ̀ ilẹ̀ ibo ti wà ń bí àwọn haúsá wà ń bí báyìí national rally ni ẹ̀ẹ̀mí ìgbéyàwó láàrin apm àti pdp ni ó dàdé gbé ojú àtúnṣe wípé àgbé ojú àti ní àjọṣepọ̀tà dọ́mọ́rọ́ kí ìjọba àwọn abúlé ìdá sí mo nídánilójú àti ìgbóyà ọkàn pé lónìí lásìkò lẹ́tà ìlọlé fún bọ́lá ahmed tinubu àti apc àtọ́rí tó ń ṣẹlẹ̀ yìí igbó tí wọ́n fọkàn sí ni igbó tí wọ́n lérò ni igbó tí wọ́n mọ̀pọ́ lè ṣẹlẹ̀ ló ń ṣẹlẹ̀ yìí inú mi dẹ́dùn pé báyìí lójú mi ló ti ṣẹlẹ̀ àti pé ní ìpínlẹ̀ ọ̀yọ́ tó ṣe pàtàkì sí ọ̀sẹ̀ nàìjíríà ló ti ṣẹlẹ̀ ẹ̀ṣọ́ ìgbéyàwó yìí pé lónìí àwọn ọ̀gá nàìjíríà ẹ̀rí wọn bí lónìí ẹ̀fẹ̀ nàìjíríà ẹ̀rí wọn bí báyìí lónìí bí mo ṣe máa sọ̀rọ̀ fún mi máa ń sọ̀rọ̀ báyìí wọn kọ́ bọ ìwé àjọṣepọ̀ ní sẹ́ńtẹ̀ ọ́fíìsì wa ní adamu wọn kọ́ ìwé wọn kọ́ ìwé àjọṣepọ̀ lọ́wọ́.
0: ẹ ṣe púpọ̀ gan-an àbí nǹkan bá ṣe lọ àti máa bá yẹn sọ̀rọ̀ ẹ ṣe ní tẹ́ǹgbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì lágìlú fm 96.7 fm àti splash 105.5 fm afẹ́ polówó ọjà ńgbàtà abánilẹ́ka polówó ọjà àtúmọ̀ kàn sí bí wọ́n ṣe ń lọ ẹ ṣe púpọ̀.
6: Leave the stage now. Leave the stage now. Rest woman, no. Leave the stage now.
7: Ẹ̀dùn àwọn tí a kàkí sí oníròyìn.

0: Jubilee FM 96.7.
1: Ẹ torí wípé tọ́lá ti dé ìràwọ̀ yẹn tí wọ́n dé ẹ̀kẹ́ pàtàkì ń bì í àǹfààní àti gbé sínú wọn kí ó bá yín sọ̀rọ̀ kẹ́yàrá lè kẹ́ láǹfààní àti gbóhùn láti ẹnu wọn. Ètò sì ń tẹ̀wájú níbi tí a wà yí o. Mo ti rí alága ìjọba ìbílẹ̀ olúwẹ̀pẹ́. Mo ti rí alága ìjọba ìbílẹ̀ olúwẹ̀pẹ́. Ẹnjiníà Akeem Olatunji, wọ́n ti wà pẹ̀lú wa lórí ètò. Ẹ káàbọ̀ sórí ètò yìí sà.
2: Ẹ káàsán o ní gbogbo ìgbà tí ń gbọ́ ìkànnì Splash FM àti Dagelu FM. Orí òkè mọ̀ pé láwa o, níbi tá a ti ń dájú ẹ̀dùn tá à ń rọ̀dí òwe tí àwọn ọmọ ẹgbẹ́ APM àtàwọn ọmọ ẹgbẹ́ PDP tí gbogbo wa jọ wà ń bí báyìí. Ṣé lè tó jẹ́ pé àjọṣepọ̀ tó lágbára òun náà ni àjọ fẹ́ ṣe lábẹ́ gómìnà Ṣèyí Mákindé, ẹni tí gbogbo Nàìjíríà ń fẹ́ lọ́lọ́ lábẹ́ Ọlọ́run ó dẹ̀ tún máa fẹ́ wọn lọ ni.
1: Àwọn èèyàn ń sọ wípé Akeem Olatunji fẹ́ ṣe alága ẹlẹ́ẹ̀kejì, àwọn kan nẹ́rẹ́pù lè fẹ́ ṣe, wọ́n ń bẹ̀ nu méjèèjì.
2: Ẹ ṣe mọ̀ pé téèyàn bá ti ṣe dáadáa àwọn èèyàn tó máa lè fún mọ́ ni at high level. So rẹ́pù ni Olúyọ̀mí ló fẹ́ ká ṣe, òun náà dẹ̀ ni àwọn gbogbo leaders wa náà ná gbà sí wípé ká tún lọ ṣojú Làbújá. A dẹ̀ mọ̀ pé Gẹ́bà yẹ ṣe alukoro ẹgbẹ́ PDP dáadáa, táwa tó ṣe alága dáadáa kó tó di pé a bọ́ sínú ẹgbẹ́ APM. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni a mọ̀ pé a tún ṣe aṣojú àwọn èèyàn wa ní ìjọba àbílẹ̀ Olúyọ̀mí dáadáa. So ṣe rí nǹkan tó ń da tó ń wù yín nínú ìjọba Ṣèyí Mákindé, tó ń da tó ń wù yín nínú ìjọba àbílẹ̀ Olúyọ̀mí. Gbogbo nǹkan tó ń da tó ń dun òun náà ni a ti kó sínú ẹgbẹ́ APM nísìnyí báyìí. So ẹ̀ẹ́dẹ̀kùn ẹ̀dùn ẹ̀yìn so kò ní sí distraction mọ́. So ẹ̀ẹ́dùn àtún gbádùn ìlà oní 3.0 yóò tó dáa ju ní 2.0 lọ.
1: Tàwọn àdúrà ṣe alága àdúrà bí olú ò lè báyìí.
2: Kò tí ì tásìkò ẹ̀ lágbàá ọlọ́run tí ó bá fi di jù INEC ó ro timetable INEC la máa ń fọ́lò ní inú ẹgbẹ́. So APM dẹ̀rẹ̀ a ní ṣe kankan tó yàtọ̀ sófin, tó yàtọ̀ sí electoral law, tó dẹ̀ yàtọ̀ sí INEC àti OCE. So èyí tí a ṣe nísìn àti ìṣe primary a ṣì máa ṣe primary ṣóte, but àwọn ọmọ ẹgbẹ́ àtàwọn leader ẹgbẹ́ wọ́n ti fọ́ tí àlẹ́yìn pé àwa ni àwọn ń fẹ́. So bẹ́ẹ̀ náà dẹ̀ ṣe lábọ́
1: ọ̀rọ̀. Ọdún pẹ́ ní Akeem Olatunji, ọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe sà. Ẹ ṣeun. À ń tẹ̀ ní nínú ìfọ̀wálẹ́nuwò pẹ̀lú àwọn ìkànnì tí wọ́n wà ní ètò yìí lónìí. Ẹ sì láǹfààní àti máa gbọ́ lẹ́nu ọba ṣe ń gbé súnmọ́ wọn lọ́kọ̀ọ̀kan ìdèjì. Tabájú ti rí àlejò pàtàkì míì tá a fẹ́ kí wọ́n bẹ̀rẹ̀ ara lé sọ̀rọ̀ ẹ̀dùn gbé wọn láìpẹ́ yìí. Torí pé kinní ọ̀hún tẹ̀ wájú ààfin àkókò ṣòfò bíi ti wù kí ó mọ. Torí pé ìkànnì Splash àti Gélé FM a ti bá dáadáa bí iṣẹ́ láti ké tí ilé ibi. Àwọn ẹ̀sẹ̀ tó bá ṣẹlẹ̀ nípa òṣèlú àti ìdàgbàsókè ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nílẹ̀ Ìbàdàn jákèjádò gbogbo àwọn ẹkùn tó kóra jọpọ̀ tí ń jẹ́ ìpínlẹ̀ Ọ̀yọ́ lágbà lọ́wọ́ ológunmá rè. Ọmọ ìṣọ́ orílẹ̀ kan pé olórin tó wà lórí stage lọ́wọ́lọ́wọ́ báyìí òun náà ni Tayo King. Tayo King ló ti ń kànnì sí àwọn èèyàn níbàdí látẹ̀kan. Mo ti rí alága tẹ́lẹ̀ ìjọba ìbílẹ̀ Olúyọ̀lé Sẹ́tù Ọláìdé. Ẹ káàbọ̀ sórí ètò.
3: Ẹ kárọ̀ gbogbo ilé gbogbo tí tó ń gbọ́ mi lórílẹ̀-èdè Nàìjíríà.
1: Bóòlù ẹ̀ṣẹ̀ ṣàpèjú lè ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ń bì lónìí.
3: Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bì eléyìí kọjá àfẹnusọ. Ẹni tó bá dé bí àbẹ tó bá ń wò ló lè sọ. So ẹgbẹ́ PDP, ẹgbẹ́ Alábùrẹ̀dà àti ẹgbẹ́ Ẹlẹ́gẹ̀ wọ́n fẹ́ fìbọn ṣọ̀kan láti tẹ̀síwájú nínú iṣẹ́ rere tí onímọ̀ ẹ̀rọ Ṣèyí Mákindé tí wọ́n ń ṣe lọ́wọ́lọ́wọ́.
1: Àwọn èèyàn bẹ́ẹ̀ pẹ̀lú bí iṣẹ́ ìtẹ́lẹ̀ ó ti gbọ́wọ́ òjọ́kẹ́sẹ̀ alága ẹlẹ́ẹ̀kejì lóru tuntun wọ́n pọ̀ tó. Ọ̀pẹ́kìlá fẹ́ sọ pé àtúndì bì lónìí bó ló ṣe jẹ́.
3: Sẹ́tù ni Ṣèyí, Ṣèyí ni Sẹ́tù. Ṣé ọmọ lè bínú sí bàbá ẹ̀ kò pọ́síbù. So I am Ṣèyí blood and water.
1: Àwọn èèyàn kan sọ wípé nígbà tó ṣe pàkí bọ̀ látúndì ò sálága mọ́lẹ́lẹ́kẹ́. Gbogbo ẹ̀yìn ni ẹ fẹ́ lò ẹgbẹ́ sí lòótọ́ ni.
3: Ẹ jẹ́ ká fi gbogbo ẹ̀ sọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run ló máa ń ṣètò. So àti kó gbogbo ìrìn àjò lọ́lọ́run lọ́wọ́ àtọ̀. ọ̀gá wa onímọ̀ ẹ̀rọ ẹ̀ńjìnìá Ṣèyí Mákindé.
0: Ṣé nígbà wọn pé kò sèlú APM lè gbé ilé ibi tẹ́ fẹ́ dé torí pé ọ̀pọ̀lọpọ̀ aráàlú ò tí ì mọ APM dáadáa PDP APC náà sì mọ.
3: Tẹ́ ẹ bá lọ wo àkọsílẹ̀ nípínlẹ̀ Ọ̀yọ́, ènìyàn làwọn èèyàn ń dìbò fún. Kìí ṣẹgbẹ́ gbogbo ará ìpínlẹ̀ Ọ̀yọ́, olùgbé ìpínlẹ̀ Ọ̀yọ́ àtọ́kùn bíbí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n nífẹ̀ẹ́ ọmọ onímọ̀ ẹ̀rọ Ṣèyí ọmọ Mákindé. So fún ìdí eléyìí gbogbo ẹgbẹ́ tọ́ga wa bá lọ ní gbogbo ìlú ṣe ní gbogbo ìlú dẹ̀ máa ṣe.
1: Mo dà ọ́ kọ́kà dánwò yín Ọládé Kókó Ọlọ́sẹ̀tù ẹsẹ̀ tó máa sọ lórí ètò yìí. Ẹsẹ̀ tó máa sọ lórí ètò yìí.
3: Ọlọ́run ló ṣe, Ọlọ́run ló ṣe. So kò ní séwu, come one come all. Today is the day.
1: Thank you. Àwọn tà síwájú lórí ètò. Bá a ṣe ń kà lóye padàpadà pé àdúgbò ẹ̀dọ́ àti máa gbọ́ wá sí ibi gbogbo yìí. Kí a lè bá a máa gbọ́ láti ẹnu wọn. Nítorí pé ní ọ̀hún, ó ti ń fẹ́jú kẹ̀kẹ́ lásìkò tá a wà yìí o. Àti gbọ́dọ̀ déké ti di ìgbọ́dọ̀mọ̀ pé àwọn àmì bá gbọ̀n. Níbi tí gbogbo ètò ti ń lọ bá a ṣe kọ̀wé ẹ̀. Àwọn ọ̀nẹ́lẹ́bù, ọmọ ilé aṣòfin
4: fún wa ní orí ọ̀fẹ́ ti bá ọ̀pọ̀lọpọ̀ wọn sọ̀rọ̀ kẹlẹ́bà láǹfààní láti gbọ́ láti ọ̀dọ̀ wọn lágbà lọ́wọ́ elédùà yóò dá ni kò ní bàjẹ́ ìkànnì splash àti lágẹnú ẹ̀fẹ̀ náà lẹ́gbọ́ ọ̀rọ̀ èbù mọ́gbẹ́dúwọ́lá onílóore jagaban láti ìjọba àbílẹ̀ onílẹ̀ ẹ̀rọ commissioner for rights àwọn náà ti wà ń bì níbi tá a wà ń bì ọ̀rọ̀ èbù bá jẹ́ gabriel láti ìbàdàn north nílé aṣòfin ìpínlẹ̀ ọ̀yọ́ àwọn náà ti wà ń bì ọ̀rọ̀ èbù kọ́ńfọ́tà náà ni mò ń wò lọ́ọ̀kan yìí àwọn náà ti wà ń bì bákan náà mo àtúntì rí ọ̀pọ̀lọpọ̀ àwọn náà èbù mọ́díù mo ti rí ọmọ èbù mọ́díù náà lẹ́ẹ̀kan àwọn náà ti wà ń bì ọ̀rọ̀ èbù akíntúndé ọ̀lẹ́dẹ́ akt àwọn náà ti wà ń bì lágbà bí o kò ṣòkòtò ẹ sì láǹfọdà ìmọ̀ ẹgbẹ́ wọn nípa ọlọ́run splash splash fm àti gẹ́gẹ́ náà ni ìbúta tí ń gbóhùn sáfẹ́.
1: Bàbá.

0: commissioner for works.
1: Are you together?
0: Mo gbe lati ba commissioner for works. Eh mo gbe dibola onilere. Eh ba gbo ara lu soro. Eh mo ti wa lodo mo gbe dibola dagaba onilere e ku de dasiko sir.
2: Eh mo ki aya ara le. Mo ki eyin ara lu mo ki eyin eye yo pataki ilu Oyo State. Eh ri pe bojo ojo se ri sin parking ni ege lo le se apm lo le se mo e ni mo se bo le ko si ah se yi makide o si nbe mo e wo ju ile kan wojo oko olohun se dada fun e se mo dupe ye yo e se fun iranlowo yin fun atileyin yin e de se pe ijoba se yi makide yo continue Oyo State e se mo dupe.
1: Àwọn èèyàn sọ wípé níjọba àbílẹ̀ olúyọ̀lé pé ló ṣe jẹ́ tí dọ́bùsì akéde bíi united gbogbo yín pé èyí náà aspire láti ṣe house of rep.
2: Èmi ò aspire láti ṣe house of rep o. Tẹ́bá mọ̀ mo ti jáde lẹ́ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ rí. Mo dẹ̀ wo pé èmi nìkan kọ́ ọmọ bíbí olúyọ̀lé. Mo dẹ̀ jọ̀wọ́ ẹ̀ mo dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run. Nítorí ìlọsíwájú olúyọ̀lé mo ju ọwọ́ ẹ̀ ní o. Àdúgbò ọdọ ọlọrun.
1: Lọ́wọ́lọ́wọ́ báyìí ṣé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ṣé wọ́n fẹ́ẹ́ dìkàpù sínú APM ni àbẹ́jọ lẹ̀pọ̀ láti iṣẹ́ yìí.
2: Àwọn ọkọ̀ ó dìkàpù àwọn akọ̀ àjọ lẹ̀pọ̀ àjọ ṣiṣẹ́ yìí.
1: Láì dìkàpù.
2: Lágbára ọlọ́run. Lágbára ọlọ́run. Lágbára ọlọ́run. À á ṣe ẹ ìpéjọ owó kan ti Oyo State. Àbá àṣe dáadáa ẹ sọ̀rọ̀ kẹjẹ́ àmọ̀ ibi tó bá kù sí ọlọ́run bá wa ṣe.
1: Kó wa lẹ́sẹ̀ tan èèyàn náà kalẹ̀ tí ó fi dé tí gbọ́ gbogbo àwọn èèyàn wípé gbèsè ló APM ni gómìnà àtijọba tí wọ́n lè ṣe báyìí o ẹgbẹ́ ọlẹ́gàn ni kéde PDP ó mọ̀ lọ sí ìdòdí o.
2: Ẹ rí i pé mo sọ níbẹ̀rẹ̀ ipe pákí ló lè ṣe ẹ̀gẹ́ ló lè ṣe kàsáfà ló lè ṣe oúnjẹ ó pọ̀ ẹ rí i pé níjọba Ṣèyí Mákindé omi tuntun 0.1 and omi tuntun 0.2 anáwó tó pọ̀ sí di agriculture tó bá máa fi di 0.3 omi tuntun lágbára ọlọ́run oúnjẹ ó pọ̀ yanturu Oyo State débi tí a máa fi other state ni lágbára ọlọ́run is a promise.
1: Ọ̀gá ṣe àdúpẹ́ thank you very much sir. So a ti ń tẹ̀síwájú nínú ìfọ̀wánilẹ́nu pẹ̀lú àwọn ìkàn tí wọ́n wà ń bì lónìí. Lágbára lọ́wọ́ ìdúrà ní dáyé lágara o. Ọ̀nàrẹ́bù Èkìtì náà wà ń bí i. Ọ̀nàrẹ́bù Èkìtì yẹ bá bá wàhálà sọ̀rọ̀ ẹ kú dédé àsìkò yìí.
3: Mo kí gbogbo olóyè jáde Oyo State àti Lágẹ̀lú Ìjọba Lágẹ̀lú Ìbàdàn. Mo kí gbogbo olóyè pátá èmi ọmọ ọ̀nàrẹ́bù tí ẹ fún ọ̀nàrẹ́bù Ìjọba Kìsìn mò ń jẹ́. Ẹ jẹ́ fún ọ̀nàrẹ́bù yẹn náà sí ọ̀nàrẹ́bù Akíntúndé Ọlájídé tí mo gbé yẹn mọ̀ sí Èkìtì.
1: Àwọn èèyàn sọ wípé bò ló ṣe jẹ́ pé sí no be juju be this ládùrú bí àwọn èèyàn ṣe jáde tẹ́lẹ̀ fìfẹ́ hàn nínú ẹgbẹ́ òṣèlú PDP ṣùgbọ́n gbogbo ilẹ̀ parapọ̀ ẹlẹ́gbà fún gómìnà olùdẹ́sẹ̀ yin Adékànbí tí olórí ilé asòfin fún gbogbo yín lọ láti lọ so solidarity. Bọ́ ṣẹ́ṣẹ́ ni ó lò tó dàn lára yín ni àbíkó.
3: A ṣe solidarity nìkan o. A ta endorse wọn ni o. Gẹ́gẹ́ bí ilé ìgbìmọ̀ asòfin. Gẹ́gẹ́ ṣe gómìnà party week èmi mo moderate. Èmi mo dẹ̀ moderate. Ìta lọ ṣe ń bẹ̀ ni pé a lọ endorse wọn. Nítorí wọn pẹ̀ pé wọ́n kójú òṣùwọ̀n. Wọ́n ti jẹ́ commissioner fún ìbò ìṣúná rí. Wọ́n dẹ̀ ti jẹ́ commissioner ti ṣe pé ó da wọ́n. Nígbà a ti mọ̀ pé wọ́n ní ìjìnlẹ̀ ìmọ̀ lórí bí wọ́n ṣe ètò ìjọba. And fún díẹ̀ yìí àwọn leaders wà nínú ẹgbẹ́ wọ́n wò yẹ àti gómìnà wípé ẹni sọ wọ́n wọ ẹni tí ẹgbẹ́ ìgbọ̀n wọ́n wọ ẹni tí yóò jẹ́ ẹni tí ó dà sí Oyo State tí ó wà ẹni tí yóò tẹ̀sí Oyo State wọ́n wọ ẹni tó yẹ pé Oyo State tí ó mọ ẹgbẹ́ nù ẹ̀ gómìnà wọ ẹni tí ó fẹ́ wọ́n fẹ́ kú sówó. Nínú ẹ̀ láti rí bí ìbọn Adékànbí gbogbo ọmọ yẹ wa pátápátá ló yẹrantí gbọ́n bí ìbọn Adékànbí ló tayọ ló tó bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀.
1: Ẹ̀sìn àdúgbò ọ̀nàrẹ́bù Èkìtì God bless you. Thank you very much.
4: Ẹ ṣe ń gbọ́ wa. Yes. Mo wà pẹ̀lú commissioner for information wọ́n ti wà mí ọmọ bá dọ̀tún oyinlade ẹ̀rí pé mo ní pé àwọn ìkan ìkan nínú ẹgbẹ́ pdp ìjọba ṣèyí mákindé tó lọ lọ́wọ́ yìí wọ́n ti débi báyìí ẹ bá mi kí àwọn ẹ̀rọ tó ń gbọ́ wá nílẹ̀.
5: tó ẹ yorùbá bọ̀ wọ́n ní àìsí bẹ́ẹ̀ láìdá sí gbogbo yín ni mo kí wípé ẹ káàbọ̀ ẹ sì kú lé àti ẹ̀yìn tẹ́ ẹ̀ ń gbọ́ wa tẹ́ ẹ tẹ́tí lé kó lé ni o ẹ̀yìn tẹ́ ẹ ti wà ń bí àtẹ̀yìn tẹ́ ẹ̀ mú àkíní wípé lásìkò rẹ̀.
4: tá a bá ti sọ̀rọ̀ nípa ètò ìròyìn ẹ̀yìn lẹ́ni gbogbo àkóso ẹ̀ unity mega rally láàrin pdp àti apm kí ló dálé lórí.
5: wẹ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti fi ọpẹ fọlọ nítorí kò sí nǹkan tí ọlọ́run olódùmarè tí wọ́n dáwọ́ lé ní òbí ọ̀rẹ́ ló dín bá fún nǹkan tá à ń ṣe lónìí. lẹ́yìn náà bá ti kíyèsí ẹ rí i pé léwaléwa wọn ò rí wa mú lọ̀rọ̀ tó wà lẹ̀ wọ́n léwaléwa wọ́n fẹ́ léwa kó lẹ́gbẹ́ wa pdp ṣùgbọ́n takú wọ́n lo agbára wọ́n lo òṣèlú wọ́n lo gbogbo nǹkan tó wà nípa àwọn wípé a ní fi pdp dìbò ṣùgbọ́n nígbà tó jẹ́ pé àlàáfíà làwa ń lé tá a sì mọ̀ pé aráàlú ń bẹ lẹ́yìn wa àfọwọ́wọ́nu a kú ń bẹ̀ bí wọ́n ṣe ń ṣe sí pdp ni wọ́n ṣe dé di gbogbo àwọn tó bá ti rí wípé ó mẹ́gbẹ́ bí àwọn aráàlú gba tiwọn ó gbógun tiwọn. bẹ́ẹ̀ tẹ́ ẹ bá sì kíyèsí nàìjíríà náà ni gbogbo wa wá tí wọ́n rán igbó sí gbogbo àwọn gómìnà lápò wọ́n kọ́ ṣáájú fún wọ́n sápò gbogbo gómìnà pátápátá bọ̀ gẹ́gẹ́ bẹ́yìn náà ṣe mọ̀ tí wa ò ṣe é mú àtàwọn kọ̀ọ̀kan bá wọ́n ṣe títí wọ́n tó lọ sí ilé ìgbìmọ̀ asòfin àpapọ̀ wọ́n tún ṣe kankan náà kò tẹ́wọ́n torí nílà kí ló ń bá wọn wọ́n mọ̀ pé àwọn aráàlú ní gbogbo nàìjíríà àti lọ́yọ̀ọ́ stéètì ti wà ní wọ́n ṣe kan tó mú wa wá bí nìyẹn. ẹ jẹ́ nìjọ́ ẹ jẹ́ nìjọ́ dọ̀tún oyèlàdé ló kọ́ mi
1: tó à ń tẹ̀ síwájú nínú ìfọ̀rọ̀wérọ̀ pẹ̀lú àwọn èèyàn pàtàkì àwọn ọ̀kẹ́ tí wọ́n ti wà níbi tí a wà yìí láàyè tá a wà yìí mo ti ní ọ̀nàdébù antoni adépọ̀jù ok ìbàràpá kan àwọn olókùn táwọn wà nínú báyìí tẹ́mọ̀gbọ́ látẹnu wọn láìpẹ́ máa ń gbé sínú ọ̀nàdébù antoni adépọ̀jù ìbàràpá kan níṣe tí ẹ láǹfààní láti gbọ́ látẹnu wọn live and direct lórí ìkànnì wa splash àti lágẹ̀lú fm ẹkú ìtẹ́jú sí wa èyítẹ́jú ń pọ̀wọ̀ ní di tẹ́mọ̀ lọ́wọ́ pálí lórí o lágbà lọ́wọ́ olódùmarè ní báyìí o ti kan ọ̀nàdébù antoni adépọ̀jù ọ̀nàdébù ẹkùn ní àsìkò ìṣá
6: ọ̀rọ̀ ẹgbẹ́ apm ó ti lọ jákèjádò gbogbo ìpínlẹ̀ ọ̀yọ́ kó tí ẹ̀ ń ṣe ìbarapá nìkan kò síbi tẹ́ àwọn tí ó dẹ̀ tí ì gbọ́ abájẹ́kù fi yé wọn pé inú ẹgbẹ́ pdp làwa wà tẹ́lẹ̀ ṣùgbọ́n a ti fi pdp lẹ̀ a ti bọ́ sínú ẹgbẹ́ apm ìdí ni o ìdí tá a ti bọ́ sínú ẹgbẹ́ apm ni pé táwọn aráàlú náà mọ gbogbo tó ń ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè wa wọ́n fẹ́ sọ nàìjíríà di orílẹ̀-èdè tó jẹ́ pé ẹgbẹ́ kan ló máa ṣèjọba lọ àwọn akọ́dẹ̀ sọ pé a fẹ́ torí a gbàgbọ́ pé wọ́n ní Ọ̀rọ̀ tó yẹ ká máa jiyàn lé lórí ìpàdé dọjọ́ ọ̀bù báwọn lọ́ndì lóní báwọn aládì lóní o àbí ìpàdé dọjọ́ ọ̀bù kò ní ká máa sọ̀rọ̀ ìpàdé dọjọ́ yẹn a mọ̀.
1: Thank you very much, sir. So abẹ́rẹ́ ìgbà ìlájú nínú ìbẹ̀rẹ̀ pẹ̀lú àwọn jankan-jankan tó wà níbí ní òní àwọn ní ń bọ̀ wá sọ̀rọ̀ látẹ̀kan ẹ ti ń gbọ́ látẹnu àwọn ọ̀nàrẹ́bù àwọn kọmíṣánná àwọn èèyàn pàtàkì àwọn alága ìjọba àbílẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ a sì ń tẹ̀síwájú nínú ìgbọ̀ òwúrọ̀ pẹ̀lú àwọn ọ̀pá tí wọ́n wà ń bí lónìí ọba ọlọ́dún rẹ̀ ló dani kò ní bàjẹ́ o à ń tẹ̀síwájú nínú ìfọ̀wúrọ̀ pẹ̀láwọn èèyàn wa tẹ̀ ti ń bọ̀ lẹ́nu látẹ̀kan ẹ̀dákùn à ń tẹ̀síwájú lórí ètò à ń tẹ̀síwájú lórí ìfọ̀wúrọ̀ tí à ń ṣe pẹ̀lú àwọn èèyàn ní òní ṣe ni a ti ń láǹfààní láti máa rí àwọn èèyàn pàtàkì tí wọ́n ń bí wá ọ̀nàrẹ́bù dùpọ̀ ni mò ń wòye o alága pay center transport service àwọn ni mò ń wòye àwọn náà ti wọ inú bí wá a ó tún gbìyànjú láti bádìkò náà sọ̀rọ̀ kí ẹ̀yin ara lè pẹ́ lè gbọ́ láti ẹnu wọn torí pé ní ọ̀run ó ń lọ bí a ṣe pọ̀ lọ́wọ́ àwọn èèyàn pọ̀ ń bí gan nínú ìṣèjọba àti òṣèlú ìpínlẹ̀ ọ̀yọ́ a sì ń gbìyànjú àti máa kàn sí wọn lọ́kọ̀ọ̀kan ìdìdì ẹ jẹ́ kí a gbìyànjú láti súnmọ́ láti súnmọ́ alága pósítà bàbá ló wọlé ẹ jẹ́ àgbọ̀ látẹnu bàbá ọlọ́pọ̀ èèyàn ni wọ́n wà ń bí ẹ káàbọ̀ sórí ẹ̀ka ládì rasheed adéwọlé èèyàn bá kí àwọn ará ilé wọn ń gbẹyìn báyìí lórí spẹ́sì àti lágbẹ́lú ẹ̀fẹ́
7: ọlọ́ àmì ọdún dédé.
6: báwo lẹ ṣe lè ṣàpèjú ìwé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bì lónìí.
7: irú ìṣẹ̀lẹ̀ yìí ó ti ṣẹlẹ̀ rí ló ti rú eléyìí ni ló ti rú eléyìí o.
6: so ṣé ọmọ ẹgbẹ́ òṣèlú apm lọ́lọ́pọ̀ èèyàn báyà bí pdp.
7: o the first ọrùn mi ni
6: apm
7: ni
6: afẹ́káwọn èèyàn pẹ́ látẹ̀lẹ́
7: apm lèmi apm.
6: tó ní wọ́n lájọ sepọ̀ láàrin apm àti pdp so apm lẹ́yìn à ń retí àwọn pdp náà à ní dààmú. àwọn èèyàn sọ wípé ẹni tí yóò fi ẹgbẹ́ òṣèlú apm dìbò nípínlẹ̀ ọ̀yọ́ tí ó wọlé yóò kéyà sí bíi 300 ẹgbọ́n sí òótọ́.
7: àwọn yóò fi ẹgbẹ́ apc wọlé àwọn náà kéyà sí 1000 ìlú máa wà ké 300 àwọn òkè 1000 ṣé bí ìlú yìí náà ni àwọn òkè 1000.
6: ẹ ṣe àdúpẹ́ ọlọ́pọ̀ yìí bàbá ó yá ṣẹ̀tẹ̀ wà ń bí o ẹ̀yìn ara lé ẹ̀ sẹ́tẹ́ ní kọ́nà tó ti wá báyìí ẹ káàbọ̀ sórí ètò yìí ẹ̀ṣẹ́ ọkẹ́ ogun ara lé ìlú ti ní ìlọ́wọ́ yìí àbẹ́ ṣiṣẹ́ tó bẹ́ẹ̀ nìsí.
8: gbogbo ẹ̀ náà lọ tùgẹ́dà náà ni láti máa make sure pé àwọn ọ̀rẹ́ ni wọ́n ń dunnú so àjẹ́ káwọn èèyàn dunnú ní ibi táwọn ayé tó wà lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́.
6: pẹ̀lú ìfẹ́ ẹ̀dẹ́ yìí ó ti fìdí àhán ó ti fìdí àmúlẹ̀ pọ́n ẹgbẹ́ òṣèlú apm ní yín bá fúnra yín.
8: bẹ́ẹ̀ni ọmọ apm mi ò ti ìbàdàn southwest constituency 2 láti ṣojú ìbàdàn southwest ní ilé ìgbìmọ̀ asòfin ní ìbàdàn bíbá yìí.
6: ṣé ẹ sì nígbàgbọ́ pé ẹgbẹ́ òṣèlú apm ó lè gbé dépò tẹ́fẹ́.
8: bẹ́ẹ̀ni tẹ bá wo gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílùú káàkiri káàkiri ẹ̀ ni pé gómìnà wa onímọ̀ ẹ̀rọ ṣe Mákindé wọ́n ṣe dada lọ́pọ̀lọpọ̀ àwọn ẹgbẹ́ máa ṣe kíni wọ́n máa sọ lọ́ṣẹ́ wá sọ padà fún wa ní ìbòdó mọ́ ẹ.
9: So you are confident of APM?
8: Very very confident my brother, very confident.
9: Ṣé tẹ́ ẹ̀?
10: Thank you sir.
9: À ń tẹ̀síwájú nínú iṣẹ́ ẹ̀fọ́ wa nínú ẹ̀ ṣe. À ń tẹ̀síwájú tí àwọn èèyàn pàtàkì láti láǹfààní láti máa gbé súnmọ́ wọn láti jẹ́ kí ẹ máa gbọ́ láti inú orí pé kí ní ọ̀pọ̀ ti fi mẹ́sọ́dún kẹ̀kẹ́ níbi tí àwa ń bì lónìí lágbára lọ́wọ́ elédùá rè ni ó dáa ni kò ní bàjẹ́ o bọ́lá ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ wà ẹ̀yìn ẹ̀ máa tẹ́tí lẹ́kọ́ lápọ̀dọ̀ yín bẹ́ẹ̀ o a máa gbé yín débẹ̀ ànídẹ́kẹ́ tí yín ó di lágbára lọ́wọ́ elédùá rè a máa gbé yín débẹ̀ ànídẹ́kẹ́ tí yín ó di lágbára lọ́wọ́ elédùá rè láti lọ́pàá ní àti lọ́pàá wọn sọ̀rọ̀ lágbára ọlọ́run ẹ sẹ́wọ̀n ẹkù tẹ́tí sí wa.

0: pàtàkì tí wọ́n ti wà ń bí láti jẹ́ kẹ́ ẹmọ ẹgbẹ́ látẹnu ni ọlọ́pọ̀ èèyàn tí àdúgbò tí wọ́n ń dákọ́ wọn láti fi ọ̀wá lẹ́nu wò lẹ́ẹ̀kan ládùúgbò ọ̀wá wọn lẹ́nu wò lẹ́ẹ̀kan ti gbóògbé àwọn pàtàkì tí ṣe ń wọ́n bí òun náà ni à ń gbìyànjú láti fi ọ̀wá wọn lẹ́nu wò lágbára ọlọ́run yóò ga ni kò ní bàjẹ́
1: alájú káyé àkọ́dé adébísí kọ́rẹ́nsì àpésì máa ní kó ọ̀pọ̀ yìí wọ́n ń gbé wa nílé wọ́n ń gbé wa nílá gbégbé fm wọ́n ń gbé wa ní spasso fm ẹ̀rọ kí àwọn tó ná tó yí gbégbá ní pdp àti apm gbé ń lọ lọ́wọ́ lẹ́ni.
0: ẹ kúrò láti gbọ orúkọ gbogbo ní àti táwọn àkọ́dé adébísí kọ́rẹ́nsì máa àwọn alájọlé ọsẹ wọn lápẹlú wa ti spasso fm náà tọ́ lápẹlú wa ti gbogbo ẹ̀rọ ọsẹ wọn wà lọ́wọ́ pé lágbé nínú rédíò kan ń gbọ́.
1: ẹ jẹ́ pápọ̀ fún yín àwọn ìlú sọ pé àtúnṣe àlàyé ìwádìí lẹ́nu ni pé sáwọn náà ṣì máa ṣeré ń bí yìí.
0: irọ́ ìlú tí sèyí mákindé bá ti ń lọ ní táyé lọ ajọ òrùngbọ nù.
1: so apm ni
0: kọ́ńtì ọ̀fẹ́. apm ni mí apm ni mí lọ́wọ́ mo ti di ọ̀pẹ ìjọba mákindé bá a ní tájọ́ ń ṣe ní ìbàdàn abimbola adékòǹbù máa ná orí adékòǹbù ló wà lórí wa ọkọ ẹ̀jẹ̀ kan mọ̀.
1: ẹ ṣe kan ní.
0: síwájú nínú ìfọ̀wánilẹ́nuwò tí à ń ṣe fún àwọn ìkànnì tí wọ́n ti wà níbí yìí mo ti rí ẹni tí ṣe alága fún ẹgbẹ́ àwọn ìdàgbàsókè ọ̀rọ̀ ọ̀dọ́ nípínlẹ̀ ọ̀yọ́ ẹ káàbọ̀ sọ́wọ́ ìtẹ̀lẹ́ bá ń kí àwọn aráalé.
2: tó mo kí àwọn aráalé o orúkọ mi ni adébọ̀wálé adébáyọ̀ chairman agency for youth development oyo state.
0: bó lẹ ṣe lè ṣàpèjúwe ìṣẹ̀tọ́ ṣẹlẹ̀ bíi lónìí.
2: nǹkan tó dáa ni nǹkan tí àwọn ọ̀dọ́ kan ti ń gbẹ̀hùn gbẹ fún ni pé kí a rí ibi tí bàbá wa olómìnira ṣẹlẹ̀ mákindé kó wa lọ nípìnlẹ̀ adẹ̀dẹ̀pẹ́ àjẹpọ̀ tó wà láàrin ẹgbẹ́ ìgbà ìsìn ó jẹ́ kí àwọn ọ̀dọ́ tẹ́ bá dìta nígbà tá a wọlé ẹ̀rọ wa ní àwọn thousands tá a wọlé àwọn náà dẹ̀ mọ̀ pé ibi tá a ń lọ yìí òdodo náà lọ sọ̀ọ́sọ̀.
0: lọ́dọ̀ tí mo fọ̀ wá lẹ́nu wò láàsì mo ní sẹ́fì pẹ́ẹ̀sì ẹ̀ ń lẹ́sẹ̀ mí kò jòyè lọ.
3: nígbà tí a ti ń retí his excellency engineer olúwaṣẹ́yí mákindé pẹ̀lú àwọn ikọ̀ lẹ́lẹ́kàǹkà ẹ̀kọ́ ti sojú múmu àtàpá ọ̀tún àtàpá ọ̀sẹ̀ àtẹ̀yìn àtiwájú ekejì
2: gbogbo ara mi ń jẹun lágbo ọlọ́pù sí wọlé
0: ẹsẹ̀ adúpẹ́ ojú òní ti yìí ó kọ ilẹ̀ kan sí i.
2: orúkọ mi ni adébọ̀lẹ̀ balanu
0: tẹ́kì
2: ìdàgbàsókè ìpínlẹ̀ ọ̀yọ́.
0: tẹ́kì ẹ ṣeun àtẹ̀síwájú nínú ìfowópamọ́ tí a ń ṣe fún àwọn èèyàn pàtàkì tí wọ́n wà ń bí lónìí mo fẹ́ pè yóò àti dé tí àwọn ọ̀nàrẹ́bù àwọn ọmọlé àtòfin tí wọ́n jókòó sí abẹ́gbẹ̀dú àti ìdẹ́bi tí wọ́n dà láti tún wo ọ̀nàrẹ́bù ta tó lè gbà lẹ́nu ẹ̀ ní ibi tá a wà yìí tó wá fẹ́ gbìyànjú àti wo àwọn ọ̀nàrẹ́bù tí wọ́n tún ti wà níkàlẹ̀ tá a lè fi ọ̀wá lẹ́nu wò tí ẹ̀yìn ara lé tẹ́ láǹfààní láti gbọ́ láti ọ̀dọ̀ wọn lágbára ọlọ́run. ẹ jẹ́ wo bóyá mo lè.
4: ọ̀dọ́ máa ń dà sọ ọ̀dọ́ mẹ́rin láyé pín sí ìkọ́ àwùsí ìdòròmọ̀ àwùsẹ̀ mẹ́rin tẹ́lú mẹ́sàn-án kárùbà wà bá ọ̀tún ẹ̀ wà bá ọ̀sùn wọ́n wájú ọ̀tẹ̀ báwo ni èrò gidi èrò tó fọkàn tán ṣe. Yes.
0: Ẹ̀lò.
5: Mo ní
0: ẹ̀lò.
5: The most beautiful honourable United States.
0: Ẹ̀lò ẹ̀yin tó rí.
5: In Africa.
0: Ẹ̀tọ́ ẹ̀dẹ́gbẹ́gbẹ́.
5: Ẹ̀tọ́
0: ẹ̀sẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ APM ní báyìí.
4: Honourable Fọlá Oyèkúnlé.
0: A gbọ́dọ̀ ní logo tá a máa ma fi kíra wa. Tọ́lá ti sọ pé ẹ̀jọ̀ tọ́lá ti sọ pé APM ṣe báyìí. Ọwọ́ ẹ̀dá àwọn tó wá bí ṣe báyìí. mẹ́ta 3.7
5: APM
0: ṣó ti yẹ ọ báyìí ká tó bẹ̀rẹ̀ tó bá ti sọ fún ẹ pé APM náwó sókè báyìí. ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ́rẹ́ ẹ̀kẹ
5: Ejo, we are too much on this stage.
6: No time is a thing, bossy. No time. Because I'm at the MC.
4: Meta, I guess so.
6: APM, Finance.
4: Currency.
6: See the one I'm at.
4: Meta, I guess so.
6: Shut it up. Ejo, Ejo. I want to finish that you must see.
4: 3.4.
6: Atilosi AP. Gbogbo wa Atilosi AP.
7: Pẹ̀lú àwọn ìfọ̀rọ̀wánilẹ́nuwò tá a ti ṣe fún àwọn ikàn, àwọn tó jẹ́ adarí ẹgbẹ́ òṣèlú ti PDP ta àmọ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀.
0: Bọ́ọ̀lù ìgbà láti ìyá bọ́ọ̀lù ìgbà láti ìyá bọ́ọ̀lù ìgbà láti ìyá bọ́ọ̀lù ìgbà láti ìyá bọ́ọ̀lù ìgbà láti ìyá bọ́ọ̀lù ìgbà láti ìyá bọ́ọ̀lù ìgbà láti Baba, tẹ́lẹ̀ tẹ́lẹ̀ Alhaji Azeem Bola Wumi, àwọn náà wà pẹ̀lú gómìnà Ṣèyí Mákindé, ṣùgbọ́n nígbà tó yá ló dàpọ̀ mọ́ ìdúró ti wíkẹ́. Ṣé bóòlù ẹsẹ̀ ṣàpèjúwe tó láàárọ̀ Tinubu ń gbà náà, ẹ̀yin àtàwọn àti bàbá Nuremi Akanbi kankan àti ọlọ́pọ̀ èèyàn ọ̀pọ̀lọpọ̀ yìí ni jọ ń bí lásìkò kan, ṣùgbọ́n nígbà tó yá ẹ̀yin kẹ́rì
1: tọ́ba wọn gbà lukú kó forí ẹlẹ́dẹ̀ jẹ sàárì ilẹ̀ náà ni tó ọ̀rọ̀ tó wà nílẹ̀ ó dàbí pé orí tá a kọ lóko títí tá a má dáwọ́ èyí tá a kọ lódò tá a mú kéré gbogbo àwọn adé ń sìn ẹni bẹ́ẹ̀ ṣe àgbẹ̀rẹ̀ àbẹ́ ẹ̀ nígbà ọlọ́dọ̀ àgbẹ̀rẹ̀ ń gbọ́lárù mi egún tí ó dárin ìdákùdákù ló dà tó bá ṣe òun ni kó ṣẹlẹ̀ àwa ń ṣe tiwa òun náà ń ṣe tiẹ̀ wọ́n ní mò ń ṣe tèmi lọ́wọ́.
7: Gẹ́gẹ́ bí àlàyé tí mò ń ṣe pé ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí a ti ṣe látìgbà tá a ti débi yìí láti wo pé kí gan ni ó ń ṣẹlẹ̀ ní ẹgbẹ́ òṣèlú pàápàá jùlọ nu ẹgbẹ́ òṣèlú PDP. Ètò hànde ni wípé àwọn ọmọ ẹgbẹ́ òṣèlú PDP nípínlẹ̀ Ọ̀yọ́ pàápàá jùlọ ikùn gómìnà Ṣèyí Mákindé náà ni wọ́n kóra jọ pọ̀ tí wọ́n darapọ̀ mọ́ ẹgbẹ́ APM ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ gẹ́gẹ́ bí ọmọọba àdọ̀tun Oyelade ṣe ṣàlàyé wípé àwọn ẹgbẹ́ tó ti làkàkà APC pé ìjọba wọn fẹ́ kó àwọn lẹ́sẹ̀ látẹ̀yìn ni láti má jẹ́ káwọn orí ẹgbẹ́ dìbò wọn fẹ́ lé àwọn kó lẹ́sẹ̀ PDP inú sún àwọn dẹnu ẹgbẹ́ APM ẹgbẹ́ APM òun ni àwọn ò fi gbò táwọn ò fi wọlé ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní 2027 gbogbo àwọn ìkẹ́ntẹ̀ tó sì wà ń bì yìí aṣọ APM òun ni wọ́n wọ̀ àwọn olùdíje tí wọ́n fọ wọn sókè nu PDP tẹ́lẹ̀ gbogbo wọn ti wà ní APM tó túmọ̀ sí wípé bá a bá ṣe ń dárúkọ gómìnà Ṣèyí Mákindé tá à ń dákọ ìjọba tó wà ní òde báyìí nípínlẹ̀ Ọ̀yọ́ APM olóṣè ìṣàkóso lọ́wọ́ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ báyìí báyìí àwọn ìkan wà ń bì ni mo ṣe máa ń sọ̀rọ̀ ibi ti kún ẹsẹ̀ ògbà èrò mọ́ ṣùgbọ́n o àlàáfíà àjọba láti fi dáyé lójú pé àlàáfíà àjọba ẹni tó jẹ́ PPO ti mọ̀ kó lè báyé àdéhùn ara wọn tó ló ti wà níbi tí a ti lórí ọ̀fẹ́ àti máa láǹfààní àti kò sí afẹ́fẹ́ yìí pé mímíkà ò ní lè wá ní ìkànnì lágìlú fm àti super fm ìyẹ́ múndárúkọ àkànbí túnú tí wọ́n jẹ́ PPO mọ̀ kó àwọn ni wọ́n dúró ti wà mí wámúwámú tí ètò àbí bẹ́ẹ̀ni gbogbo ọmọ ẹgbẹ́ tí wọ́n wà ní ọ̀pọ̀lọpọ̀ náà dúró pẹ̀lú àlàáfíà kò sí wàhálà wọ́n fẹ́ gbọ́ látẹnu gómìnà Ṣèyí Mákindé ní ti nǹkan dé dúró ṣùgbọ́n pàtó bá ti ń gbọ́ látẹnu ọmọ àdọ̀ tó nílàdé kọmíṣánná fẹ̀tọ́ ìròyìn nípínlẹ̀ Ọ̀yọ́ àti mọ̀mí tọ́rọ̀ kan àti ojú ìjà nílà sábà yìí pé gbogbo àwọn tó wà ń PDP náà ni wọ́n darapọ̀ mọ APM ẹ ṣe tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé lórí ìkànnì lágẹ̀ẹ́lú 96.7 FM àti splash 105.5 FM bí àṣìṣe yìí eléyìí tí wọ́n pè ní unity mega rally tó wáyé ní mọ̀kó lọ́wọ́lọ́wọ́ báyìí ikọ̀ lágẹ̀ẹ́lú àti splash làwọn àmì ò tó jẹ́ adarí GM operation wa Ẹtúndọ́lá àjọ wa ń bí ni àti Yẹ́búwe àjọ wa ń bí ni ẹ ṣe ti ẹ̀ ń gbọ́ wa.
4: Mọ́tò àbábá tó ní SST Ọ̀yọ́ State ni wọ́n wọlé. adupe eh baba ti ri won yen e fe ti maja lati so fofo ni yen wi pe gomina won ti fe kan wa laarin eh mokiyun professor musba babatunde ssg oyo state
8: modaki oga wa dada the chairman
4: professor sagodoyin won wa nbi o won duro gbagbagba o oju etinale oju ete igbaleke professor Dawood Kaide Sagodoyin, you are welcome.
8: Oki Alaga Best Center Transport Service Alhaji Ibrahim Salami Diko Aki Kabo Sibitawai Honorable Diko Aki Ikla Aki
6: Yeniye Ase Oto Mamano Yeniye Any time you get, tell me something. I'm a person who's in my life.
4: Hello?
6: Any time you get, tell me something. I'm a person in my life. Any time you get, tell me something. I'm a person in my life. Hello?
0: I'm not going to be able to do it. Ebe gbe le mo ni si awon ni oku ti wo ba yan ara ni so ni si ti asi gbe won dada ti lati je ki eyan le obi nkan se nlo lagba lo lidi ma re dipo alaga fun Oyo State Free Center Transport Service awon ni ayi se bayi o ye ka
9: mi o like oro si so e je fun olu o bi like walai e do wa mo mi mi na mi very chai time
0: to eh Ante siwaju ni ifo wa lenu pelu awon eyan patapata ki ti wa nbi lenu lagba lowo eledua yo da ni pe ni bagbe o eh tori pe kini ohun o nlo ba se ko re lagba lowo eledua o ti mo ba se lo nbi buru awon ore mi to wa lokan ile tare me ba ko re lati gbe lati nu lara lo o se ku to ti se wa lagba lowo eledua yo da ni ko ni bagbe o APM àti PDP ni wọ́n jọ ń ṣe àṣepọ̀ ṣàtòlẹ̀ wà ń bù lónìí ẹgbẹ́ òṣèlú PDP àti APM jọ ń ṣàṣepọ̀ ṣàtòlẹ̀ wà ń bù lónìí ẹ̀dàkù ẹ̀rọ sí omi tí àwọn ọ̀rẹ́ mú ẹ̀rọ sí omi tí àwọn ọ̀rẹ́ mú wà láti tẹ́kọ̀ọ́ láǹfààní àti.

commissioner for environment, Professor Naruto Ogbeboyin, mo ti rí wọ́n dé tí ẹ sì láǹfààní ìbílẹ̀ mi wọn láìpẹ́ yìí. Commissioner for environment, Professor Naruto Ogbeboyin, àwọn ni mo fẹ́ gbìyànjú àti lọ sí ọ̀dọ̀ wọn báyìí.

0: láti spáṣẹ àti lágbè àwọn ará nípa nípa live spáṣẹ fún
1: ẹ kí àwọn èèyàn láti spáṣẹ.
2: Tó mo fẹ́ kí gbogbo ilé ẹ ṣeun ẹ kú àdàpọ̀ mọ́ gómìnà wa ẹ̀yìn náà olúwa ṣèyí Mákindé olóòdì là ń kó ọmọ tuntun jáde ọmọ tuntun tá à ń kó jáde náà ní ẹgbẹ́ wa APM tí PDP ta ti darapọ̀ mọ́ pátápátá báyìí ẹgbẹ́ wa ẹgbẹ́ ṣíṣe pé ìtàná ògo ni tí 2027 bá dé báyìí gbogbo ògbò pátápátá lórí gómìnà lórí presidency lórí house of assembly la máa mú la máa mọ́ la máa dìkú àwọn aláwọlé lórúkọ ànábì sàgóde ló ń sọ̀rọ̀ mo dẹ̀ forúkọ ànábì sọ̀rọ̀ pé láwọlé láṣẹ ọlọ́run ẹnìbó fún wa ní kẹjẹ sọpọ́ọ̀tì ẹnjìnà olùyẹ mákẹ́ àti gbogbo candidate pàápàá ta àfáfà alẹ́ láìpẹ́ láfọwọ́ wọn sókè lónìí là ń kó ọmọ tuntun ẹ jáde ẹ ṣe ohun tẹ̀ mọ́ wa ká lọ lọ́dọ̀ ètò náà kì í ní òní bàjẹ́ o ìpínlẹ̀ ọ̀yọ́ yóò mọ̀ lọ́síwájú sí i nàìjíríà ní òní bàjẹ́ ẹ ṣe nǹkan rí.
1: Prọfẹsọ Dáhùn Ṣàgbọ́dọ̀ ẹrù ọba yìí nígbà gbọ́sẹ̀lú PDP láìfi ìdìbò 2027.
2: Ẹrù olè bọ́sẹ̀gọ́ inú òjò la mọ́ yìí àti dára ọba tún sá lọ́kù á di ìbò yẹn kú pẹ̀lú APM àwọn ọmọ ẹgbẹ́ PDP á darapọ̀ á dìkú láti òkèdè sálẹ̀ pátápátá ni tó ẹrù ọba wa ọlọ́run wà pẹ̀lú wa èèyàn tún wà pẹ̀lú wa a ní owó a ní èèyàn a tún ní ọlọ́run mọ́tẹ̀ẹ̀ta la ní.
1: Àwọn àṣẹpọ̀ ẹ lóògùn.
2: Àwọn àṣẹpọ̀ láwọn àti níyàn náà lò.
1: Adigosa, thank you very much. Kódà ẹ̀rìn àṣẹwájú nínú ìfọ̀wálẹ́nu pẹ̀lú àwọn onárẹ́bù tí wọ́n ti wà nílẹ̀ níbí lónìí. Ẹ̀rìn mo ti ọ̀nà oníbàbẹ̀ rú Babalọla. Ẹ jẹ́ kẹ́ ń bẹ̀ yẹn ara lé sọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò.
3: Ẹ ká lé gbogbo ẹ̀yin ara lé. Àkú ẹ̀kú awẹ́kọ̀ọ́ yín sí unity mega rally tí APM àti PDP ṣe lọ́jọ́ yìí. Mo bìlì wípé kò sí ẹgbẹ́ kankan náà tí ó lè dúró ti ẹgbẹ́ APM PDP unity foundation and the movement. Torí pé orí wa ló wà mẹ́ẹ̀. Ẹ̀yin ẹ jáde ẹ wá wo èrò ẹ̀rù ó bà yín ẹ lọ sọ fún Ọlábùjá wípé Ọyọ́ State náà ń pe bí.
1: Wọ́n ní unity láàrin APM àti PDP ẹgbẹ́ ìṣòwò tí mo rí látẹ̀kẹ́ wọ́n ní APM làwọn ṣé PDP ni àbí APM.
3: APM lè ní báyìí bí mo ṣe wà yìí bọ̀ àwọn àní ara àwọn èèyàn wọn tó wà bí kì í kọ́ wà ní APM so tó bá tí ìgbà tá a máa dìbò gbogbo mo APM ni so APM PDP Foundation.
1: Atẹnudun náà náà rẹ́bù bíọ́dún Babalọla Yorùbá North Constituency 2 àbí
3: Constituency
1: 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to 1 to
4: mo kí gbogbo ara lé o ẹ ká sọ ọ àdúgbòfọ́ náà. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ń bì lónìí ìtàn lẹ́yìn ìtàn ńlá tí ó ṣẹlẹ̀ rí. àdúgbòfọ́ náà fọ́nà fún olú ẹ̀rọ̀ṣẹ́ Mákindé nírú àkàyè yìí àti ẹ̀mí láti ṣerú gbèsè.
1: àwọn èèyàn sọ pé rẹ́ẹ̀pù ni ẹ̀rí ìpàdé ọjọ́ ń lọ ẹgbẹ́ sílẹ̀ tó na àbálàgà lẹ́ẹ̀tún fẹ́ ṣe.
4: Ìran ọmọ ogun wà lórí alága tí mo yìí ṣe lọ́wọ́. Ibi tí ẹ bá ní ká lọ síwájú làmà dé.
1: À ń tẹ̀síwájú nínú ìfọ̀wálẹ́nuwò tí à ń ṣe fún àwọn ìtàn tí wọ́n wà ní lónìí lágbára lọ́wọ́ Elédùà yóò dá àwọn ọ̀nà ẹ̀bùn wà ń bì

0: akọrire mo ki gbogbo awọn ara de ọrọ ṣe aṣeyọri lara ọlọrun mo ki gbogbo ara nile o ki wa nipinlẹ ọyọ pe akọrire o
1: ṣe apn percent of dollars le ninu ẹgbẹ oṣelu apn ẹ sagba pe yoo thank you a n tẹsiwaju ni iṣẹ ti a n ṣe pẹlu awọn ọnọrẹbu ati alaga ijọba abilẹ ti o wa lori ori eto nbi loni ebu sultan babalola asiki awọn naa wa nbe ẹ ki awọn ara le
2: abn mo ki gbogbo ọmọ bibi ipinlẹ ọyọ wipe ọjọ oni ọjọ ayọ lo jẹ fun ipinlẹ ọyọ gẹgẹ bi omi tuntun atẹgun itura bo ti ṣe n fẹ ni ipinlẹ ọyọ ohun ti lo n ṣẹlẹ naa ni oni lati wa jẹ ki ẹyin ara le wa ololufẹ wa gẹgẹ bẹ ṣe nifẹ gomina wa gomina Ṣeyí Makinde ti ijọba wọn ohun to n lọ ni ọdun 2027 ti wọn si fẹ fi ọmọ oye tuntun ti wọn si fẹ fi hàn wọn si fẹ fi atilẹyin ẹ dúpẹ lọwọ yín wípé ìpínlẹ ọyọ tó ti ń tẹsíwájú ó ga tún máa tẹsíwájú lọ náà ni pẹlú àṣẹ ọlọrun ìdí ilé ohun la fi ń ṣe rally ìtòní láti sọ fún gbogbo ọmọ ìpínlẹ ọyọ nípa alliance tó ṣẹlẹ̀ láàrin pdp àtẹgbẹ́ apn apn lọ́mọ ikọ̀ Ṣeyí Makinde àtàwọn ọmọlẹ́gbẹ̀mọ asòfin ẹgbẹ́ tuntun táwọn yẹn a sì rọ ọmọ bíbí ìpínlẹ̀ ọyọ ìgbẹ́tẹ̀lé ìgbẹ́tẹ̀lé Ṣeyí Makinde
3: gbádùn ìbọ̀
2: ọkàtúmọ̀ kọ̀ǹtínì lọ́nà
1: musukami asunki 3.2 lẹgbẹdà kọsí ẹsẹ
2: yẹlòtọ ọsọ bẹẹni gbogbo ọmọ
3: àwọn ìgbà olóṣèlú lẹgbẹdà
2: wọn tún sọ pé iṣẹ rẹ náà kò sí máa yẹ iwájú wípé gẹgẹ bí àti iṣẹ àtìlẹyìn gómìnà wọn fi kún iṣẹ ribi ribi àti iṣẹ rẹ wá sí ìjọba ìbílẹ lẹgbẹdà kò ṣe yẹn
3: a pẹlú mi
2: gómìnà nílé
3: ìgbàlódé
2: mú eléyìí wá pé kí a tó máa ṣèjọba lọ lẹ́lẹ́kẹta kí mùtòmùtò ìjọba
4: kí
2: ó tún lè màmá wá sí ìjọba
4: ìbílẹ̀ gbẹ́dá
2: ọ̀hún nígbà mo fi àgbo ìdúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ ìbílẹ̀ gbẹ́dá fún àtìlẹyìn fún sọpọ́tì yín fún ìjẹ́jẹ́ tó rán mi lẹ́ẹ̀kan sí ọ̀yọ́n tí mo sì gbàgbọ́ pé come 2027 ẹgbẹ́ apm ni ó kún ìbò tí ṣe ilé ìgbìmọ̀ asòfin
4: látùmẹ́ta ṣe àjọṣọ́dá àti àtìlẹ́yìn tó nípa.
3: gómìnà fẹ́ kéde ìtẹ̀síṣẹ́ wọn tí wọ́n fẹ́ díje dupò ni.
4: pẹ́sìdẹ̀ntì ààrẹ orílẹ̀-èdè gẹ̀ẹ́sẹ̀ yóò sọ gbangba ní president of federal republic of nigeria ló fẹ́ díje.
3: gómìnà ṣe máa kéde máa díje fún ipò ààrẹ lábẹ́ ẹgbẹ́ o.
4: lábẹ́ ẹgbẹ́ bí
1: lẹ́bí báyẹn ni ó ti ẹgbọ́n látẹnu ẹ káàbọ̀ ìṣòro ètò lórí ọba kẹwàá ara lé.
3: ilé òkú wọn kéde fún àpò ní pdp jẹm ní mẹ.
4: bàbá ń bọ́ bá
1: ti pọ́ sí lórí kan ní
4: sports and
1: lake ní ọbẹ̀ ẹgbẹ́ ọ̀pọ̀ ìwọ̀n ọmọ olólùfẹ́ wọn.
4: láti ṣe ààrẹ ẹgbẹ́ apm fún ọ̀pọ̀ ẹgbẹ́ àdágbára lóṣù wọlé
2: tó ṣojú.
3: gẹ́gẹ́ bí ẹnì kan múnda yìí ṣe ń bá dùn ẹ ti darapọ̀ mọ́ ẹgbẹ́ ẹlẹ́gẹ̀ẹ́ apm tí
1: ó ń
4: àti pdp
1: gbẹ́jọ́ ṣe pẹ̀lú
4: ìlú èlò ní bóòlù ṣe pẹ̀lú ìlú èlò ní àjọṣepọ̀ tó ń
1: wáyé ìlú èlò
4: ní
1: ẹgbẹ́ jẹ́ fún gbogbo àwọn
4: ọmọ ìgbìlẹ̀
1: àwọn olùdíje
4: tó wà ní ẹgbẹ́ tó rẹ̀ yá ń jẹ́
1: tó wà ní ẹgbẹ́ tó
4: lẹ́yìn pẹ̀lẹ́gẹ̀
1: tàbí ìṣẹlẹ̀
5: Lajiliwe FM 96.7
6: ìròyìn ayọ̀ tún lélẹ̀ yìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bèrè fún layer special promo tí iléeṣẹ́ miyokeke global engineering company limited tó nílẹ̀ great estate tó wà ní adébáyọ area oríyànjú local government ìbàdàn tá a tún lè gba ayégún olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀ ilẹ̀ tá n tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láwọn tà fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyesọ́díẹ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges àwọn èèyàn ti gbé ní great estate iná ti débẹ̀ ọ̀nà sì dá débẹ̀ iléeṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé bánikọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba bẹ́ẹ̀ lanta block fáwọn oníbàárà wa permanent office wà ní mkk multi-purpose building àti

0: Mosque, Steel Garage, Ibadan. Fala, you call the WhatsApp. Call if you be a state, no, you're going to get a show. 070-5393-6013.
1: Daddy, me.
2: Yes.
1: If I do follow away, we should go. So I'm going Pathfinder College.
2: Kill me, my dear.
1: Is it all why I can't go out to Jade? But she will pass out in my pass.
2: Wow, the room is a little like a Jeppy and a Latin money.
1: Yes, Daddy.
3: Pathfinder, please
4: go. Ìgbọ́n náà fi ẹsẹ̀ ọmọ rẹ ní ojú ọ̀nà ọjọ́ iwájú rere láti pàṣẹ ètò ẹ̀kọ́ tó yè kooro. Pathfinder College and Junior Academy ni alágbẹ̀dẹ ẹ̀kọ́ òwe tó ń ran ìgbé ayé àwọn akẹ́kọ̀ọ́ fún ọjọ́ ọ̀la tó dára. Ètò ẹ̀kọ́ lóríṣiríṣi tó fi mọ́ ti robotics tá à ń kọ́ àwọn ọmọ ló jẹ́ kí ẹ máa tayọ láwùjọ. Àwọn akọ́ṣẹ́mọṣẹ́ olùkọ́, yàrá ìkẹ́kọ̀ọ́ tó wuyì, yàrá ìyáwèékàwé, laboratory, àyíká tó mọ́ tónítóní tó fi mọ́ àwọn ohun èlò ìkẹ́kọ̀ọ́ ìgbàlódé àti ti eré ìdárayá ló wà ní sẹ́pẹ́. Ètò ìgbọ̀mọ̀wọlé sí GSS 1 and 2 àti SS 1 and 2 ń lọ lọ́wọ́.
5: Ọjọ́ kẹsàn-án oṣù karùn-ún, ọjọ́ kọkànlá oṣù keje àti ọjọ́ kẹjọ oṣù kẹjọ ọdún 2026, May 9th, July 11th and August 8th, 2026.
4: Ètò ìdáhùn máa wáyé forúkọ ọmọ rẹ sílẹ̀ lónìí ní Pathfinder College and Junior Academy. Fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ pè sórí 0803-324-0047 0803-324-0047. Pathfinder College and Junior Academy, títọ́ ọmọ rẹ fún ọjọ́ ọ̀la tó ń lọ.
6: We are the best.
7: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
8: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
9: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run. You are welcome, Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní dẹ́ni fọ̀lá jọlá lọ́jọ́ sí nígbà tá Alhaji dákán wálé. Wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbáìsàn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dílẹ̀ fẹ́ kó là kéyì tó là ó má ti dí mọ́. Ẹ máa bọ̀. Gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ẹ rá Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
8: Alhaji Àyàfọlọ́run, ó dé.
10: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù iṣẹ́ àtòṣì Jitalẹ́sì ló ń jẹ́. Ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́ Jitalẹ́sì International ni. Jitalẹ́sì International, ríronì lágbára, lílé ìṣẹ́wọ̀gbẹ́, dídádúró digbí, láìrọ̀gbọ̀ kó lè jọba. Iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International. Lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara. Nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries, àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, chalk mold and nylon machines. Jitalẹ́sì International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gẹ́gẹ́ làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsan náà ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹ́sì ni wọ́n kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ̀ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹ́sì International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
11: You will like it to travel out with good people to Qatar for a luxurious Ileya celebration.
12: As part of this year's Ileya celebration, Omega Travels, in collaboration with Globetrotting Travels, brings you a special Ileya Carnival 2026 in Qatar for you and your family at an affordable price. The journey starts after the third day of Ileya, May 29th, when you will depart for Qatar, where a five-star hotel accommodation with delicious meals has been arranged for a five-day stay. Enjoy exciting experiences including the South Safari, museum visits, Qatar Cultural Village Tour, City Tours and lots more. Spend 5 fun-filled days in Qatar, creating unforgettable memories with your family at a cheaper rate. For bookings and inquiries, visit Omega Travels, 3rd floor, Lista Building, Ring Road, Ibadan, or Globetrotting Travels, Soft Plaza, Wema Road, Oluyole Estate, Ibadan. Call or WhatsApp 0816-552-0410 or 0911-643-7996. This is a great opportunity to use your passport for the first time and enjoy a luxurious Ileya celebration.
13: Lagelu apata maja pato jamakuta. Lagelu FM akaba faratile faratile. Agun badu opo makamuso. Lagelu FM kakaki ile ise agbon safefe tin farere idunnu fun gbogbo loja to nta. Imule ogungun ni so. Wonyan wonyan secret mi dungbe.
3: owó fún gbogbo ẹni tó lóye tó dàmọ
6: ṣe bẹyìn náà ń gbọ
3: ṣe bẹyìn ríṣẹ rẹ nígboro àfà ìbáwọn dòwò pọ láì ro burúkawó
14: owó nìkan ló lè ṣe o
3: madaute lagolo fm 96.7 gbagbo gbaju gbaja gbajoko wọn ti gba ayẹra bàtà ńlẹ yìí láwùjọ iléeṣẹ tó ń gbòn sáfẹfẹ tó ń mọjà sẹkulu ọjà tó tà gbéra ńlẹ darapọ kọjà wa gbogbo ara lagolo fm 96.7 ìkí wàlàyé àlùbáríkà polú ọjà ń bẹ kẹrin ọpẹ kẹ.
15: Bẹ́yàn lówó lọ́rọ̀ bí kókó yokoto bala fíọ̀ bá sí kọ̀ dáa àbí sọ́wa dáa ni àìrórun sùn ara títa ságun ságun kéèyàn ọmọ ìdàgbà púpọ̀ kọ́ máa rìn kọ̀gẹ́kọ̀gẹ́ kéèyàn ọmọ lè gbápá àtẹsẹ̀ kí wọ́n máa gbẹ̀yàn ségá kórè ọmọ ahóye kí nǹkan máa rìn nínú ara ọgbẹ́ inú ìfúnpá gíga ìṣètò katalẹsẹ̀ ọmọ kan yàn gógó kí bàtà ó sèṣì bọ́ lẹ́sẹ̀ yàn kọ́ má mọ̀ kó ti bọ́ Ara ma gbe pe pe pe. Ara ma legun. Igbese kan ma nkia ni pataki. Kata de gbe igbese ni kiakia. Keda wa laparapa ni gbadun aye. Ose ni tin be laye ti oni tin dalamu. Ero gbalode nbe faye o. Lati ma bi arun sapa ma si. Kan si toni toni aba etkia. Egbe le baba lam adesina. Gomina kule oyo tele ni felele mbadan. Eka le se. Mujo yin lola complete. Iworo di badan. Telephone 080-3371-5988. 080-3371-5988. Enta tadu ale. Lama toni toni.
16: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ò fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira. Fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit, yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bí ló ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama, Direct Entry, àbí ó fẹ́ ṣàyípadà HNDC Degree University. Ó rọrùn pẹ̀lú WMOU. Kàn sí wa nílùú Èkó ní No. 1A, Ọba Crown Avenue, Ikeja. Nìbàdàn, a wà ní White House, Adéwùmí Street, Fẹ́lẹ́lẹ̀, Lábẹ́òkúta, .ICT Institute of Technology, 52 Ijẹ́mà Gbadu Road. O tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria. West Midlands Open University. So àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: Mazda Vita oúnjẹ olókèlè ta fojúlówó yẹ fún àgbàdoṣe ó kún fún ojúlówó èròjà Viber vitamins àti minerals tó fi mọ́ èròjà lysine ó fẹ́lẹ́ lọ́wọ́ kò ní gluten nínú ó wà ní 1kg 5kg tó fi mọ́ 10kg àṣẹ láti iléeṣẹ́ Mass Foods Industries Limited
1: ẹ tún lè rí ra ní Emma Flow Shop ní Grace Building opposite AP Filling Station Jagun Bus Stop tàbí kẹ́ pé 08062512086 àti Alhaji 1010 Shop ní Akeremi Jagaban Ultra Modern Shop Bodija Ibadan telephone number 08130942495
0: Oúnjẹ olókèlè Mazda Vita ayo gbogbo lé.
2: Ìrìn àjò umrah láti ṣàlékún imani kálíbà jìrì ayé jìrì àlìkìámọ̀ tún ti wá ṣí sílẹ̀ níléeṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kì í fi umrah ṣeré láti wá bá a ṣe umrah oṣù keje tá lọ ní July 21 tá padà ní July 30 ìfowókọọlẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umrah maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọọlẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọ̀kan sì tún wá ní umrah December èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní Nevada Plaza 140-142 Liberty Road Elewure Bus Stop Ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwọ̀ ń bá wa tò tó ń gúnrégé ní aljanna travels ìrọ̀rùn ni visa umra pẹ̀lú return ticket àwọn bọ́ọ̀sì ọlọ́yẹ ló ń gbé wa kiri ní Makkah àti Madina pẹ̀lú ilégbèé ìrọ̀rùn tí ó jìnà sí Haram tó fi mọ́ sí yàrá ọ̀fẹ́ èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 09044444945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook àti Instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ni umra lílọ.
3: Lagilu FM 96.7.
4: Ẹgbọ́kìlò ṣẹlẹ̀ kò sí ọkọ̀ tó ṣẹlẹ̀ ẹ máa gbọ́ mímìrì lẹ́nìí lẹ́nu olólà jùlọ gómìnà ṣèyí Mákindé ẹ̀rí pé kì í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ nìkan láti ń ṣe ọjọ́ ṣèṣìjọyìn wa ogun ṣèṣìjọyìn wa ètìjọyìn wa ọ̀ṣun ṣèṣìjọyìn wa sódà iṣẹ́ lọ́dẹ̀ ti rí ẹyin náà ṣèyí Mákindé ẹ ti mọ̀ pé ibi òótọ́ lẹ́yìn ṣèyí Mákindé máa ń wà olólà jùlọ gómìnà ṣèyí Mákindé obi tuntun ní point zero ní ọdún 2027 by the grace of God Adekunbi for president for governor governor Seyi Makinde for president on 2027.
5: Ìbàdàn sáré kò sọ ẹtí nǹkan.
4: Habib Idowu Ìbàdàn sáré local government president by the grace of God.
5: Ṣé nínú APM ṣe ti ratify pé ìlẹ́gbà ni ó fún tíkẹ́ẹ̀tì mi?
4: Ní ọlá ọlọ́run ṣe gbogbo táwọn máa ń sọ ni pé ọlọ́run ló lè ṣe ní àtọ́lá àwọn leaders by the grace of God. Ẹ ṣe olóṣù. Ẹ ṣe olóṣù.
5: Ẹ bá ń dákọ́ máa lé fún ayé.
4: Orúkọ tèmi ni Alhaji Habib Idowu Balógun tí mo jẹ́ olùdíje nínú ẹgbẹ́ APM ní ìtàjọ ìjọba government constituency 2 for state house of assembly. God bless you, sir. Yes, sir.
5: Ẹ ṣe àdúpẹ́.
4: Thank you.
5: À ń tẹ̀síwájú nínú ìfọ̀wálẹ́nuwò tí a ń ṣe fún àwọn èèyàn tí wọ́n jẹ́ ègàn níbi ètò tó wáyé nílùú Ìlọrin. Mo ti rí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn North East Local Government. Mo ti rí alága ìbílẹ̀ Ìbàdàn North East Local Government. Mo sì fẹ́ kí ó kí ẹ̀yà ló fẹ́ kí alága ìjọba North East ló fẹ́ lọ sí máìkì. Mo fẹ́ kí alága ìjọba ìbílẹ̀ Ìbàdàn North East ló fẹ́ lọ sí máìkì kí wọ́n kẹ́yà ní àsìkò tá a wà yìí. Alága àwọn alẹ́ ń gbọ́ ní báyìí lórí ìbẹ̀rẹ̀ splash àti lágẹ̀lú ẹ̀fẹ̀ ẹ̀kí àwọn ará.
6: Akin gbogbo ilé orúkọ mi ni alága Ibrahim Akintayo Ìbàdàn North East Local Government. Akin yìí pẹ̀lú orúkọ ẹgbẹ́ wa APM. Akin yìí pẹ̀lú orúkọ ọ̀gá wa ẹnjiníà Olúwaṣẹ́yí Mákindé. Akin yìí pé àkú àsìkò àkú ọdún tuntun àkú àsìkò tuntun. Ọlọ́run ajá kásìkò ìsan wa o.
5: A mọ̀ pé ìwé Mákindé yóò jáde báwo ó ṣe gómìnà lẹ́yìn tẹ̀sán àgàrá ìmejì. Ṣùgbọ́n pé APM àti gómìnà Seyi Makinde wọ́n ti fa bíbọ̀ Adékànbí sókè. Kí wá ló kù tí ìwé Mákindé yóò ṣe báyìí?
6: Pọ́lítù pàtì Súprímẹ́sì nǹkan tí ẹgbẹ́ bá ti sọ pé kà ṣe náà la máa ṣe. Bá a ṣe wà a máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ẹni tí ẹgbẹ́ bá ti gbé sílẹ̀ kò sí nǹkan míì tá a máa ṣe. A máa gbà fún ni a máa pawọ́ pọ̀ ṣiṣẹ́ láti gbẹni náà wọlé. Ká ti di ó pé wa ká máa jà nínú ilé ìjọba ju ká máa jà níta lọ.
5: Ta ni ó ṣe alága àdúrà ìbílẹ̀ Ìbàdàn ti sì báyìí nínú ìgbò tí ń bọ̀ ní Ṣèǹbà?
6: Tó bá ti yá ẹ máa mọ̀ yẹn ẹ má kọjú.
5: Ẹ ṣe àdúpẹ́ orúkọ yín lẹ́ẹ̀kan sí.
6: Honourable Ibrahim Akintayo Akíṣọlá Ìgbẹ́fúnrin kẹta sí ọlọ́jẹ́kúnlẹ̀ fún wa.

0: ko do ara
1: re. Ọlọ́dá jẹ́ nira.

bá ṣe lọ ẹ má gbé kúrò ní ìkànnì láàgé lọ àti splash fm.

0: National anthem.
1: DJ.

0: ọjí tẹ. PDP ti gbogbo
1: wa.
0: Kọ́mọ́. Àtàṣùdọ̀wọ́ yín torí kò ṣẹ́gbẹ́ mi ràn. PDP ló lè ṣe. Ẹ jẹ́ ká sọ̀wọ́ pọ̀ ká fi mọ̀ ṣọ̀kan gbé kémi gbé.
1: ABM! ABM! Ẹ máa gbàgbé. Ẹgbẹ́!
2: ABM!
1: ABM!
2: Ogbó!
1: ABM! Ogbó!

0: MC à ń gbọ́ yín ẹ má pàtó ẹ má
1: rárá. Ibi tí ilẹ̀ ti tẹ́jú ńlá wà yí gbàgede òkè mọ̀pọ̀ ńbàdàn. Àròjinlẹ̀ ìdàpọ̀ mímọ́ láàrin PDP àti APM. Àmì gbàkúdá tọ́ta kàn mẹ́lẹ̀ PDP àmì àbúradà agbòjògbòrùn. Bí a bá gbìngẹ́ tá a gbìn gbàdo bójò bá fẹ́ rọ̀ àbúradà yóò sì bò wá tá a fi ní ìrọ̀rùn àti ìdẹ̀rùn. Yes. A jẹ́ pé gbogbo èèyàn ìpínlẹ̀ Ọ̀yọ́ a kí gbogbo wa o apẹ̀sẹ̀ roko ní bínú dé yìí ìrọ̀rùn ebi alẹ́ ò ní pẹ̀lú kankan nínú wa tá a bá tún ti wí gbọ́dọ̀ yẹn ẹ máa tẹ̀lé
0: APM.
1: Tọkọ tiyawo aṣeyọri.
0: Ajabu sura ti suru munu. Deputy Governor Shibaya Malawal. Ẹyin la máa ń rí táwọn olùkọ́ ẹ̀ sì ìta máa ń kí ní dáadáa ni ẹ ṣojú kó mi mọ̀. Ṣípàyà ọmọ láwálì láwálì ẹ ṣe ẹ bá tọ́jú sípà.
2: I want to invite the state deputy chair, the Oyo state PDP chairman. The Oyo state PDP chairman.
1: Welcome my dear.
2: Honorable Dayo Ogunbero. Honorable Dayo Ogunbero.
1: Please come on.
2: PDP chairman.
0: Nasrat Alhaji Sunu Munu.

sọ́rọ́ọ̀dì. Ẹjọ́ lọ làwọn bá ṣe ń lọ o. Ká lè mọ ibi tá a lọ́tọ̀ sí. Ibi tó bá ń lọ, ṣèyí àwọn mákindé.

0: alakun ju skele bela to sin lele te loke pe eda to wo ba rogun si lowo to jogun faja ti se kari mi o ma gbagbe pe brick meji go kan ni o abe mo owo tin ba faji lo okere
1: oni temi 1 million naira to promise mi lanu nko
2: baby mi mo ti dile fun e eru re
0: ah pelu atotonu mi se o 1 million naira owo le lodo bosun king ni wo fa fi se birthday fo birin I like as se igbesi aye re o
2: ah igbesi aye ari mi lola ni mo ngbe asori mi o pe
0: ori re pe o lo ni mara gidi ni mi ta ye lajude to ni kaluku tin ra eka eka ile da ko kole ise aroye ko so nje lilu o nje won ni bosun king toro lebe ti bi ntale leka leka fun gbogbo eni fe fi dako fe fi kole ise fe fi sodo eja sin kan sin bere lati ori plot plot 1000 acre 2000 acre 3000 acre 4000 acre 5000 acre 6000 acre 7000 acre 8000 acre 10000 acre ti be lo lo ni luji lu lo ni le se kari kari ewe borale botale borale tale kasun won ni chris bob building movie bus stop odo na pata nbadan telephone 0706281 7806 tabi 0071036974 kan si bosun king ko do nile bonile jaburata
3: ní West Midlands Open University a mú kí ẹ̀kọ́ wà lárọ̀ọ́wọ́tó kó sì rọrùn lówó tí ò fani lápòyà ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́ ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ẹgbẹ̀rún 2.5 naira fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi information systems computer science cyber security business administration finance public administration marketing economics accounting human resource management mass communication àti educational management bí o ṣẹ̀ṣẹ̀ parí iléèwé girama direct entry àbí o fẹ́ ṣàyípadà HNDC degree university ó rọrùn pẹ̀lú WMOU kàn sí wa nílùú Èkó ní number 1A Ọba Accra Avenue Ikeja Nìbàdàn àwà ní White House Adéwùmí Street Fẹ́lẹ́lẹ̀ Lábẹ́òkúta .ICT Institute of Technology 52 Ìjẹ̀mà Àgbádù Road ó tún lè kàn sí www.westmidlands.edu.ng tàbí kó o pe 0704-700-0167 tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOU Nigeria West Midlands Open University so àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímú ṣe.

0: àmàkù àmójúbà o Alhaji Adébáyò Àpẹ̀nàyà Fọlọ́run wọ̀lú a dúpẹ́.
1: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò Àpẹ̀nàyà Fọlọ́run, you are welcome Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ fẹ̀ ní Dẹ́ni Fọ̀làjọ́lá lọ́jọ́ sí nígbà tálàájì dákán wálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́wọ́ Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsàn lẹ́yìn wá ń rawọ́ ẹ̀bẹ̀ yí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dílé fẹ́ kó làáké èyí tó làwọn mọ́ ti dí mọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ẹ rà Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúrà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347.
2: Ìròyìn ayọ̀ tún lé léyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bèrè fún layer special promo tí ilé iṣẹ́ Miyọ Keke Global Engineering Company Limited tó nílẹ̀ Grace Estate tó wà ní Adébáyọ̀ area oríyọ̀ ní local government Ìbàdàn. Tá a tún lè gba ayé gbọ́ olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyíṣọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí building charges. Àwọn èèyàn ti gbé ní Grace Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì dá débẹ̀. Ilé iṣẹ́ yìí kan náà ń bani yàwòrán ilé ìgbàlódé bani kọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba bẹ́ẹ̀ lanta block fáwọn oníbàárà wa permanent office wá wà ní MKK multi-purpose building àtẹ̀rẹ́ agara odùrẹ́jà second mall steel garage Ìbàdàn. Fún àlàyé kọ́lọ̀ WhatsApp ká lè fi BS State náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín 070-5393-6013 070-5393-6013.
3: Bàbá Ìbàrù bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Ẹran ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àrùmọ̀lé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn déédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọnyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọn rírì àbí kí nǹkan bá rin kíri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111. Irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
5: Javis PL Eye Care Foundation ló ń lọ́gun tata wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tábẹ̀bẹ̀ ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá à ń gbà lura wa ó máa ń sokun fún àrùn lọ́kàn ọjọ́ kánṣágo ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ò ojú lọ bá ara. Ìdí pàtàkì rèé tí àjọ Javis PL Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PL Eye Care Foundation. Àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1,000 naira péré lowó káàdì ọ̀fẹ́ sì làyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹ bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ làyẹ̀wò fún gbogbo ẹ tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú fún rọrùn gbogbo olùkópa tó ní ìpèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PL Eye Care Foundation. Nígbà tó tún wá gbọ́ bí tó ti rà ánú gbà láì sí ní ra owó kí ló tún dúró ṣe oríran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní nọmba 94 opposite Unity Bank Charity Consult Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò Ìbàdàn lójoojúmọ́ ni o. Aago mẹ́sàn-án àárọ̀ sí aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054448444 ojúlọ́bara kò ní dín dúró mọ́ wa lágbárí.

obìnrin tó lọ́nà tún lọ́yọ̀ọ́ a ti ṣe gómìnà ọba àbí àga àrínú Mákindé rí. Ẹ wo gbogbo ìlú àwọn èèyàn rántí ìlú wọ́n ń gbúwó fúnra wọn ni o wọ́n ń gbúwó fúnra wọn ni. Ṣèyí Mákindé ẹ wo owó rẹ́ẹ̀dì ẹ wo tàlẹ́ǹtì ẹ wo sẹ́yìn ẹ wo sakí ẹ wo gbọmọṣọ ẹ wo gbogbo nílàlẹ́ ẹ lọ́wọ́ náírà.

ọmọ yẹkunu òun tó fẹ́ ẹ má tẹ̀lé wọn àwọn ọ̀dàlẹ̀ ẹ má tẹ̀lé ra wọn ọ̀rọ̀ wọn ò lè yẹ́ ra wọn wọ́n máa dàrú.

lọ́ṣepọ̀ tó gúnmọ́ láàrin ẹgbẹ́ pdp àti apm ọmọọba ọlágúnsẹ̀ ròyìn lọ́lá láti ìpínlẹ̀ ọ̀ṣun ti sọ̀rọ̀. Gómìnà Ṣèyí Mákindé ti ìpínlẹ̀ ọ̀yọ́ tó gbàlejò ìwọ́de ìta gbangba yìí yóò bá gbogbo èèyàn sọ̀rọ̀ lọ́wọ́ báyìí. Gómìnà ó sọ ìdí èyí tó fa irú unity mega rally láàrin ẹgbẹ́ pdp àti apm. Kí ni Gómìnà Mákindé ní láníyàn fọjọ́ iwájú nípínlẹ̀ Ọ̀yọ́? Ìyẹn gómìnà tó ní ìpinnu láti díje du ipò míì. Gbogbo ẹ̀lẹ́gbọ́ níbí lónìí lórí ìkànnì wa Lágínú 96.7 FM àti sister station wa Splash 105.5 FM. Bí ẹ ṣe gbọ́ wa live and direct lọ́wọ́lọ́wọ́ báyìí nípínlẹ̀ Lágínú. Ẹ jẹ́ ká darapọ̀ mọ́ wọn láti gbọ́ ìtí Gómìnà Mákindé fẹ́ bá wa sọ láàrin ìṣẹ́jú díẹ̀. Ẹ ṣe púpọ̀ o, ìdí tá a rí ládé yìí o, ọ̀rọ̀ wù sí. Ẹ ṣe ẹ̀yin alára wa, ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé.

ti gbọ́ àníyàn gómìnà Mákindé pé ó ṣetán láti díje du ipò ààrẹ Nàìjíríà. Ẹ ṣe ọtẹ ńkọ wa, ẹ máa bá àwọn ètò àyókù lọ. Ètò bí unity rally láàrin PDP àti APM lẹ ti gbọ́ tí gómìnà sì ti sọ àníyàn láti di ìdìbò ààrẹ. Tèmi Táyọ̀yẹ Ládùá àbọ̀rọ̀ lórúkọ mi. Ẹ ṣeun, ẹ ṣeun tẹ́gbọ́ wa.

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lẹ́tọ̀ tí ó máa dé sí ti gbọ̀nyí nìkan ni Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó di inú ètò tá a pè ní bó ṣe ń lọ. Atọ́kùn yín ó ti wà ń kalẹ̀. Tèmi Táyọ̀ Oyè Ládùn àbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkan ni Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ọ̀gá ni Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

0: La Gelu FM Jagaba Guburitu Maharo Wancho
1: Emi omo yin na ni o joli jani mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R R I E salary
1: ah boda mi espelli no di salary oya lopin igbiyanju espelli turmeric
3: T U R M E R I C turmeric
1: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
4: ohun isebe Maggi chicken flavor pelu eroja alubosa celery ati atale pupa oluyi pada ayo
5: Osiayo to dabi odun ileya bi ore ojulumo se ni ibapade pelu ara won ti won tun ni ibasepo pelu awon eyan won tan ti ri ti pe bi ati njeran ileya pelu idaraya lori sirisi be ni ayo ati idunu gba okan wa kan bi ileya se wole de ka se na bonara yo no bonara yo
6: ibe abawon ta tun de
5: Ileya Cashport dé pẹ̀lú ìlànà ọ̀tun tó gbóná tí ó ṣe èmi àti ẹlẹ́nfààní. Ileya Cashport 2026 ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀ àti Cashport Ileya nínú oṣù mẹ́ẹ̀ yìí. Owó tó ju 50 million naira ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 60 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Ká ṣe fún olóríire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Ileya yìí. Bẹ́ẹ̀ni 500,000 Ileya ilé ìlú máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kú kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàgẹ̀lú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ileya Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣo ti Cashier? Mo ti Cashier.
7: Ìròyìn ayọ̀ tún leléyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ ti ń bẹ̀rẹ̀ fún Layer Special Promo. Tiléeṣẹ́ Miyọ Keke Global Engineering Company Limited tó ní ilẹ̀ Great Estate tó wà ní Adébáyọ̀ area Oríyọ̀lẹ̀ Local Government Ìbàdàn. Ta tún lè gba ayégún olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́. 950,000 naira láòtà fún Layer Special Promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn. Àyesọ́dí ẹdí ẹ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. Àwọn èèyàn ti gbé ní Great Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì da débẹ̀. Iléeṣẹ́ yìí kan náà ń báni yàwòrán ilé ìgbàlódé. Báni kọ́lé ṣe record copy survey tó dédé ọ̀jọba. Bẹ́ẹ̀ la ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ́ Agara Odùrẹ́jà Second Mall, Steel Garage Ìbàdàn. Fún àlàyé kọ́lọ̀ WhatsApp ká lè fi Bia State náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín. 070-5393-6013 070-5393-6013

0: ṣe ń lọ.
1: Ètò tó ń lani lọ́yẹ̀ lórí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ lẹ́ka ìjọba lórí ọ̀rọ̀ òṣèlú. Bó ṣe ń lọ tún lètò tí ó máa dé sétí gbọ̀nyín nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Lọ́jọ́ Sátidé ọ̀sẹ̀ yìí ni o. Bó wa ló ṣe ń lọ gbogbo ẹ̀ gbogbo ẹ̀. Ó dinú ètò tá a pè ní bó ṣe ń lọ. Àtọ́kùnrin ó ti wà gàlẹ̀ tèmi táyọ̀ òye ládùn ààbọ̀ ọ̀rọ̀ ni. Ètò bó ṣe ń lọ nìkànnì Lágẹ̀lú 96.7 FM òkè gájò òkè. Ìkànnì Lágẹ̀lú ti Sátidé yìí ó tún máa

pẹ̀lú àwọn boys ọlọ́run tí ò dérò rẹ̀mí àti rẹ̀mí rẹ̀mí adésínà big man presenter pẹ̀lú rẹ̀mí babájídé mc general láago mẹ́rin kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún di aago mẹ́fà ìrọ̀lẹ́ ní gbogbo ọjọ́ ẹtì friday ní ìkànnì lágẹ̀lú 96.7 fm entertainment program.

0: Èmi ọmọ yín náà ni o, Yọ̀lí Jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi Chicken Flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
1: S-E-L-E-R-R-I-E. Sálárì.
0: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
2: T-U-R-M-E-R-I-C turmeric.
0: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour kan fún yín.
3: Ohun ìsebẹ̀ Maggi Chicken Flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
4: Dr. Strap Recycle àti tamoto dìrọ̀rùn bá fún gbogbo ẹ̀yìn tẹ́ fẹ́ tamoto ní cash and carry no delay. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Èyíkéyìí mọ́tò tẹ́ bá fẹ́ tà, eléyìí tó dúró re ni, àbí eléyìí tó ti gorí odó, tòun èyí tó ti di ilé ìdọ̀tí ládùúgbò, àlòkù ọkọ̀ tí tù fi tàrùkù ti ń yọ olówó rẹ̀ lẹ́nu, tó ti fẹ́ sọra rẹ̀ di àgbàná fún yín, tòun tí ọkọ̀ tí nǹkan kan ò ṣe tẹ́ fẹ́ tà, kẹ́ fi pààrọ̀ ọkọ̀ kẹ́ tó fi upgrade bó ṣe car, truck, bus, trailer, ipò yòówù kí mọ́tò ọ̀hún wà. Dr. Strap ó ra lọ́wọ́ yín. Ẹ kàn sí wọn 09083013333, 09083013333, 09083013333. Andu wọn lórí Twitter, Instagram àti Facebook ni at Dr. Strap Recycle. Dr. Strap Recycle dé, mọ́tò títà dìrọ̀rùn.

0: emi orin emi osogi ojo awon okunrin na ni mo fadagbaro eto mi si losan toni e ti mo babala meji na le so aye obirin abala akoko agbare ni niyanju abala keji awonu eto na lo ni sansan abala akoko ngan wa ni o mu mi san wonu keji lo losan toni ti se nipa awon omokunrin oni ni international boys day and celebrate awon omo ko okunrin Toronto, eh, ayo obirin, obirin ni kale celebrate, guys day, gbogbo yin na ni, gbogbo wa na lomo, atokunrin atobirin, gbogbo wa bayi o lomo, ni waju awon to bi wa, gbogbo si lomo, Olorun o da kan si, ko ti so pe boya kan ri bakan, bakan na o lari, amọ e wa tu je agbeyewo la osan toni, a lomo okunrin, omo okunrin, omo okunrin ta to, ta n fowo ra lori, ta package to di en to segbeyawo omo ta fun leko to ye koro to je pe ko owe nikan e ko bi o se mowo wale je ko yopolopo omo okunrin pe to ba sha ti provide owo e to ku tan to ba ti provide owo o lo npe ni oba ati olorun ninu ile ta ba wa ri pe iru omo okunrin owo nikan lati fi je ko wonu agbare won pe o you are the alpha and omega you are the head okunrin o kin se lei okunrin o kin se lei okunrin o kin se lei koda nibi tan ba de gan tan ti di pe ati run awon omokunrin wa larun ki a mo ni akogi ki soje e dakun e di osoje to ba joje ni o se tokan ri o fi bale ti o express mind re pe lagbaja n to se idun mi dokan I kin le soje opolopo okunrin lo nje ki won di daada tan da loni to ba di pe won dagba tan okunrin ni e why are you doing this you are a boy you are not to cry kilo de ti o se le cry Kilode ti o se le se ti pe okunrin ni e a gbodo bayi ni di bi elomi ti e ba ri pe okunrin n fobo ki gbalẹ ki sise ele ni bi ti a ti fi owo se won si daada ki mo so nkan mi
1: ko ni mo be gbe kana ko le sana si gas
2: omi gan ko le gbe
0: ni kojo omo okunrin
1: ni bo
0: so ye ko wa ri be
1: rara ati
0: so omo okunrin ta ba ti fun ni ru mentality yen pe omo okunrin ni oba ni won to talk ko se ni to n ba won du oba ni won ama wo ya oba so to oba re da tebi ti yo le wole keji so to oba re da tebi to je pe iwasi ati se si oba ti e yo le lo lu keji tinu ri o sidun ti o gbo nje fe gbe lohun ti o gba wo bo wa fun wo ya oba se bo se n to ba ti e so ti e le gbe ta pe oba mi re to roba ni won to to a si ba won du ko se ni to n ba won na ama eko ta ba fi fun won oni to omo re
1: ko le ba fun eni simi
0: awon eko ta ba ko won ni isin won ni ye kuro nnu e e ro omokunrin mi bo se nse ni o mo so iyawo gospel lo di pe ah grandma package gidi le fun mi grandma mo dupe nte egbele mi lowo bi omo mi re omo bere mi o si yo wo ye oko lo di pe mommy rubbish
1: tonkan gidi sokunrin la
0: so wa ye ko ri be
1: ko ye ko ri be o
0: ara ye ko ri be lo so tun ni eyin ma mi eyin ba mi gbogbo wa ni mo fe be lo so tun ni lori abala akoko lori eto aye obirin e je ka tu awon omokunrin wa ka fun won ni eko to ye koro e ma ja je ko je won pe bakan nikan ba hun o ni hun fo ba ti ba je pe le to je pe asan boys ni ya boys
2: ise la pa ku tani
1: afẹ sise pa
0: ko le se won jo mo se na ni mo ni won lara lori sirisi
1: ngba teyan ba so pe omokunrin ko le dana ko le gbalẹ oba ni to gbogbo me de je okunrin se won pe mi e fe bo ki lo fe se
0: oya ka wa so pe ru ileyun se ya na ti je mi ara re legbodo
1: ti de mi ara re legbodo mo ni ebi kan to je pe okunrin meje ibi ta ti n wa obirin okunrin meje
0: lo ti dori meje
1: na ti dori meje
0: wa ni pe won ni fobo okunrin meje won ni gbalẹ won ni fo so
2: a se ru e tori oba
1: awon boys yen ton ba ru amala fun yin afele bi eti ni
0: oya
1: iya ni kilo fe
0: iyawo oru eni yen ko le fe pe ranse si yo ko re yo mo sadura fun ni pe mommy package nla le fun mi
1: be ni
2: iyawo gan ba so pe ohun o dana gan
1: ko ti e le foko sako o le fi sako bi o je en to e po gan to ba din ata fun yin
0: chef ni o ti e lawon omo kan wa ma so pe allow daddy to cook for us ya won number we yen
1: be ni to ro mo po wo
0: prefer daddy's fried rice
1: to ro mo po wo daddy dun
0: e dakun mo fe be wa losan to ni lori eto aye obirin abala akoko na lori ero to omo wa ni e je ka to won e je ka fun won leko to ye koro e je ka ri won pe awon ni ojo lanu ile won awon ni won ko ile home ki so obirin nikan ni home builder mo bayi okunrin gangan na lo n build e dakun mo nbe wa mo nro wa ni e je ka tan won omokunrin wa ito ta fi mu omo obirin ton fi yan ton yanju ton le wulo nle eko e je ka won omokunrin wa na kan le wulo laarin awujo kan wulo fo mo olomo ton fe lo mu wa kan mo dibu kata le lori kan mo je wahala fun kan mo si je kokunrin ri pe owo nikan na fi le so lori owo nikan kan le yan fi so lori o ki soro ojo di oro ojo mi ni abala akoko na re lori eto aye obirin a fe lo polo wo dadogo so si tin nawo si mi oya oya oya be na nke si mi ti o ba di a wo nu eto na lo loni sosun e mo lo bi kokan o aye obirin ni o lageli la wa wa oke gaje oke
3: Lagilu FM 96.7
4: Emi omo yin na ni o joli jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
3: S E L E R I E salary
4: ah boda mi espelli espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
5: T U R M E R I C turmeric
4: e kare pali ohun ise be Maggi chicken flavor kan fun yin
6: ohun ise be Maggi chicken flavor pelu eroja alugo celery ati ata le pupa oluyi pada ayo
7: ta ba sise latojo monday ta wa fi weekend wa je gbadun lagosa gboko lejo nu o wa nbe
8: o de sile buga mo sori ma fi si apa won
7: eto to mo ludu lori nlagelu 96.7 fm tumo na ara yo lekotun ni gbogbo ojo friday na go kan san lu kola wole adeniyi coladex international ni yo ma gbo akiri lagosagbo abala kokon labala o wa nbe that's my soro lori awon nkan to sele lagbo aliya abala ikeji labala pepede abala to ma ma so nipa oniruru oso ta le ma ju ta le ma te lagbo o wa nbe abala keta ewewe ni abala e oda nibe let's ma bere oniruru onje te nifesi tefe jeni pati epade kola wole adeniyi coladex international lojo friday ose yi lago kan san o ma ta lenu bi noodles 100 naira pelu atarodo 1000 o wa nbe o ma super
9: ẹni tá ń wí ó dé aláàjì àyàfọ́ ọlọ́run ó dé
10: àmàkù àmójúbà o aláàjì adébáyò àpènà àyàfọ́ ọlọ́run wọ̀lú adúpẹ́
11: akú ara ya ojàre akú oríire aláàjì adébáyò àpènà àyàfọ́ ọlọ́run you are welcome aláàjì gbogbo ẹ̀yin tẹ́ ẹ fè ní dẹ́ni fọ̀làjọ́lá lọ́jọ́sí nígbà táláàjì dákán wálé wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà lọ́hùn-ún báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá aláàjì àyàfọ́ ọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn àrùn àbá ìsàlẹ̀ ń wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ ìgbà ayé lẹ̀ ń fẹ́ kó túbọ̀ rọrùn ọ̀nà tó dí lẹ fẹ́ kó là kéyìí tó là ó má ti dí mọ́ ẹ máa bọ gbogbo ẹ̀yin tẹ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ẹ rá aláàjì lọ́jọ́ sí tán tọ́lọ́run sì gbàdúà aláàjì àyàfọ́ ọlọ́run ti dé báyìí o nọ́mbà wọn nìyí 08033277347 08033277347
10: aláàjì àyàfọ́ ọlọ́run ó dé.
12: Flash FM Media Academy. Níbẹ̀ làwọn ènìyàn ti fi igbá bu omi ẹ̀kọ́ ètò ìròyìn sórí. Àtàǹbá gidigba sókè téńté nínú ìgbóhùnsáfẹ́fẹ́ pẹ̀lú ìkọ́ṣẹ́mọṣẹ́ àti ìwọ ọmọlúàbí. Àwọn akẹ́kọ̀ọ́ jáde wa ni wọ́n ti di ogún ìní rere nínú iṣẹ́ ìròyìn káàkiri àgbáńlá ayé.
13: Ẹyin tèmi báwo ni o ṣe wá ẹwà.
14: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá báwo lo kọ́ wa ṣe ń ṣe fún wa láwọn náà ṣe fúnra wa.
15: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kun inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
16: Babatunde Ajayi ló kọ mi mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi ni ńlá wọ́n mi lọ́wọ́.
17: Tó ṣe máa jẹ́ nìyẹn ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀ yọ mi má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ǹkì fún ọ kúkú mọ́ nínú nírànlẹ̀ máa bọ̀ wá sí Splash FM Media Academy níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì máa tún ẹ̀rọ dáadáa láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko wọn á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́ ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy ilé funfun báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú ìbàdàn ni wọ́n lẹ̀kọ̀ọ́ sí pé wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
16: 08071124000
17: Flash FM Media Academy ṣíṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.

0: E kaabo pada lati eka polowo oja wa. Aye obirin na le gba lowo o pelu Adeyemi Ke Sunshine ni lagi la 67 FM. Okay, gajo okay. Mo se nso lo le kan ni dokita yo fun wa ni imoran. E ma je ati owo to ndun wa bo inu aso. E je ka soro soke. Lori ero aye li je wa. Ademola Ahmed oni eku ise. Femi Ajala oni well done. Sincerely, the song from Nice Was Come One resonates well with today's topic. If you want to live long and stay strong, ilera ni oro. Simply put, health is wealth. E se wa dupe an reti yin lori eto aye obirin o. Ke wa salaye fun wa o. Ola Miki omo ibile eku eto eku ise koni baje ami Miki omo ibile lati apata ganga. Ibrahim Sulaiman oni I'm watching from Warri all the way from Delta State. Thank you so much. E se wa moriri yin. Aron ni yaya ole eku ise e seun lagbon obeun ko to di pe boya alo polowo oja lek mo nso mo ni eje atoju ara wa eyin daji wa loro ikan losan tun ni o un ti olodun awon iya mi ara un loro gecha se n pe boy child oni mo fi bere wole pe nipa se ile nipa eko to ye koro eko le eko ilu eko adugbo ki se ko we nikan o wa mo daji wa na mo fe be wa losan tun ni agidi o se nkan kan o agidi o ran o ti nkan ba nse wa eje ka soro sita bi won po pe tori ki le se fe yawo se bi kan le toju yin na ni ara won ni e omo e lo face ko toju won do mo pe ta ba so e gbo dada ki mo pe yin lala igboran eh baba lagbaja e ma logun yen ki lo kan se mo ni mi ni lo ni se n ta so mo pe ki lo kan e lo ni se yo ran yin le ti lola e si le gbagbe
1: ara fi won le o
0: ka tun fi won le ni won ja fi won le
1: no ti yawo ma so ni yen ba to ba ran tan re ran won le ti to dija tora won leji la keji to
0: dija o da so ye ko dija
1: ba ni wo pe okay o da ija ara fi won da ma fadura ti abi ki lo fe se ko sa le fo
0: si ogun le gbo
1: ah ko da
2: ko sa ni pe nature won ni abi
0: se nature wa ni abi o da ya pe agbon be won na ni se go kan ilera re eyan ko ye ko je bi ilera
2: o digba ton ba to fun le ba
1: yo ni wa ma so fun mi nkan ti ma se
2: je bi yen ti e se bi eleyi mi o ni ko ti e ni lo si oja lo ra so fun ra
0: ko deju tan so na ni
2: debi ti o ma se check up
0: ipe te ba okay
2: sa so ti won e lo ra so du
0: tara yin o won ni so pe tara ti won
2: ani a lo fi ma fi temi yen le
0: eh bo won wa buya bo wa je pe awon gender mi na wa fe se da ibi owo so ba ko le on a yo ti won na ninu e
2: won po
0: tora ni fi won le tori o ma so kini kan awon la ko bi wa o afi ta ba fe se lon loku o awon la ko mo ka to ma awon eso t'Olorun fun wa won gbo won gbo by tulasi by yagidi by adura by gbogbo e a mo toju won na ni ta ba ti ko firi pe nkan se won ta ba si pe ko si bo se le je won le ni a foro lo won lo re to ma gboro si lenu tadi lagbaja mo fe ri yin ah se o si iyawo mi ore yin ni o nkan se won lenu jo meta mo notice amo won ko won gbo ka lo hospital won down imagine kẹyàn ni prostrate lagbalagba ṣe ṣe wa ran daji wa to ba ti ri pe awon iya wa pe won ti e bere fun ifinra kinra ibalopo yen mo awon ni nkan ma nse ju tori won ni sibe n te ba ti e fara kinra o lo mo pe ah babalagbaja re lo kilo de to kini ise yin bayi abi ta ba jaba ah so wo lo mu yin bi ni bi aderi ti mo n so le kan igba ti mama to gba kini nidi won jo kan na to ri pe itan won o ra ki mo so mi kekere si ni to se won to ye kan moju to amo won so sita mi fe ko ori na ni o da pe o fe ki n ri kini de n fe si
1: won ni mi fe deru bayi eru awon mi won ni won mi fe deru bayi ni
0: e fe deru ba won ijaya te wa dale fun won ko to ba wa doju e to di ke iyawo na won mu mo ran ti odun ojo kan oro ti mo nso ti se tan fe ara mi o ya o ma wa station mi wa le o ma wa o diro tan omo yen o emi na my own gullible state lodun na mo ba joko le ma ran pa so pe mi pe daddy yin wa ni won wa mi ke la ra won iya pe won ma diro so won ma te ta lara le won ma ko beri e lowo e poni eh se bo ti ni ki ma wa ko ma wa ki nkan se ta na ma koko bere pe ki lo se wa ma so fun pe o pe aro ohun oyo ni alele oya
2: se bo ti e so fun ni
0: eh se bi mo ti ni ko ma wa un ti e dahun
1: alakora
0: ko wa je pe mi ni ru ya na legbe ti o le mi lodun ojo na emi na o ni teta o ko eh se bo ti ni ki ma wa eh o ba wa okay mi gbẹyin dadi wa se rinu lopolopo gba awon mo fe be wa lo so tun ni ni e je a se toju ka se ki ara wa won ni sokoto to nsise aran oko lo ngbe nto to awon e je a tu sokoto na se ki sokoto na gangan na tun ra re se eyin iya wa na mo fe be wa ni e ma je aforo won se pe yen o ti ni ki ma da si emi na da si omo wa ni omo wa ni won lojo kojo omo wa ni won a da won momo to na ni mo ba ba mo wa ba se to mo wa ba bu abi ta ba soro ti o gboran sa
2: pati
0: ni
2: ani pati awon mo wa gangba mi won ni fe logun
0: abi aki won mo le ni ka ma wa so awon to je gbalagba a tu won a be won a ro won na ni nipa atoju ara won ni nipa atoju owo nipa atoju aso han pe baba to fi nkan le e je ko na jere n to se mo fe be wa ni oro ipo gan fe gan amo mi fe wonu e lo lo nisan se to je lera to kan won gban gban pelu nkan to nsele lotun losi lawon okunrin o lo je ki moto san wa pe e dakun eyin baba wa eyin daddy wa eyin brother wa e je atoju ara wa e je atoju ara we je je to da e won ni obe gidi lo bu fun re ko be ba di pe n to bu fun yin o tele e bo kitchen lo se nji eyin le fowu e le
2: beni
0: gender mi aburu n toto aburu gidi gan o ni salai mo so toro o ye ke mo pade ro n keso n sa yo balance gbogbo e ni te ba si pe n to iya lagboja kini yi o temi lorun fun mi ni mi te ba si je ton na te eh kini yan ma to o se wo lo fowu e le jakotan ma pe ma ra eh mi le ma se ki ma so se ke mi se to ba dola gbogbo mi le ma se na irasi la ba nbe ba ba ko fun anisin a tun se awon e je ka toju ara wa bi to ba ti ye ka logun ka lo bi ba si ye ka lo fun ayewo e di alokunrin mi o lo ayewo lati bi ogun odun atodun mewa won ti pe kini kun kokun se mi na le ba ma gbo
1: se ti to ba ti doro ni test yen
2: ah
1: wa ni go we be se no ma ri rikuri mi o se test o
2: ohun si lo ni problem
0: se rikuri wa ni
1: problem
0: e se no ma e je soju opo le boya ti le re yo kan abi beji mu ko to di pe boya tesi waju lo so to ni Augustus taribu o ti bi wa pe boya le re yo kan abi meji mu ninu epe wa losan toni mo se ma nso e je atoju ara wa eyin daddy wa e je atoju ara wa 0912370 8675 0912370 8675 to ba si je yin toki okun na ni hello
3: hello ma
0: e ka so ma oriko yin bi te tin pe
3: o kuro le ma o
0: yes ma
3: be yo dara fun yin
0: ami olo
3: mi o ni daru loruko
0: ami ami
3: e mo te si waju
0: ami olaun
3: ni ki se olu to ye ni lati ayegun ire wole o toro le ba won baba wa so ko na lojo ni ko je ki won gbo ni ton kaluku won mo si se ase ije
0: ami
3: be ba n salaye fun opolopo o mo ni ko saye nbo laye wa mo ti so fun pe mo fe dedi mo fe dedi mo fe dedi ma de ofitu won mo ni ki njoko wakati meta ah wakati meta ni awon we se ni awon se gba ni awon sawo ni won ife lo ko na olojo ni ko mo da won gun le
0: be
3: se n ba won soro yi o dara awa a n gba won niyanju olodun je ka won na ogbo ko je ko ka ni ko won ti ti omo wa na gbara lowo olodun gbogbo wa lajo sise ya je
0: be ni o ami
3: gbogbo atalafia na la si jojo amo mo panu wa mo a ni panu wa mo nto ba ye ka so fun e bi aso fun e ba n ba baba soro
0: mo
3: ko nkan ba e je ki won lo si yo sun ki e je ki won se ba ka wa na ran won lowo
0: pe
3: boya o yo tori asun ka ka kan ki gbo pe wo na ni
0: na
3: ran won lowo ki won fi toju ara won inu olowo ni gba gbo agbara lowo olodun
0: e
3: se o e mo te si waju
0: ti
3: si se ku to yi lati aye bi ri
0: wo ni hello hello
3: hello ma hello
0: ayiro e seun afi pin yen wonke it has got again and then put it here bi ya ki on tun wa pe hello
4: hello
0: ha kilo wa soju opo losan tin ni e tun wa pe 0912370 8675 hello
4: hello
0: e ka so yes sir how recall you bi te tin pe wa
4: olorun wa pelu yin o
0: ami olorun
4: orúkọ mi ni afa baoku láti òkè adu.
0: ìyá ẹ̀ bá ń dá sí dáhùn.
4: ní ọ̀rọ̀ ìtútà ẹ̀sìn ẹni mèmí náà ni kí n dá sí.
0: ìyá sà.
4: tá a bá kó gbogbo ọkùnrin jọ lásìkò yìí tàtà lọkùnrin tó nírú àìsàn yẹn lára. gẹ́gẹ́ bí ìjọba àpapọ̀ tí wọ́n ti ètò unicef fún àwọn ọmọ kékeré tí wọ́n sì ti ètò aláboyún fún àwọn obìnrin ìjọba àgbáyé náà gbogbo iṣẹ́ òdìdé fún gbogbo àwọn ọkùnrin àgbàlagbà láti máa tọ́jú wa lọ́fẹ̀ẹ́ káwa náà lè jẹ wọn mọ́
0: ọ̀rọ̀ náà sì sọ kalẹ̀ yìí o n tó tọ́ sí ni èmi ò ti pé pé àbí pé ó yẹ kí àjọ kan gan wà àbí agbọ́n kan gbà ó yẹ pé tí ó lè mọ mójútó àwọn ọkùnrin àgbàlagbà wọ́n ṣe ń tọ́jú olóyún tó ń tọ́jú ọmọ hello ìyẹn náà rí bóyá kí ẹ túbọ̀ pò wá padà bóyá bá rí kan mú sí àbí méjì sí kó tó di pé àwọn rèlé tó rọ́jò àkúkú rọ́jọ́ bú se lókun ọjọ́ tó ń re bí àná náà ná hello ìyá kí ẹ tún wá pé mo ti ṣe ń sọ mẹjọ mẹjọ mẹjọ ẹjẹ àtọjú ara wa ìpàdé tún dijọ mẹjọ ok a ní rí jù báyìí lọ lórí ètò ayé obìnrin lọ́sàn-án tòní hello
5: hello
0: hello ẹ̀ka sọ sáà
5: yà ẹ̀ka sọ yà mí
0: yẹ sáà orúkọ ibi tẹ̀ tí ń
5: bọ̀ wá lánìyàn
0: ok
5: ẹ̀yà wà láti mi ń tèmi mo ní kí ni test mi lè jẹ́ lọ́wọ́ tí mo ṣe fúnra mi ní ti máa ti pé àmì ọba kan ṣúgà yẹn ni o kì í bí pì yẹn méjì mọ́ra sílé ìyẹn tí ọba lè rà sílé tí máa ti ní kí ọba tí wọ́n yá ká tẹ̀lé wọn lọ
0: ẹ ṣeun
5: tẹ̀sí ara yẹn lẹ́jọ́kẹ́ lẹ́jọ́kẹ́ mò ń ṣe fúnra mi nílé
0: mọ́ra
5: ẹ̀sílé ni
0: ọlọ́run fọyín lálàáfíà ẹ̀sìn ní fáìsàn
5: lógún ọ̀sẹ̀ máa ṣe
0: ẹ̀dá
5: máa ti pa ìgbà kan máa ṣe máa rẹ̀ pé ti mú ní mo sì ní ògùn ẹ̀rọ máa rí pé ṣúgà bá háì
0: adóògùn mo like dadi aláwọn ní ti bp àwọn ní ti ṣúgà gbogbo ẹ ló yẹ ká nílé tẹsán ó yá ọmọ mi eléyìí ni kò bá mi rà lóṣù yìí eléyìí ni ẹjẹ amúkànsìn ká tó mọ sáré lé hello ó ti wọlé dadi
4: hello ẹ káàsán
0: sá.
4: Orúkọ tèmi ni ọ̀gbẹ́ni gbèjà láti ìlú Ìbàdàn.
0: Oyè
4: Vanessa. Bẹ́ẹ̀ni wọ́n ti kọ́kọ́ pè ní aláwọ̀ yẹn ni wọ́n gba nǹkan tó ń ṣe àwọn ọkùnrin. Ṣé bá díkẹ́ àwọn ọkùnrin kan lọ́dọ̀ títù. Ẹ mọ̀ owó tó máa ná ọmọ owó ni ó dẹ̀
0: ọkùnrin. Ẹ bọ̀ dádì mi ṣó wá tówó fàájì. Ilera lọrọ en to ba le tara re ba le ni
4: odunwo
0: de osise
4: o de yo bi le ma ba wa wo te ma nawo owo ti awo ko
0: ni oja amo no si mo ti gbo ba won e seun ehn oro to mr adirale so ni ka won nawo owo sa won e dakun na eyin mo mi wa ta ba ti ni pa so fun won ton gbo o ya ni so all bills on me mo ti e fe toju re mo se mo toju awon mo re na adiri ti ba lo lori eto aye obere ni osan tuni emi atawon emi na la je wa nbi ope yemi adisa tóbi lọ́ba balógun àti ọ̀dẹ́milọ́lá ọ̀bọ̀bá mi òrólú náà lájọ ṣètò lọ́sàn-án tòní mo ṣe máa ń sanjọ́ mẹ́jọ problem no dey finish o ṣàdí pé mi là tún gbé wá lónìí ara àrọ́rà challenges náà ni ẹjẹ́ àtọ́jú ara wa kíní ṣúgà yẹn kíní bp ọkùnta bẹ́ẹ̀ sì lè rà á ó ń gbé káàkiri láwọn ọjà ládùúgbò ní gbogbo ẹ̀ bóyá 100 naira náà yẹ̀wò àbí tó ẹni ọba yín yẹ̀wò pàápàá ìlera báyìí òǹlògùn ọrọ̀ wọn ni fi mí sílẹ̀ kí n fi ẹ pariwo mi síta kí n fi ọsẹ lórúkọ táyà àrùn ń jẹ bòmí mọ́ra kí n pa òtútù gbogbo owó ní fàìsàn lògbà láṣẹ ìdùmàrè o àìsàn òsì ní ìfilé wa ṣe ibùdó èmi náà ti ní tòótọ́ adẹ́rùnkẹ́ sunshine mo ṣe máa ń sanjọ́ mẹ́jọ problem no dey finish make sure you eat jẹun tó dáa kí inú rẹ dùn kọ́kàn rẹ balẹ̀ olùṣọ́lá rẹ ó la mojú ẹ̀rọ mi lọ́sàn-án tòní tọ́gá àgbà náà jẹ́ títí láyọ̀ tó lóòótù mi jẹ́ títí láyọ̀ àkínṣọlá ọ̀gá àgbà náà ni kenneth igueji ìpàdé dijọ́ mẹ́jọ fèmi àti lórí ètò ire o.

gómìnà ìpínlẹ̀ ọ̀yọ́ ṣèyí mákindé òun náà ni ó ti nàka sókè báyìí pé ó ṣe tán láti díje dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti apm. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà náà ló ti dá àwọn ibùdó ilé ìtutù 8,000 sílẹ̀ tó ní ṣe pẹ̀lú kíkọ́ àwọn àgbà lẹ́kọ̀ọ́ àti àwọn ọ̀dọ́. Ìjọba orílẹ̀-èdè ti Faransé òun náà ni wọ́n ti sọ báyìí pé àwọn ṣetán láti ní ìbáṣepọ̀ ilé ètò dánmọ́rán pẹ̀lú ilẹ̀ Áfríkà. Ikọ̀ agbábọ́ọ̀lù ti Manchester United náà ni wọ́n ti sọ pé àwọn kò nílò aṣọ́lé wọn Onana láti padà sínú ikọ̀ agbábọ́ọ̀lù wọn. Ní báyìí, ẹ̀gbọ́n ròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́.

gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ onímọ̀ràn Ṣèyí Mákindé náà ni ó ti sọ̀rọ̀ báyìí síta ìpè òun ṣetán láti dìde dupò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APM Alliance People's Movement níbẹ̀ ni gómìnà òun sì sọ̀rọ̀ di mímọ̀ níbi ìwọ́de olóṣèlú eléyìí tó wáyé ní gbọ̀ngàn ńlá ti Mọ̀pó nílùú Ìbàdàn lẹ́yìn ìgbà tí ogunlọ́gọ̀ àwọn alátẹ̀lé rẹ̀ eléyìí tí wọ́n wà nínú ẹgbẹ́ òṣèlú ti PDP eléyìí tí wọ́n sì tẹ̀lé lọ sínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún tí ẹ bá gbàgbé pé igun eléyìí ti Tuminu Turaki eléyìí tó jẹ́ pé ti ẹgbẹ́ òṣèlú ti PDP ti ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ló jẹ́ pé igun ọ̀hún náà ni onímọ̀ràn Ṣèyí Mákindé ni ó tù sí níbẹ̀ náà ni gómìnà ti wá túyẹ jáde pẹ̀lú àwọn alátẹ̀lé rẹ̀ lọ sí ibi tí wọ́n ti lọ tọwọ́ bọ̀wé àdéhùn eléyìí tí wọ́n ní pẹ̀lú ẹgbẹ́ òṣèlú ti APM níbẹ̀ ló jẹ́ pé àwọn tó jẹ́ alátẹ̀lé ti gómìnà tó jẹ́ pé wọ́n fẹ́ díje dupò ẹgbẹ́ òṣèlú lábẹ́ ti APM òun náà tó jẹ́ ti ilé-ìgbìmọ̀ aṣojú-ṣòfin ilé-ìgbìmọ̀ aṣòfin àti ilé-ìgbìmọ̀ aṣòfin ti ìpínlẹ̀ Ọ̀yọ́ pẹ̀lú gómìnà òun náà ni wọ́n ti tú yáyá báyìí tó sì jẹ́ pé wọ́n ti ṣetán láti díje dupò òṣèlú lábẹ́ ẹgbẹ́ òṣèlú ti APM. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ òun náà ni wọ́n ti parí àkànṣe iṣẹ́ eléyìí tí wà láti oko wá sí àárín ìlú tó sì tó bí kìlómítà 92 eléyìí tó jẹ́ pé yóò ṣe àǹfààní fún àwọn tí ó jẹ́ àgbẹ̀ láti mọ gbé àwọn èrè oko wá sí àárín ìlú ẹni tí ń ṣe kọmíṣánná fún ọ̀rọ̀ ọ̀gbìn àti ìdàgbàsókè agbègbè ẹni tí ń ṣe Ọlásùnkànmí Ọlálẹ́yẹ̀ òun ni ó sọ̀rọ̀ di mímọ̀ ní ìjọba ìbílẹ̀ ti Ìdó àti Akinyẹ̀lé pẹ̀lú Olúyọ̀lé àti Ọ̀nàrà nígbà tí ó ṣe àbẹ̀wò sí àwọn ọ̀nà ọ̀hún níbẹ̀ ló ti sọ̀rọ̀ di mímọ̀ pé àkànṣe iṣẹ́ ọ̀hún náà ló tó bí ₦24,000 eléyìí tí ó parí àwọn ọ̀nà ọ̀hún níbẹ̀ ló wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé ìjọba òun náà ni ó gùn lé àkànṣe iṣẹ́ ọ̀hún láti bá dé kí oúnjẹ kó túbọ̀ rọ̀gbọ̀kú ní àárín ìlú kí tó lè tẹlẹ̀mù kí ó lè bá jẹ oúnjẹ lájẹyò níbẹ̀ ló wá ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé abala alákọ̀ọ́kọ́ àkànṣe iṣẹ́ ọ̀hún ló jẹ́ pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ àti báńkì àgbáyé òun náà ni wọ́n jọ fọwọ́sowọ́pọ̀ láti rí pé wọ́n gùn lé àkànṣe iṣẹ́ ọ̀hún. Ìjọba àpapọ̀ orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni wọ́n ti dá àwọn ibùdó eléyìí tó tó 8,000 sílẹ̀ ní tìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà gẹ́gẹ́ bí ibùdó ìkẹ́kọ̀ọ́ eléyìí tí ó wà fún ẹ̀kọ́ àgbà àti àwọn ọ̀dọ́ eléyìí tí yóò lè fún àwọn àgbà láǹfààní láti kọ́ ẹ̀kọ́ eléyìí tí ó yè kooro ẹni tó wá jẹ́ adarí ọ̀gá àgbà fún ẹ̀ka ti NAMD eléyìí tó ní ṣe pẹ̀lú ẹ̀kọ́ àgbà àti kíkẹ́kọ̀ọ́ ní ìgbà tó bá wùyàn tó sì rẹ̀hàn lọ́rùn ẹni tí ń ṣe ọ̀mọ̀wé John Hede òun náà ni wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò nílùú Àbújá nígbà tí àwọn oníròyìn tí wọ́n fi ọ̀rọ̀ wá lẹ́nu wò òun náà ni ọ̀mọ̀wé Hede náà ló ṣàlàyé ọ̀rọ̀ ọ̀hún síta pé àwọn ibùdó ọ̀hún òun náà ni ó ń bẹ̀ ní ti ìbútòrò orílẹ̀-èdè wa Nàìjíríà ní ìpínlẹ̀ 36 tó ń bẹ̀ ní orílẹ̀-èdè wa Nàìjíríà níbẹ̀ náà ló wá tẹ̀wájú náà rọ rẹ̀ ó ní àǹfààní ọ̀hún ni àwọn gbé kalẹ̀ fún àwọn tí wọn kò ní àǹfààní láti lọ sílé ẹ̀kọ́ tó sì jẹ́ gẹ́gẹ́ bí àǹfààní ẹlẹ́ẹ̀kejì fún wọn láti ṣe àmúlò rẹ̀. Gómìnà ìpínlẹ̀ ti Niger Gómìnà Aminu Bago náà ló ti ṣàlàyé báyìí síta pé pínpín ipò òṣèlú àtipò agbára ní ìpínlẹ̀ ọ̀hún òun náà ni ó mọ̀ pín kárí ní ìjọba ìbílẹ̀ 35 eléyìí tí ó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún nínú ìpàdé pàtàkì eléyìí tí ó jẹ́ ti ẹgbẹ́ òṣèlú ti APC pẹ̀lú àwọn igun tọrọ kan àti àwọn aṣíwájú eléyìí tó ń bẹ nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún eléyìí tí ó wáyé ní ilé ìjọba ní Mina ní gbọ̀ngàn ńlá ti Òwálé Àwálé eléyìí tó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ ni gómìnà Bago ti sọ̀rọ̀ jáde pé pínpín agbára òun náà ni yóò mọ takọ́sọ sínú ìjọba ìbílẹ̀ 35 eléyìí tí ó ń bẹ ní ìpínlẹ̀ ọ̀hún níbẹ̀ náà ló wá tẹ̀wájú náà rẹ̀
epi koni si anfani fun ijoba abile kan lati waninu po agbara ju sa meji lo ibe na lo wa salaye pe bi oselu ti APC ona lo je bi oselu eleti oni iwa koyawo to je pe gbogbo tolile telemu ona ni o fe fun ni anfani lati je ni mu ko tun se ijoba wa ara wa Ìròyìn àgbáyé ló lè ṣe ti gbọ́ yín láti ìkànnì ti lagelu 96.7 òkè gajòkè ní báyìí ìròyìn tilẹ̀ òkèrè.

0: máa kíra wa kú dédé àkókò yìí ní gbogbo bí tẹ́tí láǹfààní láti máa gbọ́ ìkànnì ìkànnì tí lágẹ̀lú rè é lágẹ̀lú 96.7 fm òkè gàjòkè ilé ìmúbalá fẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn àdúpẹ́ fún ọlọ́run ọba eléyìí tó sọ wa láti àná a kó lórí ètò táà dẹ̀ tún wá padà wá sórí ètò lọ́sàn-án tèní àwa kan sọ ni ọlọ́run mú relé àṣẹ ó sì fi sí déédéé lọ́sàn-án tèní náà a tún dùn gbọ́ngbọ́n máa kán sí níwọ̀nba tí èyí bá ti ṣe ọmọ ẹ̀dá dámọ̀ tó bá ti jẹ́ wípé ọlọ́run ọba ni bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ta ló tákì òun ló tún gorí agbágbé báyìí níbi tí àwọn tó tákì tán tákì dáadáa tán tákì rìn tí èsì àwọn tó máa ń fẹnu jakan fún lé bọ́ọ̀lù àwọn ẹlẹ́nu chicken àwọn tó jẹ́ wípé wọ́n tákì tán yányán mọ̀ ni wọ́n lè gbégẹ̀ sí níbi gangan náà ti ń gbégẹ̀ sí tán sì ń dáhùn ìbéèrè nípa eré ìdárayá tán sì ń fi àwọn ẹ̀bùn tán fi ẹ̀bùn ṣèfàjẹ lọ́sàn-án tèní náà ó tún máa dùn gbọ́ngbọ́n á kán sí bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o lórúkọ olóòtú ètò yìí ọ̀gá wa túnde ọláwúwo alex ferguson nìyẹn bákan náà abdulkadir adéwọ́gbà lórúkọ tèmi aláfidà lẹ́yìn bá fẹ́ wò ó ẹ mọ́ lọ sí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ti ìkànnì ti lágẹ̀lú 96.7 fm lágẹ̀lú fm bẹ́ẹ̀ bá ti débẹ̀ báyìí ẹ ti tẹ̀ sórí facebook yín yóò gbé wá fún yín ní sùngbà bẹ́ẹ̀ bá ti wá débẹ̀ ẹ mọ́ ṣí àrẹ̀ káàkiri àgbà ńlá ayé mo já yín tán nìyẹn ẹ mọ́ ṣí àrẹ̀ ẹ mọ̀ pé mo ti já yín sí wípé èèyàn mẹ́rin mẹ́rin lọ́sọ̀ọ̀sẹ̀ òun náà káwọn náà kán máa fi jọra ìwọ náà tètè lọ bẹ́ẹ̀ kó lọ mọ́ ṣí àrẹ̀ bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn o. pàápàá pa nọ́mbà táwọn tí ó pè sílẹ̀ láti fi dá sétò lọ́sàn-án tèní 091-23-70-86-75 091-23-70-86-75 àkọ́kọ́ nìyẹn ẹ̀sìn yẹn lé ní nọ́mbà àkọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì 081-42-49-10-06 081-42-49-10-06 091-23-70-86-75 nọ́mbà méjèèjì yẹn ló wọ kúrò ìkànnì ti lágẹ̀lú fm bí kan ṣe jẹ́ nìyẹn lápàbẹ̀ yẹn a máa dúpẹ́ láwọn àwọn èjìká tí ò jẹ́ káṣe ó jábọ́ lọ́rùn ó jẹ́ kó máa tẹ̀ wájú ni mr anthony bọ́dúnrin ọkọ fún mi nọ́mà tọ́lọ́ ń dá lọ́lá jẹun sókè kó jẹun sápò bàbá nìyẹn láti agbọn united kingdom up liverpool may you never walk alone àwọn ti liverpool nìyẹn ní gbogbo united kingdom mr rauf owó tútù ìjọba àtàlò ní gbogbo bonzano ìyẹn nílẹ̀ ìtàlò ala madrid nìyẹn gbogbo ìtàlò nìyẹn àwọn ti real madrid ó tún tẹ̀lé man u up man u the red devil bí nǹkan ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn ṣùgbọ́n kí n tó gbà pé ẹjẹ́ sáré jẹ́ ẹ̀yin olólùfẹ́ ìkànnì lágẹ̀lú fm sí ṣé ẹ gbàgbé wípé a ti wà nù oṣù rẹ̀ báyìí oṣù táwọn èèyàn ó jẹ mílíọ̀nù lọ́nà àádọ́ta 50 million naira mílíọ̀nù lọ́nà àádọ́ta o ní ó jẹ pínpín kò wá tán síbẹ̀ ẹran àgbò ló rí gàgàrà tí wò rẹ̀ ṣe gàgàrà ti wà ńlẹ̀ báyìí fún èèyàn kan tí ó gbé lọ létí lọ rèé fi sọdún ó ti wà ńlẹ̀ báyìí láti ọ̀dọ̀ káàṣì ẹ̀ ìyẹn wá dúmọ̀ sí wípé fún ẹ bá ta káàṣì ẹ̀ ni o tó o bá ta káàṣì ẹ̀ o lè jẹ́ káàṣì ẹ̀ o ẹ̀jẹ̀ yẹn ó wà ń bẹ̀ náà ṣùgbọ́n bí èèyàn bá ta káàṣì ẹ̀ yóò jẹ́ káàṣì ẹ̀ torí pé wọ́n ní mọ̀kànmọ̀kàn ló yéé kàn yóò padà kàn ṣé wọ́n rí nínú oṣù tá a wà yìí ẹ mọ̀ pé 27 nílé yá on the 26 òní yóò gbogbo ẹ̀ yóò jẹ́ pínpín gbogbo ẹ̀yin tẹ́ ti ń ta káàṣì ẹ̀ bọ̀ láti on the 1 nínú oṣù tá a wà lẹ́lẹ́tọ̀ láti jẹ́nu owó yẹn bí mo ṣe ń sọ̀rọ̀ yìí bó bá jẹ́ ìwọ náà ṣẹ̀ṣẹ̀ ń ta káàṣì ẹ̀ ni ìwọ náà ti lẹ́tọ̀ o bá wa jẹ daily draw kò ran nọmba rẹ tún lè padà lọ rèé bọ síbẹ lọjọ yẹn kò ran o bá ta daily draw o bá lo 100,000 ní daily draw nọmba rẹ o ti lọ wa nu koto ti won fi di 50 million lọna 50 million naira 50 meter eh wa ma gbo o e mo pe oto ni daily draw ko tu yi daily draw ko di daily draw duro o e ka ma so pe ah se ko wa si daily draw iro o awon eyan si nje daily draw na wa o tori pe losan teni na enikan no gba owo bo se je niyan e wa je nsalaye be se takase fun itoropolopo eyan mo tun bere dakun bo la se takase a si so gbon ko a mo so na ni bo se je niyan phone te nlo te fin gba lat e kan te code ti mo fe pe fun yin *347*1004*2#. *347*1004*2#. Be ba ti te yo gbe nlo awon lana tele e tele awon lana yen se ba ti wa tele awon lana yen lowo kan bayi yo wa bere lowo yin pe se eyo kan le fe ta se meji ni se meta ni se merin ni eyin le wa mo be ba se fe je cash e si ni e ba ti te ba lowo kan yo send message pada si yin pe e ti wa nu draw cash e o ti yin pe ke ti tete leko ke mo gbo radio be ba si gbo radio e mo ji phone yin o ku tori ta ba pe yin ni e meji te ba gbe won pe elomi ko se je ni la pa be yen *347*1004*2# *347*1004*2# bo ba je pe network yen fe ma se bakan bakan e le lo soda won ps e dakun ka se la fe ta o e bo le se ba wa se tin ni pe keyin kan ti fun won lowo te ba ti fun won lowo bayi lowo kan te ba ti fun won lowo bayi won ba yin ji sibe ni eyin na ti wa lara won ta yi ko to fun nu *347*1004*2# ni. Hello, my face show. Hello.
1: Ekaso,
0: sir, kilo ruko yin.
1: Oyedin
0: Ajibola lati rita challenge. Oye mu beri.
1: Eya fi na ba tun.
0: Eh?
1: 26.
0: Number 22. Ide
1: 26.
0: 26 abi?
1: Eh.
0: Oda. Lodun 2004, orilede wo lo gba ero 2004.
1: 2004.
0: Euro
1: 2004.
0: Portugal. Oda. Orilede Portugal ko orilede Greece lo gba. Hello.
1: Hello.
0: Hello e ka san sa. Ki lo ruko yin sa ibo la tin ba yin soro e.
1: Mo bo yo pe mi lati de yin.
0: Ka fari opo yemi lati seyin. Oye mu beri.
1: Ibere lekewa.
0: Ibere lekewa. Iko egbe agbabolu wo lo gba ile je Spanish Copa dire. Nisa 2021 to 2022.
1: Iko Barcelona.
0: Barcelona ko. Real Betis lo gba. Barcelona bi wo. Barcelona ke. Hello e ku role.
1: Hello
0: e ku le gbe radio yin. Ki loruko yin sir?
1: Adubaji ti na isoka.
0: E ku le gbe radio yin. Ki le pe?
1: Baji ti na isoka.
0: Lati soka oda oye mu bere sir
1: number 5
0: ibere le karun idije Spanish La Liga ni sa 2021 to 2022 iko egbe agbabolu wo lo gba
1: Madrid
0: lo gba La Liga 2021 22
1: be
0: ya Madrid na lo gba e mu bere yin to gbe yin
1: number 6
0: abi ibere le kefa. Kí lorúkọ olùkọ́ ni kọ AS Roma?
1: Roma. Mo rí ojú kún bẹ́ẹ̀ báyìí.
0: Olùkọ́ ni wo ló wà wà ń bẹ́ẹ̀ báyìí?
1: Mi láì jẹ́ rẹ̀.
0: Ọ̀dà kò sí láburú. Hello.
1: Hello.
0: Hello, ẹ káàsán. Hello. E ti wole
1: Seun sore lati Ringo
0: Mr. Seun lati Ringo Ki loruko oluko ni AS Roma lowo lowo bayi
1: Je fun mi bere todo mi
0: Ki la pe
1: E fun mi bere temi e ko tan mi bere temi
0: e de ba ni e na e to de be to de le o na ba nkan ni e na de ba nkan ni ibere to wa dojo ponu Ki la pe
1: Ajamu
0: beye. Oda, olukọ ni Gianpiero Piero Gasperini, olukọ ni telephone Atalanta ni. E mu bere.
1: Number 15.
0: Juan Oblak asole fun ko Atletico Madrid omo orilede wo ni?
1: Slovenia.
0: Ni Juan Oblak.
1: Ben.
0: Juan Oblak omo orilede Slovenia ni. Oya mu bere to gbeyin.
1: 22.
0: Ikọ egbe agbabọlu wo ikọ wo lati orilede wo? E ti daruko ikọ egbe agbabọlu to gba ideje CAF Champions League ni sa 2021-2022.
1: Mamelodi Sunday.
0: Mamelodi Sunday. Ese awon orire. Mamelodi ski loruko yin le kan si.
1: Station
0: lati Ring Road. Station lati Ring Road. Ese awon orire. Ifarabalẹ le fi si. Wider Casablanca lo gba lati orilede Morocco. Ege ndoke lo lo re polowo oja. Leyin ta ba pada de lati eka polowo oja ka wa si oju opo le ka wo yo mo pe wole falaforu. E mo ko loju opo ka se o. *347*1004*2#. 50,000 kawo eyan fi se faje lo san tin mu pada bo e ku kale.
2: Lagilu FM 96.7.
3: Emi omo yin na ni o Jolly Jani mo wa nita bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espelli celery
2: S E L E R I E salary
3: ah boda mi espelli no di salary oya lopin gbiyanju espelli turmeric
4: T U R M E R I C turmeric
3: e kare pali ohun isebe Maggi chicken flavor kan fun yin
5: ohun isebe Maggi chicken flavor pelu eroja alugo celery ati atale pupa oluyi pada ayo
6: ni West Midlands Open University amu ki eko wa laro woto ko si rorun lowo ti o fani lapo ya eto igbaniwole nlo lowo lowo o si le bere rin ajo eko re pelu owo to kere to 2,500 naira fun abala eko kokan course unit ni ninu awon eka eko to ni igbelewon kaakiri gbogbo agbaye bi

7000167. Tẹ̀lé wa lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ @WMOUNigeria West Midlands Open University. Sọ àfojúsùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.

0: media knowledge, flying higher in the space of broadcasting with the wings of professionalism and integrity. Check out our products, their eloquent testimonies in the media world.
1: Hello people, my name is Feromi Oladejo. I'm highly delighted to be one of the graduates of Splash FM Media Academy. I was taught on how to become a professional broadcaster.
2: I am Raphael Akinyemi. I am privileged to attend Splash Media Academy, where my potentials were discovered and refined by our tutors.
3: Hello guys, Nkechi Adeniroye. I am happy to be a product of Splash FM Media Academy because my eyes were open to the standard of broadcasting during training with even the theory and practical aspects. I would recommend Splash FM Training Academy if you want to learn the nitty-gritty of broadcasting.
0: And you also do not want to waste that raw talent you've got. Make it refined and polished at Splash FM Media Academy. Within 10 weeks, we'll train you on how to become a professional broadcaster. Pick up a form today at Splash FM Media Academy, White House, Fenile, Ibadan. Telephone
4: 0807-112-4000. 0807-112-4000.
0: New session will soon commence. Splash FM Media Academy, promoting media integrity.
5: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù ṣé àtòṣì Jitalẹ́sì ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalẹ́sì International ni Jitalẹ́sì International fíronì lágbára lílé ṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrọ̀gbọ̀ kó lè jọba iṣẹ́ tiwọn nìyẹn. Àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International lọ́pọ̀ kó yọkù lówó tí ò gajara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries. Àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester, pure water machine, ice block machines, garri processing machines, popcorn and palm oil machines, torque mold and nylon machines. Jitalẹ́sì International. Àṣírí oko òwò ajé yíyọ ni nínú iṣẹ́ òun òṣì. Bẹ́ẹ̀ bára àwọn tán tayọ láàrin ẹgbẹ́. Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀. Àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu. Gbọ́ bùkátà láìsaná ní ara. Tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà. Jitalẹ́sì ni wọ́n ń kó bẹ́rẹ́ fún. Ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí. Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank, Akinyemi Bus Stop, Ring Road, Ibadan. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055. Email ademola.1@gmail.com. Jitalẹ́sì International, ọ̀nà àbáyọ kúrò nínú iṣẹ́ òun òṣì tó dájú.
6: Tá a bá ṣiṣẹ́ látọjọ́ Monday, ká wá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
7: Ó dẹ̀ sílé gbogbo ọmọ sórí má fi ṣe àtàwọn.
6: Ètò tó ń múlùdùn lórí ńlágelu 96.7 FM túnbọ̀ ọ̀nà àrà yọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Coladex International ni yóò máa gbé wa kiri lágbóságbó. Abala àkọ́kọ́ labala ó wà ń bẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àríyá. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ń bẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ ọ̀dà. Níbẹ̀ lẹ́ẹ̀tì máa béèrè onírúurú oúnjẹ tẹ́ nífẹ̀ẹ́ sí tẹ́fẹ́ jẹ ní patí. Ẹ pàdé Kọ́láwọlé Adéníyì Coladex International lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí láago kan ọ̀sán. Ó máa ta lẹ́nu bíi noodles 100 naira pẹ̀lú àtàròdo 1000. Ó wà bẹ́ẹ̀. Oma super.
8: Èmi ọmọ yín náà ni o, jọ̀lí jàní. Mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí. Ó yá ẹ sí pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì.
9: S-E-L-E-R-R-I-E sálárì.
8: Bọ̀dá mi, ẹ sì fẹ́ sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì. Ó yá lópin ìgbìyànjú, ẹ sí pẹ́ẹ̀lì turmeric.
10: T-U-R-M-E-R-I-C turmeric.
8: Ẹ káre, pálí ohun ìsebẹ̀ Maggi chicken flavour kan fún yín.
11: Ohun ìsebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà, sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀.
12: Lagilu FM 96.7.
13: Aṣẹ́rẹ́ ni máa tó fààyè lákòókò kúnlẹ̀.
14: Ẹ̀ka bọ̀ padà láti ẹ̀ka àkólówó ọjà ìkànnì Lágelú rèé. Lágelú 96.7 FM òkè gàjòkè ilé mọ́láfẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Bẹ́ẹ̀ bá ẹ̀ṣẹ̀ darapọ̀ mọ́ wa. Ẹ lọ máa wò wá ní ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́. Ìyẹn Facebook ti ìkànnì ti Lágelú FM. Bẹ́ẹ̀ bá ti lọ sórí Facebook Lágelú FM. Ẹ máa láǹfààní láti máa wò wá live and direct ni. Ìyẹn lápá abẹ̀ yẹn. Bẹ́ẹ̀ bá ṣe wá ń wò oní kẹ́ ẹ mọ̀ sí ààrẹ̀ káàkiri àgbáńlá ayé. Ẹ mọ̀ gbàgbé pé mo já yín sí wípé lọ́sàn-án tèmi èèyàn mẹ́rin náà ló tún kù tá a tún mú báyìí o. Èèyàn mẹ́rin wo la wá fẹ́ mú? Ó kù báyìí sáwọ́ àwọn tó wà ń bẹ̀ tán wò live and direct ni. Hello my voice o. Hello. Hello. Mo se je niyan e ma ko loju opo ka se *347*1004*2# *347*1004*2# Hello, ka san sa.
4: Hello, e ka san sa.
14: E ka san ki loruko yin sa.
4: O ko mi Samson Iyadema.
14: Samson
4: Iyadema.
14: Iyadema lati bo sa.
4: Lati Fiodun.
14: Lati Fiodun.
4: Yeah.
14: O da sa. Team wo ni?
4: Chelsea.
14: Chelsea fans ni yan bi. O ya mu bere.
4: Yes sir. Bere kejo.
14: Ibere le kejo ti lo.
4: Bere 18.
14: Number 18 elekejidinlogun. Bere number 18. Agba bọọlu lọwọ waju fun orilede wa Nigeria. Sadiq Umar on loruko agba bọọlu yi. Iko wo lo ngba bọọlu fun lorilede Spain.
4: Sevilla.
14: Sevilla.
4: Yeah.
14: Ni Sadiq Umar gba bọọlu fun.
4: Be.
14: Final answer. Eru dada o, se Sevilla ni.
4: Sevilla ni o.
14: So da yin loju pe Sevilla ni sa.
4: Sevilla ni sa, Sevilla lo ngba bọọlu.
14: O da ko si laburu. Mo ro boye ni igba tele ni. Sugbe ifarabale le fi si. Valencia lo gba bọọlu fun.
4: Yeah.
14: I'm a passion travel to 0912370875 08142491006 E mo ko loju opo ka se o *347*1004*2#
13: 2007
14: O le fi lanfa lati fi ta ka se bo se je

0: Lagos.
1: Àwọn tèmi lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ ìkànnì lágẹlú FM. Ẹ jẹ́ ń kàn sáwọn tí a lójú òpó. Báwo bá kì fún ni ìyẹn a kì fáwọ́ padà náà ni. Àwọn tó ń wo Life and Direct lójú òpó ẹ mọ́ sí ààrẹ̀. Èèyàn mẹ́rin lọ́sàn-án tèmi. Àrò wọn láti ìlú sẹ́yìn. Oyedira Ajibola lati ita challenge up Chelsea. Bákan náà Ayọ̀mídé onímọ́tò láti ìlú Lanlàtẹ̀. Alimi Toyi láti Àpáta. Kẹ́mi Ogúnsànyà. Ìyẹn tiẹ̀ tún ó bo sí así àǹtí ẹ̀. Ó ṣí ara ẹ̀ lọ́n tiẹ̀ ni. Ẹ drop number yín. Kẹ́mi Ogúnsànyà ẹ drop number yín. Ẹni àkọ́kọ́ nìyẹn. Ó gbé wá ni Life and Direct. Ọlákúnlé Ọ̀jẹ́làdé. Ọlákúnlé Ọ̀jẹ́làdé. Kẹ́mi Ogúnsànyà ẹ drop number yín. Ẹni àkọ́kọ́ kò èèyàn mẹ́ta tó ń lọ. Ó kò èèyàn mẹ́ta. 09123-708675 Number tẹ́ fi pè wọ́n nìkan ní Lágẹ̀lú FM nìyẹn 08142-491006.
0: Wọ́n ṣe ń jayé níbẹ̀ láàbí ó dàbí epo ni.
1: Ọlákúnlé Ọ̀jẹ́làdé. Òun náà wo Life and Direct ní lápá ibẹ̀ yẹn.
0: Agaga bó ṣe ń dúró.
1: Hello my face show. Hello. Hello.
2: Mr. Solani, I love the world.
1: Sir?
2: Mr. Solani, I love the world.
1: Mr. Solani, I love the world. Say, no, man, Pabola, I love the world.
2: Ah, me, okay.
1: Oda. Anto, man, Pabola, I love the world. Talo, ta, kinu, ere, darayani. Toba, ti, di. Hello.
3: Hello.
1: Hello, ka, sasa.
3: Eka, kinu.
1: Kino, ruko, yin, bola, ti, ba, yin, soro, yi.
3: Olani
1: lati Apata. Mr. Olala lati Apata. Mr. Olala lati Apata. O so wo eyan ara Apata la akoko ta wa. Team wo ni yin sir?
3: Abi o. Chelsea.
1: Chelsea fans le yin na. O ye mu bere sir.
3: Number 20.
1: Ibere number 20. Ogun gerege le lo. Ogun gerege. Orilede Egypt. Pharaoh of Egypt. Awon na ni akosile orilede to gba idije ile adulawo ju. Se gbo mi sir. Àwọn náà gbàjú láti ọdún 1957 tán ti bẹ̀rẹ̀ ìdíje ilẹ̀ adúláwọ̀ ṣùgbọ́n ìbéèrè wa ni ìbéèrè lọ́wọ́ yín pé bó ṣe gbàjú yẹn ẹ mélòó oná ti láǹfààní láti gbà tẹ́ fi wà lókè téńté tábìlì.
3: Ẹ méje.
1: Só da yín lójú sà.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ méje. Final answer.
3: Bẹ́ẹ̀ni.
1: Ẹ méje náà ni sà. Ó yẹ wú bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kejì.
3: Number 24.
1: Ilé ìtẹ́ láǹfààní láti mú. Ó gbé wa lọ sínú ìdíje lórílẹ̀-èdè Spain tá a bá sọ nípa ìdíje Spanish Copa del Rey. Ṣé mo díje kan tó ń pè ní Spanish Copa del Rey sà?
3: Bẹ́ẹ̀ni.
1: Lọ́dún 2024/2025. Ni last year ni o. Last year ta lo ikọ̀ wo lo gba Copa del Rey yen. Ikọ̀ igba agbábọ̀lù wo lo gba.
3: Ikọ̀ Barcelona ni.
1: Barcelona. Tọ. Final answer sir.
3: Bẹ́ẹ̀ni.
1: Barcelona. Ikọ̀ Barca náà lo gba ẹgbà. Ikọ̀ Barcelona náà lo gba. Ikọ̀ Barca ló gbà 0765 ló parí nọ́mbà yín àbí.
3: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀dà tí ma ti fẹ́ parí ètò máa pe nọ́mbà kan fún yín nọ́mbà yẹn máa send nọ́mbà yín síbẹ̀ so yẹn yín sà. Orí nọ́mbà yẹn làwa máa send ẹ̀bùn tàbí fún yín káàdì tàbí fún yín orí nọ́mbà yẹn yìí la send ẹ̀ sí ṣùgbọ́n yóò kọ́kọ́ send nọ́mbà yín yìí as message. Torí mẹ́sẹ̀jì mọ́ pọ̀ tá a bá parí ètò ká lè mọ̀ pé àwa ti kọ nọ́mbà mẹ́rin tó gbẹ̀yìn nọ́mbà yín lẹ̀ tẹ̀yìn ni pé kẹ́yìn kan ti sẹ́ẹ̀dì nọ́mbà yín yẹn pé ẹ̀yìn lẹ pé tá a bá sì rí pé lóòótọ́ ẹ̀yìn ni so a sẹ́ẹ̀dì káàdì yín sí yín ṣé ń bá mi bọ̀ sá.
3: Ok.
1: Ẹ ṣe gan sá.
0: Ẹsọ̀ fún gbogbo eléré tó bá tún wá bí lẹ́yìn yìí pé lóko tí nìyẹn bá so Napoli láì.
1: Ẹ káàsán.
4: Hello, ẹ káàsán.
1: Kí lorúkọ yín?
4: Latif Ibrahim láti
1: Barak Yorita. Latif Ibrahim láti Barak Yorita. Ó dà.
0: Ẹ sọ fún gbogbo eléré tó bá tún wá lẹ́yìn èyí pẹ́lọ́gọ̀ tí wá
1: ní. Latif Ibrahim látorí ìta ó ti dá.
0: Ilà ìlẹ́kọ̀ sáwà ẹ̀ka kúnlékúnlé.
1: 0912378675 ẹja fẹ́ lómi àwọn èèyàn míì náà láti pè wọlé. Sóye báyìí ẹ̀yìn kì í jẹ báyìí kí ló fẹ́. 0814249 1006 ẹ mọ́ kò lójú òpó káṣẹ́ o *347*1004*2#. *347*1004*2#. Hello, ẹ káàsán.
5: Hello.
1: Ẹ káàsán sáà kí lorúkọ yín.
5: Aisha lorúkọ mi.
1: Ṣé ẹ náà mọ̀ pa bọ́ọ̀lù aláfẹsẹ̀gbá mà?
5: Bẹ́ẹ̀ni.
1: Tíìmù wo ni?
5: Up Chelsea.
1: Chelsea nìyẹn àbí? Ọ̀dà àkọsílá. Ẹ kú òbí tá a rí owó wà mà. Ìyáya. Màá ya. Yálàgbàlá.
0: Ilé dájú.
1: Yálàgbàlá.
0: Máyìndé. Ọ̀hún lára ọmọ ẹkùn.
1: Hello, my face show. Hello, ẹ̀mọ̀ káàsán.
6: Ẹ káàsán, ẹ kú yá ẹ̀dá.
1: Ìjọ kan pẹ̀lú o, kí ló kọ yín bọ́lá tí ń bá yín sọ̀rọ̀ o?
6: Yusuf lorúkọ mi àti Ọlọ́ṣogbo láti sọ̀rọ̀dà.
1: Yusuf láti Ọlọ́ṣogbo, tíìmù o lẹ́yìn.
6: Barcelona.
1: Ah, ẹ̀yin báṣà àwọn eléde mọ ń gùdù pa bákà mọ àwọn bákà mọ ń gù ó dá àmọ ó yẹ mú bèrè sà.
6: Nọmba ẹlẹ́ẹ̀keje nọmba seven.
1: Ah, níbi ẹlẹ́ẹ̀keje nọmba seven ẹ̀yin Cristiano Ronaldo. Ẹ̀yin ò tẹ́lẹ̀ láìkì Ronaldo ń tiyín.
6: Àbákà Mẹ́sì
1: làwọn. Mọ́ mọ́ Ronaldo kẹ̀.
6: Èèyàn Mẹ́sì
1: làwọn. Ta ló ń jẹ́ Ronaldo? Ìbéèrè ẹlẹ́ẹ̀keje lè tẹ́ láǹfààní láti mú. Ṣé àgbà mi sà? Inú kọ̀wọ́ ni Victor Osimhen ti darapọ̀ mọ́ Napoli lọ́dún 2020. Inú kọ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ni Victor Osimhen ló ti darapọ̀ mọ́ Napoli lọ́dún 2020.
6: Ní ẹjọ́ 2000.
1: Inú kọ̀wọ́ ni Victor Osimhen ti darapọ̀ mọ́ Napoli lọ́dún 2020. Atasa. Bó ṣe jẹ́ nìyẹn lápapẹ̀ yẹn *347*1004*2# *347*1004*2# ó lẹ́fi láǹfààní láti fi takáàṣì ẹ lọ́sàn-án tèmi. Láìpẹ́ yìí á láǹfààní láti mú ẹ tó jẹ ẹ̀bùn owó wa lọ́sàn-án tèmi. Ẹ má gbàgbé wípé gbogbo káàṣì eléyìí tẹ́ láǹfààní láti ta náà ó ń lọ sínú koto ni kò waste you $50 million ó la fẹ́ pinnu oṣù tá a wà fún ti ọdún iléyà. Hello, my face show. Ẹ káàsán sá. Kí lorúkọ yín bo la ti ń bá yín sọ̀rọ̀ yìí?
7: Olúwàfẹ́mi láti odò ọ̀nà ni.
1: Olúwàfẹ́mi láti odò ọ̀nà.
7: Bẹ́ẹ̀ni.
1: Mr. Olúwàfẹ́mi, tíìmù o lẹ́yìn náà.
7: Manchester City.
1: Manchester City. Ó yẹ mú bèrè.
7: Nọmba 2.
1: Ìbéèrè ẹlẹ́ẹ̀kejì ti lọ.
7: Ìbéèrè olúwalẹ̀.
1: Ẹ mú bèrè láti 30-30.
7: Mo mú nọmba 31.
1: Nọmba 31. Ìbéèrè nọmba 31. Ìbéèrè nọmba 31 eléyìí tẹ láǹfààní láti mú. Ìdíje CAF Champions League ní sáà tó kọjá 2024/2025 ikọ̀ wo ló gbà

0: +7 *1004 *2#. O lè fi lànfà láti fi ta káàṣì ẹ̀. Lẹ́yìn ṣíà rẹ̀, ẹ mọ̀ ṣíà rẹ̀, ó pè èèyàn mẹ́ta báyìí. Ó pè èèyàn mẹ́ta lójú òpó ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ Facebook ìkànnì ti Lágelú FM. Adéríbigbé Lawrence láti Ọ̀ṣun State. Láti Ìkirè nípínlẹ̀ Ọ̀ṣun. Gboriwọlé. Olódùdé Káyọ̀dé láti Jos. Ọ̀làwọ̀n ti gbé wọlé. Ọmọlára ìyá. Àwọn náà gbóri wọlé lápapẹ̀ lórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ yẹn Facebook ìkànnì ti Lágelú FM. Multiple purpose. Òun náà gbóri wọlé ìyẹn lójú òpó ìkà. Ṣé ń ṣí àárẹ̀? Ẹ má gbàgbé pé a ti mú èèyàn àkọ́kọ́ ná Kẹ́mi Ògúnsànyà káwọn kọ́kọ́ drop number tiwọn ná Kẹ́mi Ògúnsànyà. Bákan náà. Ọ̀jẹ̀wálé Ọlámídé. Ọ̀jẹ̀wálé Ọlámídé ẹ̀yin náà drop number yín. Ó di méjì a sì ń lọ sórí mẹ́rin. Ó di méjì báyẹn. Ó ṣe jẹ́ ni ẹ lápapẹ̀. Ẹja máa bà bọ̀ náà. Ẹja ń bọ̀ sórí káàṣì ẹ̀. *347*1004*2#. *347*1004*2#. O lè fi lànfà láti fi ta káàṣì ẹ̀. O ní kóòdù tẹ́tẹ̀ láti fi gbórí wọ káàṣì ẹ̀. Ìyẹn lọ́sàn-án tèmi. *347*1004*2#. Bẹ́ẹ̀ bá ti tẹ̀ lọ́wọ́ kan ló gbin lu àwọn ìlànà àtẹ̀lé. Ẹyẹ kan tẹ̀lé àwọn ìlànà yẹn tẹ́ bá ti tẹ̀lé wọn. O ti wọlé nìyẹn. O ti wọlé lọ́wọ́ kan nìyẹn. Bẹ́ẹ̀ bá ti tẹ̀lé àwọn ìlànà yẹn. O ti wọlé lọ́wọ́ kan nìyẹn. Ìyín kan ni pé kẹ́yìn ó kàn gbére dí oyún kẹsì mọ láǹfààní láti mọ ẹgbẹ́ bó bá ṣe ń lọ. Torí ta bá ti pè é lákọ̀ọ́kọ́ ta bá pè é lẹ́ẹ̀mejì tẹ́ ẹ̀ bá ti gbé báyìí. Wọ́n láǹfààní láti pè ẹlòmíì ni. *347*1004*2#. Ẹ̀lọ́ ẹ̀káàsán. Ẹ̀káàsán sá, kí lórúkọ yín?
1: Orúkọ mi ni Adébáyọ̀ Sàìd láti Apẹtẹ.
0: Adébáyọ̀ Sàìd láti Apẹtẹ. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ó yẹ mú béèrè.
1: Ẹbí mi ní
0: ìbéèrè ẹlẹ́kẹ̀wá tìlú. Ẹ mú béèrè láti 30 sí 40.
1: Ẹbí mi ní ìbéèrè 40.
0: Ìbéèrè 40. Number 40. Abi?
1: Bẹ́ẹ̀ni.
0: Number 40. Olọ́fàfà. Ìdíje Community Shield. Ẹ mú orílẹ̀-èdè tán ti ń gba.
1: England.
0: Lọ́dún 2021/2022. Ikọ̀ ẹgbẹ́ agbábọ́ọ̀lù wo ló gbà?
1: 2021/2022.
0: Arsenal. Mo bẹ́ẹ̀ ní ìgbà tẹ́lẹ̀ ni. Arsenal náà ló gbà. Àmọ́ ìfarabalẹ̀ lẹ fi ṣe. Ikọ̀ Leicester City àwọn náà láǹfà láti gbà kéèsì Arsenal. Arsenal kọ̀ Community Shield. Ẹ ṣé o. Wọ́n sáré gbé igbági lọ́wọ́ kan. Ọjọ́ ti lọ o. Ẹjẹ́ ń bọ́ sórí ti káàṣì ẹ̀. *347*1004*2#. *347*1004*2#. Owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bí Ọlọ́run. Wọ́n fẹ́ dàmú ọba yá rọ́bì. Mo ti ṣe wàhálà tó nílé dún níyán sí ju àánú omi tó rí tànàbì. Owó lọ́kàn lọ́rọ̀ mi rọ̀bí Ọlọ́run. Olówó láyé mọ́ Olúwa tèmi dọ̀wọ́ rẹ̀.

0: o tun di onipeki awa ti yan tun kora wa ni role tuni won ni bi babalawo meji ba rira won won a se ru kere yen turu won a se di mara won gbagi aku bi oju ojo ti ri ni wo bi te ba tin lanfani ati mo gbo wa ni role tuni a si se yin pele la fin ki ka bo sore to ta pin ni la loro se mo pe la bayi loro ba ba la ki yin ni boroboro lo ko olohun oba eledumare oba to da wa si lati ayajo jejo ada ada bi ogbon wi pa pade loni o si tunjo je irorun fun awa ati yin gbogbogo fo ko olohun lo ko loga loga ni kan ni lati oga wa tunde omo lawo kenneth ugije kewugi ni olotun etun yi ademola asisi asiso baba lonila 20 augustus ni won je ke ma lanfani ati gbo wa ni role tuni yo dun yo tu yo si ba lase olohun gbogbo bi nkan se ri lori lede nigeria elomi ani oro nigeria je gbe ti bi obe kerosin ni sugbon sa wa ni wipe tori pe enikan me kunsun kan mo gbogbo koja ni waju ta baba re bi awon agba nile yoruba awon baba wa moni moni awon baba wa moyan moyan won ni a ki gbolu lenu agba gbogbo eyin agba agba nile yi nipo kan si keji boya ninu egbe oselu kan na si keji eja arore o eja arore tori oni ko tori ola ni tori gbogbo e na ni o pada ditan ki gbogbo wa ka gbianju ka se botito ati botiye owo amo tan ile amo tan sugbon omo niyan ni oku awon ti an gba owo ni jo oni ti an nawo nda in ti an fi se da won ile ta ba fi tomo iri ni owo eje ka ko wa wa ka ri daju pe omo oye ta ba fi kale awon eyan te pe ba ba pada mu kan ninu won ta dibo fun won arotu nigeria arotu pile oyo kile yin ko je bi gbere pako fun a iru fi ojo oni ninu tan ti se ojo kerin la osu karun lodun 2013 are igba na Goodluck Ebele Jonathan lokede nkan fararo lagbe etu abo ni awon ipinle bi ipinle Bonu Yobe ati Adamawa nigbati awon agbe sumo mi ti won fi won lape lagbon be komo ba awon awogidengbe nibo an lo nro le yi e ma bo lori Facebook pelu lagilu 96.7 FM e ma bo nbe ja mo wura wa loju loju gege bi yawo osin ke se wo kore lode nkan meji gbogi la fe gbe yawo loni akoko won ni kene kan mo fi eni ara won si eye o tori bope ti gbogbo wa ti ko wa ni oba ko lo nje da oba wa gbogbo egbe oselu lo fe ri nkan gbegun won la ko ta wa yi egbe oselu APC amomoye as a declaration omo tin di wowo bi asa won mo gboro la ko ta wa yi eyin ba wo gedengbe oro egbe oselu PDP adara po mo APM ati le mejeje papo won le po bi ta wa ni gbagbuda la ngbe kaki ti won se mega rally ni gbangan mo po se mo pe egun to ba ti bota o ti ku la iwo laaro oni ton si se to diro le awon mo gboro ni faja nibo loro de duo lori oro mejeje a fon gba fagbe re ni role yi ni won ba bi akoko ba ti gba wa laye mo so pe o ba oke yo fun wa tuko abidemi lo ko temi akande lo ko baba to bi mi lo mo ro agba bi o ba se lo ro baba pe ti a mo se lojo ale e ma bo lori Facebook wa ni role yi lagilu 96.7 FM ni agbegbe okeado l'office egbe oselu APC state secretariat ti won be oro di awon eyan kan si kora won jo ni won bere si ni se iwode nigba te mo pe e fe fi agidigbe eyan kan le a lori ni kilode ti eni ki won lo re mo gba form owo rogurogun won ma fi gba form 50 million owo expression of interest owo form onu lori Facebook wa won fon ta o won fon ta won si se fe onu ha won ni ipade bo ni kon ti lo ni dada nla won pe sugbon sa awon eyan pa pajanu awon baba wa le Yoruba si so koda awon Igbo na gbe leyin won ni bi o ba si na efi ki ru tori pe ikun na lo ba ekun in lo ba kun wa be eyan ba sun kun dada o sese kumi oyo mu e ni role to ni olohun le won lori Facebook wa lagilu 96.7 FM won fara ya gidi koda ngbeyin gbeyin awon eyan won pada da awon beba orisidisi won pada fon gbogbo e dalele ti gbogbo e foju po tan yanyan ninu iwadi koda won nigbati awon eyan ti en lo re se rally mega rally ni mopo ti en pada bo eyan awon gomina Seyi Makinde atawon eyan won ti en koja nbe te gbe oselu ti o mo se wu sira won ko sese tori pe an gan ninu ile ara won oro yi oro ninu egbe oselu APC gangan ni secretariat ti won ni agbegbe oke ado ni lebadan ni bo la fe ba yara ja se gbagbe wi pe ni bi ojo bi meji seyin nigbati alakoso ana leka agbara oloye bayo adelabu to lo re nse imo fi erongba re han declaration ni inu gbogan liberty stadium ako gba na gbogbo eto lo bi o ti lo supopolopo awon eyan kan si wa mi kan tan na se pade lowo egbe oselu apc ti awon eyan wo ke o da pe nkan tru in ba lagbon beun ti ko wa lo ti nba eje mo fi asiko yi on le rin lori facebook wa eje fi ako yi gbe ayan na wa comrade adeweso e ku dede asiko yi
1: ah akuro le aku bojojo seri wa yu ti pupo e loke ipe
0: mi ah eje ati ayin ko on le nwo lori facebook hun kọlọ̀hún sànù ẹni ọ̀rọ̀ òṣèlú ìta jẹta kú mbẹ ẹgbẹ́ òṣèlú apc lókè àdó wọ́n pè àwọn tí wọ́n jẹ́ àwọn aspirant kan àwọn state house of assembly federal rep pé ẹwà ẹjẹ́ àjọ sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ń jáde pé kọjọ́ pé wọ́n kọ àwọn ọkọ̀ kan láwọn èèyàn lọ pé bákan ó ṣáàdì wàhálà kí lẹ fẹ́ sọ ṣé ẹgbẹ́ òṣèlú apc ibi tí nkan dé dúró lásìkò tá a wà nínú ọ̀rọ̀ wọn ṣé kìí ṣe wípé gbogbo nkan padà wà á di fọ́pọ̀ mọ́yọ̀ ní ẹgbẹ́ òṣèlú ọ̀hún báyìí ṣé wọ́n rí i mọ́nẹ́jì.
1: Tẹ bá ní ìjẹ́rí gbogbo tó ń ṣẹlẹ̀
0: o máa fọ́ sèèyàn máa lórí
1: o máa ń jẹ́ kí n tán pèlú sílùú náà nìyẹn n tó jẹ́ kí òṣèlú dùn náà nìyẹn tẹ bá dé ẹgbẹ́ kan tó sọ pé àwọn ni àwọn ò ní problem àwọn ṣe kankan irọ́ pátápátá ni.
0: Imposition ó ti ń di wàhálà tí wọn ti ń ṣe ìwọ́de
1: èèyàn mẹ́wàá bá dupò kan náà whichever way mo rántí ìbò kan tí gómìnà náà sọ ńgbà kan pé tó ti di olóògbé abiola john bini whichever way tẹ́ ẹ̀ bá fi gbapò lọ́wọ́ ẹni mẹ́sàn-án yòókù lẹ́ẹ̀mọ́ wa àwọn mẹ́sàn-án yòókù yẹn tó máa ti máa ti rí pébi tọ́rọ̀ ń lọ nìyẹn wọn ní káwọ́ gbéra àánú ò sọ mú fẹ́ òun náà báwọn ò fẹ́ àwọn ò sì gbà nínú àwọn mẹ́sàn-án yòókù nìkan tó ń lókè o ẹni tá a mú dára àmúmọ́ a tó mú kan náà nìyí àwọn yẹn náà tó ní a fẹ́ a gbà.
0: Meeting upon meeting ni wáyé lásìkò wa àná wọn tó ṣe pàdé ka àdúró pẹ̀lú ẹ o níjọ tí adélábù ń ṣe declaration àwọn kan tó wà níbi tí wọn ti ń ṣe pàdé káwọn olóyè ẹgbẹ́ nípínlẹ̀ ọ̀yọ́.
1: bẹẹni sẹrintan máa ń pè ní leader nínú ẹgbẹ́ òṣèlú lórílẹ̀‐èdè mi mọ àmọ́ country mi ò tó ń pè ní leader party kọ̀ọ̀kan oníkálukú ló ní apc leader ti tẹ̀ tó jẹ́ pé mi mọ̀ fẹ́ pé leader yẹn
0: ni tí ọjà adarí tí wọ́n
1: adarí tó bá sọ everybody ó tẹ̀lé nigbati adari o ti soro ohun kaloku n gbọ ni and then
0: tama ta ladari ti o ti soro
1: taba si wa adari ninu ẹgbẹ oselu apc leni o apc mu n sọ o na ni president Bola Ahmed Tinubu
0: ẹsùn ìpínlẹ̀ kọ̀ọ̀kan náà ló tó láwọn adarí rẹ̀ ẹ mọ́ gbàgbé o alága ẹgbẹ́ òṣèlú pdp ó ti sọ wípé direct primary làwọn ó ṣe ní gbogbo àwọn ìpínlẹ̀ ṣùgbọ́n ó fẹ́ intention fẹ́ yàtọ̀ sí ti ń ṣẹlẹ̀.
1: tẹ lọ iṣẹ ti pdp lẹ sọ yẹn
0: apc ni
1: ṣeré tó bá tó máa sọ yẹn tóbi tó máa ti ní kan ti direct primary orílẹ̀-èdè yìí tẹ́bá di pé lórílẹ̀-èdè gbogbo nǹkan ni wọ́n put into consideration pé so possible.
0: bóòlù ò ṣe lè possible now ká dìbò nu ẹgbẹ́ láti pé bo gbogbo nàìjíríà.
1: ètò ààbò ó ṣe kókó kò sí mo sọ fún yín sìn kò síbi
0: tán. ṣé wọ́n mọ̀ọ́mọ́ ara wọn lè mọ̀ nínú ẹgbẹ́ kan náà.
1: kò síbi tán ti ń ṣe bẹ́ẹ̀.
0: ẹ mú jaaro nù lọ bá wọn.
1: tẹ́ bá ní kéèyàn mẹ́kẹ́ kan tó báyìí nìsín. mo sọ fún yín sìn mo ní téèyàn mẹ́wàá bá fẹ́ dún nǹkan tẹ́nìkan ti gba nǹkan tó fẹ́ gbà àwọn yẹn ò nígbà wọn ò ní àwọn wulẹ̀ tí wọn kò bí ó ṣe lọ bí ó ṣe rí náà ni tẹ́lẹ̀tẹ́lẹ̀.
0: ẹ ti pé yóò rí
1: ṣé bá ti rí wọn tán ti jọ ń ṣèpàdé tẹ́lẹ̀tẹ́lẹ̀ á rí wọn nu mọ́tò ara wọn. nítorí ẹ̀ máa ń jẹ́ kí òṣèlú sẹ́ni gbogbo tó ń ṣe yẹn lọ́rọ̀ ti tèmi tó máa fi tó ọjọ́ mélòó kan nísìn wọn ò tó pe gbogbo wọn.
0: pé wọn fapá janu mọ.
1: àwọn tó sì ń fapá janu ṣe bẹ́ẹ̀ nìkan ló ran wọn. ẹnìkan ni wọn ń jà fún.
0: ṣe rò pé àwọn kan ò ní lọ ní ẹgbẹ́ òṣèlú apc inú gómìnà ṣèyí mákindé ò mọ ọdún báyìí
1: ni. bó ṣe rí nìyẹn sí ọjọ́ kan nínú òṣèlú bí ó ń tó le gan ni wákàtí kan ẹyọ kankan lásán ẹ sọ pé gbogbo imú lọ́dọ̀ ṣèyí mákindé kí ló ń fún yín láti ṣe ṣèyí mákindé gan ò nínú apc gba ẹgbẹ́ òṣèlú apc òtí ó sọ bó rẹ́dọ̀ pé ẹyẹ èèyàn mí o president nígbà tó ń sọ ọ̀rọ̀ pé
0: irú ọ̀rọ̀ wọn ò tó wọn ní tíjọ́ ní tàn sí wọn ní mistake lánsẹ̀ pé wọn ti padà wálé
1: báyìí kò sí tí ò lè ṣẹlẹ̀ this is politics. ṣe rí òṣèlú yẹn báwọn nǹkan ṣe máa ń mú bí ẹni pé ó jẹ́ ọ̀rọ̀ bí tẹ́yìn òfin lọ́ọ̀rùn orun rere ninu bibeli ati orun ja na mo tan se mo kankan yen ko le to be yen
0: na e mo gbo eh ninu declaration ti oloye bayo ade labuse ni liberty stadium mo wa nbe won ni ninu pe ba wa awon banner tan gbe kakiri banner oloye teslim folarin won gbe be ko da won kan wa tan jo wa papo bayi ngba won si mo soro won ni awon gbe fun eh egba awon pe yan awon dada now ni bi oro wa lo bayi adake mo fo won a mo teni ti se eh oloye teslim folarin ti o soro oloye bayo ade labu tanan wo pe rara e mo fo seyan le a lori bi oro ba lo ni direction won tan mejeji bi won ba ti e wa ko nu egbe ti an ba lawon osise fe egbe nkan nkan se
1: seri tabanika wu asa bi nkan se ri leni o party meta ni mori ti won serious pan fe dibo tawon yen gan mo to jara lu
0: e sawo
1: APM to je ti gomina
0: elege
1: elege APC kilo tukuna
0: en le da ko meta e so keta
1: kilo npe
0: iwu
1: akodu
0: alatanpako
1: alatanpako ati ADC o je merin
0: no ti merin ba
1: o je merin ben sugbon in te nso yi
0: e da ko PDP
1: en ti o le je kin da ko PDP se n gbo mi n ti o je kin da ko PDP unless we are only deceiving ourselves. The APC leader of APC today, of PDP today in Nigeria, practically is working for APC. No, it is something to be available now. It go shape en to yan to pe kini. The APC leader PDP Lenio,
0: who is
1: authority PDP, which is Minister Wike, is practically working for APC.
0: No,
1: okay, Gomina to so pe Gomina Makinde so pe on fe dibo are leni
0: eh won declare won la won
1: fe declare pa fe dibo are teyan ba ni keyan wo tori eyan so olohun yo si le mo egbese ti o wa ti o se pe teyan fi wole te ba ni ke wo nsin is practically protecting those people that very time time very jade senator ati rep ni
0: se pe ke se pe gomina gangan interest lati di are
1: what are you telling me se bi n to sele ni ka lo niyan
0: eh
1: kwakwanso 2023 president se ko gbogbo yen ni. It is all emotional. Politics in the game ni o ka lu pa ma play.
0: Sugba awon eyan fi apa janu gidi nu egbe oselu APC wi pe awon bi oba ti le je bayi.
1: Soro oloye
0: kaka ki n bu ma bule.
1: Eh. Whether we like it or not, Oloye Teslim Folarin is becoming a leader in the APC today. I soro won yen sin ni da wahala le sin.
0: E mo yen gba tin kun lo bi
1: an de pe. Last week Friday, Abuja ni photo ti awon eyan ri awon ati oloye Adelabu
0: tanjo lo jimo lo gugu
1: tanjo lo jimo nigba si fe se kini ni liberty lana abijo wo
0: injeta
1: poster ni
0: abi anani
1: abi won se poster won sibe won de lo
0: injeta ni
1: en to ba jo loselu te na ba joko pe ke what is happening boy soro yen but en ba bota le ni to ma so pe you are la awon na lo o o da pari bo yen o se kini
0: yo lo le sugbe wo pe tin sele yi ko le dan kan ru tan yan yan egbe sele
1: politics ni
0: oda a lo soju oja bayi Abdul Gani Saidi won kan se Ayomide Onimoto lati lan late Akande Oladapo Kola Wole Adebowale ati opolopo atesije e ma fi ranse sibe ke ba wa fun okolo fa fa e ba n si are e ja lo soju oja lodo Augustus ba ba ti pada de e la loro leto ni kan ni la glue 96.7 FM won gbe alejo wa wole ni ro leto ni eku kale
2: Lagilu FM 96.7
3: Emi omo yin na ni o Jalija ni mo wa ni ta bayi lati le mo bi awon eyan se se da mo Maggi chicken flavor si oya espeli celery
4: S E L E R R I E salary
3: ah boda mi espeso espeli no di salary oya lopin gbiyanju espeli turmeric
5: T U R M E R I C turmeric
3: e kare pali ohun se be Maggi chicken flavor ko fun

0: Cashport dé pẹ̀lú ìlànà tuntun gbóná tí ó ṣe èmi àti ẹ láǹfààní. Ilẹ̀yà Cashport 2026. Ó jẹ́ àsìkò láti jẹ owó ńlá tí a kò tí ì rírú ẹ̀ rí pẹ̀lú ẹ̀bùn ojoojúmọ́ ọ̀sọ̀ọ̀sẹ̀. Àti Cashport Ilẹ̀yà nínú oṣù mẹ́ yìí, owó tó ju 50 million náírà ló wà lórí tábìlì láti pín. Ènìyàn tó ju 100 lọ 60 ló máa jáwé olúborí lọ́sẹ̀ kọ̀ọ̀kan. Àkókò rẹ̀ rí láti rẹ́rìn músẹ́. Tá a ṣe fún olórí ire kan ní àgbọ̀n ńlá pẹ̀lú 500,000 ní àkókò Ilẹ̀yà yìí. Bẹ́ẹ̀ni 500,000. Ilé-yá ilé ló máa jẹ́ àkọ́kọ́ ṣe irú ẹ̀. Bẹ̀rẹ̀ sí ní lọ máa ta báyìí. Bó o ṣe ń ta tó o tún ń ta lọ́pọ̀ ìgbà láǹfààní ìgbégbá orókè rẹ̀ ń kó kẹ́kẹ́ sí i. Lórí Splash 105.5 FM *347 *1004 *1#. Lórí Ìlàdélú 96.7 FM *347 *1004 *2#. Bẹ́ẹ̀ lẹ sì tún lè ta lórí website www.cashier.ng. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Cashier. Ilé-yà Cashport, ẹran àgbò àti owó ńlá ń bẹ nílẹ̀ láti jẹ. Ṣó ti Cashier? Mo ti Cashier.
1: Sonia tomato sachet. Yes, it's true. I love Sonia tomato sachet. The color is so red, so thick, so tasty. When I use it for my stew, jollof or spaghetti, the color shines brighter and food becomes tastier. Sonia tomato sachet makes meals delicious.
2: Ìyẹn fẹ́ni tó bá máa ti ń sẹni o. Bí kábàlẹ̀ kọ́lé láyé, tálákùn ojú sikẹ́lẹ́ bẹ́ẹ̀ lọ tó sì nílé tẹ̀ lókè èèpẹ̀. Ẹ̀dá tó wó bá rogún sí lọ́wọ́ tó jogún fàájì àti sẹ́kárí mi. Wọ́n má gbàgbé pé bíríkì méjì ìgò kan ni o. Àbẹ́ mà, owó tí ń bá fàájì lọ òkèrè.
3: Oní tèmi, 1 million naira tó promise mi lánàá kọ.
4: Bèbí mi, mo ti dílẹ̀ fún ẹ. Ẹrù rè é.
2: Ah, pẹ̀lú atọ́tọ́nu mi sí ọ. 1 million naira owó lẹ̀ lọ́dọ̀ Bọ̀sún King. Kíni wọ́n fẹ́ fi ṣe bàdé fóbìnrin? Àìláka sí ẹsẹ̀ ìgbésí ayé rẹ o.
4: Ah, ìgbésí ayé rí mi lọ́la ni mò ń gbé. Àsọ̀rí mi ò pé.
2: Orí rẹ pé. O lóní mara gidi ni. Níbi tá a yẹ lajú dé. Tóní kálukú ti ra éka éka ilẹ̀. Dako kọ́lé iṣẹ́. Àròyé kò sóúnjẹ lílù. Oúnjẹ wọn ni Bọ̀sún King. Tóró débẹ̀ ti fi ń talẹ̀ léka léka. Fún gbogbo ẹni fẹ́ fi dako, fẹ́ fi kọ́lé iṣẹ́, fẹ́ fi sódò ẹja sin nǹkan ọ̀sìn. Bẹ̀rẹ̀ láti orí plot plot. 1,000 acre, 2,000 acre, 3,000 acre, 4,000 acre, 5,000 acre, 6,000 acre, 7,000 acre, 8,000 acre, 10,000 acre, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Lóní lu jìlú lóní lẹ̀ sí káríkárí. Ẹ̀wẹ̀ bọ́ralẹ̀ bótalẹ̀ bóralé talẹ̀. Kàn sí wọn ní Chris Bob Building, Mobi Bus Store, Odò Ọ̀nà Àpáta Ìbàdàn. Telephone 070-6281-7806 tàbí 070-7103-6974. Kàn sí Bọ̀sún King. Kò dọ̀nílẹ̀ bọ̀nílẹ̀ jaburata.
5: Tàbá ṣiṣẹ́ látọjọ́ Monday, káwá fi weekend wá jẹ̀gbádùn lágbóṣá gbogbo lẹ́jọ́ nù. Ó wà bẹ́ẹ̀.
6: Ó jẹ́ sílé gbogbo ọmọ sórí. Má fi ṣe àpamọ́.
5: Ètò tó ń múlò dùn lórí Ìlàgẹ̀lú 96.7 FM túnbọ̀ ọ̀nà àràyọ lẹ́kọ̀tún ní gbogbo ọjọ́ Friday láago kan ọ̀sán pẹ̀lú Kọ́láwọlé Adéníyì Kọ́ládex International ni yóò máa gbé wa kiri lágbóṣágbó. Abala àkọ́kọ́ labala ó wà ńbẹ̀ tá a ti máa sọ̀rọ̀ lórí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lágbo àyíká. Abala ìkejì labala pẹ́pẹ́dẹ̀ abala tó máa sọ nípa onírúurú ọ̀ṣọ́ tá a lè máa jù tá a lè máa tẹ́ lágbo ó wà ńbẹ̀. Abala kẹta ẹ̀wẹ̀wẹ̀ ni abala ẹ̀ọ́dà

0: Nìbàdàn.
1: A lo ojú ọjà ní ìsin.
0: Bẹ́ẹ̀ni.
1: Adémọ́lá ọmọ Azeez Asisu. Tá a bá tojú ọjà dé, oríkì ilẹ̀ tiwa òun lè dùn. Wàláì dàláì, àjọjẹ
0: gbádùn ara wa ni.
1: Bí ìgbà tọkọ ìyàwó ń gbádùn
0: ìyàwó ẹ̀.

0: tomato sachet. Oh, Sonia, mo fẹ́ràn Sonia tomato sachet gan. O rẹ dodo, o ki, o dun. Ti n ba fi sebe, jollof rice tabi spaghetti, awọn ri atun yo. Ounje mi a dun si. Sonia tomato mix n je ki ounje dun.
1: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
2: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìbàrúbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yí ó máa kọ́ èèyàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbàrúbá ọba Iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kan fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: A7 Pro. Owo rẹ ko du 126,300 naira lọ.
1: Redmi A7 Pro.
2: Ìròyìn ayọ̀ tún lé léyìí o fún gbogbo ẹ̀yin tẹ̀ tí ń bèrè fún layer special promo ti ilé iṣẹ́ Miyọ Keke Global Engineering Company Limited tó nílẹ̀ Great Estate tó wà ní Adébáyọ area Oríyọ̀lè local government Ìbàdàn. Ta tún lè gba ayé gbọ́ olómi ìyànà ọ̀jẹ̀ náà débẹ̀. Ilẹ̀ tá ń tà ní 1.2 million lọ́wọ́lọ́wọ́ 950,000 naira láòtà fún layer special promo tọdún yìí pẹ̀lú ẹ̀bùn àyíṣọ́ díẹ̀ díẹ̀ náà tún wà láàrin ọdún kan pẹ̀lú àsanlẹ̀ 50,000 naira. Kò sí wàhálà ọmọ nílẹ̀ tàbí hidden charges. Àwọn èèyàn ti gbé ní Great Estate. Iná ti débẹ̀, ọ̀nà sì dá débẹ̀. Ilé-iṣẹ́ yìí kan náà ń bá ni yàwòrán ilé ìgbàlódé. Báni kọ́lé, ṣe record copy survey tó dédé ọ̀jọba. Bẹ́ẹ̀ là ń ta block fáwọn oníbàárà wa. Permanent office wa wà ní MKK Multipurpose Building, Àtẹ̀rẹ́ Agara Odò Ẹja Second Mosque, Steel Garage, Ìbàdàn. Fún àlàyé kọ́lọ̀ WhatsApp, ká lè fi Great Estate náà ṣe rí gẹ́lẹ́ ṣọwọ́ sí yín. 070-5393-6013 070-5393-6013

0: ọdọọdún iléeṣẹ́ omega travels pẹ̀lú àjọṣepọ̀ globe trotting travels bí àkànṣe ètò iléyà kanipa 2026 kalẹ̀ nílùú kata ìwọ àti mọ̀lẹ́bí rẹ àjọ máa jayé yẹn nílùú kata lówó tí ò ga jara lọ lẹ́yìn ọjọ́ kẹta ọdún iléyà may 29 ni bàlúwà máa gbéra lọ sílùú kata five star hotel la máa dé sí pẹ̀lú oúnjẹ àjẹpọ́nu látó ń ṣara lóore láàrin ọjọ́ márùn-ún gbáko ìgbádùn jaburata ní desert safari museum catering village city tours síbi tí ròyìn ò tó àpójúbà ọjọ́ márùn-ún nílùú kata láti catch fun with your family consolation mega travels tó wà ní third floor lister building ring road ìbàdàn tàbí globe trotting travels tó wà ní south plaza wema road olúyọlé estate ìbàdàn telephone numbers àti whatsapp wà ní 0816-552-0410 tàbí 0911-643-7996 this is a great opportunity to display in your passport and have a luxurious Ileya celebration.
1: Èmi ọmọ yín náà ni o jọ̀lí jọ̀ní mo wà níta báyìí láti lè mọ bí àwọn èèyàn ṣe ṣèdámọ̀ Maggi chicken flavour sí ọyà ẹ̀sì pẹ́ẹ̀lì sẹ́lẹ̀rì
2: S-E-L-E-R-R-I-E
1: sálárì bọ̀dá mi ẹ̀sì pẹ́ẹ̀sọ sí pẹ́ẹ̀lì náà di sálárì ọyà lópin ìgbìyànjú ẹ̀sì pẹ́ẹ̀lì turmeric
3: T-U-R-M-E-R-I-C turmeric
1: ẹ káre pálí ohun ìṣebẹ̀ Maggi chicken flavour kan fún yín
4: ohun ìṣebẹ̀ Maggi chicken flavour pẹ̀lú èròjà àlùbọ́sà sẹ́lẹ̀rì àti àtàlẹ̀ pupa olùyípadà ayọ̀
5: Bàbá Ìbàrúbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
6: Ẹran ó jí pépépé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ Bàbá Ìbàrúbá tó sì fi ojútu ewé àti egbò àti bá ti ń lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlẹ́gun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yóò máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì ó dópin lọ́dọ̀ Bàbá Ìbàrúbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé Bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 0803381008 àbí 0701821111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bú bí èlùbọ́.
7: Oúnjẹ ẹ̀yin.
8: Lagilu FM 96.7.

0: òpó èmi náà kúkúkọ ọlọ́run máa mi ni wọ́n kàn ń bínú orí lásán ni àkànwò ọlọ́run lọ́sẹ̀ dá ẹ̀ ògúndúgba lóògùn àkàn àdébà àti dénú àyálà ó ń lu ọlà wọ́n dòòyì kápá pa àwọn bẹ́ẹ̀ ni ọ̀ká pa wọ́n dòòyì kó ṣe apá àwọn òkó ṣe wọ́n wá dòòyì kákànga kànga ò ṣe é kó sí.
1: Nǹkan kí nǹkan ní ń wá.
0: Bẹ́ẹ̀ náà ló kúkú rí.
1: Abaláwo tó lóhùn ó moyún ògbín.
0: Bẹ́ẹ̀ náà ni bí ẹni tí ń wá wù ẹsìn ni.
1: Bẹ́ẹ̀ ni.
0: Nbo ni ó ti kàn án. Ebo ni ó ti rí. Ẹni ọba mi ò kéda kan bẹ́ẹ̀ ni ò ṣe é fara wé.
1: Bẹ́ẹ̀ ni o.
0: Nbo là á yà sí nbo là á gbà lọ.
1: Àgàn òpó ló gbérin ọdẹ bẹ́ẹ̀ gbérin ọdẹ.
0: Bọ́ọ̀ bá dàdí ọ̀hún tó dùn mọ́ra ẹ̀ mọ́ra ẹ̀ lèmi ó gbé.
1: Bẹ́ẹ̀ ni àgàn òpó ọlọ́mọjà bírú wọn o ọlọ́mọjà bírú.

ọ̀tàlélẹ́gbẹ̀ èjì àdá tí wọ́n darí jọ tí wọ́n ń bọ́ kéèdì tẹ̀ ọmọ òkè ọjẹ́ ọmọ òkè òmu òkè òsinmi òkè ọ̀fàyà ọmọ òkè ní ọ̀rẹ́ yín ogúnlélẹ́rìnrìnwó ọkọ ọmọ òkè ní ọ̀rẹ́ yín ọ̀tàlélẹ́.

0: ti sale oku ku si ma wi pe otutu gangan mo eyi oke Ismail lo ma kere o
1: okuku ja eti
0: mo ni ogba kini won lenu mi
1: ire ni mogun
0: oma muse
1: ara alagbede oma wuko gbirin
0: bi
1: fun oma gun fe giri bi ojoku ni re ire lo ti nbo lo poko fun wa ire lo ti nbo lo pada fun wa bo ba poko fun wa to pada fun wa emi no si ni bo musu bo lagbede
0: beni
1: ire ni mogun oma wise oma oma yonyo ire ni le owo owo po lagbede o meje ni nbe nle oniregun ni le re ni mogun oma wise meje nlogun meje ni re ogun onile inimo ajaja ogun onimo awon nimo ajagbo ogun ko la won aje gbin ogun molamola ni je sunsu ogun alapata ni je pon yagba yugbu otologun sanbe meji nlo mo ogun ikanjokun ikansi jobin itojokun ni sise lagbede alagbede mi oloko kemberi agbede mi asasusu ti nbe lona tire itojobirin nloko mi are iruwa to se wipe bi aye ro nfe bi won ba koko won owe meji ni ma so pa foko won ni igi to ba to rin gbaduo nle rin farati ngbo ati pe eyan ti o ba gbon sasa ko ye mo so loko e ma fi so na lare ode omo leri
0: na to ni abehun awon eyan wa un kale ti won fe pe esori eto
1: beni
0: ko wa nlo fe koriki ibaba ti won ko wa fe so bi won se je gangan
1: beni
0: ibi ti ko wa ti se wa won fe so kini won ki gbogbo eyan omo Ademola Aziz Azizo ba wa si oju opo le ka won eyan o pe sori eto eyin le leto ka wa o wi na ni ti wa
1: beni
0: o wa ba n pe number won ka won eyan o pe ebe
1: 091
0: hello
2: hello baba mi ogudugba logun
0: apo araye e ma jeun wa ninu nira inira oda
2: inira oda
0: e ba nda ko yin ka ma bi e ti npe sori eto
2: iye Elizabeth na mi pe la
0: oda na e to ba ni koriki ile yin abi ti le oko yin le ti fe ki
2: ile baba mi ni mo ti e fe lo loni
0: e ntun le
2: mo fe lo soke okere se omo woyira omo woyira ko ma ba re erukeru omo erukeru abilala lenu bi esi omo yele okere se ko sun ase o da pasi
1: beni
2: ta ni omo pe ele esi
0: Hello.
2: Akagberin atorun soro mba mo pegberin atorun soro ile ijiduro ni mba te si lede ni o.
1: Beni.
2: Omo yele okere se to su ose o da pasi.
1: Beni.
2: Omo oke temi la won o me ni lowo omo ti mo wa be jori eni lo.
1: Beni.
2: Baba bi ogudugba lo gba ko e ma ba mi kire se lo ba hun o.
0: Okuku nje yin ti mi odi okore se ni yan omo woyira.
1: Beni.
0: Okore se re omo woyira ko omo ba re rukeru.
1: Beni.
0: Erukeru se bi ne
1: le ke. Abilala lenu.
0: Abilala lenu.
1: Okore se omo woyira
0: ko omo ba ra gba kida o. Igba kigba se bi ni keke so
1: beni
0: oko temi nle won ba teni wa
1: beni
0: aji sola nti mo ba wa oju
1: tori e ni lo
0: oko omo aje bi oro yo sese ta le ni o tun wa nbe ori ki le ti wa o le to hello
3: hello e ko le sa
0: e mo kuro le
3: yes sir apin lati logun ewu ni odile ibadan
0: e seun seun A ngbo yin o.
3: O ko mi ni esomi lati le Ibadan.
0: O ki baba yin la fe gbo.
3: O be lo si kini ni omi adi o.
0: E nso nle.
3: E ba wa ki o, emi o mo o.
0: Ah, eyin na gbiyanju se ba ma yo o ba ni yin.
3: ẹba wa kí bàbá lógun.
0: Ọ̀dà a ma bá yín kì í nígbà míì tọ́ra rọ́jọ́ múso lókun ọjọ́ ń lọ ta lẹ ní ọwà ń bẹ bá ń pe nọ́mbà yìí káwọn èèyàn ó pè é sórí ètò.
1: 091-23-70-86-75
0: Hello.
4: Hello, kú ètò.
0: Ètò ní sáwọ́ bàbá wa.
4: Ilé ìfò ní ìbàjẹ́ o.
1: Àmì àṣẹ Ìdùmàrè.
4: Èmi ni Fọ́lọ́run sọ Adé di méjì tí wọ́n ti ọ́sìmẹ̀tì láti mú kiri.
0: Ẹ ṣeun.
4: Ẹyin. Ẹ̀rọ wa ni ẹ bá mi fi ọmọ aládùúgbò gba bí ọkọ ara ní ẹyí àárọ̀ òun àárọ̀ o.
0: Ẹyin náà ẹ bá ní kí ara àlú ọ̀rìnrìn ni.
4: Èmi ọ̀kọ̀ kọ̀kọ̀ tá a fẹ́ sí pààrọ̀ ní ilé olúfẹ́ ọ̀ọ̀nì mi. Èmi lọmọ kú bàbá lèje. Àìdúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ọ̀nì àìsí bẹ̀rẹ̀ kí wọ́n nífẹ̀ẹ́ oòdùà. Ẹni dádúró kí wọ́n nífẹ̀ẹ́ ọ̀ọ̀nì ẹ̀bọ ni bàbá wa máa fi wọ́n ṣe. Ẹ̀rọ bá ń kí lọ báyẹn.
0: Ẹ ti gbìyànjú tá a bá ní purọ́ ẹja tún fẹ́ lò mí láàyè. Hello. 019-23 Hello.
5: Hello, ẹ kúrọ̀ lẹ́.
0: Ẹ mọ̀ kúrọ̀ lẹ́ kú ajálẹ̀.
1: O lẹ́yìn tí jẹ́ o.
0: Ó kọ yín àti bí ẹ ti ń pè sórí ètò.
5: Orúkọ mi ni Modásọ́lá.
0: Ẹ́.
5: Modásọ́lá Adédìrán.
0: Ẹ gbóhùn sókè.
5: Modásọ́lá Adédìrán.
0: Ibo lẹ ti ń pè sórí ètò.
5: Ọ̀rẹ́ méjì àgùkù.
0: Ẹ bá ní kókì ilé bàbá tó bí yín lọ́mọ.
5: Èmi lọ́mọ agbólú Ajé. Ìpínlẹ̀ Òrùkú
0: Ẹ̀bẹ́.
5: Ọmọ òsì Fásilé àtò yìí. Agbólú Ajé lẹ́ni ọwọ́ rẹ tó tù.
0: Bẹ́ẹ̀ni.
5: Ọmọ òsì Ràràmúdà.
0: Ìpínlẹ̀
5: Ẹ̀kúnlé rí àtúntò
0: rẹ.
5: Ọmọ orí jẹ́ lówó bí ọkọ̀ bá tó rẹ̀.
0: Kárí o.
5: Àwọn
0: jẹ́ ìdàgbà sí
5: àwọn
0: ìjà. Ẹ ṣe ń ṣe ojú ò ní tì yín. Ọgbọ́n ò ní dòpè.

0: nuba je ka jo pade ni ose yi kankan. Thank you, God bless you.
1: Oluwa tun fa nawo anugbe aye enikan wo labe majemu ipe to daju sakatio lamunumala ti oluwa fi pe iranse re prophet sam oluwa lo baba dami mogun worldwide ninu isowuru ipe nija ati owuru anu eleyi to ma waye ni ilu ibadan lo seta waye ni saturday ojo 16 osu karun odun 2026 ni dede ago mejo asale gbogbo eyan ma korajo lati gbadua sunday ojo 17 osu karun odun 2026 cec grace assembly to wa ni adami mogun radio house shopan Street or a meji mokola ibadan ni gbogbo eniyan yo ti parapo fun adura owuro anu ni dede ago meji owuro ti wo le tori anugba won si ma pa se fun gogogo yo si ma wo lule be awon olori emi ni kemi real boat ati o ma dani waye ogun ma se ide ma da iwo ni ko gbianju lati wa be e ma gbagbe saturday ati sunday ose yi ni o anu oluwa ma yanju oro e
2: lagilu fm 96.7
3: Bíbélì ọ̀rọ̀ mímọ́.
4: Ọ̀rọ̀ Ọlọ́run wípé bí ẹ̀yin bá gbàgbọ́, ẹ̀yin yóò rí òkú Ọlọ́run. Bọ́rọ̀ bá bùse gàdà tó bùse gèdè, tẹni ṣiṣẹ́ rí jìtẹ̀ lérí tí ẹ̀gbọ́n jẹ́sà fún àbúrò rẹ̀. Àdìtú lọ̀rọ̀ yìí, ètò kan pàtàkì lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM fẹ́lẹ̀ lẹ́bàdàn ni ó jẹ́ gbàkíyèsí rẹ sí o. Àkókò ìsíníye la pètò ọ̀hún, èyí ti máa wáyé ní gbogbo ọjọ́bọ̀ tọ́sẹ̀ lọ́sọ̀ọ̀sẹ̀ báago méje ìrọ̀lẹ́ 7 PM bá ti lù. N lè tọ́ tí máa dé tí esí gbọ́ onípojípo ènìyàn fún wọn ní ìsíníye tó lápẹ́já. Ǹjẹ́ gbogbo ẹ̀yin ọkàn tó ti ń tò pé nípa ọ̀rọ̀ Ọlọ́run ẹ̀dá tí ó mọ bí ogun ti jà tó ti wá ru ara rẹ̀ pin àgàgà ẹnu ń gbàdúrà títí tó wá rò wípé àdúrà ń gbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ìròyìn ayọ̀ bẹ̀ ni wípé ìsíníye ló kan. Bàbá wa nínú Olúwa apostle Olúmọ̀mí Awoyọ̀mí olùdásílẹ̀ ilé ìjọsìn Winning Souls for Christ Bible Church number 9 lane 3 Sionis Estate lẹ́yìn Ankomo New Garage Apada Expressway Ìbàdàn ni ẹ máa gbàdé lórí ìkànnì Lágẹ̀lú 96.7 FM ní gbogbo ọjọ́bọ̀ Thursday lọ́sọ̀ọ̀sẹ̀ pẹ̀lú atọ́kùn ètò alàgbà gbàdojú àdé àkókò ìsíníye gbogbo èèyàn pátá lẹ̀tọ̀ ń kàn.
5: Lọ́dọ̀ Ọlọ́run nítorí pé gbogbo ẹ̀dá tí wọ́n ń tẹ́tí sí ètò yìí àkókò àṣeyẹ ní í ṣe lóore tó pọ̀ tí kì í ṣe díẹ̀ mọ́. Ògo ni fún orúkọ Jésù lókè ọ̀run. Ọpẹ́ náà pọ̀ nítorí pé kì í ṣe èmi nìkan kì í ṣe ẹ̀yìn nìkan ní í ṣe lóore. Bàbá wa apostle àti wòlí Olúbùnmi Awoyọmí ti wà nítòsí gẹ́gẹ́ bí ṣe wọn lórí ètò àkókò ìṣiníye. Màmá wa Reverend Mrs. Awoyọmí náà ti wà níkàlẹ̀. Bíbélì kíkà ni wà yànnàná bí Ọlọ́run ṣe pé bí ó ṣe tọ́ àti bó ṣe yẹ. Ẹ̀ka alẹ́ bàbá ẹ̀ka bọ̀ sí orí ètò yìí.
6: Ẹ̀ka alẹ́ atọ́kùn.
5: Tọ́ ọmọ là ń lọ ní òní ẹjẹ́ kí a gbàdúrà bàbá.
6: Ẹjẹ́ kí a gbàdúrà ní orúkọ Jésù.
7: Àmì.
6: Olúwàgbọ́pẹ́ wa.
7: Àmì.
6: Olúwàgbà yẹn wa.
7: Àmì.
6: Gbogbo àwọn ẹ̀ṣẹ́ wa nínú ọ̀rọ̀ àti èrò àti ìṣe wa olúwadáríjì wa.
7: Àmì.
6: Ẹ̀jẹ̀ Jésù olúwadà sórí wa.
7: Àmì.
6: Ohun tí a sọ ní àṣálẹ̀ olúwadára kọ́
7: máa ń
6: jésù. Ẹ̀mí mímọ́ kó wa máa
7: ṣe. Àmì.
6: Gbogbo ohun tí a sọ ní àṣálẹ̀ lẹ́ẹ̀kan sí olúwàgbà ìṣàkóso
7: rẹ̀. Àmì.
6: À ń gbọ̀wọ́ ètò olúwa súre fún
7: mi.
6: Ẹ̀mí mímọ́ bòkú fún
7: mi.
6: Ilé iṣẹ́ náà kò máa tẹ̀síwájú.
7: Àmì.
6: Ẹ̀ ń tẹ́ ń gómi bíi tẹ́lẹ̀ wá káàkiri àgbáyé lórúkọ Jésù ẹ̀rá àánú gbàgbọ́.
7: Àmì.
6: Ẹ ò ní mọ ẹni ra.
7: Àmì.
6: Ara ò ní níyìn.
7: Àmì.
6: Àti jẹ́ àti mọ àti náà àti lòkọ́ dẹ̀ lọ́rùn.
7: Àmì.
6: Lọ́rọ̀ ẹ̀mí mímọ́ kó tì ń
7: lẹ́yìn.
6: Ohun tí a fẹ́ kíyèsí ní àṣálẹ̀ yìí ó jẹ́ ìbéèrè kan tó lọ́run bí wòlíì èlídà léèrè tó ti pé bó ṣe bí èlídà léèrè ó ti bèbí náà léèrè bẹ́ẹ̀ náà rí bẹ́ẹ̀ náà ló ń bẹnu kankan wa náà léèrè àkórí ẹ̀ sọ pé kí ni ó wá ṣe níyìn.
5: Kí ni ó wá ṣe níyìn.
6: Kí ni ó wá ṣe
5: níyìn.
6: Kí ni ó wá ṣe níyìn níbi tó dúró sí ibi tó wà yìí kí ló wá ṣe ń bẹ̀.
5: Nílé ayé tó wà yìí.
6: Kí ló wá ṣe níyìn. So ibi tá a fẹ́ ká náà ni ìwé àwọn ọba kìnní orí 19 ẹni orí 19 ẹsẹ̀ 1-18 ogun díẹ̀.
8: Ahabu sì sọ ohun gbogbo tí Elija ti ṣe fún Jezebeli àti pẹ̀lú bí ó ti fi dà pa gbogbo àwọn wòlíì. Nígbà náà ni Jezebeli rán oúnjẹ kan sí Elija wípé bẹ́ẹ̀ ni kí àwọn òrìṣà kì í ó ṣe sí mi àti ju bẹ́ẹ̀ lọ pẹ̀lú bí èmi kò bá ṣe ẹ̀mí rẹ dàbí ọ̀kan nínú àwọn wọ̀nyí ní ọ̀la. Ó sì bẹ̀rù ó sì dìde ó sì lọ fún ẹ̀mí rẹ̀ ó sì dé Bathsheba ti Juda ó sì fi ọmọ ọ̀dọ́ rẹ̀ sílẹ̀ níbẹ̀ ṣùgbọ́n ti kára rẹ̀ lọ ní ìrìn ọjọ́ kan sí aginjù.
6: oma lo ni rojo kan te ni agejo
8: o si wa o si joko labe igi juniperi kan o si toro fun ara re ki o n ba le ku
6: oluwa wahala ti poju da mi ti poju de ma lo de mi na o simi
8: o si wi pe o to nisisin yi oluwa gbe mi mi kuro nitori emi ko sanju awon baba mi lo bi o si ti dubule ti o si sun labe igi juniperi kan ti wo angeli fi owo to o si wi fun pe
6: o so fun pe
8: dide
6: jeun
8: o si wo sikiyesi akara ti a din lori eyin na ati oru omi leba ori re o si je o si mu o si tu dubule
6: angeli iku ni wa nte o tu dubule pada
8: Angelo wa si tu pada wa lerikeji
6: Angelo tu ma lerikeji
8: O si fowoto O si wipe
6: dide
8: jeun nitori to na na ji fun o
6: ona to fe to o jin fun o
8: lerikeji O si dide O si je
6: o
8: mu o si lo le agbara o je yi
6: nipa onde to de yo wa lo nu agbara onde yen
8: ni ogoji osan
6: ati
8: ogoji oru si horebu oke olorun o si de ibe si bi okuta o si wo sibe sikiyesi oro luwa to wa o si wi fun pe kini won se ni yi
6: kini won se ni
8: elija
6: bagberi akorinu pe kini won se ni elija ibi okuta to sasi ki lo wa de bi eran ti po sa fe mi ara re ni o sa fun jesibeli yawo abo ba ni o tele yin lori pon fe pa bo si pa awon woli bali bo na ma pa o wa sa ibi to wa sasi ni so lo wa ba pe kini won se nbi Elida kilo nse nbi
8: Oun si wi pe ni jijowu emi ti jowu fun Oluwa Olorun awon omo ogun nitori ti awon Israeli ti ko bajemu re sile won si ti wo awon pepere lule won si ti fi dapa awon woli re ati emi ani emi nikan soso ni o ku won si wa emi mi lati gba kuro o si wi pe jade lo to si duro lori oke niwaju Oluwa sikiyesi Oluwa koja
6: sikiyesi Oluwa koja
8: iji nla ati lile si fa awon oke nla ya
6: koja iji nla ati lile si fa oke nla ya
8: o si fun awon apata tutu
6: o fun apata tutu
8: niwaju Oluwa
6: sugbon
8: Oluwa ko si ninu iji na
6: abi baba yen Oluwa o si ninu iji na
8: ati deyin iji na
6: isele
8: sugbon Oluwa ko si ninu isele na ati deyin isele na ina sugbon Oluwa ko si ninu ina na
6: Oluwa o si ninu ina na
8: ati deyin ina na
6: deyin ina na
8: ohun kele kekere o si se nigba ti Elija gbo o si fi agbada re bo oju re o si jade lo o si duro lenu iho okuta na ti kiyesi ohun kan to wa wi pe kini won se ni iye Elija
6: kini wa se nbi se kilo wa se nbi
8: o si wi pe ni jijowu emi ti njowu fun Oluwa Olorun awon omo ogun nitori ti awon omo Israeli ti ko bajemu re sile won si ti wo pepe re lule won si ti fi dapa awon woli re ati emi ani emi nikan soso li oku won si wa emi mi lati gba kuro Oluwa si wi fun pe
6: lo
8: pada le ona re
6: pada le ona
8: koja le agiju si Damascus
6: ibi to wa ko ni mo ran pada lo si Damascus ma lo
8: ise nigba ti wo ba de ibe
6: ise re ku to se ma lo nigba ba de be
8: ki o si fi ororo yan aseli le oba lori Israel
6: ara se ku to se o fo ororo yan aseli ni oba lori Syria
8: ati Jehu
6: ati Jehu
8: omo ni misi
6: omo ni misi
8: ni wo fi ororo yan le oba lori Israel
6: o ororo yan lo ba lori Israel
8: ati Elisha omo Safati
6: re se lo nkan bo abo le to ma tin to ma de keke bi tin ni e to ma ko to ma tin re ta mo si Elisha pe wo no tun o tun pe o tun tin re na ko to lo iku ton wa iku o ti to ko ti tan tori pe ise re nu aye ko ti tan o ti pari e ele ton saka kiri yi ki lo wa se ni
8: ara mi le hobun da ni wo fi ororo yan ni woli ni ipo re
6: ko ba to yan yen tan ni wa to mo ku
8: yo si se en to ba sala kuro lowo ida haiseli ni jeu yo pa ati en to ba sala kuro lowo ida jeu ni Elisha yo pa sugbon emi ti ku edegberun eniyan sile fun ara mi ni Israeli gbogbo eku ti ko ti ikunle fun bali ati gbogbo enu ti ko ti fi enu ko le enu
6: se pe ma ro ko wa nkan lo sin mi o pe awon kan wa to mo awon o to gburu won tan de edegbarin ti pe awon na kunle fun bali o tan na te gba fun bali tan na sin o sa bali o pe ki si won nkan soso loku fun mi o ninu aye o bo so pe won nkan soso loku rara o ki si won nkan soso ibi ti won ka fun aye ri pe oro woli eli da ni so bolo won se ran lati lo pa orisa ron ni ile israel orisa bali la nso o ile israel te bolo won gba fun israel lati sun orisa bali gba israel ni nsin nipase jezebel ahabu abe si sin orisa le tun olorun odo si orisa bali la nso o ba ti nsin olorun odo si nipase be olorun ran woli eli da lati ma kede ta fun wa won gba won down won se bo ti ba ati bo ti won so ngba to ya le leader fe jo kun yan pe olorun se ni olorun gbogbo aye ati orun pe kan mu ebo wa kan de ka rubo ka se pe olorun ba ti final down o na ni olorun ti a ma se to olorun ni toto awon aworo bali mo gba pe eja fi ebo ka ba pe ina sori e olorun ba ti le final down na ni a ma se awon aworo bali awon se ti won ina down mo yara mo lobe mo ketititi e ti dadi lara won ina down nigba to ba kan o le di sati sisi o wa so pe ebo ti mi fe ru si olorun yi ti mo ti pa sile yin e tun do mi si ko won ti pe ba pe ina ti wa be tetele already pe e do mi si ko mi yen ko ba pa pe e do mi si won do mi si elida kunle o pa olorun israel ina down afi ma so pe elida ni o nsi olorun ti fi na down pe olorun ti fi na down adua to nigba se be nigba ta ye wa ri pe olorun ti elida n pariwo re tatatan ti so olorun abraham don in saki ati israeli o na lo fine down e ti sa so pe awon woli bali yen ma je won lo o si mo gbon papata o si pa won awon eriwo woli bali o pa won fara re eleyi ni abu lo so ni fun yawo e jezebeli tinubi pe awon ti mo pa lati lu mi tan ja awon aworo osabali ni lida pa oda ni wo yola bo si pa awon yen emi na pa o na be
5: lija fara re o pa atawon eyan re
6: ben ile lo boya elida leru
5: professor
6: ko sa pelu training re ngba na lo to ni ba na lo to ngba ti oro isele ko ti ni elida ngba na lo ga bibi omo eyin so suba ise to lo fun elida o si ku ti o ti pari ti fi nsa kaakiri to o nti se tan te pe oluwa wa na ipoju da mi poju mo mi sodo de ke mo bo ale de ke wa simi olorun ni iku ni reti o olorun ra angeli si pe ko lo fun lo nde alakoko o je ne tin reti ku so ye ko deun so lele keji olorun tun ran ko ran o je na si pe angeli tun lo fun lo nde lele keji o tun deun o tun de na o tun deun o tun si be na pe iku lo nwa e tin reti ku so ye ko deun nta n pe le yan nu ma gba to ba do si be yan tan ibe nu wa tolorun ti wa ko si pe iwe elida ki lo nse nbi kilo on se nbi to wa ibi to wa ko ni bi to mo ran
5: olorun lo ko si ni bi to sa pa mo si
6: olorun ni bi ko mo ran ibi ko mo aro re fe da bi oro jona na ni bi ko mo ibi ko mo ran o ibi ko ni mo ran ibi ko mo ran kilo on se nbi bo olorun ti bi pe kilo on se nbi be na lo wi awija re pe jezebeli
5: o
6: fe pa un o ri sa ba li awon jo se ki ba awon so se fun ohun ju olorun israeli ba se be on pa awon wori o
5: gugu e olorun si mo
6: olorun mo gugu ti so ye ko
5: salaye
6: koni tun ga kasodon ani kilo wa se ni se bi mo ni fun pe ko wa se bi mo ni fun pe ko wa ba to doro ke ore pupe ma so doro ke rebu mo fe bo pade mo fe bo soro be ni pe nu ba to doro ke rebu yen to ro pe o ho gbo won oluwa pe ara koko sana ijida isele na se ba olorun o si nbe olorun o si nbe olorun o si nbe olorun o si nbe e da to me yan kale kan si eja tun elemo kale kan si
8: o si wi pe
6: o wi pe
8: jade lo
6: jade lo
8: ki o si duro lori oke ni waju oluwa
6: ko dodo ke waju oluwa
8: sikiesi
6: sikiesi
8: oluwa koja
6: oluwa koja
8: iji
6: nla ati lile
8: si fa awon oke nla ya o si fun awon apata tutu ni waju oluwa sugbon oluwa ko si ninu iji na
6: o die be na lo si riri loni na e ro popo jo loni na pe ariwo ge ni te ro po titi po mo titi bo lohun o si nbe to la riwo po gidi gan ti gbugbe se to tala mi laka ti mo to lo rere sugbon olorun o si nbe awon yan ro pe be olorun ba olorun o si nbe e ma so won
8: ati la injina
6: injina
8: isele
6: orisisi isele
8: sugbon
6: asa okuta ya oke si igi fa ya gbugbe se orisisi mereku lo wa ta na loni na to olorun o si nbe olorun o si nbe olorun o si nbe eh
8: sugbon oluwa ko sinu isele na
6: olorun o sinu isele na eh
8: 12.
6: 12.
8: Ati lẹyin isele na.
6: Lẹyin isele na.
8: Ina.
6: Ina gidiga.
8: Sugbon oluwa ko si ninu ina na.
6: E se ina ina ina ina ina ina gidiga. Awon yo se mereku won se defense so gbo e. Gbogbo nti won se yi oluwo si nbe. Tori pe ona tan gba se ko ba ona ti fe ti olorun mo olorun ni titi e sugbon fun elida bi ti won ka fa yi o ro pe nu sele na pe nu sele ni olorun ti gbe fo nsohun olorun o si nbe o ro pe nu ji na ni ninu ji nla olorun o si nbe bakan na bi o se ninu
8: ohun kele kekere
6: inner spirit inner world inward spirit ni pe imaya imaya imaya ohun kele kekere ohun kele kekere loni ato ma ma je nkan to ma je dun kan fun wa loni bi opolopo ba pari isoru tan abi adua tan to ye ka fara ra ti le de bo na nfa ba won soro kini a ma se facebook whatsapp phone na ma gbo ori na ma gbo olodun te fa ba won soro so uru awon kan won yi ko da leyin adua leyin isoru fara lele olodun fe fara han
5: lo nju ala
6: be ni ife kan gba mi kan nu ma ya igba mi nu ohun gba mi nu iran be ni ba loni phone ti ba gbo ejema lowo ebon lo ti kunu aye wa leyin adua e to ku ta ma ro leyin adua whatsapp ni facebook ni instagram ni film la ma wo ele ti oto leyin adua bo lo ba soro eh won na lo fara lele bo lo na ko ba won na soro e wa lo gbo oluwa o riran kankan ri ejun ni pa fi bo so awon bo le ke kaakiri tori pe awon ko fira mo le bo lo ba won soro leyin adua ma te phone ba file file leyin adua ma wo instagram ma wo film fara lele ji ni pe olorun le fe bo soro lori nkan ti
5: o gba adua
6: ti o gba adua fun e pe leyin awon nkan won yi ina sele olorun o si nbe iji sele ina o si nbe efufu sele olorun o si nbe ati bebe sele na olorun o si nbe sugbon ninu ohun kele kekere pelu olorun ti gbe ba elija soro ninu ohun kele kekere olorun gbe ba elija soro ni pe ibi ti olorun fa je ki elija wa ibe na ko lo wa ise elija o ti tan ti n bere fun ku tori eru iku ti ahale re mo atowo jesibeli yawo abu e gbo le kan si ise awon ile elija nu aye ko ti tan ke pari ise re ori eru ku ni sisiyi eru ba osa n bere fun ku in saka akirin e n tan gbo mi lale n teyin na wa yen na e gbe ra yin lere solo n fa je ke wa nbe ki lo wa si ni ki lo wa si ni baba mi kan mi ni laruko e laipe na ni ko ti pe laipe na ni won ti wa ni 90 plus ale 99 na wa so won ti taya n bese oluwa won so gbo e fun won so a ma ere kiti aba mi yen ti won se won sa gba toki kan na ba lo nsin toki ta ni fun pe kan pa je ni o a sa nsin ti o sa nje a ba kan yen ba fe lo pa ni bi machine ibe na duro si won se di alabada fofun kan yen to ba n pe o ka da ko won fara ni
5: alabada
6: be ni pe kilo nse nbi pe kilo nse nbi ana wa so ni pe ah mo wa pa yin ti toki ta fun pe ke n pa je mo te yin to mo ni ke ma pa nbi pe ta ran le yin pa pe ma to do nbi kilo nse nbi na wa tu ra ra pe ma tu ma pe ti marun e je ti po ra amo ri wa
5: ha
6: aka pe me ba so mo ni pe awon ti ko nbe o ito na lo na na pa pa toki onje pe kilo wa se ni ki bi mo ran ni yen kilo wa se nbi kilo wa nbi kilo wa nbi e dan so apare ti mi na fa na ni 1994 ngba te bi de te bi le gidi gan so mi na sa emi ati ya sa do ajo tagbon a o pe a mo se eto church ni Friday soru ati Sunday baba fori le diroko ni boda pe no ma wa se simbe be ru ni ru ni bi se kan ni simbe na ni ti ma wa ma pada wale e ma lo laaro Monday
5: lu o sun rein be
6: a ba gbo e ma lo laaro Monday e ma de ni Friday fun soru ati Sunday ati ti Sunday nto gbera o to diroko ni boda ba na lo phone o ti de that was 1994 ngba so e mo fe lo ba lo mi ri ri o baba e sa fun mi ni leta pe mo ti don ki n file lọwọ pe asajuwe fun mi n debe ri o mo sa debe so n gba mo debe bayi mo gbo n soji kan ti n se soji fun anu church yen so en ti mo si lọba mi riri o n soji yen kii si yoruba o so ibi ti mo joko ti bayi afẹ sori ọfẹ naa ni mo se je ka ma ba mi lọba ba mi ni pe iwọ alagbaye pidgin ni n sọ pe kilo wa se nbi pe kilo wa se nbi pe ọlọrun sọ fun ọ pe lónìí lọ pe ọdún ló ba fọpin si iya rẹ ati pọnju rẹ ṣùgbọn fún tọ wa se iyare ati pọnju yẹn pọsun ti ọdun mi ọdun ọdun rẹ pe iyare ẹsẹ bẹrẹ ni o pe kilo wa se nbi
5: kilo wa sise
6: ko ti ẹ da ko so nse kilo wa se nbi kilo wa ni kilo wa ni ọkàn ọdun kan báyìí náà ni ma wo pe ẹni yóò rí mẹ́rí ẹni yóò se mo bá tún gbé sára mo tún sọ aga gẹ́gẹ́ bí àṣà ọmọ ẹsẹ so mo ta wà ẹni ẹni tí a ti sọ pé kilo wa mo ta wà kan mo ta bàbá ń pè àríra àti òun náà bẹ́ẹ̀ mi sọ jí yen na so ata de le flat tin gbe ngba na lo o sa kala e mi sa fun ni letter pe daje ni pe kin fun anyway o sa gba o sa kana ko si wahala o ti so njo se gbe pe aro na ba na ni bere
5: se
6: jo ba so iye ka so ji ni pe ejo daddy seyin kon ni won so fun bi so ji ni le kan pe
5: pe ki le wa se ni bi
6: pe kin nkan mi le so pe mi abi mi ko ba ni ba mi pe mi na ah pe e ma ku ba mi eh pada si bad lola ola le pada si bad mi na he don ti esi so se kan rara emi kon le ko pe e fi jo olorun le e wa si duro ko mbi pe olorun so pe iya yin ba tanu odun eleyin sugbon su si odun mi odun re ki lo wa se ni bo ti ngbo mi ni asale nbi ti won na wa so lo ro nbe won o gbe pastor mi lo sibo mi an touch boye buruju o ti leju jo kan sa lo ni o le sa loko
5: bi
6: o
5: ba gbe lo ani boya o ba gbe loko yo pe gboro ni ko
6: olorun to ni kan bi olorun bi tan pe ti agbe lo yen ibe lo ti fe lu o nbi to odun mo si yen ki lo wa se nbe ibi to ta mo si yen ise re ko pe olorun ni nbe ki lo wa se nbe a ma ko ni kan ma kan pe ibi kibi ti iwo ko ba ti le royin jesu olugbala ketere ki gbogbo ayogbo iwo ko modo lo iwo ko modo lo iwo ko ma gbodo debe ibi iwo do ngbo mi na ni asale ti bi tolorun to pe ko wa na lo wa ki lo wa se ni ti ba si bi tolorun ba lo baba si atunse loni ko to pedu fun so lo ba na o na to aboku lo lo ngba tori idamu tolorun pati tolorun file leyin na olorun so fun pe fun to wa ba ku ba aboku lo so yo ba se samuel ni pe loni gan lo ku ta pa iwa ti omo re o si be na fun loruko jesus a ni kuku ya
8: amen
6: ibi ti won na wa ni asale to ngbo mi ki lo wa se na ni in ti le just lo so fe je ko lo na lo lo abo kan copy to fin lo sibe ibi to lo ti fe lu an na lo wa abo kan copy to tin lo sibi ti olo e da bo nkan ti iwe efesu so fun ani ori kere se ogun
8: ṣùgbọ́n
6: a
8: kò fi kristi kọ yín bẹ́ẹ̀
6: àmọ́ tó ń ṣe ìṣédé ìṣòba bọ́ ń bẹ̀ sí yóò fún yín ṣé yín ó yín ọ ni àbí yóò ṣe ìdájọ́ rẹ tí ọjọ́ lẹ́bi bẹ́ẹ̀ tí ń gbòmí ní àṣálẹ̀ bàbá mọ̀mí bàbá àti mọ̀mọ́tẹ́ ń gbòmí ní àṣálẹ̀ ẹ̀yìn arákùnrin àti arábìnrin ẹ̀yìn ọ̀rẹ́ àtàbúrò ẹ̀yìn ẹ̀gbọ́n bàbá anúlùwà ibi tẹ́ ẹ wà yẹn síbi tọ́lọ́run rẹ̀ náà ni kí ni ọwọ́ àṣẹ ni ṣé kì í sóhun tí ó fọ́ sí ọ nìyẹn látọ̀dọ̀ jésù olúwa bá rí bẹ́ẹ̀ ẹ jẹ́ àṣàtúnṣe náà ní àṣálẹ̀ lórúkọ jésù ara àánú gbà.
5: àmì kí ni òwò àṣẹ nìyí tó gbogbo ẹyin tí ẹ ń gbọ́ wa tí ẹ sì ti rí ọgbọ́n kan tàbí méjì kan nínú àkókò ìṣínìyẹ ti ìrọ̀lẹ́ yìí mo bá yín yọ nítorí pé ibi tí ẹ̀yin wà nínà ó ṣeé ṣe kó jẹ́ pé olúwa ò rán yín níbẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ló jẹ́ pé nígbà míì tí nǹkan bọ̀ bá lọ déédé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ṣe sọ
6: ní ṣe nǹkan
5: ò lọ déédé ẹ jẹ́ ká mọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ gbọ́gbọ́n dá sí ojàre tí kì í mọ̀ sí ti mọ̀ pé ọlọ́run pè ọ́ ẹni tọ́lọ́run bá pè ká lè má a sì kò tí ọlọ́run ṣetán láti gbèrú ẹni bẹ́ẹ̀ ga ẹ á lè mọ̀ torí bẹ́ẹ̀ kọ́ sùúrù ò kì í lópin bí ò bá ṣe sọ 09123708675
3: 09123708675
5: ni ẹ fi bá wọlé sọ̀rọ̀ tọ́ hello.
3: Bàbá
5: wòlíì sá olúwa ẹlẹ́dàá kẹ́lẹ̀ mọ́ ẹgbẹ́ à ń gbọ́ yín ni o.
3: ọ̀rọ̀ yóò
5: ní àjàdànù kọ̀ọ̀kan
3: olúwa ẹlẹ́dàá ń gbọ́ olúwa túbọ̀ jẹ́ kí ogun máa pọ̀ sí ẹ sọ fún mi lọ́jọ́ yẹn nígbà tí mo sọ̀rọ̀ àwọn tó máa ń ṣe eye service nínú ìjọ
6: ẹ̀mọ́lá ń bọ̀ sọ̀rọ̀
3: yẹn ọ̀yà ọ̀ṣà
6: bẹ́ẹ̀ni
3: ó jẹ́ pé kó tí kó yá máa ṣe kán lè rí òun
6: bẹ́ẹ̀ni
3: ẹ
6: kí sọ̀rọ̀ nígbà yàrá àmbọ̀ à ń tọ́lé ṣẹṣẹ ẹṣẹ.
3: olùsọ̀kùnrin wà ní o samuel ibito yìí.
5: ọmọ ìyá
3: ẹṣẹ
5: 09123708675.
6: ọjà tẹ́lẹ̀ omi ń ta ọlọ́run rán di ọjà yẹn ọ̀tọ̀ ní nǹkan tọ́lọ́run rán ọ̀tọ̀ nìkan sí lọ ń ta ọ̀tọ̀ ní iṣẹ́ tọ́lọ́run rán lómi pèpè kọ́ aṣọ ayé ọ̀tọ̀ ní iṣẹ́ títí ọlọ́run ṣe iṣẹ́ oníṣẹ́ ní iṣẹ́ gẹ́bí ọba wa kan gbà kan tọkọ ní fuji ẹ̀kọ́ náà pọ́njẹ̀ká ṣe sí oníṣẹ́.
5: nígbà míì lẹ́yìn máa ń ṣiṣẹ́ ìjọba ń kọ́ tọ́jú ẹ pé iṣẹ́ ìjọba ló ti ló ń ṣe ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn ayọ̀ iná. hello hello tó jẹ́ pé ibi iṣẹ́ ìjọba ló wà tó sì gbọ́ ìpè

0: sí Ọlọ́run tí Ọlọ́run yóò máa lò ni Pastor Peter Ake pẹ̀lú ọjà àdúrà àmọ́yè ló máa jẹ́ lórúkọ Jésù.
1: Ẹ jẹ́ kí a gbàdúrà orúkọ Jésù ayérayé nú àwọn òru àjíǹde àti iyè ọ̀bánirin kíyà tán olórí ayé adúkanlùkápá bàbá pàkà tí kò kàn yé Ọlọ́run òkú ni fórúkọ rẹ o wọn ló ń jẹ́pa ogun rẹ ìwọ ni bátú ìrísà àti ọ̀pọ̀ òṣe alátìlẹyìn ìdí lẹ́yìn ọgbà omi lẹ́yìn ẹja òpin látó gbé ayé wa ró bá ọpẹ́ wa wákàtí àdúrà mi látó wọnú ẹ̀ Ọlọ́run má jẹ̀hún ó yá rìn kọjá ẹnì kọ̀ọ̀kan tẹ́ ẹ bá mẹ́sẹ̀jì yìí púrógámù yìí pàdé lórúkọ Jésù ogun ayé ṣẹ́ ìdí ayé ẹja ìbànújẹ́ rẹ dayọ̀ ẹ̀gàn rẹ dògo yẹyẹ ayé ẹ ó da yẹyẹ mo gbàdúrà lórúkọ Jésù olúwa ìdí ikú ìdí àìsàn ìdí ẹ̀ṣẹ̀ ìdí èṣù ìdí awáyémẹ́sóríire lára rẹ ìdí yẹn jádànù lórúkọ Jésù olúwa mo gbàdúrà ní kọ̀rọ̀ ayé ayé jáde ṣàmì nínú àtìmọ́lé ayé ayé jáde ẹ̀yìn táyé yín wà níbòjì èyí tí wọ́n ti parí iṣẹ́ kú lórí yín èmi pa á láṣẹ o lórúkọ Jésù àánú májẹ̀mú àánú júdà kó mọ tú ọ kó tú ọmọ rẹ kó tú ọ sílẹ̀ bẹ́ẹ̀ ló máa rí mo gbàdúrà ní yàrá ìdálóró ta ló sàmì ayé fò jáde ìpín ẹ jáde olórí rẹ aláàánú ẹ tán kọ yín síra yín gbogbo iṣẹ́ tó fi kọ̀ yín lóore sí ọ kó bàjẹ́ gbogbo agbára tó ní kó ṣe wàhálà kó mọ gbé gbèsè mi láyé èmi pa á láṣẹ agbára yẹn dòkú lónìí bẹ́ẹ̀ ló máa rí bó gbàdúrà mo gbó èyí mọ ọlọ́run tó lù wá lógàmọ̀ yìí ọlọ́run mi a máa tọ́jú yín ọlọ́run mi a máa bùkún yín ọlọ́run mi a máa ràn yín lọ́wọ́ ẹ ní ṣaláì ní ẹ ò ní nìkan sílé ayé òtútù èèyàn rere kò ní mú yín bẹ́ẹ̀ ni yóò rí o àṣẹ Jésù olúwa ó dáhùn lórí ẹ̀ ó gún forúkọ olúwa Jésù olúwa wa àmì fàyà ogó ní fọ́lọ́run lókè ọ̀run ẹ káàbọ̀ sí ní wákàtí ọjà àdúà mo ní ọjà àdúà yìí lórúkọ Jésù olúwa ànáyè làájọ máa náà inú àdúà tá ń gbà bọ̀ láti wà nínú ẹ jíjáde kúrò nínú gbèkùn iṣu jíjáde kúrò nínú gbèkùn ọ̀tá jíjáde kúrò nínú gbèkùn àwọn alágbára alágbára bẹnu ayé àwọn ìka bẹnu ayé àwọn èèyàn bẹnu ayé tán dá yẹn lóró ẹlòmíín rìn káàkiri lóòótọ́ ló rìn káàkiri but nípa tẹ̀mí kọ̀rọ̀ ló wà ẹlòmíín ní ṣọ́ọ̀bù lójú ọjà ńlá bọ̀ kíyèsí o wọ́n ti sọ́ di kọ̀rọ̀ ó gbọ́jà kalẹ̀ wọ́n jù ó ta ọwọ́ òkúta ọwọ́ ogun ọwọ́ ayé ó ń bẹ lọ́wọ́ ẹlò lára ẹlòmíín ta ló ń gbọ́ mi ta ló ń sà mí ọwọ́ òkúta lára rẹ lára ìwà ẹ lára ṣẹ́ ẹ kọ́pì yẹn fákì yẹn ilé iṣẹ́ rẹ mo gbàdúrà tó o bá sàmì àṣẹ jáde sí ọ ní wákàtí àti ìṣẹ́jú yìí ọwọ́kọ́wọ́ tí ń bẹ lára rẹ èmi pàṣẹ bí ìrẹsì ọlọ́run pé ọwọ́ òdì jáde ọwọ́ ọ̀tá jáde ọwọ́ ogun jáde kúrò lára rẹ mo wà nínú bẹ́ẹ̀lì nínú ìwé ṣàwọn apọ́sítẹ́lì orí ìkejìlá ẹsẹ̀ ìkíní bí ẹsẹ̀ ìkẹrin bíbélì wípé ní àkókò ìgbà náà ní ẹrọ́bù ọba kí ló ṣe ó náwó ẹ̀ láti pọ́n àwọn kan lójú nínú ìjọ bíbélì wípé ó náwó rẹ̀ ó mú jákọ́ọ̀bù arákùnrin jọ̀wánù ó fi dàpá ìgbà tó pa tán ó rí pé inú àwọn júù wọ́n dùn sí i wọ́n fẹ́ràn bó ṣe pa ó wá tó náwó ẹ̀ ó mú pétérù nígbà náà tó jẹ́ jẹ́nọ́vásíà olórí ìjọ rírọ̀ wà pùsẹ́lẹ̀ gbà náà ẹtí kristi jésù olúwa fi ṣẹ́nà yìlọ pé mọ́ bọ́ àwọn òbútan mi ọba ìnáwó omupétérù òfin sínú túbú ó wá fi lé àwọn ìṣọ́ mẹ́rin àwọn síkírọ́rìtì mẹ́rin ní pé ẹ mọ́ sọ ọ túbú nílò òun ni ẹ fi sí ẹ mọ́ ìjì ó jáde o ó rò pé òun máa padà pa á lẹ́yìn àjọ òwúkara bí n kéde sínú ayé ẹ ìbọn fàyí ẹ pamọ́ sí inú àtìmọ́lé ikú inú àtìmọ́lé gbòjì inú àtìmọ́lé gbòrògbòlò inú àtìmọ́lé adánilóró tí alágbára lé yín tí ìkálé yín fi ọ pamọ́ sí tó o bá sàmì gbẹ̀yẹ. Ọwọ́ àánú jáde sí ọ ayé jáde sọpá yè mi jáde sọpá gò mi jáde sọpá yè mi jáde mọ wípé ẹ̀yin ọwọ́ adánilóró tẹ di ayé mi mú mọ ní ẹjọ́ ayé mi lẹ̀ sọpá ẹ̀yin ọwọ́ ìka ènìyàn tẹ di ayé mi mú sọpá ẹjọ́ ayé mi lẹ̀ nínú orúkọ Jésù sọpá ẹ̀ tẹ ògbónú mi o. jade ko lu tunu waye to po okunrin nu mi o mo mi so po obirin nu re o okunrin nu mi o jade kuro ninu tunu waye mo wi pe eni wa subu mi mo ni e subu fun idide mi mo ni eni wa ese mi mo ni esese ni eni kenu to wa ku mi mo ni e gba ku mi ku a fe jade si o ta lo shame gbogbo alegboro koko to wa subu re gbogbo awon eniyan ta fe ko sese ta fe ko deni le loruko jesu ti patipa ni koriko fi deliver fun ase atelese ni waju re awon gun yi awon ta won yi won ma deliver won ma deliver bi awon ota joseph ba deliver ni waju e ni waju e awon ota e won ma deliver ase maje won lorun yo gbe onija oni lekoko igba na erodu oba o nowe lati pon awon kan lojurunu ijo nigba na erodu loruko oye ti won je loruko oye ti won je nigba na ni jerusalem loruko farao ni won je ni le egypt fun apere olubadan ni won je ni ilu ibadan sohun ni won je ni ogbomoso deji ni won je ni ilu akure a osimawe ohun na je ni ilu ondo se mo wi pe awon oye wonyi awon oye lo ni oruko won oto loruko oba bo oto loruko oye o to wa be pe nigba na oba erodu marun ta ri kribeli gbogbo ni won je oseka iran ikani won won ba dori po yen won ti laanu mo mo gbadua enikeni ti n be lori ipo enikeni ti so fi sori ipo lati mo daye loro ta lo sami lale yi ni wakati yi ogun ohun o won ma ro loye won ma ro loye jija de kuro ninu gbekun alagbara awon ajo gbadua lori peteru peteru jade onu tubu ibadan debe tubu yen sofo won pa nbe mo ta lo sami ibi o fa ile pamo si kan to de o jade kuro nbe tubu to wa aye jade awon to fe pa o awon to fe ba ti e je to fe ba tomo re je ki won to pada de bi kan fi o si won ni bo nbe mo o miriku ma sele iyanu ma sele ni pate metara iwo to shame ni bo fa ile pamo si anu mo jade anu olorun yo mu o jade mu so bo awon asiri ohun to ni lati mo nipa eko ati awon iselenu aye to nko wa baba julo ninu gbekun awon alagbara mo tin so bo bo so lori mefa ni ijejo jesu keje loni ti ba tun raye ma so kejo loni ni bipe ori lati bo bipe ninu ajo aye adani loro o fi agbara ko nini adani loro o se kini o fi agbara ko ni mo be sa o lati mo be ma tori pe ta wa yi be lo n ba gba kene kan da oloro o fi ko oloro o fi so de lagbara ni gbogbo ori ajo ta mo se le rin ni le egypt won mo wi pe awon keko ni nigba na won ko ile won ko afe mo yi la la la ti won ko gba na to si be doni ni le egypt ni be na ti be ko eko bi ati n ko ile won ni eko nipa ibogun won ni eko nipa itoju won ni eko nipa ohun gbogbo because ile egypt ni igba ti jori ororile ede akoko ta pe ni orilede olaju ni gbogbo agbaye egypt ni yen pe africa ni olaju lo ti bere africa lawon oyinbo na ti ku olaju lo sile gẹẹsi tori nigba na egypt ni alagbara gbogbo agbaye awon na sakoso israeli nigba na nigba won anugboko yi opo eko ni won ko opo iri ni won ri eyi so won bi alagbara ni ti farao o n da won loro ni ase o n so won dalagbara iwo to n gbo mi mo wi pe eni ti n da won loro o fi agbara ko eni abalajo o so pe o ti ko owo mi ni ogun jija tori na duro ti olorun mo mi dadi ohun to le mo la koja eni kan be to le gba e eni kan wa to le segun fun e ohun na ni jesu mo fi jesu sile jesu ni ona ati otito ati iye ohun lo n gba ni lowo ogun bẹ́kẹ̀lé bẹ́kẹ̀lé o le já okun lẹ̀ sinmi lé fi ṣe pa rẹ fi ṣe agbára rẹ lẹ́yìn jésù kò sọ́nà àbáyọ mi mọ́ o ẹlẹ́ẹ̀kẹjọ ni pé o ní láti mọ̀ wípé ohun tí ọlọ́run ò bá ṣetán láti fún ènìyàn ẹ̀dá kankan ò lè ní bó ti wù kó gbìyànjú tó ohun t'Ọlọ́run ba fún ọ ẹbẹ kan ko le fún ọ torí náà sa ma yọ rẹ lẹnu ma da rẹ láàmú bí ènìyàn Ọlọ́run o ti gbàdúà dúó ti Ọlọ́run o ti gbà àwẹ̀ síbẹ̀ dúó ti Ọlọ́run o ń béèrè o ti rí gbà dúó ti Ọlọ́run o dáná lóhùn o ma da ẹ lóhùn o dé Elizabeth lóhùn o ma da ọ lóhùn o da Emmanuel lóhùn o ma da ẹ lóhùn o dónísù ẹ̀jẹ̀ lóhùn o ma da ẹ lóhùn obìnrin kan bẹ́ẹ̀ nìwé lúùkù 13:10 wá sálẹ̀ Jésù dá lóhùn nínú àìsàn rẹ̀ o ma dá wọ náà lóhùn mọ́ mi sinmi lé Jésù fi Jésù Olúwa tí ọrẹ kò rí kò sùn rẹ mọ́ kọ́wọ́ bẹ̀ṣẹ̀ mọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ ìwà burúkú àwọn tó ń ṣe tó lè sọ́dọ̀ ta Ọlọ́run tó lè bùkọ́ Ọlọ́run kó mọ́ dá ìṣòro rẹ tó bá pé jáwọ́ kúrò níbẹ̀ má dàbí ọ̀lẹ́sùn ó gbèjà Ọlọ́run kì í gbèjà ẹni tí ò bá sọmọ rẹ̀ torí pé ọmọ Ọlọ́run ni ọ́ jẹ́ ti Ọlọ́run tẹ́ ì bá sọmọ lónìí rẹ́gísítà ara rẹ sínú ipò ọmọ Ọlọ́run lọ́nà wo ni bá Jésù lolúwa àti olùgbàlà rẹ kó ẹ̀ṣẹ̀ sílẹ̀ mọ́ tẹ̀lé Jésù Olúwa yóò gbà ọ́ yóò ṣẹ́gun fún ọ yóò sì rẹ̀ lọ́wọ́ lónìí jẹ́wọ́ Jésù pé Jésù mo gbà olúwa mi àti olùgbàlà mi mo fàyè mi ìfẹ́ mi ọkàn mi fún ọ mo lónìí mo dì tì rẹ Jésù ọmọ Ọlọ́run ni ọ kó wáyé torí tèmi ó dẹ̀kú torí tèmi ó jìyà nítorí tèmi látòní lọ mo gba Jésù lolúwa mi àti olùgbàlà mi kò ju bẹ́ẹ̀ yẹn lọ bó ti jẹ́wọ́ rẹ̀ látòní lọ Jésù kò gba ayé ẹ kó gba ọkàn rẹ inú ìgbèkùn tó wà ìgbèkùn ayé ìgbèkùn ọ̀tá ayé jáde ìpín ẹ jáde kọkọrọ tó fi ti ayé ẹ mọlẹ àgádágodo àwọn àgbà ara iná já dànù má jẹmú tó lò ní lọ ara iná láàárọ yìí alẹ yìí ni wákàtí àdúrà yìí ni kó já dànù bẹẹ ló máa rí kó dominira kó di aṣẹgun kọnà rẹ la òní báyìí òfo mọ òní báyìí àtànù mọ wàá sin lọrun ó di ti jésù olúwa bẹẹ ló máa rí omi iwájú rẹ yìí kó gbagbára kó dóbi ìwòsàn kó dóbi ìṣẹgun aṣẹ wọnú ẹ agbára wọnú ẹ múmi yẹn kò fi wọlé rẹ gbogbo èso jáde múmi yẹn kò fi gbàdúrà lórúkọ jésù kí ìbí já bẹẹ ló máa rí ó sùn láyọ wàá jẹ láyọ jésù olúwa wa àmì fàyà ogo ní fọlọ́run ló kí ọ̀run orúkọ mi ní ìránṣẹ́ ọlọ́run peter akínpẹ̀lú adékunlé láti sí èsì pa ogun rẹ prayer city ó wà ní abaoke junction along abeokuta road ló wà láti ọmí níbi gáràjì tí wọ́n ti ń gbé tó ti ń wọ ọ̀kadà tó lọ ní abẹ́kúta níbi ọmí yẹn ọ̀nà tó fẹsẹ̀ abẹ́kúta ẹ̀rọ àwọn ní machine tó fẹsẹ̀ ọ̀nà abẹ́kúta rúdù sọ pé ó lọ sí abaoke sí ọmí kò ju 5 minute drive lọ ẹtì ní sí èsì pa ogun rẹ prayer city ó wà ní apá ọ̀tún ẹ́ẹ́d ṣọ́ọ̀ṣì yẹn nínú báyìí red roof ẹgbẹ́ nítì ló wà o ibẹ̀ ni ṣíṣpa ogun rẹ prayer city wà jájọ pàdé náà program wa agbára jésù yóò bọ̀ pàdé tí ẹ ṣeé ṣe ọ̀rọ̀ ẹ dayọ ojú ọ̀nì tí ọ ogun òní borí ẹ wà á sùn láyọ wà á jí láyọ oníṣẹ́kú ò ní jẹ fún ọ.
0: Ní ìgbàgbọ́ àti ìdánilójú pé Jésù ọ̀rọ̀ fúnra rẹ̀ ti bá yín pàdé látẹnu ikọ̀ àti ìránṣẹ́ pásítọ̀ akínpẹ̀lú peter adékunlé ẹ̀yin náà tó lè jẹ́ aládùn ọlọ́run jù bẹ́ẹ̀ lọ nípa dídarapọ̀ mọ́ àwọn ìpàdé àdúrà lágbára gbogbo tó

0: bá ìbàrùbá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
1: Lára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá ìbàrùbá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìróorunsùn dédé bí etí bá ń wóye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kan ẹsẹ̀ kan ò gbọ́dọ̀ máa gbọ̀n rírì àbí kí nǹkan bá rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́ ọ̀yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá ìbàrùbá ọba iṣan ara ìyànà UBA bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé la ó kọ́kọ́ fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù bù bí èlùbọ́.
2: Ọdún iléyà òdìyẹ fẹ́bí ní àpapọ̀.
3: Ǹjẹ́ ẹ̀yin wá ibi tẹ́ ti ra ẹran àyè fún ọdún iléyà tó ń bọ̀ lọ́nà yìí? Ẹ má làágùn jìnà mọ́ torí irúfẹ́ ẹran tẹ fẹ́ wà ní sọ ẹran lọ́jà ọ̀rọ̀ yànlọ́pọ̀ yanturu. Àwọn ẹran àyè tó lálàáfíà ni wọ́n ń tà níbẹ̀ lábẹ́ alága ẹran Taofeek Bulyaminu tí gbogbo ènìyàn mọ̀ sí Tisha. Ẹ lè pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 08036696771 08036696771. À ń retí yín ní sọ ẹran ọ̀rọ̀ yàn láti wá bá wa ra ẹran àyè. Ọ̀pọ̀lọpọ̀ ọdún la ṣe láyé o.

0: lápapọ̀ mú wá o.
1: Ètò láwùjọ àgbà àtẹ̀tọ́ láyé jọ ń gorí afẹ́fẹ́ ẹ̀pẹ́ olúmídé ọmọ akínlóye àgbà ló tọrọ lọ bá ló tẹyìn èrífẹ́. Láwùjọ àgbà ètò tí tọ́pọ̀kùn àwọn àgbà aláṣeyọrí ọmọ Yorùbá dóríru láyé jọ ètò tí ń tún pẹ́rẹ́pẹ́rẹ́ àwọn àṣà àti ìṣẹ̀lẹ̀ ìṣẹ̀dálẹ̀ Yorùbá láwùjọ àgbà àtẹ̀tọ́ láyé jọun ètò tí ń kọ́ni láwọn ẹ̀wà èdè Yorùbá tààràtà ní débi aago mẹ́sàn-án àṣálẹ́ ọjọ́rú tí ń ṣe Wednesday lẹ́tọ́ láwùjọ àgbà ọjọ́bọ̀ tí ń ṣe Thursday lẹ́tọ́ láyé jọun tákì ọmọ akínlójúde olúyọ̀lé ọmọ mi gbogbo olútìtì láfẹ́fẹ́ lájẹlú ẹfẹ̀ 96.7 ní fẹ́lẹ̀lẹ̀ láwà máa gbọ́ bí tó láwùjọ àgbà ṣe ń fẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́lẹ́ tí ń tu gbogbo aráyé lára tógun lọ́gọ̀ ọmọ ènìyàn kọ́gbọ́n nínú làákàyè àṣàyàn ọ̀rọ̀ dákun méjì kú o ètò láwùjọ àgbà àti láyé ẹjọ́ òun là ń kọ́ lọ́wọ́ ní lájẹlú ẹfẹ̀ 96.7 akin ọmọ akinní darí ètò lọ́wọ́ àmọ́lé ọmọ olóńgbèjà adéyinka sọnibara jagun mélòó akéwì oòdùà ló wí pé gbọ́ àǹfààní tó jẹ nínú rẹ̀ ò lódùn wọn.

0: Bẹ̀yà bá fojú àgbàrá lásẹ̀wò kúdẹ ti àbọ̀dò lọ. Ta ni jakú apá lójú akú yányán, ta ni jẹ́ dẹ́bọ̀dẹ́bọ̀ lójú dáràndáràn. Pàpẹ́ mi dé baálẹ̀ fìlà.
1: Kábíyèsí ọlọ́run mi, ọlọ́run tó jẹ́ èmi ni kábíyèsí rẹ̀. Adúgbò ọjọ́ ìgbà ni kábíyèsí rẹ̀. Ògbèjà kẹ́rùbọ níjà kábíyèsí rẹ̀. Ọlọ́run tó ni máa wí, ọlọ́run tó ni kéèyàn máa sọ̀rọ̀ jáde, olóni kéèyàn máa rìn, kó máa yan, kó máa gbọ́, kó máa sọ sí bọ́lọ̀ ni. Òní ni ọjọ́ kẹrìnlá, ìyọ̀n ní oṣù karùn-ún, 2024. Ọlọ́run kábíyèsí rẹ̀ torí ìwọ ló pé méjì. Lálẹ́ òní, mo wà ní Lágelu FM. Òkè tí ọlọ́run ni o tó ní kó ga ju òkè 96.7. Èyàn láàfin bàbá wa. Ẹ̀kẹrin Olúbàdàn ti ilẹ̀ Ìbàdàn. Ilẹ̀ Ìbàdàn ní ilé lóko. Èyàn bàbá wa Ọba Muritàlá Adébáyọ̀ Àkàndé. Mo wà ní ààfin wọn tẹ̀ tí gbóhùn mi lọ́wọ́lọ́wọ́. Lábẹ́ bàbá wa tó jẹ́ ọba gbogbo ilẹ̀ Ìbàdàn yányán tí fi ọba jẹ bàbá Sẹ́nẹ̀tọ̀ Rashid Adéwọ̀lú Ládọjà Arusa Wàhùn Arusa Mọ́dù ti ṣẹ́ Kẹ́mi Ogun láti Ìdùmarè. Lónìí Ọlọ́run ìwọ ni o. Àwọn nǹkan ayé ìjọhun á tó sọ díẹ̀ nípa rẹ̀ torí ó ṣe pàtàkì. Lálẹ́ òní lásán nípa ẹ̀kọ́ ilé. Ẹ̀kọ́ ilé á sọ nípa rẹ̀. Àwọn olójọ́bí wọ́n máa múra lẹ̀ tí wọ́n fi nu oṣù karùn-ún May oṣù Ayọ̀ oṣù Dọ̀nà. Èmi àti yín ṣeré ìjọ kan ni wọ́n bí àwa náà nínú oṣù kan ni. Àmọ́ ẹni títí ẹ̀ bá bọ́ sínú oṣù karùn-ún àwọn ni wọ́n ní ọjọ́ tòní lásìkò tó bá dé àsìkò láti gbọ́ wọn. Àwọn ọjà kọ̀ọ̀kan ní ilẹ̀ Káàrò Òjìrí á sọ nípa rẹ̀. Ní èyí tó túmọ̀ sí pé Ọlọ́run ìwọ ni o, Akinlóye Olúmìdé lorúkọ mi. Akin ọmọ Akin lójúde Olúyọ̀lé. Bẹ́ẹ̀ni èmi kọ́ Ọlọ́run ni. Ẹ̀kẹrin baálẹ̀ nílùú Ọ̀jẹ́lẹ̀yẹ níwájú ọ̀fà igbó níjọba ìbílẹ̀ Lágelu. Bẹ́ẹ̀ni lálẹ́ òní bá a ṣe máa tọ́ni kọ̀ọ̀kan ìjèjì mo mọ̀ pé Adémọlá sì ṣe òun bẹ níbẹ̀. Olóòtú mi Adésínà náà ni ṣe mọ̀ fún mo ní Adémọlá Asís Adémọlá Adésínà. Ó sì jẹ́ pé àwọn ni olóòtú mi Kenneth K. Bugi àwọn ni olóòtú ètò tó ń jáde tí wọ́n jẹ́ ọ̀gá gbogbo ètò tó ń jáde ní Lágelu pẹ̀lú Gbẹ̀ngàn Láíwọlá igbákejì wọn nìyẹn. Àwọn ètò tá à ń gbọ́ ní Lágelu Gbẹ̀ngàn Láíwọlá wọn jọ ń ṣe mọ́ra wọn ni. Lálẹ́ òní mo kí ẹ jẹ́ mẹ́lẹ́nu ìloro ẹ̀yin kọ̀ọ̀kan mo kí yín o. Ṣe sọ pé mo kí Adésínà Ògo tí bá ní Ògo mo rí pẹ̀lú ọmọ ìyá mi náà mo ròhùn náà ṣe mọ̀ pé lálẹ́ òní gbẹrẹgbẹrẹ Táyọ̀ Oyèládùn ni mò ń wí mo ròhùn náà torí ọlọ́ni. Ẹ jẹ́ kí abẹ́rẹ́ bá ṣe wà ní orí ètò torí ààrẹ ọjọ́ mùsùlùmí ọmọ sáré fàáfàáfàá ìnà ọjọ́ máa ń sáré. Lágelu FM náà ni sọmi síwájú Adémọlá Asís àmójú ẹ̀rọ mi sọmi síwájú.

0: ṣe lójú iná lè wúra ohun àgbẹ̀dọ̀ ìbàkíbà kan ò tó fọwọ́ sọ̀yà níwájú datmal ds jẹun ráyè ajíṣègùn kọlu àwọn ibà fàjọfàjọ datmal ds tí wọ́n ṣe pẹ̀lú artemether àti lumefantrine tó jẹ́ 80mg àti 480mg ọ̀tá ayérayé ni àrùn ibà àti datmal ds ọ̀gá méjì ò gbọ́dọ̀ gbénu ọkọ̀ kan ìwọ̀ àjọ nafdac fòun tẹ̀lú datmal ds bí datmal ds ṣe wà fún àgbàlagbà bẹ́ẹ̀ náà ni datmal ṣóńgálá tó jẹ́ 20mg àti 120mg ṣe wà fún àwọn ọmọdé iléeṣẹ́ jesse pharmaceutical company limited ló gbé jáde tó ń tà ó ń fi alágbàtà káàkiri nàìjíríà ẹgbẹ́ 0806-646-6115 níwọ̀n ìgbà tí gbogbo wa ti fẹ́ni kò pé ibà ò dá alágọ̀ ara kí ló fẹ́ di olówó láti máa ní datmal ds lọ́wọ́ lóòrèkóòrè àlàáfíà rẹ ṣe kókó bara ò bá jí pépé lẹ́yìn ọjọ́ mẹ́ta lọ rí dókítà rẹ o.
1: Kọ́kọ́rọ́ àṣeyọrí tí yẹn fi lè bọ́nù sí àtòṣì Jitalẹ́sì ń jẹ́ ọ̀nà àbáyọ kan tí yẹn fi lè borí kòsíkòsí ojoojúmọ́. Jitalẹ́sì International ni Jitalẹ́sì International bí ronì lágbára lílé ìṣẹ́wọ̀gbẹ́ dídádúró digbí láìrògbọ̀kú lè jọba iṣẹ́ tiwọn nìyẹn àwọn ẹ̀rọ lóríṣiríṣi ló ti wà ní Jitalẹ́sì International lọ́pọ̀ kó yọ̀kú lówó tí ò ga jara nípasẹ̀ ẹ̀ka iléeṣẹ́ wa Machine Tech Industries àwọn ẹ̀rọ bíi palm oil mixer and digester pure water machine ice block machines garri processing machines popcorn and palm oil machines talk mold and nylon machines Jitalẹ́sì International. Àṣírí oko òwò ajé yíyọni nínú iṣẹ́ òun òṣì bẹ́ẹ̀ bá ràwọn tán tayọ láàrin ẹgbẹ́ Jitalẹ́sì International ni wọ́n rọ̀gbọ̀ kúlẹ̀ àwọn gangan làṣírí àti rọ́wọ́ ti bọnu gbọ́ bùkátà láìsaná ní ara tọkùnrin tóbìnrin tọmọdé tàgbà Jitalẹ́sì ni wọ́n kó bẹ́rẹ́ fún ìwọ náà ṣe kàn sí Jitalẹ́sì International lónìí Jitalẹ́sì International ló fẹ́ gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú GT Bank Akinyemi bus stop Ring Road Ibadan fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé 08056046055 email ademola.1@gmail.com Jitalẹ́sì International ọ̀nà àbáyọ kúrònú iṣẹ́ òun òṣì tó dájú.
2: Javis PR iCare Foundation ló ń lọ́gùn tátátá wípé tí yín mélòó gbogbo èèyàn àbàdà tágbègbè ẹja máa ń ra wa létí pé gbogbo tó lu wá dáadáa ni ṣùgbọ́n nígbà tá a dáyé ọ̀nà kan tàbí ọ̀nà míì tá ń gbà lura wa ó máa ń ṣokùnfà àrùn lọ́kàn ọjọ́ kánságu ara ṣùgbọ́n nínú gbogbo ẹ̀yà ara ojú lọ bá ara ìdí pàtàkì rèé tí àjọ Javis PR Foundation ṣe ń pe àkíyèsí gbogbo ènìyàn tó bá ní ìpèníjà ojú láti tara ṣàṣà wá darapọ̀ mọ́ ètò àyẹ̀wò ojú tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní Javis PR iCare Foundation àǹfààní ńlá gbà lèyí èròǹgbà tí wọ́n fi gbé kalẹ̀ kò múnira dání 1000 naira péré lówó káàdì ọ̀fẹ́ sì láyẹ̀wò ojú o reading glasses lọ́fẹ̀ẹ́ fún gbogbo ẹni bá nílò ẹ̀ àníṣẹ́ ọ̀fẹ́ láyẹ̀wò fún gbogbo ẹni tó bá fẹ́ máa bí ọ̀rọ̀ kù sí nípa ọ̀rọ̀ ojú rọrùn gbogbo olùkópa tó nípèníjà ojú láti ṣàgbékalẹ̀ Charity PR iCare Foundation nígbà tó tún wá gbọ́ bí tó ti rà á núgbà láìsí nira owó kí ló tún dúró ṣe orí ìran gara kọ́ ọmọ dẹni tí wọ́n ń fà ní tẹ̀tẹ́ fònà lójú pópó láfi ni wọ́n máa lọ tààrà lọ ṣàyẹ̀wò ojú rẹ ní number 94 opposite Unity Bank Charity Cultural Building ìyànà àgbàlá bus stop nítòsí olówó tí ń fowó sanu shopping complex ìwòrò òde ìbàdàn lójoojúmọ́ ni o aago mẹ́sàn-án àròsọ aago mẹ́rin ìrọ̀lẹ́ fún béèrè àtàlàyé pé 09054448444 ojúlọ́ba ara kò ní dín dúró mọ́ wa lágbárí.
3: Àlàyé lọ̀rọ̀ ó yá ká sọ kó yẹra wa yékè. Níwọ̀n ìgbà táwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti pàṣẹ pé ìlànà ìdìbò abẹ́nú gbangba làṣáta láò fífa gbogbo olùdíje kalẹ̀ pàápàá ní Akinyẹlé Lagelu Federal Constituency. Èyí ni Honorable Sulaiman Abdulhamidu Salawu Ajibade ti ń sọ yanya sétí gbogbo adarí àtọmọ ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìdìbò àpapọ̀ Akinyẹlé àti Lagelu pé òun ò juwọ́ sílẹ̀ tàbí step down fún ẹnikẹ́ni nínú àwọn táwọn jọ fìfẹ́ hàn láti díje lẹ́kùn ìdìbò náà. Honorable Sulaiman Abdulhamidu Salawu Ajibade wa n sọ di mímọ̀ pé Akinyẹlé lókàn láti fa olùdíje kalẹ̀ báyìí.

0: Èdè ni pé Lagelu ló wà nbẹ̀ lásìkò yìí o. Ó wá pè fún àtìlẹyìn gbogbo ọmọ ẹgbẹ́ APC Lakinyẹlé àti Lagelu lásìkò ìdìbò abẹ́nu APC tí wọ́n fi gbé olùdíje tí ó sojú ẹkùn ìdìbò Akinyẹlé àti Lagelu nílé aṣòfin àgbà kejì House of Representatives kalẹ̀. Àwa ló kàn APC Progress.
1: Ibadan, get ready, heaven is about to touch the city of Ibadan. Lord of White Calling for All Souls Ministries presents Ibadan, Enter Crusade, theme, authority that leads the whole world. The city of Ibadan shall experience a 3 days prophetic house of power, deliverance, and the moment of signs and wonders, where the lame will walk, the blind will see, the sick will be healed, hope shall be restored, breakthrough and words of prophecy. Come and experience the miracle working power of God as the servant of God, Prophet Odedoyin Olaume Ezekiel, will be live in the city of Ibadan on Wednesday 10th June to Friday 12th of June 2026. Venue, Oba Akinyẹlé Memorial High School, Anlugboa, Basharon Road, Idiape, Ibadan. Ministry is Prophet Odedoyin Olaume Ezekiel. There will be a free buses for all from Iworu, Mokola, Challenge, Ojo, Egbeda, Brewery. Come and experience the authority of God that transforms life, restores destiny, and reveals purpose. For inquiries, call 080-3280-3045 or 090-5713-7367. Follow us on all social platforms at Prophet Odedoyin Olaume Ezekiel. Ibadan, your moment has come. Don't miss this mega crusade. Heaven is calling. Will you answer?
2: Nimetaye lajude to ni kaluku tin ra eka ile dako kole ise aroye ko so nje lilu onje won ni bosun king doro lebe ti bi ntale leka fun gbogbo eni fe bi dako fe fi kole ise fe fi sodo eja sin kan sin bere lati ori plot 1000 acre 2000 acre 3000 acre 4000 acre 5000 acre 6000 acre 7000 acre 8000 acre 10000 acre ti be lo loni luji lu loni le se kari ewe bo rale tale kasun won ni chris book building mobi bus stop odo na pata nbadan telephone 070-6281-7806 tàbí 070-7103-6974 kàn sí bàṣọ kẹ́hìn kò dọ́nílẹ̀ bọ́nílẹ̀ jaburata.
3: Bàbá Ìgbàrú bá oníṣègùn ìbílẹ̀ kò pé méjì jákèjádò ilẹ̀ Ìbàdàn.
4: Kára ó jí pé nínú ẹ̀kúnrẹ́rẹ́ àlàáfíà nígbésí ayé ìfọkànbalẹ̀. Tí mú ẹ̀dá gbádùn iṣẹ́ tó fọjú ayé ṣe àlàáfíà ò sí ìgbádùn ò sí. Ìdí nìyí tí ọba òkè ṣe sí àgbékalẹ̀ bàbá Ìgbàrú bá tó sì fi ojútùú ewé àti egbò àti bá a ti lò lé wọn lọ́wọ́. Àgbàlagàdá òkúta ogun ìbílẹ̀ tí kojú àwọ́ká àròmọlé egun làkú ègbé àbí kọ́mọkùnrin ó máa múná lọ gbárí àìrórun sùn dédé bí etí bá ń wòye àbó fẹ́ máa ṣe gbọ̀nyin ọwọ́ kẹsẹ̀ kan gbọ́dọ̀ máa gbọ́n rírì àbí kí nǹkan máa rin kiri ara ènìyàn ara títa àbí kò yìí ó máa kọ́yàn lójú àyà sì lè máa lu kìkìkì. Ó dópin lọ́dọ̀ bàbá Ìbárubá ọba Iṣanra ìyànà UBA Bank ní Mọ̀lété Nìbàdàn lẹ́yìn ilé bàbá Adédìbú gangan adójúkọ People's Girl Grammar School 08033881008 àbí 07018211111 irinṣẹ́ ìgbàlódé làwọn kọ̀ọ̀kan fi ṣàyẹ̀wò fún yín àlàáfíà ara wa kò ní gbọ̀n dànù gbù bí èlùbọ́.

0: ko fun ojulowo eroja viber vitamins ati minerals to fi ma eroja lysine o fele lowo ko ni gluten ninu o wa ni 1 kg 5 kg to fi ma 10 kg ase lati ile ise mass foods industries limited
1: eto le rira ni emma flow shop ni grace building opposite ap filling station jagun bus stop tabi ke pe 08062512086 ati alaji 1010 shop ni akeremi jagaban ultra modern shop bodija ibadan telephone number 08130942495
2: Onjo lokele mazalita ayo gbogbo le maulaya
3: Ìrìn àjò umra láti ṣàlékún imani kálẹ̀bá jìrì ayé jìrì àlìkíámọ̀ tún ti wá ṣí sílẹ̀ nílé iṣẹ́ aljanna travels fún gbogbo mùsùlùmí tí kìí fi umra ṣeré láti wá bá a ṣe umra oṣù keje tá lọ ní july 21 tá padà ní july 30 ìfowókọ́lẹ̀ ti bẹ̀rẹ̀ báyìí báyìí ìparí oṣù yìí ni ó sì kásẹ̀ ńlẹ̀ tó bá dẹ̀ jẹ́ umra maulud lẹ́fẹ́ bá wa ṣe èyí tí ó wáyé nínú oṣù kẹjọ ọdún 2026 ká fowókọ́lẹ̀ lójú ọjọ́ ló parí ẹ̀ ọkọ sì tún wá ní umra december èyí tí ó wáyé nínú oṣù kejìlá ọdún 2026 ẹ tètè máa bọ̀ wá sí aljanna travels tó wà ní navada plaza 140-142 liberty road elewure bus stop ibadan kó tó kásẹ̀ ńlẹ̀ o ṣe mọ̀ pé gbogbo ètò ni aláwù ń bá wa tò tó ń gúrégé ní aljanna travels èyíkéyìí umra tẹ fẹ́ bá wa ṣe ní aljanna travels ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí ni kẹ́ ẹ máa pè 0904-444-4945 a wà lórí àwọn ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook àti instagram at aljannatravels.ng pẹ̀lú aljanna travels ìfọ̀kànbalẹ̀ ní umra lílọ

0: torí ọjọ́ sáré ni a ò sì rí ọjọ́ mùsùlùkùn àwọn kan sí méjì sí tí wọ́n lè sọ pa àwọn nǹkan ayé jọ̀hún tí a tọ́jú tí a fi ẹ̀kọ́ rẹ̀ kọ́ ọmọ tí ò fi ṣeré tó sì gba ẹ̀kọ́ ọ̀hún nígbà náà àwọn ẹ̀kọ́ ọ̀gbà náà sì pọ̀ gan-an bẹ́ẹ̀ ni a máa wọ ọmọ kí ọmọ mu ẹ̀kọ́ gbóná mo máa fàtẹ́kùn sí òfẹ́ máa ń fúnra òun tí a bá gbé fún yóò jó lẹ́nu bẹ́ẹ̀ ni àmọye nǹkan inú pọ̀lọ ayé jọ máa ń kálẹ̀ kó bá ṣe fún wa. Hello.
1: Hello, ẹ káàlẹ́ o.
0: Ta ló wà ń bẹ̀ ẹ káàlẹ́?
1: Ọmọdé káwọn yóò dé àlàwọ̀n láti inú gàràjì. Ẹ̀kọ́ pẹ̀lú àmọ́ káwọn ọmọdé nígbà kọ̀ọ̀kan. Ìbílẹ̀ àti ẹ̀wọ̀n ìyẹn láyé ìjọ. Báà má fi síbi bu
0: ìpìlá sí. Epo pupa sí.
1: Báà má fi epo pupa bù sí.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ náà ṣe tí wọ́n bá rí nǹkan mẹ́rin wọ́n ti ni wọ́n sọ pé akínní tó ń tà ń túmọ̀ yìí. Ẹni ọ̀pọ̀lọ náà ní dàrú.
0: Àmì
1: ẹja máa gbé tọ́tọ̀.
0: Ẹ ṣe ẹnìkan tó ń
1: kàlẹ́kùn.
0: Ẹnìkan tó ń kàn ilẹ̀kùn. Torí ọjọ́ ò sáré pam pam pam a sì rí mọ́sọ̀lọ́kùn. Hello.
2: Ẹ̀mi ẹ kálẹ̀.
0: Mama Alaja.
2: Ẹ kú ètò.
0: Ẹ kálẹ̀ màmá.
2: Àmì. Mọ̀rọ̀ àwọn ọmọ inú ilẹ̀ láyé ẹjọ́ ẹ bá bímọ. Ilẹ̀ tí a bá bá sí nínú méje ká máa gba ilẹ̀ tì ní. Ká máa gba ilẹ̀ sí bí orígun.
0: Iná wọlé.
2: Títí orí ẹjọ́ méje ọjọ́ méje àwọn àgbà ilẹ̀ o ìta ti kó sí kọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ dànù ayé ẹjọ́ bẹ́ẹ̀ bá tún ẹ̀kọ́ mọ̀kàn nísìn wọ́n níyà kọ àwọn ológun níyà wọn gbogbo ẹ ti
0: di. Alájà ṣé àwọn tí ilẹ̀ tí wọ́n gbà jọun fúnjọ́ méje kí ni a fi sọrí kí ni túmọ̀ rẹ̀.
2: Wọ́n ìgbà tí arọ́mọba máa ro ọmọ. Àwọn ọmọ máa ro ọmọ. Iná kúlọ́pọ̀tì náà owó àgbẹ̀ yàrá. Yóò mọ̀ fún títí ilé fi sú. Yóò ilé fi mọ́. Àbámọ́ ọmọ fi sùn. Wọ́n ìgbà kó tó ọmọ bá mú ọmọ. Sàárà ríro gbogbo ẹtì ẹ̀wọ́. Ọtí ojú kejì bí aṣọ.
0: Ẹ ṣe ẹ ṣe àmì.
2: Ẹ kú ètò.
0: Yẹ́sọ̀. Ọdún Ládé Sógbè ni mo rí. Abdulwasil onígbá mo rí. Ọmọọba Adé Adákẹ́jà. Tí àwọn bá ní ọmọ Kọ̀mọ́dékẹ́jà nílẹ̀ Ìbàdàn. Adékẹ́jà Adéoyè mo rí. Ọpẹ́yẹmí Sanni mo rí. Ta ló wà bẹ́ẹ̀? Ọya olójọ́ bí. Torí àwọn ọlọ́jọ́ bí ni tó jẹ́ ọmọ oṣù karùn-ún ẹ̀dúpẹ́lẹ́ ọlọ́run ṣé o oṣù karùn-ún.
2: Ẹ̀lọ́ lẹ́ẹ̀kan
0: tí ẹ̀lọ́
2: ọmọ ọlọ́jọ́ bí oṣù karùn-ún táwa yìí. Alhaji Wasiu Adéwálé Onígbá Balaji Ẹyẹ Oita ọ̀dọ̀ wa Alakere Street.
0: Ọmọ
2: ọlọ́jọ́ bí rẹ̀.
0: Ọmọ oṣù karùn-ún ni wọ́n.
2: Ọlọ́jọ́ bí rẹ̀.
0: Jọ́kẹ́ ẹ̀dógún oṣù karùn-ún.
2: 15. Ọlọ́jọ́ bí rẹ̀.
0: Ẹ ṣe
2: ẹ̀mí
0: ọlọ́run fi wọ́n lẹ̀. Wọ́n ò rokò dojú alẹ́. Wọ́n ò sì dáadáa dojú alẹ́. Ẹ ṣe ó dàrọ̀ ẹnìkan tó kàlẹ̀kùn. Hello. Hello.
3: Hello.
0: Ẹ mọ̀ kálẹ̀.
3: Láwùjọ àgbà.
0: Ẹ kálẹ̀ o, táwọn àbẹ́ o.
3: Kò ní lẹ́yìn o.
0: Àmì.
3: Mo kí màmá mi sáfẹ́ ọ̀tá ní sọ.
0: Yes ma.
3: Èmi náà ni Alhaji Wasiu Onígbá.
0: Tí ọjọ́ mi lè jẹ́ ọ̀la.
3: Tí ọjọ́ mi lè jẹ́ ọ̀la.
0: Ẹ ń gbọ́ wa lọ́wọ́lọ́wọ́ àbí?
3: Mo ń gbọ́ yín lọ́wọ́lọ́wọ́ báyìí.
0: Ojú ò ní tì í.
3: Àmì.
0: Wọn ò ní fi ṣe ẹlòmíì.
3: Àmì.
0: Ọdún 2027 èmi àti yín àtàwọn tínú wọn dùn sí wa àtàwọn tínú wọn ò dùn sí wa àtẹ̀yìn yóò bá wa láyọ̀ àti àlàáfíà.
3: Àmì.
0: A ní fojú sunkún ọmọ.
3: Àmì.
0: Láwọ̀ lákùúwátá.
3: Kùpàtà ìlà àbílẹ̀ àdéhùn.
0: Ẹ ṣe
3: o. Ẹ ṣe o. Lágẹ̀lódì bá jẹ́ o.
0: Àmì. ẹnì kan tó ń kalẹ̀kùn a máa rí ọjọ́ mùsùlùkùn torí ẹ̀lọ́ mọ́gàjáṣì níjọ adókòjọ adé orí àwọn tí a máa dó ti wà lórí ètò nu tí wọ́n jẹ́ kí ojú ti wà arégo mọ́gàjì ilẹ̀ ìbàdàn agboolé adé orí olóṣàpẹ̀tù ojú ni tíyìn alájì ìbásanu fàfíjà bí báṣọ ní gbogbo ọjà lábọ owó lógun pa ẹṣẹ o olóyè iṣẹ àkàrà tí ẹlẹgba owó mọgàjì gbogbo agboolé ẹlẹgba owó ìsàlẹ òsì bọnfọtò ojú òní tíyìn alájà tèmi tọpẹ nọtíkà fúdkàtì ní ojú odò ọmọwùmí ojú òní tíyìn alájì ṣọpù amẹpin sàbúrì ọmọ alájì sàkẹsọ akọmíjì nu ojú òní tíyìn ẹyìn ní lábọ owó mọgàjì tàfíkì adésínà yẹkínì mọgàjì àárẹ ọjẹ ní yẹmẹtọ adéọyọ alájì látífà ní yìnrìnlẹ tálẹ padà mọgàjì agboolé tálẹ padà yìnrìnlẹ wọn tó sì wá ní orí ètò láwùjọ àgbà àti láyé ìjọ alájì abiodun gbọlágadé mọgàjì látòwó lókè lábọ ẹṣẹ o mọgàjì sàkàdé níjì ọdẹbọ wálé ọdẹ tí mọgàjì adéníjì ọdẹbọdé mọgàjì iléèwò ní ọjà àbá ẹṣẹ abner snacks ìyànàdéyalé lójú ọ̀nà àkànná lábẹ́ aláṣẹ báòkú ẹṣẹ o mọgàjì rájí ramani abiola mọgàjì sàdó ní odò yemban àdúgbẹ́lọ yìí bàbá mọgàjì victor arìbìngbé mọgàjì agboolé ọgbọgbà àní wọn wà ní ìyànà àpẹrin àní aláàfin gbogbo arẹmọ ojú òní tíyìn mọgàjì ọlálẹrẹ àkànwó ọládèjì mọgàjì agboolé akẹtayọ ìtẹ gẹnibàdàn ẹṣẹ ojú òní tíyìn ọlọni gbàgbé yìí nọmba mi ò yí padà ẹlẹfẹ kúrò ọjà yìí lórí ètò láyé ìjọ tàbí láwùjọ àgbàtà bí nílágilu fm ẹpẹ nọmba mi 08062440996 tàbí 08058340994 08058350994 babalọja tí gbogbo èèyàn mọ̀ sí babalọja ọmọ ajé ní iwájú lọ́hùn lọ́hùn wọn dúró ti wà ní mo fi wálẹ̀ babalọja ọmọ ajé ojú òní tíyìn ní ọjà adélábú àdúgbòlọ́wọ́ yìí àkó àdúró tì bí ó sì mọ̀nà lálẹ́ ètò ní ẹ tó parí mi ní ọ̀sẹ̀ tó ń bọ̀ lórí ètò láwùjọ àgbà àti láyé ìjọun ó dàárọ̀.
4: Lagilu FM 96.7.
5: Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí Ọlọ́run bá ṣetán àti tú sílẹ̀ ń tó kọ́kọ́ máa ń fi sí wọn lára ni ká dìde kíá tàbí ká pe àwọn èèyàn ṣàkíyèsí tá à ń kófìrí nínú ara wa. Bàbá ìbàrùbá ọba iṣan ara kò sí nǹkan méjì tí à ń ṣe nílé iṣẹ́ wa o tó kọjá ká ṣètọ́jú ohun tó bá le kọlu iṣan ara èèyàn tí ó fi so nítọ̀ ń dìdàkudà gẹ́gẹ́ bí wọn ò ti bí láti kékeré. Gbogbo àwọn èèyàn tí wọ́n bá máa ń wá sí ọ́fíìsì wa tó wà ní àdojúkọ People's Girls Grammar School lẹ́yìn ilé bàbá Adédìbú ní Mọ̀lété Nìbàdàn ni orúkọ wa kò ní jẹ́ àjòjì sí. Bàbá ìbàrùbá ọba iṣan ara ni mò ń kí ilé kan sí kí n tó tẹ̀síwájú ẹ jẹ́ kọ́kọ́ fún yín ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ iná nítorí ẹ nílò rẹ̀ láti bá mi sọ̀rọ̀ lẹ́yìn ètò 08033881008 tàbí 07018211111. Gbogbo ẹni tí ó bá rí wa lákòókò tá a wà báyìí àwa náà ti wà níbi ìpàtẹ tewété gbà láàáfíà eléyìí tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú Liberty Stadium tó wà nìbàdàn second gate lẹ́gbà wọlé o stand 11 ìsọ̀kọkànlá sì ni ẹ máa bọ̀ tààràtà bẹ́ẹ̀ bátìrì tí wọ́n kọ bàbá ìbàrùbá ọba iṣan ara ní stand 11 ìsọ̀kọkànlá ọ̀dọ̀ wa nù ẹ bá wa ń bẹ̀ a ti gbé ẹ̀rọ ìgbàlódé wa lọ́wọ́ tí a fi ṣàyẹ̀wò tí ó sì tọ́ wa sọ́nà sàn án ibi tí àìsàn bá lúgọ sí lára yín a ò tọ́jú nǹkan míì tójú iṣan ara lọ o mo wá ń bọ̀ ná ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ló já sí wípé n tó ń bá wọn jà lágọ̀ ara nìkan ni wọ́n máa ń mọ̀ wọn kì í wo nǹkan tó ń fà á nígbà tí ọ̀pọ̀lọpọ̀ bá ń rí àpẹẹrẹ àpẹẹrẹ kọ̀ọ̀kan yóò ṣàpèjúwe nǹkan tí ó ń ṣe ni lágọ̀ ara ojú sísú ó yàtọ̀ sí kí kùrùkùrù ó máa boni lójú o ojú wò bàìbàì ó yàtọ̀ sí kí ojú máa hún ni o àwọ̀ ká ara ó yàtọ̀ sí làkúrègbè o lọ́sàn-án lọ́sàn-án o yato si fasan fasan o gbogbo nkan ta so yi lori isan na lo wa fun nitori pe isan ara wa n koja lati ibikan si ibikan eleyi to ye ko dubule eleyi to ye ko naro eleyi to ye ko gbe omi eleyi to ye ko gbe eje eleyi to ye ko sa tokun onje ati igbanse sugbon nigba ti wahala kan ba ti ba nipa kokoro to ti wonu eje omo ede eniyan aba won nkan ta je abi awon idoti to ti gbara wa wole aba ti lo ara wa si ni odi pe awon san yi won kako won di abi won wu abi won ti eja la won bomi ewe ategbo ma kaju re baba ibaru baba isan ara ko pa number re ti ko pa oruko re ti be ni ko pa office re ti o ibi ta lo na la lo oruko wa na la nje awon to si nwa sodo wa mo pe ooto ni bo ba di pe yan to le merin e marun e mefa e meje kile o to mo o ti ni nkan lara afi to ba fe mo paro loku to ba ti di pe yan rin o mi gule gule nkan kan ti wa o to ba ti di pe yan rin o re lati nu wa o nilo amojuto elomi o le rin afi ti won ba nfa lowo yo ma fi sotun yo ma fi sosi gege bi omo agbontan ojo ti won se bi to se bi eni fe subu ni o elomi aya re a ma ga yo si ma dun to ba fowo kan isan pelu to se denu aya wa elomi ese re yo ma rin tabi ko mo da bi eni pe o nta tabi ki ese o wulo ni ko fa lola ese elomi yo si ma papo bi igba ti ejo ba fe boho elomi re ese kan pere ni o ma gbon ti ese keji o ni gbon ti owo kan o ma gbon towo keji ma duro apa kan ori yo ma fo elomi eti elomi yo ma hoye elomi ko si ni le mi daadaa mo to ba le se nkan kekere gbogbo nkan won won ni anfani wa fun lati toju eyin riro eyin orun ejika igunpa orunkun itan abi orun ese ni telomi o ti won ba so pe la kuro egbe aisan ni o ti won ba ni awoka aisan ni bo ba so pe losan losan abi fasan fasan abi egbon riri abi jakute ati bebe lo aisan ni gbogbo e gbogbo eleyi lo ye ko gba mojuto baba ibaru baba isan ara mo nipa re daada lati leyi doki okun oruko wa se pataki o bi elomi ba gbo wi pe won se loko laya lati jo to ti dele aye ki lo koja iseju meji abi iseju meta o iro o dandan ni ki won na le soju se re lodo yawo ati ojuse re lodo oko re eleyi ni yo so edi eyan pataki ore mi o baba ibaru baba isan ara ti wa ni le Baptist Stadium second gate stand 11 isoko kanla 080-33-88-1008 at 070-18-21-1111 ero gbalode nbe nile ta fi setoju yin ta fi bere to da gege bi amona abi atona alaafia ara wa ko ni gbon danugu bi elubo baba ibaruba oba isan ara isan ati nto je mo la wa ntoju o a mo reti yin
6: Lagilu FM 96.7.

La Gelu FM, jaga bago boletio, maruancho. La Gelu FM 96.7.

0: kale gbogbo bi ti e ti lori ofe ati anfani lati ma gbo wa gbo eto yi adupe fun Olorun nitori pe oni oba ajike oba ti n gbo adura wa ni gbogbo igba ade sori eto yi nibi te ti ma gbo un ololufe yin t'Olorun ba nlo kaakiri agbaye to je pe inu ti won ma ndun pe ka won ma sise Olorun ki itusile won ma de ba gbogbo aye yin eyan te ba ti pe won te ba ti wa ba won iyan laji owo labi olaiman osupa de ni gbogbo ibi ti e ti lori ofe ati anfani lati gbo eto yi ohun akoko ti mo ma so ni yi iyan ni wi pe sekere ti koke n ba won lo de ibanuje ibanuje ko ni de ba yin o nitori pe ayo ni mo gbede itesiwaju ni mo gbede idunni ni mo gbede alaji owo labi ola imam ni mo gbede sori eto yi osupa de ni mo kiyin baba e kan le o
1: assalatu wassalamu ala sayidina muhammadi
2: wa halihi wa sahbihi wa salamu ajmaina assalamu alaikum wa rahmatullahi wa barakatuh
0: en fi t'Olorun sere ngbogbo igba ni gbogbo igba le ma nso pe t'Olorun o na akoko arin t'Olorun na ni ipari on gbogbo t'Olorun na ni
1: bene
0: e baba ti wa bi yin pe ibo leyin na ti lagbara to je pe ba won yan ba ti wa sodo yin kan to soro bayi le ti ma so fun won pe nkan bayi ni ke se ibi bayi lo tin bo igbese bayi ni ko gbe e l'Olorun na ni
1: bene
0: bo la arin eyin at'Olorun se wa gun daada bayi
2: e mo pe eko oto nti abaji oto awon fa wa nile ke won ma korin kan pe abo olori regbe
0: kan bi se olon
2: lati idaji awa ado olori re abo olori regbe lati idaji awa ado olori re
0: awon kan wa to je ko orire ni won ito won ito won
1: ta
0: ma soro ito ito ito ni eko eni ti won ko leko o ni to ito won yen ni omo ti won bi to je pe gbogbo igbesi aye won orire ni
1: kabisi olon
0: awon l'Olorun ni ka ba gbe ibere te bere ni bo la ni eyin at'Olorun se wa gun daada
2: olon lo so Bada usu billahi mina shaitani rajim bismillahir rahmanir rahim oni uwala ha walu nto ko dele aye mi ni wala ha hiru iti o tun gbe yin aye ti o ni sin kankan mo emi na ni
0: olohun ina
2: olohun lo so be e ki wala wa e wo ye generation to ti lo to ti lo kawo to de ta wa ba tun wa de generation kan la wa awa na o tun wa lo generation mi o tun jade awa le kai generation ti o de olohun lo lana ohun lo lo ni
0: olanko
2: ohun lo lola
0: kabiyesi olohun
2: diduro ta du olohun lo ni a se bi saba bi ka mo le duro se ntan se yo ba de aku mbi
0: kabiyesi olohun
3: be yan ba to ji to ba bara re ninu ogun ko to di pe yo bo nbe ogbodo ri koro ogun
0: o gbodo ri koro
3: koro koro ogun o gbodo ri o da bi igba teyan ba lo odo woli abolodo afa abolodo doctor ara mi o ya o
0: be ni o
3: ti won ba ri asiri ntin seun won le ri aisan yen mu jade
0: ejeti
3: koro ogun tin si ohun n lo koko wa sodo omo re n lo ti suwu mu ogun
0: kabisi olo
3: odo yawo re nlogun gba wole epe obi lo mogun wonu aye re ije kuje to nje ni o se dede pelu topa yi to mu waye lo gbogun wole ju ti mo to pe ogun wa to ba mo to pe ogun wa o le mo ti o le lo
0: e mo wa mo yin pe o se wa n get e nitori gba mi be ba n soro e ni so fun yan ta ibi te n lo mo se wa n get e pe on tension le kan gba ta n bo ni wi pe eni bi ogun bi ogun eyan to fe mo idi ti ogun se n ja won
3: ki lo ti owo nu ogun
0: eni be yan ba ti le mo koro ogun ko ni pe nu ogun
3: ojo to ba ti mo iti se o to wa dake o ri ti o gbe ojade
0: alaji awon to ba won ri yin lola gagbe se so to si da yin loju tẹsin
3: sọ a sọ fun won bogun won se wole
0: koro ogun gangan
3: bẹni a je won mo ikoko ogun
0: ogun tin je won on ti sele gangan
3: siro la aduwo la ma pe ikoko
4: èyàn tẹ fẹ rí wọn bẹyìn pé kẹ ẹ já sọ di ogójì èyàn
3: ọgbọn ni o
4: ẹ já ẹ mọ ìdí tí mo yí sọ pé ogójì èyàn
3: mọ ń gbọ
4: báwọn èyàn bá ti wá bọ́n bá ti gba káàdì wọn 2000 naira tán rí yín bẹ́ẹ̀ bá ti bá wọn yẹ̀ wò tẹ ti rí àṣírí ẹ kàn sọ àṣírí fún ohun tí wọ́n sì kí wọ́n sì máa lọ.
3: N tó à ń ṣe náà aráàyà ń ṣiṣẹ́ mọ́ a.
4: Nígbà tí iṣẹ́ ti pọ̀ jù.
3: Àkíyèsí mo máa ń sọ mo máa ń tẹnu mọ àáfàá pọ̀ tí o ló ń kà. Wòlíì pọ̀ tá a lè kà bàbá aláwo kúnlẹ̀ ṣùgbọ́n tèmi ni pé yọjú sí mi wá mọ kí ló dá o dúró sójú kan kí ni tó di ẹsẹ̀ rẹ tó fi rí bi nà ó.
4: Kọ̀rọ̀
3: gbígbọ́n tó ti yà bá kọ̀rọ̀ kọ̀rọ̀ kọ̀rọ̀ ogun yìí tó bá ti yí ọ
4: sírì yẹn gangan.
3: Lọ bá àwọn tí wọ́n ń bọ̀ ṣiṣẹ́ tẹ́lẹ̀ kan bọ̀ sí ó bá tán ọgbọ̀n ni.
4: Ọgbọ̀n yẹn péré.
3: Ọgbọ̀n ni.
4: Plus 10 ó jẹ́ 40.
3: Ọgbọ̀n àfi tí ó bá minus 5.
4: Alhaji ok bí wọ́n bá ti yọ̀ǹda nọ́mbà àwọn ọmọ ọmọ gbé fóònù.
3: Wọ́n kàn béèrè pé nọmba kí lọ wà.
4: Wọ́n fún ọ ní nọmba.
3: Sọ fún ọ 2000 lówó káàdì sì kú omi.
4: Nọmba.
3: Bọ́ọ̀ bá ń rojọ́ tó tí ì gba nọmba lọ́wọ́ ọmọ tó gbé fóònù. Tí wọ́n bá gbé fóònù míì tán fún nọmba tí nọmba bá tán tó àyànmọ́ ti yẹ pẹ̀lú ọlọ́run ni.
4: Ok
3: èmi ò kà wá.
4: Fún gbogbo ẹ̀yin tẹ́ sì wọ́n ń wò pé ó dìgbà tí Alhaji bá sọ pé ẹ lò lórí fóònù tó bá wọn sọ̀rọ̀. Ẹ má tanra yín o. Nọ́mbà yìí àwọn ọmọ ni ó máa gbé fóònù báyìí
3: báyìí. Ọba ìjọ́la láàárọ̀ ọ̀la ni ó máa gbé fóònù.
4: Bàbá ẹ bá yọ̀ǹda nọ́mbà yín ẹ bá yọ̀ǹda nọ́mbà tí wọ́n pèsè.
3: 07031049930 07031049930 nọmba ẹlẹ́ẹ̀kejì 09075688168 07568 8168.
4: Wọ́n tutù nọ́mbà yẹn pè fún wa ṣùgbọ́n ẹ tẹ́tí kan ẹgbọ́ bíi tí ọ́fíìsì wọn wà àdírẹ́sì yẹn gangan ẹgbọ́n o nọ́mbà tí wọ́n pè yìí Alhaji ní pé ọgbọ̀n èèyàn ni àwọn ò fún láǹfààní láti rí wọn lóòrọ̀ ọ̀la ẹni tẹ́ fi wá ṣe ẹgbẹ́ bá ti ń bọ̀ ẹ mú owó káàdì yín wá 2000 naira ẹ jẹ́ kí wọ́n bá yín ogun ohun tẹ̀ ńlá kọjá ẹni míì àìrọ́mọbí ni ẹni míì bó ṣe ń sí kúrò ní ọkọ̀ kan ló ń bọ́ sí mi ẹni míì bíyàwó ṣe ń kúrò lọ́dọ̀ ti ẹ ni ẹni míì bó bá ti wà lókè yóò máa jábọ́ ẹni míì disappointment ṣáájú.
3: Ẹnu mi ti ẹ le tó burú jù láyé tó bá bímọ kan èyàn sáà ní pé ẹ lọ lọ́mọ kan tí ó bá bí mi ìlé báyìí tí ilé ó sì kù.
4: Jẹ́rí
3: àwọn olùdarí wọ́n mọ oko ẹlòmíì rìn jìnnà ẹlòmíì wọ́n rà á bọ̀ lọ́rùn ẹlòmíì wọ́n pààrọ̀ àyànmọ́ rẹ̀ tó sì lajú ẹ̀ ti wò.
4: Kí ni fa ogun tí wọ́n ńlá kọjá yìí.
3: Kọ̀rọ̀ ogun rẹ̀ kọ̀rọ̀.
4: Mo àbò káṣírí ẹ̀
3: wá mọ̀. Kò jù bá lọ.
4: Ok ibo ni ọ́fíìsì yín wà Alhaji.
3: Adégbà yìí ni wọ́n bọ̀ láti kiri látẹ̀gbẹ́dá bọ́ọ̀lẹ̀ ní ọba àti bèrè òtẹ́ẹ̀lì bàbá gàràkú ilé bàbá wo ló tẹ̀lé bọ́ǹbọ̀ láti géètì sọ́mẹ̀lì ìwòrò odù tó bá ti ń bọ̀ tó kọjá alákíá tó bá ti lè dé adégbà yìí ìyànà blọ́ọ̀kù bọ́ọ̀lẹ̀ sọdá títì padà bí ìgbà tó fẹ́ máa padà sí ìwòrò odù bèrè òtẹ́ẹ̀lì bàbá gàràkú ilé bàbá wo ló tẹ̀lé ibẹ̀ làwà.
4: Ibẹ̀ gan ni ọ́fíìsì yín wà.
3: Ojúbà ń lọ.
4: Aago méje àárọ̀ ni wọ́n máa sí ọ́fíìsì lọ́la.
3: Pẹ̀lú ògbó ọlọ́run.
4: Ok bàbá ẹ bá yọ̀ǹda nọ́mbà yín káwọn ọmọ máa fún àwọn èèyàn ní nọ́mbà.
3: 07031049930 07031049930 nọmba mi ẹlẹ́ẹ̀kejì tí kan ọba wọlé ìkan wọlé 09075688168 09075688168 0688168168.
4: Okay, number yen gangan lo koja lo sojo alaji wo labi ola imam osupa adine ogbo eniyan na fe ri lola e ninu awon olori ogbo eniyan yi to je pe e fe je kasiri na otu si yin lowo ke ba le ma awon igbese teyin na ma gbe awon te ni lati se ti e fi bo kuro ninu ogun arabirin kan eni ngba o fe lo sile oko eni o lo sile oko lo to e wa ni sugbon awon ara ile re o fi le bo si ba gbele
3: beni
4: won si tele ikiri
3: bi won de mo lo wa nbe
4: ka besi ona
3: o fi aye elomi seyin ikoko o fi aye elomi won de mo le won o de aye elomi mo bi igi o gbo won ko ni aye gba wa lati ma so won mo asiri ogun ti nbo fera
4: oro gangan asiri gangan
3: kojuban lo
4: ohun to si ni lati se
3: kojuban lo
4: nitori alojo ojo kan na alaji te so fun mi emi nigba ti e tu irun kan bayi na te tu fun yan kan e wa ni wipe ohun ti o se ni pe ko lo ra buredi lasan buredi ni o eni ko mo wa ra ile to gun o eni kekere un kekere ile to kere ju ni ko lo eni ko lo fun ya kan bayi
3: gbogbo ohun ni eyin ndi yi mu
4: e ba yan da number yin ati lo lori eto yi
3: 070-31-04-99-30 number elekeji 090-75-68-81-68 090-75-68-81-68
4: Bẹ́ẹ̀ bá ṣe ń pè nọ́mbà yìí àwọn ọmọ ni ó máa gbé e ṣe ohun tẹ́ máa ṣe ni pé ọgbọ̀n èèyàn tí aláàjì fẹ́ rí lóòrọ̀ ọ̀la ẹ̀yìn náà jẹ́ kan nínú wọn kí wọ́n máa fún yín ní nọ́mbà nọ́mbà 1 nọ́mbà 2 nọ́mbà 3 bó bá ti pé 30 ó dọ̀jọ́ mi ọjọ́ orí kọ́nù àgbáyé.
3: Kò jù máa lọ. Ni 31.
4: Ẹ má sì gbàgbé wípé Adégbàyí òun náà ní ọ́fíìsì wọn wà.
3: Gbogbo ibi tó bá gbà wọlé Adégbàyí sọ pé ó fẹ́ bọ́ọ̀lù ẹ̀yìn àná bùlọ.
4: Ok.
3: Adégbàyí wà láfíà alákíá fẹ́ni tí ò mọ́. Bọ́ bá ti wọkọ̀ ń woro òdùbí ìgbà tó bá ń lọ ọ̀nà fẹ̀. Ọ pàdé Adégbàyí lẹ́yìn alákíá ìyànà búlọ́ọ̀kù ló ti bọ́ọ̀lẹ̀. Tó bá ti bọ́ọ̀lẹ̀ ẹ̀yìn àná búlọ́ọ̀kù sọdá títì padà ìgbà tó ń padà bọ̀ ń woro òdù. Tó bá ti sọdá béèrè pé òun tẹ́lẹ̀ bàbá gàràwú tó wà lẹ́yìn odò ẹran tó wà lẹ́yìn ibi tó ti ń ta dìyẹ ilé bàbá àwòrán tẹ̀lé ibẹ̀ ló ń bọ̀.
4: Ẹyin ọ̀dà nọ́mbà yẹn ti lọ.
3: 070-31-04-99-30 070-95-68-81-68
4: ọjọ́ mẹ́jọ òun náà látùpàdé lórí ètò yìí tàátùpàdé á sì pàdé láyọ̀ àti àlàáfíà ó dàárọ̀ o.

0: àìsàn tí ó gbóògùn ọlọ́run nífi sẹ́ni kankan yín o orúkọ tèmi ni bàbá eégún
1: tí mo wá láti àjàṣe ẹkú tọnu tí mo ti wà níbi ìpàtẹ tewétegbò àlàáfíà tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ní inú liberty stadium ní ọ̀sán sàmí ibẹ̀ la wà tọ́wọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ̀kọ́lẹ̀ star number 12 ni bàbá eégún wà olójú
0: ọlọ́run ọba òní gba ojúlọ́wọ́ gbogbo wa o tí wọ́n bá ní ojú ń yọ̀ yẹn lẹ́nu nǹkan kan ló ń fà á bóyá àwọn tiẹ̀ ti ní akọ kòkòrò mẹ́rin ní ara tàbí oníkòkòrò inú ẹ̀jẹ̀ tàbí ìfúnpá gíga nírú ara rẹ ó lè ṣàkóbá fún ìrìnà ẹwà bóyá àwa máa rí bíi kurukuru àbí kó máa rí bí èéfín àbí kó máa rí bí ọyẹ́ o rírà tẹ́lẹ́wọ́ rẹ o dá 1000 naira mọ̀ yàtọ̀ sí 500 naira ẹlòmíì ò lè rìn lálẹ́ bínú ẹ mọ́tò bá kó sí níbi ìrìnà tiẹ̀ bó ṣe ń jásí kòtò ni ó máa jásí gegelete ẹlòmíì ò lè ka nǹkan tó wẹ́ ẹlòmíì ò lè ka mẹ́sẹ́ẹ̀jì mọ́ bẹ́ẹ̀ ni ẹlòmíì ò rẹni tó ń bọ̀ lọ́ọ̀kan àfìgbà tó bá súnmọ́ yóò tó máa sọ pé àsílágbájá àṣewọ ni o dá òsánmọ̀ yàtọ̀ fún alẹ́ ọmọ ló ń fa ẹlòmíì káàkiri níṣe ni ó tiẹ̀ dàbí wípé aláǹtakùn ọ́ ta gàgá síbi ìrìnà tẹlòmíì tẹlòmíì ó máa rí bí okùn níbi ìrìnà tiẹ̀ ẹlòmíì tiẹ̀ wá la ojú rẹ̀ kalẹ̀ kò fi rí nǹkan kan mọ́ rárá ẹlòmíì ò dákọ́lọ́ aṣọ tó wọ̀ mọ́ ẹlòmíì ò rí nẹ rí nǹkan tó fẹ́ jẹ ẹ mà ní jẹ́ǹjẹ́ ọ̀tá yín ẹkún àárọ̀ ẹkún ọ̀sán ẹkún alẹ́ gbogbo etí tó ń gbọ́ mi lákòókò yìí ẹ mà ní rógun ẹkún bẹ́ẹ̀ yẹn bá ń sun ẹkún àṣunjù a máa ṣàkóbá fún ìrìnà ẹwà ìfún

0: ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ́ tó jẹ́ pé orí ọ̀ máa fọ ní gbogbo ìgbà abala orí kan yóò máa fọ ẹ. Bórí bá ti ń fọ ní láfọ́jú ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lómi bá jí láàárọ̀ ń ṣe ní ọ̀dà bíi wípé kùrukùru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta ẹlòmíì ò lè lọ bí kankan mọ́. Ìṣe ní ọ̀dà bíi pé wọ́n lẹ láìlọ́ọ̀nù bẹ́ẹ̀lómi níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmíì tiẹ̀ ṣe lásán bóyá ọfà asakatú ló bà ọ́ lójú ni àbí ọfà fòtá ló bà ọ́ lójú àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́ gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Eégún tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa. A kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹ ní fọ́ lójú inú ẹ ní fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀ tẹ fi rí nǹkan kan mọ́. Ológun ọdún wà ọlọ́dún mẹ́wàá wà tẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́ ẹ padà ẹ̀yin kọ́ lọ́lọ́run. Àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Eégún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà ti wọn kalẹ̀ tí wò fi rí nǹkan kan mọ́ tọ́ délé iṣẹ́ bàbá Eégún. Ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà ń dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lọ́dẹ̀ tún mẹ́lò mi wá. Ẹ̀yin náà gbìyànjú ẹ má bora yín mọ́lé ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn Ọlọ́run bọ́bọ́ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o. Ìwọ́n ti wá lọ sí àyẹ̀wò wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Bẹ́ẹ̀ rálẹ̀ wá yẹjú sẹ́mi bàbá Eégún tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi ọ mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó torí pé mi ò gbàdúrà kọ́lọ́run fara ní mí. Gbogbo tó ń gbọ́ mi lákòókò yìí ojú inú yín kò ní fọ́ títa ò ní fọ́ ojú yóò ní relédè yìí. Ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tó bá ti rí pé ó ń ṣe nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu gbé ràǹdílẹ̀ wá yọjú sí bàbá Eégún olóòtú ojú. Àìsàn níbo mi mọ́ra kí n pa láìsàn wí tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ láìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú adániwáyé kò ní gbé bá yín o. Ẹ délẹ̀ má bora yín mọ́lé ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Eégún ọ mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Eégún wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá Eégún àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ ewé àtegbò wa ẹnu lẹ̀ ti máa lò ó àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀ irinṣẹ́ ìgbàlódé tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run. Àdúrà yín gbà o sì lè pè mí sí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839. A ní wọnú òkùnkùn.
2: Lagiri FM 96.7.
3: Mo kí gbogbo etí tó ń gbọ́ mi, àìsàn tí ò gbóògùn adániwáyé kò máa nífi sí ẹnìkọ̀ọ̀kan wà. Orúkọ mi ni Àrólé Ọbádára, tí gbogbo ayé a máa pè ní bàbá ojú nìmọ́lé ara. Bàbá ojú bá mi kalẹ̀. Mo ti wà ní ibi àfihàn tewétegbò àlàáfíà èyí ti ń lọ lọ́wọ́lọ́wọ́ nínú ọgbà Liberty Stadium tó wà ní Ososani Òkè Àdó ní ìlú Ìbàdàn. Mo wà ní stand number 5 ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 bàbá ojú nìmọ́lé ara tí gbogbo ayé a tún máa pè ní bàbá ojú bá mi kalẹ̀. Mo gbàdúrà fún wọn tó ń gbẹ́ mi pé ojú gbogbo wa yóò bá kalẹ̀ o. Kí la fẹ́ bára wa sọ òun náà ni ọ̀rọ̀ nípa ìrìnà wa torí pé àwọn àgbàlagbà yóò bá wọn a máa ní ojú lọ́ba ara àtẹlẹsẹ̀ ní ọba ọ̀nà. Ìwọ tó bá pọ̀ nípèníjà kẹ nínú ojú rẹ wá yọjú sí olóyè Ọbádára bàbá ojú bá mi kalẹ̀. Mo wà ní ìsọ̀ ẹlẹ́ẹ̀karùn-ún stand number 5 ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 09048868653 09048868653. Tó ìwọ tó ń gbọ́ mi tó mọ̀ pé onípèníjà ojú tó bá jí láàárọ̀ mú ọwọ́ ọ̀tún kó fi bojú ọ̀tún kó là á mú ọwọ́ òsì kó fi bojú òsì kó là á kó wá wo ipò tí àìlera ojú tiẹ̀ bá wà bóyá ojú yìí ń gun ẹni àbójú yìí ń hun ẹni àbójú yìí ń sálẹ̀ àbó tiẹ̀ ń rí ọ̀hún wìnìwìnì àbí wọ́n tó tiẹ̀ rí nẹ́ rí ìlà tó wà ní àtẹlẹwọ́ rẹ àbí wọ́n tó tiẹ̀ jẹ́ pé tí wọ́n bá tẹnẹ mọ́tò báyìí ìṣe ló máa já sí kòtò ó máa já sí gegele ẹlòmíì ò dá yàtọ̀ mọ̀ láàrin àárọ̀ láàrin ọ̀sẹ̀ láàrin alẹ́ ẹlòmíì elomi ti won ba text message si lori phone oni le ri na ri ka elomi o le ka bibeli be elomi o le ka alqurani orisirisi aisen ni ma nfa ipenija keyan o ma ri na dede alakoko be ni keyan ni nero ajaka oko elewu gbedu a ma sakoba fun iri na eyan kokoro nu eje a ma sakoba fun iri na eyan keyan ma se eyo welewele bi e merin bi e marun ki le o to mo gbogbo awon kan yi o le sakoba fun oju eni bakan na ifupa giga to ba nbe lara eyan o le se akoba fun oju elomi ofa fota ofa sakatu ohun lo ko se elomi lara ni oba ri ne mo won ti ene ka se elomi ni bi iri ne re ni lo ba laju ikale ko fi ri kankan mo to ba ro ko ni gbogbo pe ni ja awon aisen oju ta nso yi boya ki nkan funfun ko wa lewo tonto si bi ari oju re ko ma so fun pe aisen ayokele foju ni ayokele ba iri ne je ni abi ko ma ti so pe aisen katarasi lo ni ni abi teri jom eyi ke ya aisen oju ti ba ndo laamu lati bi ogun odun ni ogoje odun ni abeti e ti wa sisi abesi o ori na ri nkankan ma bo wa ba mi ni bi ipate alaafia e ti lo lowo lowo ninu ogba liberty stadium oke ado nilu ibadan lodo arole obadara baba oju ni mole ara iso ele karun ni mo wa stand number 5 stand number 5 abi ko pero ba ni soro mi 090 488 688 53 090 488 688 53 gbogbo iwo to ba ni pe ni ja oju to ba tin bo wa sodo mi mu agbon eyo kan e to lomi ninu dada ko mu dani tori pe bo mi se nwo nu agbon ko si eda kankan to ye boju lo si se la ti ori na kedere ko ni ye awon ota re tori pe opolopo tin wa sile ise wa ti wo ti wa dupe eledumare o je ki wo nu wa dupe ni to ba ro po ni pe ni ja aisen oju boya ori na ri kan to sumo ni ori na ri kan to jina se oni abo ori bi oye ni ori bi efi ni aboju ti e ti e ma ndiu abo ma nsa ne abi wo to ori na ri nkan to sumo ori kan to jina se o le da belika o le da quranika ah wa yoju si arole obadara baba oju ni mole ara ni stand number 5 stand number 5 pelu ogun olohun ti ro kan nbe ta jogun awon baba wa ti ro inu won pe ni ti ro koju omole kedere bi awon agbalagba ba le won ari na kedere bo mode ba le ari na kedere wa yoju si mi ko wa gba ti ro abalaye yi o si ayewo ni ile ise wa lofe o si gba kadi wa pelu owo perete to ba si debi ipate ta nse lowo lowo iwo so pe o nlo sodo arole obadara stand number 5 ko ma te monu pe stand number 5 abi ko ti e wa pero ba ni soro yi 090 488 688 53 tun ba le kan si 090 488 688 53 iso ele karun ohun ni mo wa fun eyike ya ise oju ti ba ndo laamu to ti nawo si nawo si ti o ba lo ah iru olorun ni o ma si iru eyan po laye to ba wa dodo mi laarin ojo meta pere won na mo wi pe olorun fe nikan se ju enikan lo I ma reti yin o stand number 5 ibe ni mo wa o dabo
2: Lagilu FM 96.7
4: Gbogbo awon eyan ti won lanfani ati wa so office baba Ibaruba oba Isanara to wa ni eyin le baba Adedibu ladojuko People's Girls Grammar School to wa ni Molete Ibadan ni won ti mo wi pe ta ba so pa wa ni bi ipate Segun tewetegbu alaafia kan aju ka won odebe o awon ti an si ti gbo nipa re tele tele so pa won ti o ti gbo nipa re se bomi mara ki n pa iloruko aisan tumi sile ki n fi esile loruko ta aisan nje baba Ibaruba oba Isanara ati wa ni ipate tewetegbu alaafia to nlo lowo ni Liberty Stadium to wa ni Ibadan second gate ni o te ba si fe ri wa stand 11 isokokanla gbo mi daada o stand 11 isokokanla e nilo ero

ti ri yin lori Facebook wa bẹsi re yin te nbe lori TikTok na mo reyin na ori Gbenga Fish ti ri si yin owo eye bakan na mo ri Jumi owo eye temi dayo 2k for mo reyin na Olajide mo ri yin lori Facebook wa Kemi Ogun Sanya Adoni Ade Sugbe ni Rosida Tinu Omotola Shitu Nenene ati bebe lo eja bere eto Ibo la nlo loni Yoruba ni bi na oba tan laso eje itan le kana Eyin eyan wa te nbe nle je nbere ibere Temi Tayo Popola lati Ontario ni Canada Reyin na Eyin eyan mi e ma gbagbe Eyin te nbe ni diaspora yin te nbe ni ile okere E ma gbagbe wipe be ba fe pe wa international number tin be lowo yin. E le fi pe wa lori WhatsApp. Yato si yin. International number to be lowo yin yen e le fi send the voice note si wa awa o play mb. Eyin te ba ni lowo. International number ti Lagilu FM e je fun yin nisin ke ko sile. +2348142491006 Ituma si pe e le fi data yin e le fi WhatsApp yin e le fi pe wa E seun ju oni tin Emi wa fe bere ibere kan Se bi won ni ibi oju bi Ba se beru la bomo Awon ka se mo dasa pe a ko yato Bo ki lo de to fi je pe partner wa Ki lo de to je pe iyawo wa Tabi oko wa Ki lo de to fi je kan su wa Ki lo de ti iyawo wa ati oko wa Ki lo de ti won fi ma su wa Hello mi a so pe tomo ba ti wo yo mo omo ko Abi e je so pe do fi ma su awon kokan Awon kan be ko su won ri Won o ti ri Vibes ti won gbe bo lati bere O na na si gbe di bo se wa Ṣùgbọ́n kí ló wá ló ṣe ẹ̀yin? Abẹ́ jẹ́ ń kó papọ̀ kí ló ṣe wá? Tó fi jẹ́ pé ọkọ rẹ tó jẹ́ pé adé mi, ìfẹ́ mi ayọ̀ mi, ìfẹ́ ìmọ̀ pọ̀ gangba náà. Ìyàwó rẹ tó jẹ́ pé o jagun fẹ́ ni. Bí àwọn kan jagun gbadé, ìwọ o jagun fẹ́ yàwó ni. Gbogbo mọ̀lẹ́bí ẹ ni o mọ̀ fi àwòta kú pé láíláí ò ló fẹ́fẹ́. Àwọn àbúrò rẹ ò láìkẹ ò takú kódà gan ní fámílì wọn gan wọn fẹ́ kẹ́ ẹ fẹ́ ra ó ṣáà takú ní ìfẹ́ nù kì í ṣe pé bóyá o rówó lọ́wọ́ ìyàwó rẹ tó fi fẹ́ ń gbà náà

0: ìyàwó tó fẹ́ ń gbà náà tó fẹ́ lè máa kọ love note fún nígbà tá a débi ní ìsìngbà tó di ṣe semester tá a wà ló di pé gbogbo ẹ ti di soft copy nígbà náà lọ́hùn tẹ́ gbé báírò tẹ́ lọ wá orin orin ìgbà yẹn orin foreign ló sì máa ń rí ìgbà yẹn ẹ wá jókòó wọn tí wọn máa ń ta ìwé yẹn gbà yẹn bá lọ sí supermarket ẹ máa rí ìwé gbogbo orin ṣe david ni o joe ni o boys to men ni o r kelly ni o sally dion ni o gbogbo ẹ ṣùgbọ́n a kàn ń gbọ́ gbogbo ẹ ni wọ́n ti rán mú kọ gbogbo orin yẹn kò yé wa dáadáa a wà lọ rà á bàbá wa rà tán a wà bẹ̀rẹ̀ sí ń kọ́ I will never find another lover sweeter than you. Ẹ wàá kọ́ ẹ wàá mú lọ fún un àwọn amúnú ẹ ọdún wọ́n máa ń fi síbi abẹ́ aṣọ wọn ńgbà yẹn. Láyé wọ dúrópò tí gbọ̀pọ̀ báyìí wọ́n máa ń ní àpò tí wọ́n máa ń ní bọ́ọ̀sì. Bọ́ọ̀sì ńgbà mí ò máa ń jẹ́ bí onípáànù pẹ́pẹ́ abẹ́ ìtẹ̀lẹ̀ àpótí. Wọ́n máa fi gbogbo ẹ̀ sí. Tẹ máa ra káàdì from you to me. Àbí from me to you ni. Ẹ wà kọ gbogbo wordings yẹn síbẹ̀. Ó jẹ́ pé àwọn èèyàn yẹn yóò máa lọ bẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Pàápàá jùlọ tó bá ti mí ìṣe àbí tẹ́ ẹ bá ti jà. Yóò wà lọ máa lọ bẹ̀ yóò wà máa wò. Gbogbo nǹkan tẹ́ ẹ kọ́ ẹlòmíì ọwọ́ ni ó fi kọ́. Ẹ ti ja education. Ẹ wà kọ gbogbo ẹ̀ síbẹ̀ nígbà tẹ́ bá parí ẹ̀ tẹ́ wà tó wá fi MOG love sí kò tí ì sí MOG soft copy. O máa wá sílé ẹni tó ń fẹ́ o wá sílé ẹ̀ o sìn wálé á tún sìn ẹ́ padà. Ẹlòmíì bẹ tóbi rẹ̀ bá street dáadáa. O ti mọ táìmù tí wọ́n ní kó lọ rẹ̀ kọ wá ń junction àbí kó lọ ra nǹkankan junction lálẹ́. Yóò ṣáà jáde junction. Oko náà ti mọ́ ń ju nǹkan sórí páànù. Wọ́n bá sọ nǹkan sórí páànù bóyá ilé tí ò ní asbestos nù. Àti ẹ̀ ní dún. Bọ́ ó ti mọ̀gbà tó ń wò jáde torí pé kò sí ánsẹ́ẹ̀tì. Àwọn tó bá ní landphone ní. Wọ́n yóò ti mọ̀gbà tó ń wò jáde yóò wá rìn bọ́ tàwọn náà ó wá rí ẹwà jọ lọ junction. Sáré ríra fún ìṣẹ́jú kan yóò tún padà wọnú kùkú ẹ̀ padà. Ẹ nífẹ̀ẹ́ ara wa ń gbà náà. Fẹ́ lọ tajà tí n bá dé padà ẹ̀yìn aráalé ẹ dákun. Ọlọ́run bẹbi tàtijọ́ àwa la sin Ọlọ́run bíi tàtijọ́. Òbí ló bí àwọn èèyàn tí ń bẹ látijọ́ yẹn. Ìsìn náà òbí náà ló bí wa. Kí ló wá ṣẹlẹ̀ kí ló ṣe wá. Tọkọ ò nífẹ̀ẹ́ ìyàwó mọ́. Kí ló ṣẹlẹ̀ tíyàwó ò nífẹ̀ẹ́ ọkọ mọ́. Ẹ wò mí ẹ wá díjú kan ẹlà kan báyìí ẹ ìjà wá ìjà ò sí always guiding. Ẹ wá ń gáàdì ara yín. Torí ẹ ń expect pé anything can happen. Àbí ilé ayé ìkọ́. Àbí gbéyàwó ìkọ́. Àbí ọkùnrin kọ́. Àbóbìnrin kọ́. Kẹ́ ń lọ tajà mò ń bọ̀ ń tájọ wònú.
1: Lagilu FM 96.7.
2: Ẹni tá ń wí, ó dé, Alhaji Àyàfọlọ́run, ó dé.
3: Àmàkú àmójúbà o, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run wọ̀lú, a dúpẹ́.
4: Akú ara ya ojàre, akú oríire, Alhaji Adébáyò àpèrè Àyàfọlọ́run. You are welcome, Alhaji. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ fẹ̀ ní Dèní Fọ̀làdọ́là lọ́jọ́sí nígbà tá Alhaji dákánwálé, wọ́n lọ tán kéèyàn mi ò tó mọ̀ pé wọ́n ti ẹ̀ wá nígbà náà. Lọ́hùn-ún, báwọn ti wá láti bí ṣe ń jàǹfààní àdúrà àti ìwòsàn tẹ́dùmàrè gbọ́ wá Alhaji Àyàfọlọ́run ṣe làwọn aláwọ̀ funfun pàápàá ń jàǹfààní wọn. Àrùn àbá ìsìnlẹ̀ yín wá ń rawọ́ ẹ̀bẹ̀ yìí pé kó sàn kó lọ. Ìgbà ayé lẹ́yìn fẹ́ kó túbọ̀ rọrùn. Ọ̀nà tó dílé fẹ́ kó là kéyìí tó là ó mọ́ dímọ́. Ẹ máa bọ̀ gbogbo ẹ̀yin tẹ́ wá fẹ́ dúpẹ́ ọjọ́ lẹ́yìn tẹ́ ra Alhaji lọ́jọ́ sí tán. Tọ́lọ́run sì gbàdúà. Alhaji Àyàfọlọ́run ti dé báyìí o. Nọ́mbà wọn nìyí 08033277347 08033277347.
2: Alhaji Àyàfọlọ́run ó dé.

0: ìtànṣọ́kọlọ.
1: Kaika ikai akara wo npa lo kapa eko giri.
2: Dr. Wenga pẹlu Jensen lo kapa akara ole.
1: Ko ye kara o ma fajọ bi ojo aro seyin bi Dr. Wenga lura. Ekun oko oke ara le aduro gbọn
2: lo Dr. Wenga pẹlu Jensen.
1: Kaju e o tun ma nṣiṣe agbara fun ọkunrin kara ole koko. O da fun obinrin ko ṣe abiamu e ni rorun pẹlu ase ati ohun ti ajọ Nafdac ile ise Jesse Pharmaceutical Company Limited lo ṣe. O n fi alagbata kaakiri Nigeria epe 0806-646-6115.
0: Dr. Wenga lafe smell smell si ile ranoro. Dr. Wenga ido ko si rin di gbe body nile ma shopolo.
2: Dr. Wenga pelu Jason idan gangan.
3: Àlàyé lọ̀rọ̀ ó yá ká sọ kó yẹra wa yékè. Níwọ̀n ìgbà táwọn adarí ẹgbẹ́ òṣèlú All Progressives Congress ti pàṣẹ pé ìlànà ìdìbò abẹ́nú gbangba làṣáta láò fi fa gbogbo olùdíje kalẹ̀ pàápàá ní Akinyẹlé Lagelu Federal Constituency. Èyí ni Honorable Sulaiman Abdulhamidu Salawu Ajibade fi ń sọ yanya sétí gbogbo adarí àtọmọ ẹgbẹ́ òṣèlú APC lẹ́kùn ìdìbò àpapọ̀ Akinyẹlé àti Lagelu pé òun ò juwọ́ sílẹ̀ tàbí step down fún ẹnikẹ́ni nínú àwọn táwọn jọ fìfẹ́ hàn láti díje lẹ́kùn ìdìbò náà. Honorable Sulaiman Abdulhamidu Salawu Ajibade wa n sọ di mímọ̀ pé Akinyẹlé ló kàn láti fa olùdíje kalẹ̀ báyìí. Ìdí ni pé Lagelu ló wà ńbẹ̀ lásìkò yóò. Ó wá pè fún àtìlẹyìn gbogbo ọmọ ẹgbẹ́ APC Lakinyẹlé àti Lagelu lásìkò ìdìbò abẹ́nu APC tí wọ́n fi gbé olùdíje tí ó sojú ẹkùn ìdìbò Akinyẹlé àti Lagelu nílé aṣòfin àgbà kejì House of Representatives kalẹ̀. Àwa ló kàn APC Progress.
4: Yamade Maya Adebe Mara Shosara Pastor Shop Umbe Nibe Sibe Lobe Shosara
5: Bogbele Gbeje Beto Fe Maso Fode Aria Tarata Moriwo Pastor Shop Nibagi Pastor Shop Alasora Yuwoyi Muyiloyi Biayoki Pastor Shop Abida Corporate Services Limited Bawulo Sefesi Senator Materials Cashmere German Wool Damask Materials Swiss Lace Swiss Cord Guinea Brocade Swiss Foil Transverse Materials Italian Swiss Wool Voil and Organza Material Bogbe Luji Lukari Southwest Nloma Pastor Shop Kalukulo lóko tí ẹ tó sì lóko léṣẹ tí ẹ lábẹ ìjọba aláwo máa ti ń pèrò sọfíìsì rẹ lórúkọ pastor shop ní gbági tuntun má fẹ rúgbà bùkún kọ da èyí oníbàárà náà ẹ bèrè ọ̀nà dé pastor shop kẹ tó raṣọ kẹ sì rí dájú pé signboard wa wà níbẹ̀ gbangba gbàngàn ọjà ńlá mẹta ọ̀tọ̀ọ̀tọ̀ ńlókún fọfọ fasọ takoro wọ yìí tó bá wù ọ ó má sọra ní pastor shop ní nọmba sí 136-128-140 green block pastor shop gbági tuntun pé nọmba bọ raṣọ 08034756248 àti 08052023076 ní pastor shop raṣọ sanwó ẹ pé nǹkan ẹ ọlọ́run tá a fi ṣègbẹkẹlé àìtàìwò wọ́mọ́jà ló mú wa gòkè àgbà.
6: Aya mi abeke olowo sibi ewo njije lasiko yi
7: olowo ri mi alani o sa mo pe mi abeke ade ki foro je wa sere
6: benti eri
7: asiko mazavita ti to
6: alani ore mi o de lo nje olokele mazavita ni.

0: ká tó lọ sójú ọjà lẹ́ẹ̀kan mo sọ mu ní ẹja jọwọ kí ló fà á tó fi jẹ́ pé ní ìsìn àjọra wa lójúmọ́ kò sí yìí ńbẹ̀ mọ́ bí èèyàn bá ti níyàwó báyìí àbí pé ó lọ́kọ ó pẹ́ jù iyì sì lè wà ńbẹ̀ sì lè jọra lójú bóyá bí ọdún bíi méjì mẹ́ta mẹ́rin márùn-ún lẹ́yìn bí ọdún bíi márùn-ún kò sí yìí ńbẹ̀ mọ́ kí ló dé kí ló ń fa see finish kí ló dé tí ọkọ tí ò rí ìyàwó rẹ̀ bíi gold mọ́ kí ló dé tí ìyàwó ọ̀nà ni ọkọ mọ́ kí lẹ rò bó fà á ṣé bó ṣe rí láyé àtijọ́ lélẹ́yìn ni àbí ó ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ́dọ̀ tiwa.
1: ó yàtọ̀.
0: bàbá ẹ kalẹ̀.
1: àlàáfíà fún ẹ̀rọ ètò.
0: ọmọ bá gbẹ̀ngà gbajúmọ̀ mọ̀ gbọ́ yín.
1: ẹ kú iṣẹ́ ọpọlọ màmá ṣe o. ṣe rí àkọ́kọ́ ná láàrin ọkọ àti ìyàwó kò sí ìfẹ́ tó dájú mọ́ kò sí òtítọ́ kò dẹ̀ sí ìbẹ̀rù ara ẹni kò sí pé tí n bá ṣe kínní ǹjẹ́ ìyàwó mi ò láì kẹ̀ṣà tí n bá ṣe tí mo fẹ́ ṣe ǹjẹ́ ìdùnnú ọkọ mi ní bá ṣé yóò tẹ̀lé òun báyìí ṣá ẹ̀rọ ẹni tó kó gbogbo ìjà pátápátá ni pé ọ̀pọ̀ wọn ní yorùbá ní èèyàn gbókèrè nìyí ẹgbẹ́ ọ̀wọ̀ àpẹẹrẹ tí ọkọ kan bá lọ sínú àjò tíyàwó wà ń gbé tó lo bí oṣù méjì oṣù kan ìdàdàbà máa rí bí ọjọ́ mélòó kan ọkàn ìyàwó yẹn ti máa fà wọ́n máa pera wọn léraléra ẹjẹ́ kọ́kọ́ yóò padà wálé tí ìfẹ́ yẹn bá wà ń bẹ̀ bí ọjọ́ mẹ́ta mẹ́rin a tún máa ṣá kìdí ẹ̀dẹ̀ ẹ wo ẹ̀gbọ́n àti àbúrò wọn lè má jà sùgbọ́ tí káwọn bá lo travel pẹ̀lú ọkàn wọn máa fara wọn tó bá tún ti padà dé wàhálà tún bẹ̀rẹ̀ ìdánimọ̀ ènìyàn ni kò dẹ̀ sọ pé mẹ́ta fẹ́ dá sí àlàáfíà fún ètò.
0: ọmọ ọgbà ẹ mọ̀ tí ì lọ.
1: mo ń gbọ́.
0: ṣe láyé àtijọ́ àwọn bàbá wa àti ìyá wa náà wọ́n máa wà pẹ̀lú ara wọn ni.
1: bẹ́ẹ̀ ni.
0: ẹlẹ́ẹ̀kejì ayé tá a wà yìí ǹjẹ́ wọ́n ní ojú ni màálù ń rọ́ ọbẹ̀ ò dá
1: lọ́rùn
0: ẹ ń bá sọ pé torí pé kò ń lè kíyàwó ń lè mí sí òun ló fi kúrò nílé tó fìyàwó lẹ̀ ọ̀sẹ̀ kan ọ̀sẹ̀ méjì ẹ dákun ṣẹ́ni náà ò ní kábàámọ̀ kó tó padà dé.
1: ẹ rí i pé mo ti kọ́kọ́ sọ wípé kò sí ìfẹ́ tó gbóná bí ti tẹ́lẹ̀ mọ́ kò sí òtítọ́ kò tún wá sí ìbẹ̀rù náà ara wa kákan náà ìsàgbá dúró ni ẹ rí i pé kò ṣe dandan ká ṣe tìráfù ká tó nífẹ̀ẹ́ ara wa.
0: ẹ ṣeun
1: àlàáfíà fún ètò.
0: ẹ ṣeun ọ̀gá mi. ṣe rí bí a bá ń ṣètò ẹ̀kọ́ tí n bẹ́ẹ̀ ni mo fẹ́ já mú olùṣọ́ látògbómọ̀ṣọ́.
2: bẹ́ẹ̀ni.
0: yes sir.
2: Àwọn àgbà ní tí ká bá wà nǹkan ìwọ ní wà láàwò tí nǹkan tá a wá tó bá tẹ̀ wá lọ́wọ́ á ṣẹ̀ṣẹ̀ gbé wà wá jáde àìmọye èèyàn tó fìwà pamọ́ lójú ọ̀dà wọ́n bá wọlé tọwọ́ ṣẹ̀ṣẹ̀ wá fìwà wá hàn yálà lọkùnrin ló bèrè ẹnìkejì ó máa wá bèrè pé ṣé kìí ṣe lágbájá tí mò ń fẹ́ lọ́jọ́ kìdí àdá ni ó ṣe wá tó ya gẹ̀rẹ̀ ṣé wá yẹ ẹ̀dà kalẹ̀ báyìí. ìyẹn kan ìkejì ẹ sọ̀rọ̀ nípa ìfẹ́ lẹ́ẹ̀kan ṣé ọpọlọ láyé àtijọ́ alárinà wà láàrin ọkọ àti ìyàwó débi pé ìyàwó ò ní fẹ́ ṣìwà o tàbí ọkọ ò ní fẹ́ ṣìwà o láti wá dójú ti alárinà ṣùgbọ́n lóde sí àìmọye marriage tó wá tí ò sí alárinà kankan akẹ́rẹ́ wa aríra wa lórí facebook ni ìyẹn lọ bẹ́yẹ ìkẹta ẹ sọ pé ṣèfẹ́ wà ìfẹ́ ń bẹ ṣùgbọ́n irú ìfẹ́ tó wà ó ti sọrí prepared ló ń lò kò sí ìfẹ́ gidi ẹ tó bá sọ pé ìfẹ́ gidi wà ó lè wà ṣùgbọ́n ìgbé bí 1 or 2 out of 20.
0: ẹ ṣeun olùṣọ́ ẹ ṣe gan. tori cheri awa ta ti en be nbi ti bi awa ta ti niyawo awa ti lo awon ti nbo leyin nkan hello
3: hello sir kale yato
0: yes ma
3: won la yo nbe lato mi
0: e seun
3: opo yo ni ija o lagbara olorun
0: mm
3: cheri awa se se se ti to wa o ṣugbọn nkan to sele ni pe seyin laye esin awon mo awon to toko won ti oko nisin oko to nfe yo gba kan ba yira won sun meta won ti se marriage ara won won mo mo ara won kankan gbogbo to wa laarin won o se yi to mo o se to mo wa won oko mo ya ko mo wa yawo yawo mo wo oko
0: ma eh mommy ayo mi de abi
3: ben sa
0: eh je ri ewure ko lohun o so mo ya agutan agutan lo ni ya won obi kukuru o wu iyan keyan pe pe e je ka mo wa ara wa je ka mo court fun odun kan odun meje odun meta ka mo wa ara wa daada sugbon se eni to je pe won tin le nle gan pe ko lo moko wa tan ba fe so anything nisin adura oko na gba fun so oni o ti wa roko kan yo so pe o fun fe se long thing kan kan ko ru ka bo lowo lo ma se kia kia ni
3: o se sa opolo yin ni dad
0: ami
3: I'm not going to be able to do it. Ni to bi bere ni lo npari e to wo mo ma ra won
0: to ye e se gan ma e se mama e je ri won ni amukun eru wo oke to wo e le n wo awo sale hello
4: hello e ka le o
0: e ka le mama yada sola yes ma
4: abile pa kore de da sola latago
0: yes ma
4: teri ife nbe bi tatijo teri pe tijo be se pe won na owo nti won ni ni won lo won ji obi si si oko okun si si oko o si pe mo wa n lo ra gba n lo ra wo mi se owo ni o je ta to last year ti o ba ti sowo o si fe o ẹwọ́n gba tara wa ẹ bá ń pẹ̀fẹ̀ wá ìfẹ́ wà tá a bá ń bá fẹ́ lọ tí ọba lówó nù ìfẹ́ ọ̀rẹ́ gbá o ìfẹ́ ọ̀fẹ́ dànù
0: mama dasola
4: orí yóò ní dáì
0: àmì mama dasola àwọn tán lówó náà èyí wọ́n ti cut àwọn tán lówó náà wọ́n mọ̀ rífẹ̀ àwọn tán lówó táwọn náà lówó tán lówó fún fúyàwó wọn lówó bọ́n wọn ò gbélé hello yes mo gbọ yin
5: o ko kan da dekun la tun odo wa dekun la so la te lede
0: yes sir mo gbọ yin
5: o ya je ti pe wa be ti se jo ni sima eri pe ti se ba I pe te won se ko si pe tin tara ki o do ko pe tin tara wa lati school ki o to wole gbogbo be be ti gbogbo se me se na ba lati school o to wole yen won ti dade da ara won ti pe yin lo ti mo an baba ma po we kan won ni ipe ma fe pamo ini ma ni yi
0: digbawo sa
5: so
0: kan ma fi pamo digbawo sa
5: e se sa ipe n ba ti pawo bi pe ma ti pamo die e ti pamo die ni pe kini yi o pe yin ti pamo sugbon mi pe ni se ba gbo e o ti se ara won n ba se je wa school won ti mo to won ti mo si oni si pe ba pe nkan ti e ni mo ko ba pe ibi te ni ku si ni won ti ra won tan sa inu ìgbẹ́ kíjẹ yín olójú sí mọ́ tó ṣẹlẹ̀ nìyẹn
0: mo ti gbọ́ gbogbo ó níbi tá à ń lo ìyẹn ara ilé o ẹjẹ mẹyọ kan iná àti fẹ́ lọ tajà ṣùgbọ́n ẹni ẹni bínú hello ó ti kọ́ ti hello
6: hello
0: ẹ kalẹ́ sà. Oh, network yin o da, network yin o da. Hello? Eya, network yin o da, no se wo mi kin gbo yin. owo mi kin gbo ohun yin. Hello.
7: Hello sir. E kale sir.
0: Yes ma.
7: E pete sir.
0: Yes ma.
7: Emi lati Olorun sobe.
0: Yes ma. Yes ma.
7: Emi ko ti se mo o. O bo do so fun ko ti se mo la wa. Nke to wa ni ti se. Seyi je ba ti ni court. Oko mi la un fun iyawo. A ma dibo. Iyawo na ni so ko te ko ti fresh ati de aye wa nbe ba wo ni tan iyawo get oko ti oko na get iyawo o wa di pe iyawo ma a ma di wa dara dara ro message because mo mo so so ti so fun lati de wa oko ti ko bu iyawo na ti ko bu o wa wo ni tan iyawo wa get oko na get pe ah eni de se ba baba ifun mi mi ri be iyawo na se ba baba ifun mi ri be ko speak mo se ba ti wa wole tan bayi e wa ji wa darada o wa ni le force ara won mo a ma ti wa darada mo ti ti bi mo da se ko nta ni me ni ti e pe ti mo be ko bi
0: o da ambo ambo eyan ara le un ta so ni wi pe kilode ti ko se si ife mo ninu family te n gbo mi lasiko yi nisin atoko ati yawo te n gbo mi ti fe ra yin ti pe e wa legbe ara yin nisin e kan ma wo mi ni boya eko yin si ra yin ni abi e kan gbin tori pe en tin be legbe yin te fara kan ko e ni fe bi ti tele e ni fe je ni li kolo ma je ki nkan si e le ba gbebo ni kan lu ko yo ya do da kini ya egbe ni ki le ro pe o fa oni ti mo ro boyo fa oni iwadi ta tun se nfere jogi emi a mo so fun e mo gbo e nba ni pe nkan bayi ni hand out to marriage lele bo bayi ni marriage se le work e so fe ni na pe n tun fe je lo nwa o awa o kan so ti wa ni boya ta ba mu lo nbe o ti le work die e de lo taja e ta da ko sa fun mi ni seju bi meta pere e ja sare yo le joju eleyin
8: Ladili FM 96.7
9: okoko da ma so mi so kun osan eledua
10: alaafia olohun ko baba ogbe ti to n gbo mi lakoko yi mo ki okunrin mo ki obirin aisan ti o gbogun olohun ni fi se nikan kan yin o oruko temi ni baba egun
11: ti mo wa lati ajase ekutonu ti mo ti wa ni bi patetewe tegbo alaafia to n lo lowo lowo ninu liberty stadium ni osan sami ibe lawa to ba ti wonu ogba so pe star number 12 lo nlo e kole star number 12 ni baba egun wa oloju
10: olohun oba oni gba ojulo gbogbo wa o ti won ba ni oju yo yen lenu nkan kan lo nfa boya won ti e ti ni akọ kokoro nerun ni ara tabo oni kokoro nu eje tabi ifunpa giga niru ara re o le sakopa fun irina ewa boya wa ma ri bi kurukuru abi ko ma ri bi efin bi efin abi ko ma ri bi oye o rira telewo re o da 1000 naira mo yato si 500 naira elomi o le rin lale bi na moto ba ko si ni bi irina ti e bo se n jasi koto ni o ma jasi gegelete elomi o le ka nkan to we elomi o le ka message mo be ni elomi o reni to nbo lookan afigba to ba sumo ni o to ma so pe ah asilagbaja asewo ni o da osomo yato fun ale omo lo nfa elomi ka kakiri nise ni o ti e dabi wipe alantakun o ta gaga si bi irina telomi telomi o ma ri bi okun ni bi irina ti e elomi ti e wa laju re kale ko fi ri nkan kan mo rara elomi o da kolo aso to wo mo elomi o ri ne ri nkan to fe je e ma ni jenje ota yin ekun aro ekun osan ekun ale ogbe ti to n gbo mi lakoko yi e ma ni rogun ekun beyen ba n so ekun asuju a ma sakopa fun irina e wa ifunpa

0: ojú kì í jẹ́ kí èèyàn rìnà dáadáa. A ti ẹ̀ ń pe kòkòrò kan ní ayọ́kẹ́lẹ́ fọ́jú. Tí kòkòrò yìí bá ti wọnú iṣẹ́ tó ń gbé ẹ̀jẹ̀ lọ síbi ìrìnà ni, tó bá pẹ́ tó bá yá kurukuru ni ẹ̀dá ó máa ní. Àbí wọ́n ti ẹ̀ ń rí nǹkan funfun láàrin ojú tiẹ̀ bíi pé ó léwó ó lé funfun láàrin ojú. Àbí ìwọ tó jẹ́ pé orí ó máa fọ ní gbogbo ìgbà, abala orí kan yóò máa fọ ẹ. Bórí bá ti ń fọ ni láfọjú, ó lè ṣàkóbá fún ìrìnà wa. Bẹ́ẹ̀ lomi bá jí láàárọ̀, kí n ṣe ni ó dàbí wípé kùrukùru bojú ọjọ́. Tóòrùn bá tiẹ̀ ti rìn jáde síta, ẹlòmíì ò lè lọ ibì kankan mọ́. Ìṣe ni ó dàbí pé wọ́n lẹ láìlọ́ọ̀nù, mẹ́lòmíì níbi ìrìnà tiẹ̀. Ìrìnà tẹlòmíì tó bá ti ń wo iná á fọ́ká lójú rẹ̀. Ẹlòmíì ò tiẹ̀ lè wa ọkọ̀ alẹ́ mọ́. Tẹlòmíì tiẹ̀ ṣe lásán, bóyá ọfà sakatú ló bà ọ́ lójú ni, àbí ọfà fòtá ló bà ọ́ lójú, àbí ọfà bàbà ló bà ẹ́ lójú. Tó ò fi rìnà mọ́, gbéra ńlẹ̀ wá yọjú sí ọ̀dọ̀ bàbá Eégún. Tí ọba kọ́kọ́ dé ọ̀dọ̀ wa, a kọ́kọ́ ṣe àyẹ̀wò ní ìlànà tìgbàlódé àti ìlànà ti àwọn baba ńlá wa. Wọ́n pa sí ọ̀rọ̀ sínú ilé ayé gbogbo ẹ̀yin tí ojú ń yọ lẹ́nu lákòókò yìí pé ẹni fọ́ lójú inú, ẹni fọ́ lójú ìta. Ọ̀pọ̀lọpọ̀ ẹyin bàbá mi ẹyin ìyá mi tẹ la ìrìnà ti yín kalẹ̀. Tẹ́ ẹ fi rí nǹkan kan mọ́, ológun ọdún wà, ọlọ́dún mẹ́wàá wà. Tẹ́ ẹ ti wá rora yín pin pé ẹ lè rìnà mọ́, ẹ padà. Ẹ̀yin kọ́ lọ́lọ́run, àdúrà ń gbà nílé iṣẹ́ bàbá Eégún. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ta ti tọ́jú tí wọ́n ti la ìrìnà tiwọn kalẹ̀ tí wọ́n fi rí nǹkan kan mọ́ tán délé iṣẹ́ bàbá Eégún. Ọ̀pọ̀lọpọ̀ náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, náà dẹ̀ tún mẹ́lò mi wá. Ẹ̀yin náà gbìyànjú, ẹ má bora yín mọ́lé, ẹ má bora yín pa o. Àìsàn tí ò gbóògùn, Ọlọ́run bọbọ ọlọ́jọ́ òní kò ní sọ yín sínú okùn ayé o. Ìwọ ti wá lọ sí àyẹ̀wò, wọ́n ń pè lórúkọ kan fún ẹ. Bẹ́ẹ̀ rálẹ̀ wá yẹjú sẹ́mi bàbá Eégún. Tí wọ́n náà bá dé ọ̀dọ̀ mi, ó mọ̀ pé Ọlọ́run bá fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ. Èmi sì fara ní ìyẹn lórí owó, torí pé mi ò gbàdúrà k'Ọlọ́run fara ní mí. Gbogbo tí tó ń gbọ́ mi lákòókò yìí, ojú inú yín kò ní fọ́, títa ò ní fọ́. Ojú yóò ní relédè yìí, ta yàtọ̀ ọmọ tọkọ nínú ilé yín o. Èyíkéyìí tọ́ bá ti rí pé ó ń ṣe ẹ́ nínú àìsàn ojú tó ń yọ ẹ́ lẹ́nu, gbéra ǹdílẹ̀ wá yọjú sí bàbá Eégún olóòtú ojú. Àìsàn níbò mi mọ́ra kí n fa aláìsàn wí, tú mi síta kí n fi ẹ́ sílẹ̀ àìsàn wí. Àìsàn tí ó fọ yín lójú, adániwáyé kò ní gbé bá yín o. Ẹ ǹdílẹ̀ má bora yín mọ́lé, ẹ má bora yín pa. Tí wọ́n náà bá délé iṣẹ́ bàbá Eégún, ó mọ̀ pé Ọlọ́run ọba ó ń fún ẹnìkan ṣe ju ẹnìkan lọ.
1: Bàbá Eégún tí mo wá láti àjàṣe ẹkú tọnu, tọ́ bá ti wọnú ọgbà sọ pé star number 12 ló ń lọ, ẹ kọ́lẹ̀ star number 12 ni bàbá Eégún wà olójú.
0: Ní ilé iṣẹ́ bàbá Eégún, àwọn ò kí ń kàn kan sínú ojú o. Gbogbo ohun tá a bá máa fún ẹ, ewé àtegbò wa, ẹnu lẹ̀ ti máa lò ó, àwọn ò kí ń kàn kan sínú ojú. Irinṣẹ́ ti wà ńlẹ̀, irinṣẹ́ ìgbàlódé, tá a fi máa ṣe àyẹ̀wò láti máa mọ irú àìsàn ojú wo ni o ní. Pẹ̀lú ògbólọ́dọ̀ Ọlọ́run, àdúrà yín gbà. O sì lè pè mí sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi yìí 08065896839. Ẹ tún gbọ́ lẹ́ẹ̀kan sí 08065896839. A ní wọnú òkùnkùn.
2: Lagilu FM 96.7.
3: Ẹ káàbọ̀ padà látòjú ọjà. Ẹ ṣeun ẹ̀yin èèyàn mi tẹ́ ń bẹ́ẹ̀ torí tiwa, mo ní kẹ́ jẹ́ ká lọ ká padà dé. A ti lọ pa àti padà dé. Ẹ jẹ́ ń gba ẹyọ kan sí kí n tó sọ díẹ̀ nínú n tá a rò kí bóyá ó lè
4: fà.
3: Hello sir.
4: Ẹ kalẹ̀.
3: Yes sir.
4: Orúkọ mi Johnson.
3: Yes sir.
4: Sẹ́rí mo kọ́kọ́ kí ni ọpọlọ yẹn níjọba. Sẹ́rí tẹ́mi wò láìkí sí ni pé.
3: Yes sir.
4: Àìnítẹ́lọ́rùn.
3: Àìnítẹ́lọ́rùn.
4: Fún wo wà bẹ́ẹ̀. Ṣé àwọn pa àwọn ìyá wa John. Wọ́n ní tẹ́lọ́rùn pẹ̀lú tí ọkọ wọn bá ní.
3: Wọn ò ní choice. Àwọn ìyá wa gan ẹ wọn ò ní choice.
4: Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni wọ́n ní tẹ̀lọ́rùn pẹ̀lú tọkàn bá ń fún wọn. Àmúkọ wọ́pọ̀ láyé sí o. Kò ìtẹ́ni tó ọ̀pọ̀ bí mi ò ní tẹ̀lọ́rùn ló pọ̀ jù lásìkò yìí. Ẹ wá àwọn ìyá wa John tó wá tọkọ bá tún fẹ́ ìyàwó náà. Wọ́n á gbà.
3: Wọn ò ní choice ni. Wọn ò ní choice ni, kò síbi tán fẹ́ lọ ni. Ṣùgbọ́n ní ìsìn báyìí ọ̀nà pẹ̀ káàkiri ni. Ẹ ṣeun sà. Ẹ̀yin èèyàn mi, ìwé mímọ́ sọ pé bí ìpilẹ̀ṣẹ̀ tó bá ti lè bàjẹ́, tí foundation bá ti wọ́, kò sí nǹkan kan tó lòdòdó fẹ́ ṣe mọ́. Kìí ṣe pé bóyá bó ti ń bẹ láti ìtìkọ́ṣe, kò sí ní ìsìn, ń bẹ ní ìsìn. ṣùgbọ́n kí ni àwọn èèyàn rí kan tó fẹ́ obìnrin kí lè rí kẹ tó fẹ́ ọkùnrin mélòó mélòó nínú wa ẹ̀gbọ́n mi Jíde Ajógba Jésù mo rí yín mélòó mélòó nínú wa nígbà tá a fẹ́ fẹ́ ìyàwó tí a fi ẹ̀tàn sí tí ẹ̀tàn díẹ̀ bá ti wà wọ́n ní ọmọ aráyé wọn ò fẹ́ òótọ́ ó láwọn nǹkan kọ̀ọ̀kan téèyàn ìfẹ́ fi òótọ́ tó yẹ pé ẹ̀ẹ́ni fẹ́ dá ìlú ti òótọ́ ó wà nínú márèèjì bá yẹ pé ẹni tí o kàn fẹ́ fi ṣe bóyá one off ni àbí few ones ni o lè sọ pé o fẹ́ parọ́ ṣùgbọ́n ẹni tó fẹ́ fẹ́ sílé kò yẹ ká fi ẹ̀tàn kankan síbẹ̀ ẹni tó fẹ́ fẹ́ sínú ilé kò yẹ ká káwọ́ sókè báyìí ká jẹ́ kó rí wa tán ṣùgbọ́n ìwọ ọkùnrin torí pé ò fẹ́ jẹ́ ó bọ́ mọ́ ọ lọ́wọ́ nǹkan tó mọ̀ pé apá rẹ ò ká ò ń ṣe bẹ́ẹ̀ ni pé o lè ṣe é o ò jẹ́ kó rí ọ pé báyìí ni mo ṣe mọ́ o òun náà sì rèé ó ti fojú píkítọ̀ ẹ̀ pé nǹkan báyìí ló lè ṣe nǹkan báyìí ni ó ṣe nǹkan báyìí ni ó ṣe ṣùgbọ́n ká ló káwọ́ sókè ó jẹ́ ó rí ọ yóò ti wò pé ṣé nǹkan tí mo fẹ́ leléyìí ó débẹ̀ tán ọ̀tọ̀ ni nǹkan tó ọ́dà ọ̀tọ̀ ni nǹkan tán wá dìlífà fún ìyẹn tí ẹ̀ tú wá kọ́ ẹ̀yin òbí ipa tẹ́ ń kó lẹ́nu ijọ́ mẹ́ta yìí àbí ipa tẹ́ ń kó nínú ìdílé lójú ara yín ẹ fẹ́ best fọ́mọ yín lójú ara yín ẹ fẹ́ bá gbé lé ọkọ lójú ara yín ẹ fẹ́ jẹ́ kíyàwó ọmọ yín ó chì tí ẹ̀ ẹ wá ganu ti márèèjì àwọn ọmọ yín ẹ gbé jòkóó ẹ mú máòsì ojoojúmọ́ lẹ̀ ń rí fresh ẹ̀ ọmọ mi kúkú nífẹ̀ẹ́ mi kò lè fi nǹkan kan pamọ́ fún mi bẹ́ẹ̀ sì rí bẹ́ẹ̀ bá fẹ́ advice ẹ̀ ṣé ẹ fi sentiment sí ọmọ yín tó fẹ́yàwó àwọn ọmọ tí ń bẹ níta ní ìsìn tí wọn ò tí ẹ̀ tí láwọn tí wọn ò tí ṣègbéyàwó kan tó fẹ́yàwó ẹ̀ ti fi ẹ̀ ti ń kọrin ẹ̀ sí wọn létí àwọn òbí ni o o mọ gbọ́ o ìyá méjì ìjókòó kinní kan o ìran mẹ́ta ò gbọ́dọ̀ tó sí o tó mọ èmi ò ní nǹkan kan wo mo ṣe ń jìyà lórí rẹ báyìí bá fẹ́ mọ́kọ wálé lọ mọ́kọ má mọ́kọ tó yẹ pé èmi àti ẹ ó tún á mọ bu gàrí inú ilé mọ́ búráìsì inú ilé mọ́kọ kan tí ò ní lárí wálé fún mi o ẹ sọ fọ́mọ yín pé ìfẹ́ ni ó lọ wáwá ẹni tí ó mú yín kúrò nù òṣì òun lè wá ìkanlẹ̀ fọwọ́ mú ọmọ sì ti mọ nǹkan tí mọ́mí mi fẹ́ ti fẹ́ Global UK Logistics mo ti rí yín àwọn afíjú àwọn tán fẹ́ rù ránṣẹ́ nù láti UK ni láti Nàìjíríà ni à ń bọ̀ lórí ọ̀rọ̀ ọ̀run lọ́jọ́ iwájú ọmọ yín ó ti píkítọ̀ ẹ̀ sórí ẹ̀ òun ò gbọ́dọ̀ mú ọkùnrin kọkùnrin kankan lọlé ìyá òun ò ní gbà á bàbá òun ò ní gbà á gbogbo àwọn tí ń bá kọnú sí tó jẹ́ kó ní ìfẹ́ ń bi tí ọkàn rẹ̀ ó ti balẹ̀ dáadáa àwọn tí wọn ò rí nǹkan kan ṣe rí ọkùnrin tí ẹ̀ sì lè nífẹ̀ẹ́ obìnrin ìfẹ́ ọkùnrin sì máa ń pìọ̀ tó bá fẹ́ torí pé kì í ṣe pé bóyá obìnrin yìí ti kọ́ lé kọ́ di ṣe gbogbo ẹ̀ ṣùgbọ́n àwọn ọkùnrin náà ojú kò kúrò pé ọmọ ìfàìn ó rẹwà torí pé ó rẹwà ní ọ̀wájú ọmọ parọ́ màá kọ́lé bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fún ọ màá ra mọ́tò bẹ́ẹ̀rẹ̀ bẹ́ẹ̀ fún ọ nkan to to o ma se be ni pe o to elomi ati e mo ya moto re ore mi jo ya mi moto e je ni sare pe moto n fe dele lagbaja elomi bata to wo lo le won iwo ko lo ni ya bata lowo re fe fi impress omo ko le mo pe ah oko mi lowo lowo boyfriend mi wa okay o sin to yi o se oje ori o etan na nu ko to fe o ti ri pe ajimo to kan ni o awo to ni mo water na be si re iwo ati rumi ti ejo yin ta change aso ni obi ti je ko mo mo wi pe mo lo mo ni sokoto to la mo ni sokoto kan wa ba mi nle o wa dakun bo lawon omo na se ni mo high criteria to birin o fi ri okunrin to lohun fe fe tabi ko se yes fun ni pe so ni moto so lowo lowo so ni se lowo eyin iya wa na boya omo kan ba momo wa pe a mo fe fe lagbaja ki loruko re kayode abi nta kokko bere ni pe omo ilu bo ni lẹyin re bere pe so ni se lowo nje pe omo yin joko pe ngbo eni to mu wa nje o ni fe re bi nje je ko mo yo mo nkan ti fe nje gangan tori ife lo ni lo nle oko eyin o bere bo mo yin okunrin na ba mu yawo wa omo ilu bo ni le kokko so omo ilu bo ni ise wo ni nse so ni se lowo tori pe efe je o je liability lo to ko ye ki yo je liability sugbon ti ife ba wa ti foundation le ba strong daada ti oko obirin to fe fe oko o ni ife re je ni li sugbon ko ife to je organic o si mo o si ife organic mo pe a mo kan le ni fe ni lo ni nkan kan te fi ni fe lo ni nkan kan te paro lopo obirin mi ti bi mo iya mi sa banpe mo jona ki mo ti bi mo to ba mo ko ni fe mi mo mi e mo so fun pe eh baba meta le bi wa fun to ba mo ko ni fe mi ki la n paro fun ninu igbeyawo owo te wa expect ni isin gbogbo nkan te ri te ro ki be ni o se ri gba ti o ba si ma ko si ni o ja yin tan ma e wa yi ta wa yi ni isin gba ti okunrin ba lowo file daada igba na lobirin ma nti yawo awon obirin kankan ni ijo ti okunrin ba ti lowo na na won yawo won ninu won ma dun gba na na ma wa honi gba ninu yin ma dun pe ibalopo ya ma bo gba ni ma larinrin sugbon ti o ba sowo worowo sariju ni bi ko mo nu ojo ni ori bi pe inu didun ni moriya baba se leyi okunrin no mo ri pe ah ewo gbogbo wa la ndasa na owo lobirin ma o sa je lo make owo ti ma ti make owo yawo mi o ni fe mi se bo se ye ori nu boko re o ba ti fun olowo o de ni demand to po en ti o ba fun o ni nkan ti o mo wo wa lo face boko re o ba ti lowo lowo mo ikakan wo ndi ma o le gboro soko lenu nigba toko ba fe odun kini odun keje odun mewo oko lowo lowo to ba di bi odun mokanla ti battery oko ti nlo kini o sele iyawo to fe to je pe o ni un to ri to fi fe nigba to baya to ba bere si nbimo to se family planning ni tabi to se ti o ti olohun ti bukun o ti tobi die die ni abo ti nle pa ni aboju bo se fe ko lo se ri be ko ni o se ri eyan bara aga ti tun tan ti de gbogbo e ti won de gbogbo screw e to tight daada ba njoko le joko le joko le to ba ya yo ma o ko ni ri bo se ri ma

ngba ti o si je ni o ife to fi ni yawo e oju to fi wu tele tele lo ye ko fi wu ko fi ma wu lo melo melo nu wa nisin eyin yawo oko mo en to buru mo en ta si se nkan fun mo oko mo pe e ni ife ohun je ni li ko sa help yin ko ba yin toju omo ni but tori pe aye o bu ati pe responsibility e ni pe ko ba yin toju omo yo mo se won to le se ṣugbọn ko si ife nbe eyan o le hide e ohun te eyan o ba ni eyan o le fi sita baba wa tan ba fe pa owe owe won ni se pelu sokuso ete ti le fe gbo sokuso abi an baba wa ni pe nkan to ba ro won yin fi tipa tipa le o ti ye yin nkan ti mo so iwo to je pe o ti expect e pe o ti mo pe oko re ohun ti o ma se nu ijo ti o ba ti ri bo lo se nfife ha won ni bi ba si o ba se ko si ohun ti ba la o la oko ti mo pe iyawo mi jo ti n ba ti lowo abi jo to ba ti bere nkan ti n ba ti fun enu mi o le ka yo mo continue ati lo mo wa owo gbogbo ona to ba fi le rowo ni o mo fi ri oda jo to wo ba nbe lowo re gan ko ni le fi ife han si daada tori pe yo mo pe owo ile o le tan lojo kan 20 million ti mo ri ni isin mo ti yo 1000 be o ti dinu o ti mo ke bowo se ndin lapo ohun ni ife to ni asiyawo ife ti ndin na nu saye nu eru eyan be le wa fe je ko ni ife yin tan expect pe ki baba yin se nkan ki ya yin se nkan ko fun won lowo aburo yin se nkan ko fun won lowo ijo ti o ba ti fun o ti de ni ti ko wulo eyin iya na eyin bi oko e fe ke wa sile ke wa sile egbon yin abi e wa sile omo yin ke keru ke keru e ko gbogbo e ijo te ba ti ko ti awo ba nda yin lowo oko yàwó ìṣe yàwó gidi nu ọkọ wà nù márèèjì ẹdijú kan ẹlà kan torí pé ọkọ ti discover pé ìyàwó mi ò nífẹ̀ẹ́ mi ìyàwó náà bẹnu márèèjì ó dijú kan ó là kan kò trust ọkọ rẹ̀ pé àfàìmọ̀ alayé yìí ó lójú mi ta ọkùnrin bá explain fún yàwó pé mi mà lówó lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ò bìlífù ẹ̀ ìwòwò ni ò ní ó ń díbọ́n ní jaré ẹ̀dàkùn foundation wa ṣé kò ti ṣéèkì bó wa là sì fẹ́ ṣe ibo nífẹ̀ẹ́ wà ṣé bá ṣe máa bá lọ́nà ṣé ká máa fomi lò lọ bẹ́ẹ̀ nígbà tó bá yá bí 20 years 15 years àsìkò ẹ̀dàkùn ṣe márèèjì ó sì wà ṣá onídìpé oníkálùkù kúkú dádúró sáà jẹ́ ń bímọ kí n dádúró mi ò fẹ́ sí lábẹ́ ọkùnrin kankan torí pé bí n bá ń bẹ lábẹ́ ọkùnrin mi ò ní tètè nàgà dáadáa ó rí ọkọ rẹ bí ẹni tó fẹ́ ọ fúnre ìyàwó rẹ tó bá gbọ́ mọ̀rọ̀ ti ri pé ìmọ̀ràn tó gbà ọ selfishness ti wà ń bẹ̀ mo máa ríṣẹ́ sí ibì kan lẹ́kọ̀ọ́ ẹ̀mọ́ ẹ̀ lè lọ sí èkó iṣẹ́ èkó èkó yìí sì iṣẹ́ ìròkè bóyá kínní kan ẹ̀mọ́ yẹn tán ń gba lẹ́lẹ́kọ̀ọ́ ni ẹ̀mọ́ yẹn tẹ́ fi mọ́ wa mọ́tò ni ẹ̀mọ́ yẹn tẹ́ fi mọ́ repo ni ó ti kọ́kọ́ ba gbogbo ó ti fẹnu ba gbogbo ẹ̀ jẹ́ fún selfish interest ẹ̀ tiẹ̀ lẹ́lẹ́ ọ̀yọ́ ó ń selfish interest ni tó bá lọ èkó ò lè ráyè mọ́ rí dáadáa bá lọ èkó ṣeéṣe káwọn sì sí èkó kán gba ìyá kán gbọkọ mọ ọ lọwọ ò fẹ jẹ kọkọ rẹ ò fẹ jẹ kó lọ fáàfáà.

sẹ́ẹ̀tì ti àwọn tó ti ẹ̀ ti lọ sẹ́ẹ̀tì èyí tẹ́ ẹ ṣe wedding bóyá bíi 15 years ago ẹ tẹ́ ẹ ṣe ní bóyá bíi 20% ìfẹ́ àwọn ọmọ tí ń bẹ ní ìsìn tẹ bá ń gbọ́ pọ̀ low battery kò sí fẹ́ kankan sáà fún mi lówó ni sẹ́ẹ̀tì bọ́kọ̀ mi kọyán alẹ́ màá gbé jẹ àsìkò yìí gangan lórí yẹn wá tà kí wàá la fẹ́ ṣe òbí ò ráyè tọmọ mọ́ ẹ̀yin òbí mélòó mélòó nù ilẹ̀ ìjókòó tẹ̀ ń báwọn ọmọ yìí sọ̀rọ̀ lẹ́nu tí ẹ̀ ti fẹ́ ká wọn àwọn ọmọ ti ya pòkín àwọn ọmọ ò gbọ́rọ̀ sí yín lẹ́nu náà báwo ni wọ́n ṣe fẹ́ gbọ́rọ̀ sí yín lẹ́nu ìgbà táwọ̀ ò ká jùlù àwọn ọmọ tó lọ ilé ẹ̀kọ́ owó skul nìkan lẹ fún wọn lẹ́yìn skul fees kò sí nǹkan míì tẹ rí fún wọn mọ́ torí pé sàmọ́rìn bó ṣe rí náà ni ẹ ti fi àwọn ọmọ yín lẹ̀ ẹ sọ wọn di freelance fúnra wọn náà ń wá owó tí wọ́n fi raṣọ tí wọ́n fi rarun fóònù tí ń bẹ lọ́wọ́ wọn fúnra wọn náà ń ọ́sù fún ọmọ rẹ ò sì ní ẹni ọṣẹ́ míì tí ń ṣe o ilé ẹ̀kọ́ ló ràn tó wálé tó orí fóònù lọ́wọ́ rẹ̀ àwọn míì gadget mọ́ sẹ́ǹdì káàdì sílé ìbò náà ti fẹ́ rí ọmọ tẹ́ ẹ̀ fún ní nkankan ẹgbẹ́ agídí lẹ fi san skul fíìsì ẹ̀ ẹ wàṣọ tí ń wò ẹ wo orun orí ẹ̀ ẹ wò ìkan náà rẹ̀ ẹ wọ́n ọ́sù ni síbẹ̀ lẹ ti fẹ́ jẹ́ ọmọ rí fẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ní ìsìn ṣe kó níní ibẹ̀ náà ti ń rówó àwọn míì tán bá tún láwọn tó ń tajà ọjà tó ń tà mobile ni ibi tẹ bá wà ni wọn ó ti lọ gbé fún yín gbogbo wa la gbọ́gbọ́n ká fẹ́ràn sẹ́nu ká wà tì ẹlòmíì ta online ọ́sùn ibẹ̀ ní ṣọ́ọ̀bù wọn wà ibo lẹ́rù bóyá wọ́n ti fẹ́ rí ìfẹ́ yìí ọkùnrin gbọ́dọ̀ tẹpa mọ́ṣẹ́ ọwọ́ ẹ̀ ọkùnrin a fẹ́ lọ gbòòrò kó lọ wówó wá torí pé bọ́ba ló jókòó lé o fẹ́ mọ́ ṣó òfin fẹ́ mọ́ kọrin ìfẹ́ fẹ́ mọ́ kọrin yẹmí my lover mo jí sọ́la aya mi mo ní fẹ́rẹ́ púpọ̀ ju yé púpọ̀ ju mo jí sọ́la aya mi ìwọ nìkan ni mà fẹ́ la yóò dàbí ìgbà tí ẹ̀fọn bá ń kọrin síyàn létí ni wọn ò fẹ́ gbọ́ torí pé kò mówó nú ṣùgbọ́n bó bá lówó lọ́wọ́ kódà kó mọ̀ lóhùn orin fúnra àwọn ọmọ fẹnu lù sí pé ẹ̀hẹ́ wọ́n jẹ́ ó dùn létí wọn kí wàá la fẹ́ ṣe nígbà tí ìpilẹ̀ṣẹ̀ bá ti bàjẹ́ kí lọ lódodo fẹ́ ṣe ṣùgbọ́n ẹ̀yìn tẹ́ ń gbọ́ mi lásìkò yìí àtọkùnrin àtobìnrin ìwé mímọ́ ní gbogbo wa la ti ṣe tá a sì ṣe kí ni a ti kùnà kí ni a ti kùnà ogun ọlọ́run ṣùgbọ́n àánú la fẹ́ fi gbà wá ibi tí mò ń bọ̀ ní ìyàwó ẹ̀ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ò já ń tàn mọ́ ọkọ rẹ ti ń bẹ lẹ́gbẹ̀ẹ́ rẹ ìwọ náà gbé ń gogó ni a jọ gbéra wa ń gogó ni a jọ tanra wa ká tó fẹ́ra wa ẹ wá wò bá a ṣe ń lífù ní ìsìn ẹ wò bá a ṣe ń lífù ayé wa ọmọ yín ni ẹni tẹ́ ń bá sọ̀rọ̀ nísìnyí tẹ́ tọmọ yín bá ti dàgbà ẹ ti ní pátì ṣebí àwọn tán mọ mat wọ́n ní minus times minus kí ló jẹ́ positive ni kí ló dé òyàwó ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ò pé wọ ọkọ rẹ gẹgẹ bí ẹni tí ò pé
wa wo iwo gangan gege bi eni ti o pe so sorry fun ra re so sorry fun yawo re e je parapo ke sora yin dokan be ba lo tante banta na only le awon tin benta na re e munu ara yin dun un toko re se fun oto lo ni so sita mo sa file baun bo ba lo ta na ti ta ti o ju be lo awon omo yin ton jo mo obirin e pe won joko awon omo yin ton jo mo obirin atan mo okunrin e dakun be awon ile awon onigbagbo kan be te pon mo se money devotion e create time fun won eyin obi e dakun e create time fun won omo yin boya awon to ba wa lona to ji e ma pe won e ma ba won soro won gboro si yin lenu e ma ba won omo yin soro be ba se money devotion be se mo se oya mati oya se ori david ki lo so olohun o fe ka ja ma wa buruku olohun e ma ko awon omo yin nipa marriage se bi nkan teyan ba ti e mo leyin o ko yan se obi gan ti o mo nkan kan pa marriage ni o ko mo se obi gan ti o fe ko ebi oko mara obi ti o mo bo se ngba lejo se o ni o wo ki le fe ko mo gan e wo je n kuro lori e tori pe ibi ti mo n bo iwo oko iwo yawo iyawo re o pe iwo gan o pe ṣùgbọ́n ẹ láǹfààní kan ní ìsin torí pé ẹ ń bẹ nílé ara yín ẹ ń bẹ nínú ilé ara yín ẹ tí ẹnìkan ò tí ìyapa things ò tí fall apart ẹ pera yín kẹ bára yín sọ̀rọ̀ àṣìṣe tó ní kálukú bá ti ṣe ẹ fojú fò dá ẹ forgive ara yín kò sẹ́ni tí ó bá yín forgive ẹ bàbá kan pè mí last 2 weeks ni wọ́n ní kí n dákun àwọn ó fún mi nọ́mbà ìyàwó àwọn kí n bá wọn bẹ ìyàwó àwọn àwọn rí ìyàwó àwọn ní ìsìn ìṣekúṣe ní ìṣe káàkiri àwọn tiẹ̀ ti ka dáadáa pẹ̀lú àwọn ọkùnrin tó lọ ń bá ń ta wá ní bàbá ẹ wá tún ní kí n bá yín bẹ̀ níbẹ̀ ni ẹ bá mi bẹ̀ òun ti decide pé bóyá kò ń tẹ̀ kọ́kọ́ lé lọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n wò pé tóun bá lè lọ èmi tóun ó bá tún fẹ́ ibo ni kóun ti bẹ̀rẹ̀ pé kí n sáà báun bẹ̀ ohun tó fẹ́ jẹ́ kí n báun sọ ni pé ẹ sọ pé kó mọ̀ ṣe bẹ́ẹ̀ mọ́ ibi tó bá yẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni yóò ti pè mọ̀lẹ́bí pé gbogbo àwọn ayé nǹkan báyìí ló ń ṣe omi ìsìnmọ̀ bí yóò ti pè mọ̀lẹ́bí tẹ́lẹ̀tẹ́lẹ̀ o ṣùgbọ́n dípò tí ò fi lè lọ kò lè obìnrin tó bá ṣìwàwù kì í ṣọlọ́hun ìyàwó rẹ tó ṣìwàwù sí ọ tó fi decide pé láéláé ó ti tàn kì í ṣọlọ́hun dáríjì ọkọ rẹ àwọn ọkùnrin tiẹ̀ tí wá tiẹ̀ pọ̀ bá ṣe ń ṣèkan tán bá ṣe ń gé wa lọ́wọ́ la tún ń wọ òrùka ọkọ rẹ tó ṣìwàwù sí ọ ó jẹ́ dáríjì kẹ mọ bá nìyàn lọ ẹ bá ní opportunity pé ẹ sì ń bẹ lábẹ́ òrùlé ara yín dáríjì kò pé ẹ̀tàn ti wà láti tìkọ́ ṣe inú ìgbéyàwó yín ẹ kàn wọra yín ẹ wò ẹ tí ń kí ẹ mí kanlẹ̀ tọ́kàn yín ti ga ẹ wá ọ̀nà tí ẹ fi máa allow communication kó ṣẹlẹ̀ lórí ntẹ́ ẹ ti sọ pé ẹ fẹ́ ṣe mọ́ ẹ ṣe ẹ jẹ́ ó tán ṣe ń fún yín ní òrìjọ́ kan ṣe rí bàbá ní kó àwọn baálé ilé tí ń bẹ nílé lásìkò yìí àwọn ọkùnrin tán bẹnu márèèjì lásìkò yìí ẹ wo 80% 18 nínú 100 ná fẹ́ káwọn ti ẹ̀jókòó lé kán mọ́ gbọ́ bùkátà ṣe rí 82 yòókù
bi pe ki nkan ti e sele kan ti e binu kan kuro le kan mo wale mo ti gbogbo bukata yi kan fi ile kan dada eyin obirin because obirin laanu e mo saka ki lati mo je ki gbogbo e o mo sele ni omo mi fe lo ile ko je ki lo yawo bayi ti en lo gbowo kini kan le lanta awa kan ba se jeun a da gbogbo epo aro furo fo a wa nje bayi to je pe nkan ti mo mi ni pe won o fe wa responsible percent mo so won fe wa responsible pe ke sa lo mo mu wa keyin mo mu wa kan ma sha se pe o ti se nu ton ba l'opportunity ati gba leave kan fe yan to mo le won o se sugbon bo ba ti ri ti e pe nbe nu le o si n se ojuse to ye o se mo fa your fall lo to o ti se nti o da si o je e pari e to na ba ro ti e owo na o ri pe o pe iwo yawo to ro pe o obirin gidi ni o toko na ba kiti e mole to ba ro ojo ti e na o ri pe o pe o na wa disappointed ngba to de stage kan iwo na se wa disappointed ki la wa n pa kaakiri ojo melo la nlo laye ta wo ewo onirin patapata ka budget boya bi 120 wo la fe wo ewo onirin bi oko re young ni o oko re o dagba ni o ohunkohun t'Olorun ba ti da si o lagbada bayi gba te ti ipin garin ti ki se nkan to fe gbe mi e o je ma fo mi lo awon omo yin ti wa nbo ni ke ma gbadu afun e si ma fo yeye won eyin ti gbe ti yin debi kan eyin ara ile eja toju bole oko wo ninu nbi iyawo wo ninu nbi lasiko yi ninu binu yin te binu sira yin te fe yonu sira yin ese wo lo to bi ju toko re se o nti mo fe gbo lale ni pe won se mi sugbon mo ti dariji won nti mo fe gbo ni pe iyawo mi se mi sugbon mo ti dariji ke le mo gberi aniyan lo te ri be ba fi sokan pe fi sokan e fi mo wuwa obirin ti e le mo so obirin a mo tete show e wo to obirin ba se o to ba fe tra lati e kini kan won ara won lo fi mile ni o si ni kini kan mi si ni mood o ti mo po ti senu sugbon okunrin ko si un to kan mood n ti e okunrin ti mo po on lo nse o ti mo po o se ohun ba dowo dere ta segun ba fe si fere to o se o o wo na o nko se mi o so mo ti dari jo o ko mo won fo mara on to fe je lo nwa kaakiri ko tan nu e toju ba mo lola yo tu bere pada elomi ti se ti o so sita foko elomi se ko so sita fun yawo o ti mo inu ni won ni agbalagba se nu ko duro ohun mo ma se wa ninu mi en duro the last step te fe gbe te ba bo ta na nkan te ba n bina le ba nbe ti wa lo dite kuku se correction bayi ni won gba ti e le boast nta pe ki ni mo loko keji e si n beru yawo yin pe e fe jo mo pe e ti ni enikan te ni sita te n fi bo pari e eja toju bole o 091-23-70-86-75 eyin to ye ke wa gba owo ni ojo Tuesday ni jeta owo ti dokowo e mo binu tori aroke boya atiti kuro lori eto ni fun ti declaration ton so asife je ke wa ko di pe boya ani le seto o si wo wa to je pe awon ti won ni
elekeji eyin eyan te ngbo mi lasiko yi eyin te ngbo mi lasiko yi mo fe beyin lebe kan.

0: ẹ̀yin èèyàn tẹ́ ń gbọ́ mi lásìkò yìí ẹnìkan láti ilẹ̀ òkèèrè wọ́n ní kí n mú èèyàn mẹ́rin tí wọ́n jẹ́ àgbàlagbà tí wọ́n ti kọjá 65 years sókè tí wọ́n jẹ́ opó tó jẹ́ pé àti jẹ àti mu orí bákan ẹ jẹ́ ń lo language yìí bóyá yóò yé yín ẹni tó ń struggle yálà bóyá àgbàlagbà ìyá ìbẹ lẹ́gbẹ̀ẹ́ ilé yín ni ìyá ìbẹ ládùúgbò yín ni àbí ilé tẹ́ ń gbé tẹ́ mọ̀ pé ìyá àìrọ́ àti jẹ àti mú àyá ìnra rẹ̀ gan ẹ pé fúnra yín lànà ó tún ṣe yín jọ mi bó lọ fún ìyá yìí níkiní kan ìyá tẹ́ mọ̀ wípé ó nílò ìrànlọ́wọ́ tó jẹ́ opó èmi ò ní kẹ́ fún mi nọ́mbà ìyá yín o ẹ mọ́ fún mi nọ́mbà àbúrò yín o ẹ mọ́ fún mi nọ́mbà èèyàn yín tó súnmọ́ yín àwọn ẹni ní ìbá ní pé kán pè ṣùgbọ́n yorùbá sọ pé ohun tá a mọ̀ la mọ̀ a mọ̀ pé ẹni tí ń sin gbà lọ́wọ́ lọ́wọ́ ẹni tó bá sì tọwọ́ bàpọ̀ ẹni tó bá ń bẹ hòhò kò lè tọwọ́ bàpọ̀ nígbà tá a fẹ́ fún àwọn tí wọn rọwọ́ họ rí tá a mọ̀ pé ó ti wà ní grade 3 grade 3 àwọn tí wọn ò rí nǹkan kan tán fẹ́ jẹ tán sì jẹ́ àgbàlagbà tí wọn ò sì rẹ́ni tó lè fún wọn ní nǹkan tí wọn ó gbà irú àwọn èèyàn wọ̀nyí a lè ní àpè wọlé lórí rédíò wọn lè mọ́ ní credit so ẹ̀yin wá ní àjọṣiṣẹ́ olóore yìí èmi ní ṣùgbọ́n mi ò fẹ́ fi sentiment sí èmi ò fẹ́ sa àwọn èèyàn tọ̀dọ̀ tèmi wọ́n mọ́ dàbẹ́ ni pé àwọn ọ̀dọ́ tọ̀dọ̀ tiẹ̀ ló mú ẹjẹ́ á fi síta ìwọ tó ń gbọ́ mi lásìkò yìí ìwọ tó ń gbọ́ mi lásìkò yìí tó ń gbọ́ mi gangan lásìkò yìí tó mọ̀ wípé kàtígórì yìí ó mọ èèyàn kan lẹ́gbẹ̀ẹ́ rẹ tẹni náà tó jẹ́ pé àti jẹ àti mú rí bákan fún ẹni ní kí n bá ń wá àwọn èèyàn mẹ́rin tí yóò mọ fún wọn ní nǹkan lóṣooṣù tí yóò mọ fún àwọn àgbààgbà yìí yóò mọ fún wọn lówó oṣooṣù tí wọ́n fi mọ jẹun tí wọ́n sì mọ gbà lọ bẹ́ẹ̀ fún ìdí èyí ẹ̀yin tẹ́ ẹ bá fún wa tẹ bá ní ẹ dákun ẹ mọ bọ lẹgbẹẹ orúkọ mi kíní kan ìyá yìí kíní kan ìyá àdúgbò wa ni ìyá yìí ẹ wò wọn ẹ mú wa débẹ ni o bẹẹ bá ti pè wọlé tàbí bẹẹ bá ti pè nọmbà tá a fẹ ní kẹ ẹ pè àjọ délé tẹ ẹ sọ a fojú kẹni náà tá a bá ti rẹni náà a sì gba gbogbo tó yá gbà lẹ a fi sọwọ fáwọn tán ni a fún wọn ṣe gbọ́ báwọn ẹ̀yin tẹ́ ẹ mọ̀ pé ẹlé èèyàn ni o ẹja jọ ṣiṣẹ́ láada ẹja jọ ṣiṣẹ́ oore hello
1: hello
0: yes sir yes ẹ kalẹ̀
1: ẹ kalẹ̀ sir pé
0: mo ń gbọ́ yín
1: èmi ní ẹja sọ yẹn ní kò sí o
0: ẹ̀yin rédíò yín lọlẹ̀ ta lẹni náà bó ló ṣe jẹ́ sí yín
1: ẹni náà adé ń gbélé
0: ni ẹjọ́ ń gbélé ni bó kí ni age àgbàlagbà ni àbí
1: àgbàlagbà ni
0: wọn ọmọ
1: nǹkan àwọn tó dá àbúrò sí wọn gbé wọn dàgbà
0: alàbá ló sọ̀rọ̀ yá àbí
1: ilé ọ̀fíìsì alàbá bọ́lájí látòlú yóò rọ
0: ok so àdúgbò òbo ni ìyá yẹn wà
1: olúyòrò wọn wà olúyòrò
0: tó dá so a kọ nọmba yín lẹ ní ìsìn ìyá yìí kò kí ni ìyá yìí kò ní nǹkan kan wọn ní nǹkan kan tán ń jẹ àti wọn rí bàkan àbí.
1: bẹẹni o lè ra díẹ.
0: o lè ra díẹ a wà sọdọ yín a ti kọ nọmba yín lẹ ati ko number yin le a wa merin pere mu fe mu hello
2: no
0: hello e kale
2: Mrs. Solani yan ni lata academy
0: Mrs. Solani yan lata academy
2: academy world landlady mimi
0: landlady iya onile yin
2: owo won ni mo ti gbade emi gan mo fun won lo je lekan kan ti ma ti so nje
0: ya
2: yi won ni soku ni won ti wo 80
0: won ti wo 80
2: ben
0: oja ati ko odi meji baun odi meji hello mo n gbo yin e kale
3: kale wa kinu pe lati do
0: akin lati ido ido
3: ni ida
0: agbègbè bondo ẹlẹ
3: niya
0: ẹgbẹ ọdọ yin bo niya n se ri awon na n tara ka bi toda ati ko number yin le o ke yo kan o ke ni yo kan ti mo fe mu ba yin hello
2: hello
0: yes ma'am
2: ẹni náà lẹ́nì kan ní olómi ló wà àmọ́ ní débẹ̀ ọkọ̀ nígbà nílẹ̀
0: ẹlẹ́nì kan olómi lẹ́nì ló wà
2: ẹni wọ́n ti tó bí ọgọ́rin ọdún
0: bó náà ṣe jẹ́ sí yín
2: ajá ń gbé àìgbó mọ̀ wọ́n ní oṣù mọ̀ wọ́n délédélé kò sí nǹkan lọ́wọ́
0: kò sí nǹkan kan lọ́wọ́ wọn ó dà wọ́n di mélòó báhùn o di mẹrin o ti pe baun o ti pe baun eyin yan mi o ti pe baun mẹrin tan ni ki nunu e se ri ati wa ati ko number yi sile ba se ko sile yi a ti lo be a lati lo wo boya looto ni abi be ko o sise ka pada wa ka ja ninu awon tan ni kan fun wa yi o sise ka ja nbe ka tun pada wa gbogbo yo keyo ka bo di meji baba ti wa convince dada lori e a ja won ni so iyun ti lo baun o e dakun o kenikeni mo pe mi leyin etenu ki mo so pe mi na ni sugbon mi o fe fun awon eyan mi mi fe fun eni to ni ki fun yan leyan merin so ele lo difa fun yin pe e mo pe mi leyin eto pe e dakun mo ni ya kan mo ni kini kan emi na ni o sugbon mo mo mo wa sori eto ni o ye ja toju bole abi e ja soro asiri e ja ma fasiko ka ma fi ki oga wa kan okan pataki lara ololufe ba mi to okan pataki lara awon eyan mi ton fi ilu america ton fi se bugbo baba mi Alex Gabriel Kolawole omo won logbo mo so gbomo so gbomo dugun bi tan tin je ka tan tun mu ko yan gan si e ku ayeye ori ka dun ojo bi yan ni o agbara olohun yoku te lo ni ile aye yin yo po o ma lafia le ti lo loruko gbogbo igbimo ba mi to ba fin ki yin pe e ku ori ka dun odun ni e seun hello
4: ẹ kalẹ sir
0: ọkọ yin kọsan be legbe yin
4: bẹẹ ni sir
0: kina se fun yin kina se fun yin
4: ẹ gbọ program yin ni sir ẹ dinna owo sir
0: igba ta so nkan fun yin nisin ta si be yin e tun fe gbese yin de e ja toju bole bi eja soro asiri ba toju bole eje n gbo oko yin seyin sugbe dariji o ti tan hello abi awo yin seyin e dariji tori pe ka dariji ra wa ka si gba fo olohun ni sin mi o awon nkan ta le se nu 0912370 8675 ìyàwó rẹ̀ ṣe ọ́ àwọn ọkọ rẹ̀ ló ṣe ọ́ ṣé kò gbà pò ń ṣe ọ́ ni tó ṣe oni sínú ẹ jẹ́ bá yín sọ fún kó ní kẹ mọ́ bínú kẹsì jẹ́ ó parí síbẹ̀ àbí kí ló fẹ́ gbà lọ́wọ́ ìyàwó rẹ tí ò fún kí ló fẹ́ gbà lọ́wọ́ ọkọ rẹ tí ò fún tó sì rí pé ó ní ẹ pè wọ́ ẹ jẹ́ bá yín sọ ẹ jẹ́ àtọ́jú bọ̀ Adé Ọ̀ṣunmá pe nọ́mbà táwọn yóò pè sí.
5: Nọ́mbà tí wọ́n fi pè wá ó ní 091-2370-8675
0: Bó bá jẹ́ ọ̀rọ̀ àṣírí náà lẹ ní lọ́kàn tẹ́ fẹ́ sọ. Nǹkan tó jẹ́ nǹkan àṣírí ti ń bẹ lọ́kàn yín tẹ́ fẹ́ sọ síta. Wọ́n tẹ́ mọ̀ pé ọ̀rọ̀ yìí yóò lẹ́yìn. Ẹ̀yin tẹ́ bá ń gbọ́ wa láti ilẹ̀ òkèèrè ojú òpó tiyín ìbẹ̀ǹbẹ̀ àfọwọ́ kan +2348 1424910006

0: Hello? Hello? 09123708675. Number 10 PC, no, you're a bank being a Julati Penny. Hello? Ṣùgbọ́n tẹ bá fẹ́ pè wá láti ilẹ̀ òkèèrè ẹ pè sí +234 814 249 1006.
1: Ẹ káàárọ̀.
0: Ẹ káàárọ̀
1: sá. Ẹ jọ̀ọ́ lórí prógráàmù tẹ́ ṣe lálẹ́ yìí náà dùn fún mi tẹ́ sọ fún wa lálẹ́ yìí.
0: Ẹ ṣeun sá.
1: Mo kàn fẹ́ tẹ ẹ̀ǹláìtì mi fún kankan ni.
0: À ń gbọ́ yín.
1: Orúkọ mi ni Ibrahim. Lórí nǹkan tó sọ yìí pé àwọn obìnrin mi àbí ọkùnrin mi pé ká bára wa sọ̀rọ̀. Kódà bá ẹni tó bá jẹ́ yìí pé torí pé kò ṣòwò lọ́wọ́ ọkọ rẹ̀ ni ìyá ìyàwó bá sọ pé kó kẹ́rù kúrò. Kókó kúrò lọ́dọ̀ rẹ̀ tó sì ń yẹra. Fún ìgbé yìí pé ọmọ tí wọ́n bí láàrin ara wọn ti bímọ fara wọn ò kún bẹ lọ́dọ̀ ìyá ìyàwó tí wọ́n fẹ́ gbé lẹ̀ ńkọ́ kíni kíni yẹn ò sí.
0: Ẹ bàbá sẹ́rí lálàkọ̀ọ́kọ́ ná tẹ́ ẹ bá ti fẹ́ ìyàwó yín ṣe ń gbọ́. Tẹ́ ẹ bá ti fẹ́ ìyàwó yín ó yẹ kẹ́ ẹ kọ́kọ́ wò pé ẹni tẹ́ ẹ fẹ́ yìí márèèjì ìgbéyàwó for better for worse ló yẹ kó jẹ́. Ẹ ti fẹ́ ìyàwó yín kò ṣe ó possible kó jẹ́ wípé àwọn ìwà kọ̀ọ̀kan wà lóòótọ́ tí ìyàwó yín tí ò ní lọ́wọ́ tí ò gbé wọlé yín wọnú ilé yín tẹ̀yìn ò ní fẹ́ fara mọ́ ṣùgbọ́n pẹ̀lú ìfẹ́ àti understanding lẹ fi máa correct ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ bákan náà ló ṣe fi sọ́dọ̀ yín ṣe wá rí àìmágbá làgàtà láàyè ó máa ń jẹ́ kí ìgbéyàwó pẹ́. Ìgbà míì òbí mo ń wòó pé ó da lójú tiwọn àwọn ń fẹ́ ohun tó da fún ọmọ wọn ṣe wá rí táwọn rò pé ó da yìí ó lè fa àkùdé nínú ìgbéyàwó ọmọ ẹ̀yin lẹ̀ wá correct ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ tọmọ tí ẹni tó jẹ́ ìyàwó yín náà táwọn náà wòó pé ó da nǹkan tán sọ yìí tí òun bá dúró lé lórí ó ṣeé ṣe kó jẹ́ nǹkan tí ó dá lé lórí táwọn náà wá fi òye tàbí fi ọgbọ́n gbé.
1: Ok iná mi dàn fún tẹ sọ.
0: Yes sir.
1: Torí nítorí kí n sọ bẹ́ẹ̀ ni wípé àwọn ìkọ̀ọ̀kan tó súnmọ́ ni tó jẹ́ àwọn àgbàlagbà tí wọ́n súnmọ́ ìyá mi wọ́n ní kí n pè é padà nítorí ọmọ tí a bí ó ti tó ká bímọ wọ́n ní kí n pè é kí n bá sọ̀rọ̀ ṣùgbọ́n torí yìí pé kò sí ẹsẹ̀ kan bàbá mi wá bàbá mi gbélé bàbá mi ń gbé kò ìyá mi náà èkó ni wọ́n ń gbé so bàbá mi wá wá láti kó àti ìyá mi àwọn bá wa àwọn sọ̀dọ̀ wa ṣùgbọ́n ibi tá à ń gbé yẹn ó wá ó torí pé ó ti kó kúrò lọ́dọ̀ mi màmá ẹ̀ sì ni ó kó kúrò ó wá wá lálẹ́ ẹjọ́ kan nílé tàwa ó kalẹ̀kùn àti tilẹ̀kùn lẹ́gàn ó sì sílẹ̀kùn fún ó wá ní pé ọmọ yẹn ó ń bì omi agbẹ pé kò lè jẹun ìwọ tẹ kò tó láre níta tó pọnmọ gan o kì í bá mi sọrọ o kì í ṣe nígbà tẹ pé nǹkan kan parapọ bọdẹ ó lè bó ṣe ṣe lálẹ ẹjọ yẹn ó kàn fọwọ kọ mi fọ fún mi ní ọrùn aṣọ owó ọmọ mi fẹ gbẹgbẹ kọjá ó ṣe wọ mi wá sí wáyé ó ṣe wọ mi láàyè mo gbé fọtí fún ṣéètì ni ìfọtí tèmi gbé kí n fọwọ kan rí òtórí mi ò kì í na obìnrin.
0: Àwọn alákọ̀ọ́kọ́
1: nìyẹn. Torí kí ni ẹ bí mi ní ìwọ tó ń rí mi níta tó ò sí bí ìgbàtẹ́ pé nǹkan kan jẹ ìpapọ̀ tó wá fẹ́ fi mí gba ìyẹ̀wájú ọ̀rọ̀ mi wàá gbé fọ̀tí fún ó sì lọ pè yẹ wà ìyá rẹ̀ kọ́ àwọn gáàgì bí márùn sí mẹ́fà ó kó wọn lẹ́yìn ìpon ìyá rẹ̀ ń gbá mi lójúmọ́lẹ̀ lójú ọ̀rọ̀ mi. Ọdún mi mo sì gbá mi bẹ́ẹ̀ mo jẹ ìfọ̀tí níta náà ọ̀rọ̀ mi yé pé kí ni tí mo sì pariwo nílé wa tí ìyá rẹ̀ ń gbá mi lójúmọ́ bẹ̀ torí mo gba ọmọ yẹn lọ́wọ́ rẹ̀ ń jọ́nà mo rí ohun tó sọ wípé ọmọ oúnjẹ ó ń bì mo rí pé máa fún ọmọ yẹn lóúnjẹ ni mo gbìyànjú láti lọ ra oúnjẹ ìwà oúnjẹ kiri olóǹkà bíi tòtúwẹ́fù lálẹ́ jọ́nà sabiyanju gbe oúnjẹ ọlẹ wọn ní ọmọ yẹn lọwọ ibẹ náà níyà rẹ ti ń gbani létí mọlẹ ó sọkò fanti wọn ó bí màmá mi náà nínú torí tí ń bá fẹ bá rí bàbá mi gbà kí n bọmọ yẹn rí ó sì ń dún màmá mi pé gbogbo ohun tó ń ṣe tá a mọ pé kò dá ètò tó fẹ́ ká kọ̀rẹ́ tiẹ̀ tá a fẹ́ kọ̀rẹ́ tiẹ̀ ìgbà yẹn ní òmùmọ̀ yẹn. Ìgbà yín ní ọmọ yín òdì nínú ní torí ẹ̀ ó dùn kò fa bẹ́ẹ̀ pé gbogbo tó ṣe ọmọ wà lọ́dọ̀ wọn báyìí o tó bá rí mi níta yín ṣe bí ìgbà tẹ́pọ̀ ò rí mi ṣùgbọ́n àwọn èèyàn sọ wọn pé kí n pè ṣùgbọ́n màmá mi ní gbọ́dọ̀ pé kí n kí n ṣe sí.
0: Ẹ bàbá ohun tẹ ẹ kọkọ wò ni pé ṣé ẹ sì nífẹ̀ẹ́ ìyàwó yín.
1: Mo nífẹ̀ẹ́ rẹ̀ tó bá ti ń yí torí tó jòrò gbèsè kan ó pẹ̀lú
0: ṣé lẹ́yìn ìgbà tí ó ń kúrò lọ́dọ̀ yín ẹ ti ẹ̀yin gangan ti gbọ́ àbí pé bóyá ẹ ti rí wọn ike bóyá ọ ti ń fẹ́ lòmíì àbí.
1: Lẹ́dẹ̀ ń ta yẹn ó fẹ́ lòmíì ṣùgbọ́n tó bá jẹ́ yí pé ó ti rí ọ láàrin mẹ́rin pé ká mọ̀ ká fẹ́ yẹn fẹ́ tó bá yẹ pọ̀ sí rí orí ọmọ mi lọ.
0: Tán láti padà.
1: Tó bá jẹ́ pé ó yí oyún ni lọ́dọ̀ àwọn tó ń fẹ́ ni.

0: 0912370 8675. Tẹ́ bá wá fẹ́ pè wá láti ilẹ̀ òkèèrè, pè sí +234 814 249 1006. Hello,
1: sir.
0: E kaaro, sir.
1: Hello.
0: Yes, sir.
1: Daddy, sir. Or not my life will be at
0: the laarin eyin ati yawo yin.
1: Yes, sir.
0: Ṣe yawo yin be nle bayi bayi on wa pelu yin beyin.
1: Ko se pelu mi o.
0: Ṣugbọn ejo wa nu ile kan na.
1: A jọ n gbe tẹlẹ ni.
0: Bẹ́ẹ̀ ni à ń bọ̀ yín.
1: Nígbà tí mo parí skúl, mo lọ sáàfù mọ̀ dé. Ibi tí mo wá lórí lókèsì sí láti lọ gbé, nígbà ó tẹ̀lé mi lọ. Nígbà yẹn, mo mẹ́sì rí, ó wà ní skúl pé kò sí parí, ó kù nǹkan bí ìyí àti ó ti parí.
0: Bẹ́ẹ̀ ni à ń gbọ́ yín.
1: Èmi fi ìyá mo fi sínú ọ̀rẹ́. Káyọ̀ tí mi parí sáfíìsì, mo ti wà ní kù. Ìgbà tí mi dé ló wọ́n ẹsẹ̀ lọ. Ìkó ètò wá wọn abẹnikí láti ìgbà tó ti wá lọ sáàfù yẹn. Ìgbà yẹn báyìí ni àgbègbè yẹn ní problem ti wà. Ṣé yí pé ó rí deploy lọ sọ́dọ̀ àwọn parent ẹ̀ nílùú lọ́gbà àwọn parent ẹ̀ ló gbé padà lọ sáàfù.
0: À ń bọ̀ yín, à ń bọ̀ yín.
1: Ó ti wá rí deploy lọ tó ti parí sáfíìsì ní ojú gẹ́nẹ̀ tí ó gbé sáàfù.
0: Ṣùgbọ́n gbogbo ìgbà tẹ́ ń sọ yìí ẹ tí ìfẹ́ wọn ní ṣúlọ́ka o. Ìyàwó ojú ọ̀nà ni. Tẹ́ ẹ ti ṣe wedding àbí?
1: A ti ṣe wedding kan tó kó tó di pé mo pa mo lọ fún sáfíìsì. A ti ṣe wedding kó tó di pé òun náà parí.
0: Lọ́yà à ń bọ̀ yín báwọn.
1: Ọlọ́run sì ti fún wa ní ọmọ kan kó tó lọ ń gbà yẹn. Fúrẹ́ǹd wa wà lẹ́yìn ìgbà yẹn ni pé gbogbo ó ti wá sáàf tó rí deploy lọ sọ́dọ̀ àwọn ẹbí rẹ̀ ńgbà yẹn. Bóyá gbà yẹn náà ti wá gbé ìgbésí lọ́kàn ní o. Àgbà yẹn wá ní problem ló ti wá ń súyọ tó sàn súyọ. Ríbi pé ń bá sọ wípé láti gbà yẹn báyìí ní àti àjọ gbégbé bí a tú ọ̀tí ni mà. Àtà 2 years ago. Ọ̀pọ̀ ń dà bó ṣe wá di pọ́ parí ó ṣe parí sáfíìsì ó ṣe ìdí nẹ́ẹ̀sì ni pé máa bọ̀ kájọ máa gbé. Ìdí tó dé ó pe àwọn fámìlì mi nígbà tó dọ́dọ̀ mi ó lè ní ó ní iṣẹ́ kan tó jẹ́ kókó iṣẹ́. Ní ṣe kókó iṣẹ́ tí mo ṣe ó dà ìwọ́ tó ń wà sáfíìsì kí èso ọmọ lọ́wọ́ ọmọ kan wà ọmọ wà lọ́wọ́ rẹ̀ mo tún máa ń fẹ̀ dówó sí ìyìn tutorí pé bóyá ó ń sáà. Mo tún sẹ́ǹdì owó sí ní gbowó gọ́fìmẹ̀ntì ní gbowó ìjọba màá tún máa sẹ́ǹdì owó sí. Ìwọ̀ wá dé tó parí sáfíìsì tó wá padà sọ́dọ̀ mi. Ló wá sàn ó sàn bá mi pé lọ́dọ̀ àwọn fámìlì mi kankan tí àfún ẹ̀rí ẹ̀rọ kan owó orí omi kókó sẹ́sàn pàtó sẹ́ǹdì ìgbà. Skúl tí mo tún fọmọ sí ọmọ tó ọmọ gbọ̀gbọ̀mọdé ó ní skúl tí mo fọmọ sí ọ̀dà. Àwọn fámìlì mi ṣàṣẹ̀lẹ̀ pé kí n wálé kí n kí ni kí n wá gẹ̀ǹtẹ̀ mo sá lọ yọjú sí wọn gbà yẹn. Wọ́n ní ọ̀dà àdí nẹ́ẹ̀sì ni pé ká kù níbi tí mo rí níbi tí mo rí lókèèkì lọ pé bóyá mo rọra fẹ́ máa gbé ká máa padà bọ̀ wá sí ìlú wa. Ilé pé kankan ibi tí wọ́n gbọ́ gbogbo nǹkan padà balance. Mo sá mi pé bá sọ ilé ọ̀sì kó tó di pé ọ̀rọ̀.
0: Bàbá ní táìmù yìí ẹ̀yin náà kò ṣiṣẹ́ nǹkan tẹ́ ń ṣe ńgbà yẹn àbí ẹ kàn ń ṣe jámàjámà ni.
1: Mo ń ṣe jámàjámà ni.
0: Mo ẹ̀ tí ìrísí nǹkan pàtó.
1: Mo ń teach ní skul kan. Mo sì mọ̀ pé mo ń teach bọ̀ dítò pé owó ìyẹn owó ìyẹn owó ìyẹn private school
0: ni owó tí ó pọ̀ ẹ̀ ó ti yé mi.
1: Owó yẹn kéré. Ọ̀pọ̀ ń dà sí náà. Mo fi máa ń mo máa ń lọ nílò àná pé ká kọ́mọ ní kéwú ètò ẹ̀ muslim mo ń kọ́mọ ní kéwú lẹ́ẹ̀kọ̀ọ̀kan nírọ̀lẹ́ àwọn màmá sáwọn àjọ wọ́n sàn lọ pé àyè lónìí ọlọ́run tó mi fáwọn pẹ́rẹ́ǹtì gẹ́gẹ́gbà nínú wọn mo fẹ́ tujọ pẹ̀lú owó tẹ́ ń san fún mi ní nursery school tí mò ń fi fi gẹ̀gẹ̀ mo jẹ́ ibi kan rẹ̀ sáàmì wá pé kò ń gbà ti padà ká tún wá tòkù ti family ọ̀n díẹ̀ náà ní padà sí àti èèyàn padà débi sí ẹni wọ́n sá nira gbígbá nígbà wùlà kí n máa bọ̀ nígbà bá àtàfọwọ́sowọ́pọ̀ sẹ́yìn bá padà wà ní inú tí mo mú yàn lọ síbi kan ọ̀dà já àjọ máa lọ lé padà nígbà náà wà láì tí n bá sọ fún yín pé bí ẹni pé èsù ìrántí èsù bẹ́ẹ̀ gẹ́gẹ́ mo ló ṣe rí mo sá padà lọ sílé oṣù kínní oṣù kejì oṣù kẹta.
0: Kò tẹ̀lé yín lọlé. Kò tẹ̀lé yín lọlé.
1: Ó padà tẹ̀lé mi lọ. Ṣẹ́wọ́nà sáà kọ padà mo sáà nìkan dá ó lóun bó ṣe dé láti tán tó dé tó bá mi lọ́wọ́. Ó ti ó ní àwọn iṣẹ́ aṣọ kan àwọn obìnrin nǹkan kan US obìnrin tí ń tà nígbà òfin sáà tó ń tà fáwọn nǹkan tó ń gbà yẹn. Mo ti sáré àwọn èèyàn mi tó sẹ́ni káàdé ń gbọ́ọ̀nù sá ẹnìkan ẹ̀bẹ̀ ti ń ta àwọn àkúbì àwọn yẹn ti wọ́n ti mú mara ń gbó ti dé nígbà yẹn lọ́dà. Àwọn tó lọ́ọ́ fẹ́ gbowó lọ́wọ́ wọn ọlọ́run gbé fún wọn sanwó tí àwọn oúnjẹ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ bá ti di àwọn ẹ̀fọ́ mọ́ra lẹ̀ o nítorí pé owó ilé tí mo san yóò padà jíù gbogbo ohun tó bá fẹ́ fi lẹ́jọ́ ẹ̀ mo sáfìrí.
0: Bàbá ẹ súnmọ́ ibi tí ọ̀rọ̀ yìí wà gangan ní parí torí ká mọ̀ fi gba àwọn èèyàn lákòókò àti ohun tẹ́ ẹ fẹ́ à ń gbọ́ yín sà.
1: Kókó ní ibi tọ́rọ̀ wa dúró nísìnyí pé ìgbà tó wá padà kúrò níbẹ̀ yẹn mo sáré pé mò ń bọ̀ wá kó àwọn ẹrù nǹkan tó múra lẹ̀ mò ń bọ̀ ná sọ fún yín pé ó ti gbọ́ mo sọ fún jọ táwà tí màá wá táwà tí mo ti màá wá bá ó sì ti kó owó ẹrù àti tí n bá sọ wípé tí bí mo ti ń bá ń sọ̀rọ̀ yìí ìyẹn máa kókó bí ọ lọ ṣùgbọ́n àwọn pẹ̀lẹ́ ti sọ fọ lọ sọ́dọ̀ ẹ̀gbọ́n rẹ̀.
0: Ọmọ alákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bí nìkan náà ló mo tẹ́ ẹ tí ì bí.
1: Ọmọ yẹn wà lọ́wọ́ rẹ.
0: Òun lọmọ tẹ́ ẹ tí ì bí àbí. Ó jẹ́ méjì ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí báyìí tó fi kókùnrin lé otító bí oṣù mélòó.
1: Ó ti lé 2 years báyìí o.
0: Bí ọdún méjì ẹ sì wá wọn láàrin ọdún méjì yẹn ká ẹ mọbi tó wà. Ẹ wà mọbi tó wà.
1: Mo wá bí tí ọba àwọn obìnrin pé ọ̀pọ̀ ọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́lọ́ nǹkan gbá ni ọ̀gbọ̀dọ̀ ẹ̀gbọ́n rẹ̀ lọ́lọ́ ṣé kò sí ẹ wá iye kó rí inú nǹkan ọrọ̀ ajé ti ní tí mo tún tó wà nbẹ tó wà gbogbo ẹ ó wà ní ilé ń bo ló sọ́pọ̀ sí ẹ kúrò nínú.
0: Bàbá bá di sí i báyìí ẹ rí ìyàwó yín ẹ mọbi tó ń wà. Àwọn èèyàn kan sọ pé ó wà lẹ́gbọ̀n wọn kàn ní pé ó wà lọ́dọ̀ àwọn ẹ̀gbọ́n wípé ọ̀dọ̀ ẹ̀gbọ́n wọn náà wà ṣùgbọ́n
1: ẹ ní orí torí ẹgbẹ́ wọn tẹ ẹgbẹ́ rẹ fẹ́ sọ yìí ìgbó mi níbi tí nǹkan ṣe ṣẹlẹ̀ gangan òǹdó ṣe.
0: Ó dà báyìí ó yẹ jẹ́ ń béèrè ìbéèrè kan ká wá sọ wípé ẹ rí ìyàwó yín báyìí ó wù yín kán padà sílé yín àbí. Kírẹ́dìtì tí bàbá ìyẹ kó kán lò ní ìparí ká fi sáré wo kí ni nǹkan tá a ṣe nípa ọ̀rọ̀ yìí láti lò wọ́n ti fi ṣàlàyé ohun tó ṣẹlẹ̀. Torí mi fẹ́ bèrè wípé tó wù wọ́n kíyàwó wọn padà tó bá padà sí wọn àgbà pàápàá jùlọ ṣé ọ́ ti rí iṣẹ́ míì tó ń ṣe àbí iṣẹ́ eléyìí tí àwọn complain fún náà ló sì wà lọ́wọ́ wọn. Ṣùgbọ́n ní ìsìn báyìí tá a rí yín béèrè yín lọ́wọ́ ẹ̀ ohun tá a ṣe náà ni pé ẹ̀yin náà ẹ pè wá tètò bá parí ni.

0: ẹ̀sí títà sọ lálẹ́ yìí ohun tí ó dálé lórí ohun tí ń ṣẹlẹ̀ nínú ilé bàbá yìí. Ọ̀tọ̀ ni nǹkan tárábìnrin yìí rí kó tó wọlé ìgbà tó wọlé tán ló wá rí pé kò rí bẹ́ẹ̀ mọ́. Hello.
1: Ẹ
0: káàárọ̀ sà.
1: Ẹ káàárọ̀ sà.
0: À ń gbọ́ yín ẹ káàárọ̀ o.
1: Ẹ sà. Mo fẹ́ dá sí ọ̀rọ̀ woman tó fẹ́ ṣèdálẹ̀ kan tó ní bàbá ìyàwó òun bàbá ọkọ òun àti.
0: Bàbá kò sí nǹkan kan tẹ́ ẹ lè dá sí ń bẹ̀ torí pé ọkọ ní pé àwọn méjèèjì ò sí papọ̀ ni ó sì wo bàbá kí ìyá padà so àwọn ò mọ kí ni nǹkan tó fà á gan táwọn méjèèjì ò fi sí papọ̀ so kò sí nǹkan kan tẹ́ ẹ fẹ́ dá sí ń bẹ̀.
1: Bẹ́ẹ̀ ni lóòótọ́ ni Ọlọ́run ọba Elédùmarè ara ìlú lọ́wọ́ á sì ràn alága ìlú lọ́wọ́ lágbára Ọlọ́run láti bá wọn ṣètò àárín yẹn. Torí woman yẹn nífẹ̀ẹ́ sí ṣé kí àárín wọn gbórígbé padà ni.
0: Bẹ́ẹ̀ni.
1: Ọlọ́run sì ràn alága ìlú lọ́wọ́ yóò sì ràn ẹ̀mí náà lọ́wọ́ lọ́wọ́ padà lẹ́yìn yẹn. Ọlọ́run tí ń tẹ́ ń bá yín ṣe é bọ̀ látẹ̀yìn wá á tún gba yín ṣe é tún bọ̀ sí lágbára Ọlọ́run.
0: Ẹ ṣe gan sa.
1: Ọlọ́run náà ṣe é bọ̀
0: Ọlọ́run. Ọlọ́run ràn wá lọ́wọ́ lórí ẹ̀.

0: bá jẹ́ pé ẹ fẹ́ tába yín tojú bọlé yín náà ni ẹ̀yin náà pẹ̀ sórí nọ́mbà yẹn. Ìkùnsínú láàrin ọkọ àtìyàwó. Tẹ́ ẹ̀ bá tètè bójú tó, tẹ́ ẹ̀ tètè yanjú ẹ̀. Díẹ̀ díẹ̀ imú ẹlẹ́dẹ̀ ó mọ̀ ọgbà. Tẹ́ ẹ̀ sì mọ̀ pé tó gẹ̀rẹ̀ ò bá lanu. Aláǹgbó òní aráyè wọbẹ̀. Tẹ́ ẹ ríra yín, tẹ́ ẹ fẹ́ra yín. Ìfẹ́ àkọ́kọ́, ìfẹ́ ẹ̀gbà náà lọ́run, ẹ níbo lẹ wá fi sí. Tẹ́ ẹ wà jẹ́ kó jẹ́ pé ohun tí ò nítumọ̀, ohun tí ò yẹ kó fa wàhálà àtọ̀, ohun tí ò yẹ kó fa gbọ́mi sí mi ò tó rárá. Ẹ wà jẹ́ kó dalẹ̀ yín rọ́. Ẹ̀jẹ̀ kó dá àárín yín rú. Díẹ̀ díẹ̀ yóò àfẹ́tì ọmọ. Abẹ́ ẹ̀ mọ̀ pé táàárín bàbá àti ìyá ò bá ti gún yóò àfẹ́tì ọmọ. Kò sọ bó tẹ́ fẹ́ dá sí. Ilé wa ò ní dàrú. Hello.
1: Ẹ káàárọ̀ sà.
0: Ẹ parí.
1: Ẹ káàárọ̀.
0: Yes sir.
1: Ekaaro.
0: Ekaaro an gbo yin.
1: Oruko mi ni Aru. Oruko mi Atulo Isiaka Tala Music lati fun. E peto.
0: Esun baba.
1: E ku se mo wa se o.
0: Amen.
1: Ah. Ba soro titi obini yen sugba an keko bo.
0: Beni.
1: Mo gbadun re gan mo keko gan.
0: Esun gan.
1: Eh le si soro ka bayi. E peto Tala Music lati wo ni Aru Isiaka.
0: Esun baba.

0: tẹ́ ń gbìyànjú àti pẹ̀tẹ́ ìráyè pé wọlé yìí. Tẹ́ bá lọ́rọ̀ àṣírí tẹ́ fẹ́ bá wa sọ. Ẹ lè send the voice note sí wa through WhatsApp. Tàbí kẹ́ ẹ pè wá lẹ́yìn ètò. Hello.
1: Hello, sir.
0: Ẹ káàárọ̀, sir.
1: Hello, káàárọ̀, sir. Èmi ni mo pè ní tẹ́lẹ̀ kan.
0: Ẹ̀hẹ́ tẹ́ ní pé ìyàwó yín ń bẹ lọ́dọ̀ ẹ̀gbọ́n wọn fúnpọ̀ ti tó bí ọdún méjì báyìí.
1: Bẹ́ẹ̀ni, sir.
0: Ìbéèrè méjì tí mo fẹ́ béèrè kó tó di pé credit yín tọ́lẹ̀ kan yẹn. Alákọ̀ọ́kọ́ mo ní ṣé ẹ ti wá change iṣẹ́ tẹ̀ ń ṣe ẹ ti ríṣẹ́ mi báyìí.
1: Bẹ́ẹ̀ni.
0: Tó jẹ́ pé ó ti bẹ́ta iṣẹ́ ta lákọ̀ọ́kọ́.
1: Bẹ́ẹ̀ni, òun náà sì ó mọ̀.
0: Ẹ ti rí sẹ́yìn kíyàwó yín tó lọ nù àbí ẹ ti ń ṣe.
1: Mo ti ń ṣe nítorí pé wá kó ẹrù lọ sí ọ̀dọ̀ ibi tí wọ́n lọ wà. Torí mo ti iṣẹ́ yẹn ibẹ̀ ni mo wà, wọ́n á sọ pé kọ́ máa kọ́ pé kẹ́rù kù níbi àwà tẹ́lẹ̀. Mo fi kọ́ máa bọ̀ kájọ máa ṣe kíni kájọ máa gbé nígbà pẹ́lú ọ̀hún mi la ọ̀nà mi. Ọwọ́ alọ́run ó wá ń sọ pé òun ni ó ti tẹ̀ ń lọ́run yóò sì á tẹ ọlọ́run báwo ni yóò gbèsè ayé pé ó sì wá lọ́ọ́ máa dágbé pé bẹ́ẹ̀ yẹn ló padà tẹ ọlọ́run nígbà náà lọ sọ wípé iṣẹ́ tí mo ṣe bẹ̀ yẹn ló ní kí n tó wá gbìyànjú síwájú sí ìyẹn ká la fàfà.

0: ẹ dákun ẹ̀yìn tẹ́ ẹ bá pè báyìí ẹ pè fún yálà tó júbọlé tàbí ọ̀rọ̀ àṣírí ṣe ẹ wá rí tó bá jẹ́ pé tó júbọlé lẹ fẹ́ pè fún tó bá jẹ́ pọ́kùnrin ló fẹ́ pè wọlé ẹ rí dájú pé ìyàwó yín ń bẹ lọ́dọ̀ yín tàbí kán wà ní àrọ́wọ́tó yín tó jẹ́ pé a lè sọ pé kẹ́ ẹ bá wa gbé fóònù fún wọn tó bá sì jẹ́ pé obìnrin náà ló fẹ́ pè wọlé fún tojúbọlé ẹ̀yin náà rí dájú pé ọkọ yín wà ní tòsí yín tó wà ní tòsí lárọ̀ọ́wọ́tó tẹ̀yìn náà lè gbé fóònù fún wọn tó bá jẹ́ pé yóò nílò pé kẹ́ ẹ gbé fóònù fún wọn pè torí ìyàwó yín tàbí ọkọ yín tí ò sí nílé báyìí tẹ bá fẹ́ pè fọ́rọ̀ àṣírí ẹ mọ́ dárúkọ yín ẹ mọ́ jẹ́ àmọ́ bí tẹ ti ń pè wá tẹ́ ẹ sọ táwọn èèyàn fi rò ó pé ẹ̀yìn ni tàbí tí wọ́n á fi máa rò wípé ó dàbí pé mo ti mọ voice yìí o ẹ mọ̀ sọ ẹ̀yìn ẹ̀kọ́ lọ tààràtà síbi ọ̀rọ̀ àṣírí tí ń bẹ ńbẹ gbogbo àwọn ọlọ́gbọ́n olóyè ọmọ nàìjíríà àwọn olólùfẹ́ ètò yìí ti ṣetán láti gbà yín lámọ̀ràn láti sọ fún ohun tẹ́ ẹ ṣe tọ́rọ̀ náà fi fún yẹ 091-23-708-675 nọmba tilẹ̀ òkèlè +234-814-249-1006 nọmba tilẹ̀ òkèlè nù hello hey hello
1: hello sir
0: ekaro
1: ekaro sir
0: yes sir
1: e jo lati ilu
0: e ma daruko yin o
1: ni daruko yin
0: se fe ka ba yin toju bole ni abe loro asiri te fe ba wa so
1: a le fe bole ni
0: to ba je toju bole iyawo yin o wa lodo yin be yen o
1: ah daddy ni ba je ke kan je je kin so die nu ni ni ba du ko ba de gba mi laye
0: e ba wa lo e kan e ba wa lo bi ti koko wa nbe
1: sori ngo to je ni pe
0: network yin da o hello e duro si bi te koko duro si yen network yin ti ko da ko clear mo
1: e do sir
0: e ye e mo so baun
1: okay sir so true iyawo family awon iyawo mi ibe ti be lowo ko mu mi lo so later mo a discover pe won kin si family baba so mo ni mo a mo si find this lori mo a ri pe boya ati gba to mo yen si kere boya bi omo days bi boya bi 50 days oni iya e ti gbe kuro lodo brother dear so mo wa try mo try lati wa dadi egan kan dadi e won gbe ninu ilu bi bayi e ko ni won gbe ngba yin so mo ni lati mo ni lati wa number won wa won kan mo pe won okay emi ba ba o fe fe omo yen so o de je pe o ti bi mo kan nigba to wa school nigba grammar school o ti bi mo kan nigba yin so won wa ni lati ma bi mi lere pe ṣe ẹni tó fẹ́ láọ̀kọ́ táwọn ọmọ yẹn náà yàbí ẹlòmíì ní rárá o ẹlòmíì ni o ṣùgbọ́n ibi tí mo lọ ìyẹn lọ́dọ̀ àwọn fámìlì ìyá mo àgbà tó pẹ́ mo rí gbárù kì í ṣe fámìlì bàbá ni so láti sọ àtúnjẹ kí n wá yín kan gbárù so bàbá yẹn wá direct mi sí dáàdì wọn nínú òun bíbá yìí pé kí n lọ bá dáàdì àwọn pé káṣí introduction so wọn kó mi ń pàwọ́ mọ́ra pé káṣí ṣe lọ gan mi ò sọ fáwọn tán àwọn dájì mi gan àtàwọn ọmọ mi àwọn tán jẹ́ bí abúrò mọ́ mi àwọn tó bá jẹ family mi tán ẹka jọ wà nínú ibi báyìí òun la kájọ lọ sọdọ bàbá tó bí bàbá ọmọ yẹn gangan so ìgbà tá a lọ àṣetun russian gangan so amọjọ wẹdẹ so wọn ń sọ fún wọn pé wọn ní láti yanjú ìjà tó wà láàrin family ìyàwó family ìyá ọmọ yẹn àti ti bàbá pé tí ò bá ti ṣe bẹ́ẹ̀ wedding ò lè wáyé o because apégúnkùn ò lè jókòó kí wọn kejì kó ṣe kíni kan kan mọ wà ń bẹ so definitely mi ìfẹyàwó nìyẹn so mọmi ẹ gangan wọn àgbé ọkà kí bá kí n dárúkọ ìwọ ẹ mi kì í ṣe orúkọ mi gangan o ìkírè lé òun làwọn family yẹ bẹẹ ti wọn níbẹ làwọn family bàbá so ìyá àyà rẹ ló wá wà níbẹ yẹn nínú ìkírè lé bẹẹ yẹn ọdọ ìyá àyà ẹ ló wá gbé dàgbà ìyá ẹ gangan wọn wà ní port harcourt ó dà kó wọn lọkọ ń bẹ ni so torí ọrọ wedding yẹn náà fi wá wálé ní táìmù yẹn so mo try pé kí n parí gbogbo nǹkan tó wà láàrin wọn so wọn ṣáà fi wá wálé ní táìmù yẹn náà ni ṣé gbogbo ẹ ti tò wọn ló ti tò ok ọwọ abẹ́yà wedding kù ọ̀la bí abẹ́yà lẹ́bàá wọn á ní pé kí n ti ẹ̀ pè tí wọ́n sọ pé bí bàbá tó bí ọmọ yẹn gẹ́gẹ́ wọn dá ọmọ yẹn mọ̀ èmi ni mo ṣe mú lọ ọjọ́ tí mo kẹ́rù lọ sílé dáàdì gangan mo wá má bùrọ̀ mi dání wọ́n wá ní láti máa bí mi lè gbé sọ́mọ àwọn ilé mi náà rárá ọmọ yín ń bọ̀ so níta lọmọ yẹn padà wá lọ bá wọn nẹ́tọ́ àìsàn àdó ọmọ yẹn gangan ìjọ ìwẹ́dì gangan ni bàbá tó bí ọmọ yẹn gangan tó ẹ̀sẹ̀ dáàmú tó wá kalẹ̀ ìwẹ́dì kọ́ àárọ̀ ọ̀la so mo wá pa àwọn ìyá ẹ̀ mọ̀ ìyẹn máa pè pé àgòkè bí táìmù wo ni ẹ fẹ́ lẹ máa dé lẹ́yìn tó màálì mọ́ bí màá fi sẹ́ẹ̀tì àwọn àgálẹ̀ kankan so ìyá àyà ẹ̀ wọ́n sọ fún mi pé àwọn ò mọ̀ lè wá àwọn lóde kan táwọn ń lọ ní kí ló ṣẹlẹ̀ so gbogbo náà lára ẹ̀ sí dá sí gbogbo ẹ̀ ti ṣe yìí nìsín nǹkan tí mo sọ sí ń lọ bá bí 1 year and a half tàbí 2 years ní ẹsẹ̀ so mo kọ̀ sí fún mo bẹ̀ wọ́n kí ló ṣẹlẹ̀ tí mo sẹ̀yìn ni gbogbo ọ̀rọ̀ yìí mo dẹ̀ ti ń yẹjú bọ̀ látọjọ́ yìí kó tó dúró ojú ìní yìí ó dẹ̀ kó rí bẹ́ẹ̀ so mo dúró fún mo ní láti lọ bá àwọn ọ̀ràn mọ́ ìní àwọn family ìyàwó báyọ̀ ìmọ̀ ni nǹkan tó mọ̀ ṣẹlẹ̀ wọ́n ní láti gbé fóònù ìyẹn dákun kí ni ìdí kàárọ̀ báwo la fi fẹ́ ṣe nígbà tí gbogbo kan bá jókòó tí gbogbo kan ò jókòó báwo ló ṣe fẹ́ rí so nítorí ìjà tó wà láàrin wọn mi mú àwọn bàbá àwọn tán bí mi gangan ìyá àti bàbá mi mi mú wọn lọ introduction gangan tóbi kan mọ ìyá tó bí ẹni tí mo fẹ́ fẹ́ àti kan mọ bàbá àti bàbá tó bí ọmọ tí mo fẹ́ fẹ́ gangan àwọn tán jẹ́ àwọn ẹ̀gbọ́n mi ń lajọ lọ so ó wá dára wọn sá gbìyànjú pé kí wedding yẹn kó mú láàárọ̀ ọjọ́ yẹn wọn sá gà sọ́nà ní ìyẹn níyà àwọn ìyá tó bí ọmọ yẹn ló dàgbà fáwọn ọ̀bọ̀ gangan so ó dára wẹ́dẹ̀ ọmọ náà ti sọ fún dáàdì ẹ̀ ìjà tí wọ́n ti ń jàbọ̀ láti ìgbà yẹn dáàdì wa gbéra dáàdì ẹ̀ gangan gbéra pé káwọn lọ sí family àwọn ìyàwó wọn ẹ lè believe pé wá pé wọ́n dé wọ́n sọ pé wọ́n fẹ́ lu àwọn bọ̀ níjọ yẹn so wọ́n wá ní láti pè àwọn dáàdì mi jókòó àtàwọn ọmọ èmi níjọ wẹ́dì gangan náà wọ́n pàlàyé pé ẹ mo ti ń gbé nǹkan lọ fún wọn pé wá pé tí ìbá ṣe bẹ́ẹ̀ ni mo ní sọ pé wá pé ọ̀dọ̀ àwọn lọ́yẹ ká ti wá ṣe wẹ́dì so àwọn dáàdì mi wọ́n wá convince pé níbo ọ̀rọ̀ wo lé ní ìbá so wọ́n wá ní láti máa jẹ́ kó yé mi pé lóòótọ́ dáàdì wa dẹ̀ ni mo sọ èmi ni mo máa ń gbé wọn káàkiri wọ́n sọ fún mi pé sọ̀mọ̀pọ́pẹ́ ìwọ ló dá owó nǹkan yìí lẹ̀ ìjọ wo ló pè mí bọ́ sínú mọ́tò pé kí n tẹ̀lé ọ lọ sílé àwọn àna rẹ kí n lọ mọ̀ wọn so kó wá jọpọ̀ irú ọjọ́ wẹ́dì ni gbogbo ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ so wọ́n ní ká bẹ́ẹ̀rì gbogbo ọ̀rọ̀ yẹn ká tún yẹn lẹ so ṣẹlẹ̀ bìlẹ̀ wá àwọn ọdún ìyá yẹn wọn àdébí wẹ́dì yẹn jẹ́ yẹn
0: tẹ fi ṣe wedding tẹ fi parí ẹ àwọn family ìyá ìyàwó yín ò wá
1: kò sẹ́nibọ́dì tó yọjú
0: àfi family bàbá nìkan
1: family bàbá nìkan ni a wá parí wedding tán àwọn family ìyàwó wọn ń jà pé ọ̀dọ̀ àwọn lọ́yẹ ká gbé ẹran wà ìyẹn ẹran tó ẹran bí ewúrẹ́ tó máa ń fi rọ́pò tó máa ń mú lọ sílé ìyàwó wọn sọ pé gbogbo nǹkan yàtọ̀ fẹ́ràn ẹ̀ pé gbogbo nǹkan tí a bá kó lọ́bẹ̀ pé ká dáa sí méjì nǹkan so ìjà yẹn ṣáà wáyé pẹ̀lú irú nǹkan tẹ́mi ti kàn nínú ìjọ wedding yẹn mo ti wò pé wá pé mo ti ṣe ẹ̀tọ́ tó yẹ kí n ṣe àti tó bá òfin ọlọ́run mu tó yẹ kí n ṣe lórí ewúrẹ́ so àwọn méjèèjì mo ṣe gbìyànjú pé wá pé kán yẹn ju tó wà láàrin wọn tó ẹ̀jẹ̀ fi wá pé mo ti ṣẹ̀tọ́ tó yẹ kí lórí ọmọ wọn so àti ìgbìyà àti gun bàbá wọn fún ẹlẹ̀ tí wọ́n bá padà yẹjú rẹ̀ so omo oku so omo won ben mo sa niye o sa wa nbe so ba di pe omo yi temi lohun to ni mo le mo bi se ba yi ti si aso mi la to kidile
0: kele so laarin yen
1: omi lati okidile to fi mo boxer
0: eni
1: ta gbe tori mo ti ko wa nu ile mi gbe gbe o le rent ta nbe yin ka ti o ni mi ni o kan le a kan le jo mo re ni bayi o kan le bi o le ri nkan lori fun boya awon kan boya won boya o fe girlfriend abi gan kan o le so yen dida so a de ti si sa so mi la to kidile to fi mo boxer so awa sile kun fa won tan wu gba ti to ba nfi ni sa so yen ko ni sile kun ma yen o de ba won ara nle ma ara iwole to ba sa so tan si mo tan ma nle a de tun mo pa mi la pa be mo try lati fo ko fa ara mi gba pe ki mo sa ki sa ma fo kan so awa sile kun fa won tan wa nle de kan wole so gbo awon oro yin o ti o gbe gbe aso bi fa ya yen gan o di ba bi merin bayi
0: to ti ya
1: o ti di merin bayi so to ba de ti ya to ben ta ba di gba kan a de park aso yin le mi ni ri mo so iru jo to wa pin isa so mi yen o wa ni lati fi pe awon family ya pe mo ti fe ilu won pa leyin igba to o pin isa so mi ta ti mi fo kan ta awon ara mi le to pe awon na to gba mi le lowo pe ki mo gba pe ki sa vera yi ko fa ara mi so awon family ya awon family ya wa di so iya iya gangan won mu okunrin kan leyin o so fun mi pe o ni mo ti fe ilu won pa ni so mi wa so anything mo wa pe awon ta wa mi le mi ni to e ma bo oro te so yin e so leju won o ni e so pe ti fe ilu won pa ni awon to wa si baba to wa nbe won so pe to ba je pe mi ba ni iyawo mi ba se run to se fomo okunrin leni ni o ni e kan di e kan wa gbe hospital e we joko ta joko yi a ni joko e kan gbe lo so hospital so e lo ma toje ko ni pelu mi pelu nkan to dan wo leni ni so a de ri pe omo okunrin fo kan bai tori to ba fo kan ti se bi se ko gbe lo se duro tori to se o koja ko wa pe ni yan le si wa o si
0: leyin tojo yen ko kini nkan to pada sele tori ijoba akoko ni o
1: e mi yo yen gegan wa ri pe wa pe enu ya yin o le ka laarin yen mu ri nkan kan gba mu nbe o mu phone mi o si si phone laaro je yin so mo so fun okay awon family e ti de e ba mi gba phone mi jare lowo yin bi da mo we in fact so gba pe e ti yanju e o ti yanju mo de be mi gba pe ki ma so pe we ki ma je ko ju bayi lo pe to ba dodo awon family mi o se se ki o ma like e okay e ba nbe ko ba mu phone mi jare won ni ko fun mi ni phone o so fun won wi pe o di jo keji ko to fun mi phone iyan mo ti won bi o won ri igba jade lowo ti ti tan fi lo so iye o lo be imi to tun para se o di to ba pe o si owo soke bayi o gba mi ni oju so ijo yen olorun inu bi mi yen mi na gba mo gba mo ko gba meji mu da para fun la le join o wa ko ya o ti ba de gba ko si owo soke ko gba mi ni oju okay emi na gba ro meji la le join mo tun fe bota mo tun pi o ri lati pcc boxer to ku la be la ri la le join o ni lati pcc mo de ri awon tan wa ninu ile won tin le ko gba be count won wa se gba mo fe bota ko je ki n bota bata e bayi bata ti mo wo to ma nirin labe yin se lu sa mo mi niri so e je ni lati wo emi ta to kidile so ni jo emi na mo bata yin na mo gba mi na mo wo ehe mo wa sile ko mo bota so awon ara mi le won ni lati ma ba mi fun mi fo gba ara se gbo fo mi mo den lo fo iPhone 11 nigba yin pelu ando fo mo ko sori table mi le bayi mo fi jade sita gba ti ma para won ti mo ran ti gba gbo ko mi wa nu ile to de je gba gbo ko se se mo n sire wọn ti mọ wọn ni ẹjẹ kí n lọ mú fún mi èmi mú kúkú jáde fúnra mi so tó bá yẹ pé èṣù bá fẹẹ lù mí ní ìlú jáde àní sílẹkùn gan so inú ilé yẹn pé ojú gbogbo ìṣẹni tó lè dá mi mú so ok ẹjẹ kí n lọ mú fún mi ó rẹ gáìdì mi kí n fi lọ mú fún mi gbà yẹn gbà tí màá débi fóònù yẹn iPhone yẹn o bí ìgbà kéèyàn fẹẹ fẹ nǹkan sí méjì báyìí ní fóònù yẹn tó pin ó pín gbogbo ojú ẹ báyìí fọtò ẹ sì wà lórí fóònù di sí ìwà pẹlú fídíò ẹ gangan
0: ìgbà
1: tí mo sá
0: ìyàwó yín tẹ̀ ń sọ èso wà nílé yín báyìí báyìí.
1: Ó ṣẹ̀ṣẹ̀ kúrò nílé mi ní bíi oṣù kan báyìí ni oṣù kan ṣẹ̀ṣẹ̀ le so ibe ibe ni mo nbo
0: e se ko papa to
1: wa nta lati
0: koko
1: o nta lati wo awon wa kan
0: iseju kan bayi
1: okay o nta lati wo awon wa kan ti mo wa notice so o awon iya eni ti mo fe soro pe apo won ati fe mo ran o fe mo yin ra won lale yi aburu eni ye meji ilu wa nu le mi tawon aburu mi gangan fe omo iya omo baba so aburu aburu eni ti won ati eni jo fe mo si fe koko yi meji lo wa nu le mi to je pa won awon aburu mi na fe won so lale jo to eni to ma sele mo ba fo phone ati o yin fe mo wa lori bed o de ni lati bo sile ile so iyen jo awon komo ogun wa pe ohun okun so jo keji o tun ri wa pe o tun te fun yen mo wa pe ro wa di pa pe o tin fi omo ri ese tele ni ile ah mo wa wo kilo sele so mo wa gun so ko le kan wa ni lati ju fun yen pa mi o ya mo mu fun yen wa o ni kin mi ro fun si mo mu wa ko si pa pe ti ma do fa bi wa mo mu wa olohun o le mo okay didi bo si tanu ya mi
0: esa wa ka won abi mi o fe ko ti e mo yin lenu tori ojo ti lo ati fe mo lo lori eto ni se pada wa ka won wi pe awon ati eni yen ti bere fe koko abi
1: be ni so daddy wa o wa o bo sita o tun wa pe daddy e pelu iya iya e ko ba ko mo tun tin lu nkan kan time yen de tin lo ba bi 12 mo fe sare se papa pa ni so baba e wa bi lere pe ah nto fi le bota ni time yi o ni nkan ti o ti oni so o wa ni pa pe ko kini nkan to se o wa salaye pe pe o te phone o wa ni ko mu fun wa o wo dan kan so daddy won so to ro na lejo yen pe so n loko ni abi wo loko
0: baba
1: oni ko mu phone wa o le fi le lowo definitely
0: hello eja se bayi kasi so mo court yin lenu boya ke pe wa teto ba pari eje ka farabalẹ gbọ oro yi to ba je pe nkan ta ba yin gbe sita lori eto ni ojo osegun tabi lale thursday to nbo ni a ba yin pe sori eto
2: segbon
0: ka so mo court e mo yin lenu ni ojo ti lo oro yin dun baba yin gan o fe ki gbogbo omo nigeria o mo kini nkan to sele nkan to nfisi kale ti pe elia ninu mi o badun adupe lowo gbo yin lolufe eto yi ta ti ba wa wa nbe lati ale ana a mo riri yin ojo ni ti yin o e mo binu a mo lo bayi lori eto a tun pada laaro ojo osegun laago mewa bọlọrun ba fe lori akoto eto ba mi tu loruko olooto eto yi la n dagbere oga wa Kenneth Gwenje ati loruko oga wa Gbenga Oyinato Olayiwola Asis Ademola Ajowa nbi ni Ayomide nbe lókè lọ́hùn-ún tóbi lọ́gbọ̀n mi yá àfẹ́ nbẹ ní agbára báyìí bákan náà infinito ọ̀gá wa láwùwo infinity náà nbẹ nbi ẹ̀ láwùwo ti pé méjì Adéọ̀sùn dágbére jẹ́ àlọ́lé
2: ẹ wò ó láwùwo pé méjì nǹkan jù kan lọ adúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba fún àǹfààní àtòrí ọ̀fẹ́ ti fún wa fún ètò tòní Adéọ̀sùn Olúwakayọ̀dé lórúkọ mi ire àtayọ̀ láà fi pàdé èmi àti yín a pàdé tó bá dago mẹ́rin lórí ètò thank God is Friday àájọ pàdé ńbẹ ẹ ṣé o tẹ́ ń gbọ́
0: olùmúyíwá adéyẹyìn lórúkọ ti tèmi tí gbogbo yín mọ̀ sí rédíò lápọ́stù nọ́mbà tẹ́ ilé ìpè mí sí òun ni 0704238 3951 fún ń tún ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìdílé nìkan ni o ẹ dákun tó bá ti di pé bóyá
2: àbáwọn tí wọn bá tún fẹ máa gbowó
0: nígbà yìí kí ẹ dákun ẹ sànú wa ọlọrun ní ń sànú èmi náà o ṣe ti gbọ ẹ dákun kọlọ mọ sànú gbogbo wa ni ẹ ṣe ojú ò ní tì yín ó dàbọ.

0: Kari Mandei, Apolorio Mo Salami, Lagilu FM 96.7, Felele Lawa, Tatim Pase, Bioba.
1: Iriri ẹ̀dá, iriri ayé kan kìí tini títí kó tini pa. Ọgbọ́n ni fi kọ́ni. Iriri ẹ̀dá lẹ̀tọ́ kan tata. Tí ń kọ́ni lọ́gbọ́n. Ètò tí ń yọni kúrò níbi ìrònú àbáàdì. Ètò tí ń yọni kúrò níbi ikú òjijì. Ètò iriri ẹ̀dá abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ló pín sí. Abala àkọ́kọ́ ni abala ọgbọ́n ò pín síbì kan. Ibi ẹ̀ láti máa ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó bá rú wa lójú táwọn ọlọ́gbọ́n olóyè ti máa fún wa lómi ọgbọ́n mu. Abala èkejì ni abala iriri ẹ̀dá láti máa mú ohun tó ṣẹlẹ̀ sí ẹnìkan rí wá fún gbogbo ènìyàn. Ètò ìrírí ẹ̀dá ọgbọ́n ní fi ń kọ́ni yóò máa wáyé látẹnu ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín òkìkí ọlá Ayébọ́yì Táyélolú ọmọ Abọ́ládé ní ìkànnì ti Lágelú 96.7 FM òkè gajòkè nífẹ̀lẹ̀lẹ̀ Ìbàdàn gbogbo ọjọ́ Àlàmísì mọ́júmọ́ jímọ̀ ní dédé aago kan òru sí aago méjì àbọ̀ òru 1 AM to 2:30 AM fún ìkéde àtìpolówó ọjà ẹ máa pè 0055226948 Abọ́ládé Táíwò lóní ìrírí ẹ̀dá ọgbọ́n ní